0: ẹ̀yin àgbà ní ẹ mẹ́jà ìdá ọ̀dọ́ la orúkọ lásán ní sọ ni bẹ́ẹ̀ ni.
1: ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ
0: máa ṣe. wẹ́rẹ́wẹ́rẹ́ ìní tó ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ẹnikọ́jọ́ tó ti ń gbéra kó lóun kó ṣàánú fún wa kó lóun kó pinnu gbọ́ àlàáfíà tó péye fún wa kó mọ́ fi san ara wa di wa àwa láàmú ọgbọ́ ilé sílẹ̀ máa bá láṣẹ ilé dùmarè ọlọ́run wà.

0: pàápàá láàṣẹ tó ní ìwúre ní níbẹ̀ ni àtìgbàdégbà tó ti dé o ẹ̀yìn títà àtìgbàdégbà ẹ̀tùnmọ̀ ìjíra yín ẹ̀yìn bàbá léde bàbá òye níyì bí kí ọmọ ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtún ti dé ìrìn àtún ti dé lálẹ́ yìí.
1: èrè wo nìjà ní tọ́ṣẹ kọ́kọ́.
0: ǹjẹ́ ká tó máa wọnú ẹ̀mí ní orúkọ ọlọ́run ọba ọba tó dá gbogbo wa ọba tí ó dá lé ayé tó ṣẹ̀dá ọ̀run ọba tí gbogbo wa ń pè ní orúkọ ọlọ́run yìí là ń fi ń kíra wa káàbọ̀ sórí ètò àtìgbàdégbà láàjì yìí ìbá àwọn tí wọ́n ti wà níwájú ìbá àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn tó ń lọ jẹ́sà àrùn ìbá ọ̀hún ìbá oyún ilé ìbá ìbẹ̀sẹ̀ ẹ̀bí olóhùn kò jẹ́ ká máa wà pé títí títí tí.
1: From age of 1 to 20, a ṣe wá.
0: ìbá àwọn tó lọ́run gbé láyé lọ́wọ́ ìbá àwọn àfa ìbá àwọn wòlé ìbá àwọn aláṣekù ìwé jẹ́ kó jẹ́ wàá ṣe láàjì yìí o.
1: From age of 1 to 20,
0: ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba mọ̀lẹ́tàdọ̀ adébáyọ̀ àkàndé bá ń ṣe kábíyèsí bàbá.
2: kábíyèsí o àwọlé fúnrí ajé
0: o. mo ṣe ọdọọba dẹyìn náà kọ láṣẹ ilé ìjùmọ rẹ.
2: àmì o.
0: ní orúkọ yẹyẹ lúà tí wọn kún ọba lọwọ tí wọn fi ń gé bàbá bá ń ṣe bá kábíyèsí fún
2: yàrá. a ṣe kábíyèsí fọlọrin láàfin o.
0: kábíyèsí láti fi kọ́ ọmọ ọba gbogbo àwa ọmọ ọba náà àwa náà ṣe kábíyèsí fúnra wa.
2: sáàkì
0: sáàkì ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà.

0: ni orúkọ ọ̀gá tiwa Àkànmọ́ Adésóyè Kírun Àgbọ̀ngbẹ́ onílé òbí
1: báàbáà
0: ni orúkọ Sọ̀yà Olú Olúrẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ni orúkọ Dr. Titus Ali ni orúkọ Túndé Oyèwọ̀ ni orúkọ Akeem Olaleye Fàbú
1: Olola Rẹpẹtẹ
0: Olola Rẹpẹtẹ Presenter ni orúkọ Gbadebo Ọláwọ̀yẹ ni orúkọ Sọ̀rọ̀ Fàdín Ọláìtàn àti Mayowa Òní láfi ń kí ni àwọn akáwọ̀ sórí ètò àti gbàdégbà láàájì yìí tí Ọlọ́run sì bá wa ṣe.

0: aṣojú ọ̀rọ̀ tí máa yá pé mágàjì mágàrà bẹ́ẹ̀ ni tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọba tó dára tó sì máa tó sì jẹ́ olùdarí wa ní orúkọ tó sì ẹ̀ bá ń gbọ́rọ̀ bàbá ayọ̀dẹ́lẹ̀ adédọ̀kun bàbá dẹ́dẹ́
1: bàbá ti kágọ̀
0: bàbá ayọ̀dẹ́lẹ̀ adédọ̀kun ti bàdà ń kọ́
1: tiẹ̀
0: ti gbọ́rọ̀ bàbá ẹ̀ ti pẹ́ díẹ̀ bàbá wa rẹ̀ mi bá kárì ń kọ́
1: bàbá wà bí wa
0: bàbá bá ń jí òye ní yìí nǹkan ṣe bá ń gbọ́rọ̀
1: bàbá náà ti ń
0: kọ́ mí kí ọmọ ìbílẹ̀ ládá pátá gàǹgà kọ́ àpáta gbúrú olóko dáa sí
1: olóko dáa sí tó lóko ọba dáa sí ṣé yóò kọ̀bì sórí àpáta ni àwọn náà ti wà ń bẹ̀ fún wa
0: bàbá wa kíkọ́ ọmọ láfẹ́ láti orílẹ̀-èdè uk kọ́ bàbá ń bà ní àṣìṣ láti orílẹ̀-èdè amẹ́ríkà kọ́
1: aláàjì ọ̀kẹ́ rẹ̀ gbogbo ẹ̀
0: yorùbá ń gbọ́rọ̀ tuala music láti wò
1: tuala music náà ti
0: dé yèyí àtìgbàdégbà fún lákẹ́ àrẹ̀ ò ń kọ́
1: àwọn ìyá nìyẹn o
0: yorùbá ń gbọ́rọ̀ ìyá àbàdàn
1: ìyá àbàdàn ìyá tíṣà wọn bẹ ń bẹ
0: ọ alájà san nínú ìyá tíṣà ó ṣeun táwà kan ní tún àdáńlá ń kọ ìyá àdáńlá náà
1: kí ni ìyẹn ọ̀wọlé ni wọ́n ń gbọ́ wa.
0: Màmá wa wọ́n pọ̀ táwọn oníkàwọn adarúkọ
1: ojú àmọ́tán pọ̀ alájẹ́ sulaimon láti olókèrè náà
0: orúkọ àwọn tàṣà àdàkọ yìí la fi kí gbogbo ẹ̀yìn àti wàdígbà tó kù ọlọ́run wà pẹ̀lú wa a máa bẹ ọbẹ̀ yìí bẹ́sù àtẹ̀lẹ́sì àti bẹ́ẹ̀nà wo ìwọ̀n ìtàn bá yẹ àmọ́ bọ̀ ọ̀la àdéhùn dé bá ọlọ́run wa gbàdúrà wa ìyàgbọ́n ṣẹlẹ̀.

bẹẹni àwa ló ṣe yìí láyé láṣẹ lẹdùnmọ rẹ ẹ rí gẹgẹ bẹẹ ṣe mọ bá ṣe máa ṣètò yìí légelége ni àbálá mẹta la máa pín sí àbí mẹrin abala àbá yín bí abala àgùnbẹlẹwò bẹẹni abala ìmọràn àbí àyọkà làwa máa ń fi òwe lẹsìn rọ la máa fi ń gbà ńdi bẹẹ lẹsìn láàrin ilé nìkan lóhun sì bá wà rìn láṣẹ lẹdùnmọ rẹ ṣùgbọn torí àkókò wa ká lè ṣe pápápá. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú abala àbáyé bí nǹkan kan mọ́ abala àgùnbẹ́léwò sọ pé a ti fi orúkọ àwọn tí a ti dárúkọ yẹn a ti fi kí gbogbo àwa tó kù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá mọ̀ báyìí ní ìgbà láyé ìjọhùn ẹ fi mọ̀ pé a máa ń gbèsè gbé ara wọn ni a wà fi wò sísí táyé ìsìn ṣe mọ̀ pé òpin ọdún àwọn ọmọ iléèwé ńlá wa láyé ìjọhùn sì ni tópin ọdún oléèwé bá ti dé báyìí oríṣiríṣi ara ni wọn máa dá káàkiri iléèwé gbà náà ṣe mọ pé iléèwé aládàáni ò pọ iléèwé ìjọba ló pọ jantire rẹ ṣùgbọn oríṣiríṣi ara ni wọn máa dá fún end of year party ibẹ ni e ti rí ní ẹbùn ọmọ ti máa jáde ibẹ ni wọn ti máa ẹbùn ọmọ ti jáde tí wọn ti fẹ ṣe end of year party báyìí ìkálùkù wa máa sọ tálẹǹtẹ ibẹ láti rọmọ tó mọ eré ṣe ibẹ̀ láti mọ ọmọ tó mọ orin kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọmọ tó sì wà nù kíláàsì náà máa ń ṣe gbà náà torí bí ìgbà tí wọ́n ń sọdún ni ó máa jẹ́ nǹkan ìdùnnú lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tá a wá wò ó wá sáyé àsìkò tá a wà yín ó dàbíi pé tí wọ́n fẹ́ ṣe end of year party bẹ́ẹ̀ owó tí wọ́n ń bù fọmọ iléèwé kó lọ mú wá bígbà tó fẹ́ dáná ìyàwó ni ó wá jẹ́ kó máa jẹ́ pé gbogbo ọmọ kọ́ ló ń ṣe mọ́ bíi tìgbà kan ó máa jẹ́ kó jẹ́ kó gbogbo ọmọ kọ́ ló ń ṣe mọ́ bíi tìgbà kan ṣe wọ́n gbọ́dọ̀ pé sukúù aládàáni ló ti fẹ́ gba àsìkò tán yẹn láfi ní ká gbéṣẹ́ gbà ara wọn pé wọ́n ṣe máa ń ṣe ayẹyẹ òpin ọdún iléèwé wọ́n fẹ́ kúrò ní kíláàsì kan gbọ́ sí mi láyé ìjọhùn àti bí wọ́n ṣe ń ṣe láyé ìsìn tá a bá gbéṣẹ́ gbé ara wọn ìwúlò tẹ̀wọ̀n jù.

0: wuli to nkilo wa Samuel Bitu omo ya
1: omo ya baba gba
0: ko ni baje fun yin
1: ami re di ba yin
0: oju o se ni ti wa loruko Jesu enu ma ri na joju lo ni si ni mo ti ki ni ba baba eku ewu omo e yo da go to je meta ni mo gbo baba yi o o ko ru lokan mi ni olode wa se kokoko pe wole God will bless you, sir.
1: Amen.
0: Se ma beje ba je da mo bi mo wa wo pe ogun aiku ni ogun aiku kan ni ru gbogbo awa to ndarun mo ju ta ma npe o ni nkan kan pepepe le kokan yi o pe ko bo kokoko lara won le
1: be
0: aji di ara o ma je o
1: amen ni mare
0: ati gba de gba
1: to gbogbo ni baba
0: Hello, Yanyo.
2: Hello. Apart very well. Where are you? Yeah, Badon. Yadita. Papa Kiddy, that he bear bear law. Apart very well. Assuming.
1: Assuming.
2: You saw us see a good day, Pari or do. We knew we don't. Oh, yeah, to get a good young queen. But I did get your own.
1: Yeah,
2: I did not.
1: I buy the woman born of Umbo. Hello?
2: Ah, hello?
1: Hello?
2: Ah, I'm a photo.
1: Yes, you
2: are. I'm Bale Aziz Lati, American.
1: Baba.
3: I like you.
2: I'm Bale. Mo ki aba na won le so ni o le so ku omo
3: ami o
2: ami o se le kan ku
1: ami ami
2: ara won mo le kokoko ni
1: ami ni di mari
2: mo a te ka on ya wa ya o yo gugu awon ya badan baba di to fo badan gugu aba yi ku ko to wo ayo o le ku
1: ami
2: seri tayi jo yin be o da ti so lo tori pe iyo re kokko nbe ege lo je pataki bi o se ko ti eyan o ri ko nbe tori pe ngba ye ere ibile o wa e se practice gbogbo ta ti ba se eyan wa nu opolo ere ibi ni se mo wa nu oko a gbo pe o se ti ti ni e se ngba ti awa lo ma ti da yan lara yan gba mo ele o lo do ele awon so bele ise wo bi le o fi seyin so bi je o ti me je je yo le mu papa le ton papa so ton so wa
1: ben
2: o bi le be ko ri wo so ma discourage e ale ko ko ni je ko mo ye a kan da bi ya ko mo ye yo ko ni je so ngba na mo ka lu ko wa nbe ti mo ka lu ko do ni so ha ologo lo yin ti mi ni se ngba ti mi wa to ra ji skill mi lo ngba ti mi lo si school ti mi àwọn òbí lórí ìlú ọmọ owó ni táwọn olùkọ́ tó bá lùkọ́ ọmọ ìdì mára wọn ìwọ́n lè ṣe ń pán tí ẹ̀ bá sọ́ra pa pẹ̀lú.
1: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Hello. Yes, sir.
2: Àtìgbàdé báyọ̀.
1: Ètò gbogbo wa ni o.
2: Olu yà bí ẹrí lòkun láti ẹdẹ.
1: Kò ní bàjẹ́ fún bàbá.
2: Tàbí àtẹ̀yìn náà. Ẹ nígbà gbé wọn.
1: Ẹ ṣeun.
2: Bàbá ń bàjẹ́ Aziz. Ẹ nígbà gbé wọn.
1: Ẹ̀mí.
2: Wọ́n ti sọ, ẹ̀yin kan ti parí ọ̀rọ̀ o. Ìsọwọ́sí àjọ̀dún ìparí ọdún ní Gbàánì láyé Gbàánì. Ní fẹ́gbẹ́ tòdú òní tá a bá gbé fẹ́gbẹ́ ara wọn. Ara ẹni a bàbá ń bàjẹ́ Aziz ti sọ wọn. Ẹ nígbà yẹn àsámọ́pàlà hàn gbà yẹn dáadáa àsámọ́pàlà hàn.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ó wu ẹ̀rí pé tàmí wọ́n ó wu òṣùpá lórí àwọn ọmọ. Wọ́n ó dáná sí
0: Oru aso dule ofi. Wo le tola ali sese. Gbogbo nkan yen eko la nko e tan se gba eko la bi nko. Wo de ni buwo igba ta tawo ijade le wo won buwo fun obiri. Apowo ni wo fe o omo kokan ko mo lo si ile. Iye ti eto gbari. O ki si. Iye ti si ni la loko baye o. I mean that 20,000.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀wọ̀ ẹ̀rí gbàgbé mọ̀.
1: Ẹ̀mí Ọlọ́run.
0: Ó dàbọ̀.
1: Ẹ̀ṣẹ̀ bàbá. Ẹ̀ṣẹ̀.
0: Ó dàbọ̀ ẹ̀ mọ̀ ẹ̀kọ́ ètò.
1: Ẹ̀ṣẹ̀. Hello.
3: Ẹ̀kọ́ ètò ẹ̀ka ẹ̀kọ́ àkọ́àjì.
1: Ẹ̀ṣẹ̀ bàbá.
3: Ṣé ẹni gbogbo àkọ́kọ̀ yìí? A ti sọ àṣọ tẹ́lẹ̀ pé gbẹ̀yàn ayé. Ṣé nígbà tí ẹ pé gbẹ̀yàn ayé gbẹ ewu adé, àwọn èèyàn fẹ́ rú fàájì ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Àwọn èèyàn jẹ́ aláìgbọràn. Timotiu kìíní orí kẹta ni mo sọ fún yìnyàn. Ní sóko yà wá lẹ́nu. Ọlọ́mọjọ púpọ̀ jù báyìí ló là ń gbàdúrà ẹ̀. Ṣẹ́ni ní ìgbà tẹ́yìn yìnyẹn. Ọlọ́run sì fojú fo oṣù gbójú wo àwọn èèyàn. Nísìnyí ìrònú padà lọ́lọ́run béèrè lọ́wọ́ àwa ẹ̀yẹ dáìyìn. Pápá ní Nàìjíríà tá a wà yìí. Ìrònú pùwàdà ló kù báyìí. Ká máa wà sí ìrònú pùwàdà fúnra wa. Ó ní àwọn èèyàn àjọ ní fàájì ju olùsọ̀rọ̀ lọ́rùn lọ. Fàájì ló kú táwọn èèyàn fẹ́ máa ṣe báyìí. Kì í sọ̀rọ̀ lọ́rùn wọn fẹ́ gbọ́ mọ́. Kọ́lọ́n kó ṣàánú pákó jẹ́ ká lè ronú pé wàdà. Ẹ má jẹ́ ó yà wá lẹ́nu àti ṣàkọsílẹ̀ rẹ̀. Kó má pọ̀ jù báyìí lọ ní ká máa gbà. Ẹ ṣé Ọlọ́run a máa wà pẹ̀lú yín. Àtàgbára yín dọ̀tí.
1: Ẹ ṣeun bàbá.

0: Hello.
1: Ẹni dáàmù, àwọn bàbá wa ti ń sọ̀rọ̀ nísìn. Àná ni a máa pé a yí padà. Ṣùgbọ́n ya tó wá fanu Ọlọ́run fi yí padà. Nínú Kírísítẹ́nì ni a ti máa tẹ̀lé, kò ní bàjẹ́ pé olúwa.
0: Ẹ ṣe bàbá. Ẹ̀rọ ò ká fi lè kájẹ ilẹ̀.
2: Ẹ̀kọ́ àti Mọ̀tẹ́sà.
0: Ètò gbogbo wa ni bàbá.
2: Orúkọ ti ní ẹja SBO.
0: Oye ní bàbá. Bàbá.
2: Kẹ̀kú jẹ́ méjì mẹ́ta.
0: Ẹ ṣeun bàbá.
2: Mo kí gbogbo àwọn èèyàn pátápátá.
0: Yes.
2: Gbogbo àjọ ti sọ̀rọ̀ látàá.
0: Ẹ ṣeun.
2: Ẹ̀mí sì sọ.
0: Ẹ̀mí lójú wa ni.
2: Ìgbà àdéhùn ó yẹn, irú ẹ̀mí yìí báyìí, oko làwa ti ka pàrà mọ́rí. Péǹtì là á ta ìmọ̀, ìmọ̀ là á lọ gé. Pẹ̀lú ọ̀parun, káàrì. Tá a fi pẹ́ǹtì lọ rẹrẹrẹ ní sùúrù.
0: Àti bàbá nu.
2: Níbi tí àwọn èèyàn gbà wọlé, a ṣe bí ojú títì ni. Lápàtì lápàtì tó sanra bí èsì ni. A wà ṣe yàrá sí orí fíìdì pẹ̀lú pẹ́ǹtì náà níbẹ̀ láti máa ṣe impartment. Gbogbo èèyàn ò ní ìsìn bọ̀lẹ̀ tí fẹ́ rí wọn. Wọ́n fẹ̀ mọ, ó kọ́dà wọn, ó jẹ̀ táwọn private ni. Wọ́n fẹ̀ mọ ṣe lóṣooṣù. Wọ́n dà mí kówó jọ nígbà ní ìsìn. Kò sí pé báyá ẹ̀ẹ̀kan lọ́dún kankan. Bí bàbá sì dé fainá yí àgbọn kò tí ì ṣe gbàgbéṣà. Ní ìsìn báyìí, gbogbo ní primary one gbogbo tí mò ń ṣe. Pọ̀ kẹ́dá gbé àbẹ̀wò náà pè ní nursery one ní nǹkan kan gbogbo ìgbésí ṣe ní lọ́dọọdún. Gbogbo ẹ ti dojú kejì òde àná. Ọlọ́run ṣàánú wa.
0: Ẹ ṣeun.
2: Ẹ pé kẹjá máa bí tó bọ̀.
0: Ẹ ṣeun.

ẹgbọ́n tí kálukú sọ lọ́tún ló sì ní. wọ́n jẹ́ kó yẹ wa pé láyé ìgbà ń mọ dákún ìfẹ́ láàrin ọmọ àti àwọn ọ̀rẹ́ àti àwọn ẹlẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni. torí gbogbo ọmọ ni ó máa wá fún àjọ̀dún ìparí ọdún torí kò sí owó rẹpẹtẹ ń bẹ̀ wọ́n kàn fún kálukú lápòwé kó fún àwọn òbí ẹ̀ torí àwọn owó kálákì àwọn tíṣà náà ti máa dáwó àwọn ọmọ ilé owó kọ̀ọ̀kan tán bá gbà láwọn ọmọ tán bá lára àwọn ọmọ ilé owó ti máa dáa fún wọn ètò ìparí ọdún kò sí pé bí wọn ń bu owó fẹ́ nìkan ohun tóbi bá ní ní ọ́fíìsì ní ẹbílópù àwọn tó lọ́mọ́ bá tún kẹjọlà fún gbà náà wọ́n lè tún dára kí wọ́n tún fún wọn lẹ́bùn mọ́ra wọn ó wáyé tí ó jẹ́ pé gbogbo ọmọ ni wọ́n ní ọjọ́ ń ṣe tó ń mú ìdùnnú wá ní gbogbo ìgbà náà. a sì rántí pé ìgbà náà la máa mọ irú tálẹ́ǹtì tọmọ bá mú wá ọmọ tó mérí wá ọmọ tó mú tó jẹ́ pé orin kíkọ ní titi àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lásìkò yìí náà la máa ń dìtẹ́ tì ní máa ń ṣe àwárí wọn bẹ́ẹ̀ ni. ìgbẹ́ báyé ṣe dàrá sí kò yìí tí wọ́n bá ti fẹ́ ṣe ọdún ìparí ọdún kó dàbò jẹ́ public school owó tí wọ́n nìkan mú wá yóò fẹ́ ìtòwó tí wọ́n fi fẹ́ yá ìyá ẹlòmíì lọ ilé ọkọ bẹ́ẹ̀ ni ó wá jẹ́ pé àwọn tí wọ́n lágbára wọn jókòó lé ní lọ́jọ́ pàtí àjọ̀dún òpin ọdún bẹ́ẹ̀ ni. tọ́ ọlọ́run á gbàdúrà wà á máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ẹ bá wá nǹkan ṣe sí lásìkò yẹn jẹ́ kó jẹ́ pé gbogbo àwọn ọmọ náà ni wọ́n máa ṣe owó tẹ̀ bábù fún ọmọ jẹ́ kó pọ̀ ju tó tọ̀ nǹkan wọ́n ṣùgbọ́n jẹ́ kí wọ́n sì máa dá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di pé máa dùn pé ọdún yẹn kó jẹ́ pé owó tí wọ́n bù ní kìsì kò ní tó nǹkan mọ́ tá a jẹ́ pé gbogbo ọmọ ni ó lè wà ń bẹ̀ ọlọ́run á gbàdúrà gbogbo wa àti tẹ̀síwájú ẹ ṣeun.

0: ẹ̀rí ẹjẹ́ ká máa sókèrè bó ṣe abala lẹ́ẹ̀kẹta tí láti ka ìwé àyọkà tí wọ́n ń kà lọ ṣe mọ̀ pé mo sọ pé tá a bá ń fi etí gbọ́ ìwé ní kíkà yóò jẹ́ kó máa bùwá náà láti kàwé torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ìwé torí ẹ̀ ni màá mi sọ pé ẹ máa kàwé ẹ máa gbọ́ rédíò kí n sì máa gbélé kọ́gbọ́n lásìkò yìí a fẹ́ sókèrè bọ́ sí abẹ́ra àyọkà léyìí tí ọ̀nàrẹ́bù
1: taiwo ọ̀nàrẹ́bù
0: ìgbélárẹ́bù bọ́lá tó rí tí wọ́n ṣe agbátẹrù yẹn ó yá ẹ̀jẹ̀ àlọ́.

0: tẹ́tí ẹ gbọ́ gbogbo ọjà máa wá a sì wèrè ènìyàn ní pé rọ́kẹ́ kò lè jà bí rọ́kẹ́ ò lè jà ó mú tagbọ́n bó ti ṣe bí mo mú létí ìyá mi aládò idẹ ọlọ́fà bàbá àwọn ìyá mi ò sòròǹgà ajapájorí àtẹ̀jọ ènìyàn dọ́kan àwọn ló gbé orí ìkoko ni wọ́n ro kokooko gbogbo wọn náà ló wà lẹ́yìn mi ọmọ ìjì àmọ́ olókùn ọlà tí í jẹ́ dúdú yẹmí ẹ̀yìn mọdé wọ̀nyí ẹ gbérin àbẹ́ ẹ gbérin torí orin ẹlòkù bá dá lọmọ rẹ̀ gbé orin ẹ̀yìn tẹ́ ẹ má já wá ẹ má já yín so ẹ̀yìn tẹ́ ẹ mú wèrè wá ẹ mókun rẹ̀ lọ́wọ́ ibi tí wọ́n ti ń kan orin bí dúdú yẹmí ti dáni báyìí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé tí oníbàtà rẹ̀ náà fìlù sí ni ijó ńlá bá sọ lójú agbo bí dúdú yẹmí ti ń jó ni ariwo àtẹ̀wọ́ tún bolẹ̀ tí ariwo náà sì bo orin mọ́lẹ̀ pátápátá ṣùgbọ́n nígbàtí dúdú yẹmí jó díẹ̀ ó fi ẹ̀sà bá ọ̀jẹ̀ láde sọ̀rọ̀ ibí yìí ni a ti sẹ́nu ró náà.
1: Kí ni ẹ̀sà tí dúdú yẹmí bá ọ̀jẹ̀ láde sọ kí sì ni nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ obìnrin ni a ti bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ ni agbára ọlọ́run.

0: Hello.
1: Ẹ kù mọ, ẹ máa máa sọ.
2: Amen.
1: Ṣé ń gbé tọ́gbẹ́ lágbẹ̀jù ẹ̀ níbà àti jẹ búrẹ́dì?
2: Amen.
1: Ẹ kú ewu ni bàbá ò láti fẹ̀yìntì, mo fi yí káàbọ̀.
2: Ẹ ṣe bàbá.
1: Ọ̀pọ̀ ti ẹrí ẹmẹ́jì àgbàgbé àṣà náà lẹ́sìn ti sọ́jáde báyìí. Àti gbogbo bí wọ́n ti ń káwọn àti gbàgbé gbogbo àṣà wa. Mo fi yí tọ òkùlùkù wá wà yìí o. Ṣéyìn ò lè dé tíá, ẹnẹ wò bí wọ́n ti kàlẹ́ ìfẹ́. Ẹ máa máa sọ o,
2: orí
1: ẹlòmíì. Ẹ kú ewu ni bàbá ò láti
2: fẹ̀yìntì. Ẹ ṣe bàbá.

0: Hello.
1: O li ton kilo e wana ni. Hello si. How so?
0: Eseun.
1: Apana bale Samuel pito yo mo ya.
0: Eseun.
1: God bless you.
0: Amen.
2: Eseun.
0: Ese.
3: Kita o sa kutuwa ama ko nila.
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ega esu.
0: Esu.
1: Ya, wari tera kaita.
2: Esu. Yes, sir.
1: Eh, bang mo ni na lang pa lang. Esu kapo ni.
0: Amen. Amen.
1: Kuto.
0: Esu, esu baba, esu, esu.
1: Hello. Wọ́n kọ́ mọ̀ dárúkọ àwọn tí wọ́n ilé-iṣẹ́ tó dáṣẹ́ ọ̀gá àwọn pàwátá. Ìgbé ní ẹ̀rẹ́ tí ọ̀gá àmì máa ń gbòdì dáa fún mi tàbí tó bá fún mi gan. Ó dá sí mọ̀ ọ̀rọ̀ tí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí tó fi sọ ilé alọ́wọ́ tó kó ń jẹ lówà lọ́wọ́ àríkọ́ mẹ̀. Ẹ wo wọ́n jẹ́ ká mọ tó rí yẹ̀ ọlọ́mọdé yẹ ìgbọ̀kan takò olúwa rẹ̀ takò wa o. Ẹ wo sódò lẹ́nu wọn tó ìgbàpá ni a sòwò ìgbàgbé. Ẹ wẹ̀ nígbà gbogbo ẹlòmíì.
2: Ẹ ṣe
0: bàbá.

0: ṣeun. Bá a dágbé fáwọn ìjọ mẹjọ pé sì máa fi nọmba yín ta.
1: Ẹ ṣeun ara ilé. Ọlọ́run ò ní ṣe eléyìí ní àgbọmọ fún yín, kò ní ṣe ní àsọmọ fún àwa náà. Nọmba mi nìyí fún ìmọ̀ràn tàbí àkíyèsí tẹ bá fẹ́ pè wá fún 0703261 7440. Lẹ́ẹ̀kan sí 0703261 7440. Ní abala àyọkà ó tún di jọ mẹjọ kí Ọlọ́run kó àtúnrẹ wá. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò Odigba.

ọjọ́ mẹ́ta ẹkú àti làákìrà ẹni. A tún ti dé sí abala òwe lè ṣe ìrọ̀lẹ́ ní níbi tá ti máa ń pa òwe tá sì pènyànà náà tá ti máa sọ nípa ìwọlẹ̀ yóò bá ìlẹ́sìn láti máa sọ nípa ìlera ara wa tá sì máa fúnra wa lẹ́bùn ọmọ dàrú mọ́ lójú tá máa fúnra wa ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ ni. Bá a ṣe rí iná láàrin ilé ní tọ́lọ́hún sì bá wà ní láṣẹ ẹlẹ́dùnmọ́ rẹ̀ dr tariq lè mí jẹ́ ọmọ tó ṣe lórúkọ bàbá mi kírun àgùnbẹ́ onílé òbí ẹ máa bá wa.

kò sì sí ìlú ọ̀hún tí ò ní tí wọ́n ń pè léwọ̀n torí tí ò bá sí ìwọ̀n kò sófin tí ò bá sì sófin kò sí díyà ohun tí wọ́n bá pè ní kéèyàn má ṣe náà ni wọ́n ń pè léwọ̀n bẹ́ẹ̀ ni. lórí ọ̀rọ̀ tó ń lọ ranranran láti bí ọ̀sẹ̀ tó kọjá títí dásìkò ètò jẹ́ pé oníkálukú sì ló ń sọ títí ẹ̀ ní tí wọ́n bá ti pè ní ìwọ̀n ìwọ̀n ni ẹjẹ́ ká jẹ́ kó máa jẹ́ ìwọ̀ àrògbọ́n kọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni a sì rí làákà ìṣe ń bẹ̀ tí wọ́n bá ti pè ní ìwọ̀n ẹjẹ́ ká gbà pé ìwọ̀n ni mẹ́tẹ̀ ni a gbìyànjú ẹ̀ débi pé a ò pé kí ló fẹ́ tibẹ̀ jáde gan. ọlọ́run tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá wa lóríṣiríṣi síbẹ̀ nínú ìwádìí a gbọ́ pé ó lé ní igba ẹ̀sìn tí ó wà nílé lórí ilẹ̀ ayé tó jẹ́ pé àtẹ̀yìnbọ̀ àtẹ̀yìnbọ̀ elédùmarè ọlọ́run allah nǹkan kan náà la sì máa darí ẹ̀ sí pátọ́dọ̀ ọlọ́run náà ló ti wà ní.

torí ìdí èyí ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ ìjọba láàrin wa tí ìfẹ́ bá jọba a ní máa dẹ́jà ara wa a sì ní máa fi nǹkan tí ò tó nǹkan ká máa fi sọ di ogun ara wa lọ́wọ́ torí ìdí èyí ẹ jẹ́ ká sọ́ra fún tí wọ́n bá ti pè ní ìwọ̀ fún tí wọ́n bá pè ní ìwọ̀ ìwọ̀ ni torí ìlànà àwọn àgbà máa fi sọ pé má ṣe ayé ní gbé tó bá ti dẹ̀wò ó rọ̀pọ̀ dájú lé ọ̀run tí ẹ bá ní kéyìn ó mọ̀ọ́yẹ kéyìn ó má ṣe ọlọ́run àgbàdua gbogbo wa o. Nínú ìrìn àjò mi lọ́sẹ̀ tó kọjá Musa Lába pàdé bàbá kan bàbá ẹ̀ sì sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ 1950 ọ̀rọ̀ tó ti pẹ́ sẹ́yìn ni wọ́n ní ìyá kan wà ìyá ẹ̀ wọ́n pè ní ìyá olóòṣà ìyá ìsìn ohun òòṣà ní ń bọ nínú agbolé wọn ṣùgbọ́n ìgbà tí ìyá ẹ̀ dàgbà tí ìyá ẹ̀ jọ́lọ̀ nípè àwọn ẹbí gbé ìyá ẹ̀ nígbà tí wọ́n lọ sí wọ́n sin òòṣà yẹn wọ́n sin mọ́ nígbà tí ó fi tó bí ọjọ́ keje òòṣà yẹn tó padà síbi tí wọ́n gbé sí tí wọ́n ti ń sìn. Ẹni tó wá jẹ́ àgbàlagbà nígbà náà wọ́n ti gbèsè àwọn ò lè máa ṣe òṣà àwọn ò mọ tí wọ́n fi ń ṣe àwọn bá kí òṣà mọ́lẹ̀ ọba gbé tafa.

0: ni. Torí ìdí èyí ohun tí wọ́n bá pè ní ewọ̀ ẹ̀jẹ̀ ká gbà pé ewọ̀ ni bẹ́ẹ̀ ni. Nínú ìrìn àjò mi lọ́sẹ̀ tó kú tọ́sẹ̀ ta tún kọjá yìí mo tún sálábà pàdé àwọn onímọ̀ àfáà kan.
1: Àwọn tí mo mi ń wò, àwọn àlàálà tí mo.
0: Nínú ìfọ̀rọ̀wérò ni wọ́n fi jẹ́ ká mọ̀ pé nǹkan kan wà tí ń jẹ́ ká dára, nǹkan wà tí ń jẹ́ kò dàrú bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí oníbéèrè mo wá ní pé kí ni ìyàtọ̀ nínú kàdárà àti kò dàrú. Àwọn àfáì wa sọ pé ká dára tá à ń sọ yìí wọ́n ní tó lè yí padà wà, wọ́n ní kò dàrú ni tí kò sí tó lè yí padà bí gbogbo ayé dìde sí wọ́n ní tó lọ́ba kọ iná ni. Mo wá ní ká tẹ̀síwájú nínú àlàyé wọn fún mi. Wọ́n ní àwa fúnra wa là á máa yẹ ká dára là á máa kọ ká dára nígbà tá a mọ̀ ká tó kú lọ́rùn láti kọ pé á nǹkan báyìí mo fẹ́ dàlà yẹn nǹkan báyìí mo fẹ́ dàlà yẹn nǹkan báyìí mo fẹ́ ṣe wọ́n ní ká dára tá a kọ nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n èyí tí ń jẹ́ kọ̀ dárù yìí wọ́n lọ́lọ́run ló kọ́ tó fi lé oníkálùkù lọ́wọ́. Wọ́n ní tó wá jẹ́ ká dára yìí wọ́n ní wọ́n lè yí padà wọ́n nítorí Ọlọ́run ní pé gbogbo nǹkan tí èyí bá fi àdúrà sí pé ó lè àdúrà ó lè yí ká dára padà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kò dárù kò sí tí ó yí padà láyé. Wọ́n lẹ́ni tó bá kọ ká dára nígbà tó wà lórí pé tó ń bá dáyé òun fẹ́ máa ṣẹlú ẹgbẹ́ òun ni. Wọ́n ní tó bá wá dáyé tó wá rí pé ẹrú ẹgbẹ́ òun tó ń ṣe yìí kò tẹ́ òun lọ́rùn tó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó lè bí ọlọ́run kọ́ lọ́wọ́ bá yẹn padà torí ọlọ́run gbọ́ ó ṣùgbọ́n pé nígbà tí ó mọ̀ ni ó kọ́ bẹ́ẹ̀ ni. Nígbà tó wá yẹ tó ń sọ pé òun fẹ́ mẹ́rin tó bá wá gbẹ lọ́run nínú ọkọ̀ dára ọlọ́run ọlọ́run lè yí padà bẹ́ẹ̀ ni tí ó di ọlọ́lá. Ṣùgbọ́n kò dárù ní tọ́lọ́run kọ pé àìwọ́n lábájá yìí tó bá ti délé ayé wà lówó wọ́n ní bí tó ń jìde tí wọ́n bí ẹ̀ ń tọ̀ sínú ilé òsì kò dárù ọlọ́run àṣẹ lórí ẹ̀ yóò padà rẹ̀ gàtẹ́gàtẹ́ tí ó s

ẹ jẹ́ kí tó fèyí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin wa tí ẹ kí wa níjẹta ọjọ́ karùn-ún oṣù kẹjọ tẹ kí wa fún ọjọ́ òbí tó ọlọ́run ní gbàgbé ẹ̀yìn náà ọlọ́run sì gbàdúrà gbogbo wa. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá kan lọ́sẹ̀ tó kọjá bàbá Bàlúwá láti ọ̀nà ọjọ́ ńbẹ̀ yẹn. Bàbá yìí ní ẹ̀dá ni bàbá yìí torí mi ò mọ bí wọ́n ṣe fẹ́ máa ń gbé nǹkan bẹ́ẹ̀ sórí láìsí kí bóyá ẹnìkan ṣoṣo ni wọ́n ń tẹ̀lé láìsí kí bóyá èèyàn jẹ́ ọmọ wọn tí wọ́n sì tún rántí èèyàn tí wọ́n yẹ tó ń ṣe bẹ̀bẹ̀. Bàbá yìí ẹni dàgbà ya ọlọ́run sì wà pẹ̀lú yín gbogbo ìgbà ẹ máa bẹ ni ọbẹ̀ ni bẹ̀ṣù àtẹlẹsẹ̀ àti bẹ̀nàwó owó ní kálukú náà tán sì pè wá tán kí wa gbogbo yín náà ládúpọ́ lọ́wọ́ yín o ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹni tó di ọwọ́ kúdúró tó ní kẹ́yìn gbà tí nǹkan bá jù bẹ́ẹ̀ lọ yóò fún yàn gbogbo ẹni tó sì fi ìfẹ́ tó fi fi nǹkan díẹ̀ ṣọwọ́ sí wa bí bàtà gbọ́ bá gbin kóró àgbàdo kan ni nígbà tí ó bá jáde yóò máa jáde nígbà ká dára ọlọ́run ṣàánú fún gbogbo wa gbogbo wa pátápátá ọlọ́run jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run fi rọ́pò fún wa ẹ ṣeun o. Mo sì tó kí ìyá Bọ́lá Tọ́lú náà òun náà sì ń bẹ lánàá ẹ ṣeun o. Mo wá kí ẹ̀jẹ̀ mi ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyá wa mo kí ìyá yìí ọlọ́run jẹ́ kọ́mọ rẹ̀ ó kan mo kí Adésóyè Ògbóntọ́sọ ìkìlọ̀ àgùnbẹ́ onílé òbí òkú àdúró tí o ọlọ́run yẹn fi wá búra wa láti ọjọ́ tẹ̀síwájú láṣẹ Elédùmarè ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa náà ikú ìfẹ́ ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alẹ́ náà àti ẹni tó rántí àti ẹni tí ìrántí gbogbo wa.

0: ẹ̀rí lórí ìlera ara wa tá a máa ń sọ̀rọ̀ ní lórí ìṣẹ̀lẹ̀ pé wọ́n máa ń sọ fún wa pé mo dògùn mo pọ̀ àní fi wọ́n ẹni tí ò jẹ́ lára ká má yẹ káyẹ̀sùn ò sí wa ká má yẹ káyẹ̀sùn ò sí wa ká sá fún kí ẹ̀sùn ò má ṣe èèyàn torí ẹni tí ẹ̀sùn bá ṣe tó bá rìn bá yá kì í dàbí mọ́ ojú àpá ìjojú ara ọlọ́run ní fàárẹ̀ ṣe wá bàbá ló sì ní sáré láṣẹ ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò ìfúnpá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa ṣàyẹ̀wò ìfúnpá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà kó má bàa ga jù torí tó bá ti ga jù mo ti máa bí máa lágbára púpọ̀ bẹ́ẹ̀ ni mo ti máa bí ó máa lágbára púpọ̀ bí ó bá ń gba ẹ̀mí ó lè so ní tó ń dalábọ̀ ara torí ìdí èyí ẹ jẹ́ ká kọ́ kúrò ìròyìn ayẹyẹ ká kó síbì kan náà olóòrùn ló ní tá a dà láyé bẹ́ẹ̀ ni ọgbọ́n ò sì dí tẹ bá gbọ́ nípa kádàrà tẹ bá sì gbọ́ nípa kọ̀dárù olóòrùn ṣàánú fún wa olóòrùn ní kó aburú lé wa lórí ìwé tá a bá sì yàn láburú náà olóòrùn wò láàdúrà yóò bá wa yí padà sí rere o ẹ̀jẹ̀ ká kó gbìyànjú ìròyìn ayé ẹ̀jẹ̀ ká kó sẹ́gbẹ̀ẹ́ kan náà.
1: ṣọláìdé ọmọ hamza
0: mo ń bá bàbá kan sọ̀rọ̀ ní àná nígbà tí mo rí pé bàbá ẹ̀ kó nǹkan sọ́kàn wá sọ fún mi pé bí èèyàn bá kó nǹkan sọ́kàn ohun téèyàn fi torí ẹ̀ kó nǹkan sọ́kàn yẹn ìyẹn ò ní kó lọ béèyàn ò sì kó sọ́kàn kò ní kó lọ ṣùgbọ́n téèyàn bá wá kó sọ́kàn tí náà ò bá lọ wá tó dákún torí òun náà yóò ní sọ àlàáfíà rẹ̀ ní fíafíà ṣe mọ̀ pé kọ́lọ́ mọ́jẹ́ àfihàn gbélé ayé ọlọ́run ṣàánú fún wa ẹ jẹ́ ká kọ́ kúrò ìròyìn ayé ẹ jẹ́ ká kó síbì kan ẹ jẹ́ ká máa gbìyànjú nínú gbìyànjú lọ́lọ́run máa dé ládé bẹ́ẹ̀ni torí ẹ̀yìn bí nìbí sọ pé owó alápọ̀n là ń mú sanra tá a bá ti ń gbìyànjú àwọn fìbẹ̀ lọ́hùn kan lọ́hùn wá dé gbìyànjú ládé ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ẹ jẹ́ ká kúrò ìròyìn ayé tì bẹ́ẹ̀ni ká sì máa ṣe àyẹ̀wò ìlera ara wa dáadáa ẹni tí òkú lulú kú.

gbajúgbajà àìsàn tó wà lásìkò yìí ni bíi arthritis ara ríro dídùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé mọ̀ pé mo máa sọ fún pé gbogbo nǹkan àìsàn tó bá ti ní orúkọ yorùbá ń lọ àbá wa ti ṣiṣẹ́ lórí ẹ̀ ti sílẹ̀ kí wọ́n tó lọ bẹ́ẹ̀ ni la fi ń fúnra wa láwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ká máa fi tún ara wa ṣe ọlọ́run sì ní ẹ̀fà rẹ̀ ṣe wá

a sì ń ṣe àyẹ̀wò ìfúnpá ara wa ní bí ọ̀sẹ̀ bí ẹ̀kan lọ́sẹ̀ ká máa gbìyànjú láti ṣe general body test bóyá bí ẹ̀mẹta lọ́dún sẹ́yìn kí wọ́n sọ fún pé àníyàn wà àwọn olóyìnbó kúrò a sì níyàn wà àwọn bàbá wa kúrò torí àwọn olóyìnbó ni wọ́n ó rí àwọn bàbá wa ni wọ́n gbìyànjú bí ó ṣe lọ pátápátá àwọn olóyìnbó náà máa ń ṣètọ́jú.

ìdí èyí ẹni tí ó bá jẹ́ pé àìsàn rẹ̀ lòun kí ìwọ ìwọ ara ọmọ ọ̀rọ̀ nǹkan kan ló ń bá ń ṣe èyí jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ ìwọ ọlọ́run sì mọ́ ń lò ní sábàbí ẹ jẹ́ ká lọ wá egbò owúrò egbò ni o egbò owúrò ti tàbẹ́ rúùsù egbò ìwúrò yẹn ẹ jẹ́ ká wá egbò làpálàpá funfun náà ẹ jẹ́ ká wá ọ̀nà kan náà ṣe díẹ̀ ẹ wá jẹ́ ká wá orógbó orógbó yẹn lè má ju ẹyọkan méjì lọ ẹ jẹ́ ká wá gún mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká gún un papọ̀ ṣèlú pé tútù ni wá tẹ bá ti wá gún papọ̀ ẹ sá sábẹ́ ẹ ní kó gbẹ tó bá ti wá gbẹ dáadáa ẹ sọ di powder tẹ bá ti sọ di powder ẹ wá ṣe kó mọ́ ní stone kankan nínú kí powder yìí ò kúná bẹ́ẹ̀ ẹ wá dà sínú oyin ẹni tí ara ń bá rò yẹn ẹ jẹ́ kó máa mú síbí kan láàárọ̀ síbí kan lálẹ́ láṣẹ ẹlẹ́dùnmọ̀ rẹ ló máa ń lò ní sábàbí fún bí arthritis ọlọ́run gbàdúrà gbogbo wa. ó fi àsìkò yìí kí ẹ̀gbọ́n mi wá ní mọ́tòsọ ní orílẹ̀-èdè amẹ́ríkà mo rí pé àwọn náà wá pẹ̀lú mi kò ní bàjẹ́ fún yín ẹ̀gbọ́n ọlọ́run wá pẹ̀lú yín o ọlọ́run sì wà pẹ̀lú àwa náà ẹ ṣeun.

nítorí torí ọlọ́jọ́ ọlọ́ àjẹ́ tá a ń fúnra wa ṣe mọ̀ pé èèyàn náà ní ọlọ́ àjẹ́ èèyàn mẹ́ta mẹ́wàá lè máa tajà níbì kan náà kò jẹ́ pé nǹkan kan náà ni wọ́n ń tà wọn ni kí wọ́n sì wọ́n dojú lẹ́lẹ̀ kan jẹ́ pọ́dọ̀ làwọn èèyàn ó dúró sí kódà yóò mọ ilé wọn wà ní lọ kádàrá náà ìfẹ́ ni bẹ́ẹ̀ ni ọlọ́run á ṣàánú fún gbogbo wa àti àánú ọlọ́run jẹ́ ká máa ráàánú gbà àwọn ìgbìyànjú wà lórí ẹ̀ náà táwọn bàbá wa ti ṣe a sì ní

ẹ̀rí ẹni tó bá ń tajà ṣe bó ma sọ pé nǹkan kan lásà bú sí bàtà ni kí mo máa gbiná ẹni tó bá ń tajà kó mọ lọ sóko ọjà ẹni tó bá yẹ pé ní sí ọwọ́ ni kó gbìyànjú kó máa lọ síbi iṣẹ́ ẹni tó bá jẹ́ pé oníṣòwò ẹni tó bá jẹ́ pé contractor ni ẹjẹ́ kó máa gbìyànjú kó wá gbìyànjú wá dùn sí àtàdúrà ọlọ́run á lò ní sábà bíi ẹni kí n tó yọ̀ǹda eléyìí fún wa ẹ bá wá òbí funfun ìbá àjọ lójú kan ìbá àjọ lójú méjì kó láti jóbì funfun ẹ bá wá òbí funfun kan ẹ wá àtàrí náà kó náà jẹ́ òdìdí kan ẹ wá bá wá ipò ọ̀bọ̀ díẹ̀ ẹ fi sí i ẹ wá gún wọn papọ̀ dáadáa ẹ pò mọ́ ọ̀sẹ̀ tó bá wí ìbá ṣe ọ̀sẹ̀ ojú ìbò ìbá ṣọ̀sẹ̀ yorùbá ẹ pò mọ́ ọ̀sẹ̀ tó bá wí yìí ẹ bá ti wá pò mọ́ ọ̀sẹ̀ tó wá kú yìí nígbà tẹ́ ẹ̀ bá ń pò lọ́wọ́ ẹ̀ ní fomi sí o ẹ wà wá àgbọn omi àgbọn ni ẹ fi pò àti òrí díẹ̀ ẹ fi àgbọn omi àgbọn àti òrí díẹ̀ ni ẹ fi pò ọ̀sẹ̀ yìí mọ́ àwọn èròjà tẹ́ ẹ ti gún ẹ gbà kó wọ ẹ kó wọn sínú ike funfun kan ẹ fi ilé bẹ́ẹ̀ fún 72 hours ọjọ́ méjì nìyẹn lẹ́yìn ọjọ́ kejì ẹ máa wẹ̀ sùn lálaalẹ́ tó bá di àárọ̀ ọjọ́ kejì tẹ bá ti fẹ́ jáde alẹ́ lẹ́ máa wẹ̀ o àárọ̀ ọjọ́ kejì tẹ bá ti fẹ́ jáde ẹ kàn bu ọsẹ yìí ẹ fi fọ ojú lásán ẹ sì tún fi fọ ọwọ́ láṣẹ elédùmarè ẹ tàdí kọ́kọ́ tà kọ́mọ yẹn kò yẹ kó tó tà ọlọ́run ò ní bára wa lára mú o bó ṣe wà nìyẹn o.

0: 09123008675. Àwọn tó wà Nàìjíríà nìyẹn 09123008675. Àwọn tó kí okun ní +234 8142 91006 +234 8142 91006.
1: Ẹ ṣeun. Ẹ̀mí dáàmú.
0: Àmì Ọlọ́run.
1: Àáfà yìí lẹ́nu ìfún ẹ pé ìwọ ọmọ bàbá àwùrá dìbẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ̀rí nǹkan ẹ̀kọ́ sọ́tọ́ ẹlẹ́gbẹ́ lẹ́nu àwọn àbá. Ẹ̀mọ̀ kí wọ́n láyé òde pákádà àdá, wọ́n lè fawọ́ àgọ́ ẹ̀yìn, bájà wọn fawọ́ àgọ́ wa sẹ́yìn.
0: Àmì ẹlẹ́dùn-ún rẹ̀.
1: Àmì ìdààmú lórí ọmọ lórí àwa náà.
0: Àmì.
1: Ẹ wò ní jọ̀hún àwọn ọba wa, kábíyèsí wa, Ọlọ́run jẹ́ wọn pẹ́ láyé. Wọ́n á dá fáwọn akàn wọn lọ. Ẹni tó bá ti yàn látọ̀run, ó lè máa roko lọ́wọ́, ó sì ó dùn ó kò lẹ̀. Lámìdí, wọ́n mú ọ lábà. Ọlọ́run sì ṣeun tí wọ́n sì pẹ́ láyé. Àwọn ọba kí wọ́n wà bẹ́ẹ̀ náà ó pẹ́ láyé o. Ẹ wò bí wọ́n ṣe tó ọba Àbàdàn, ó sì rò mí gan lọ́rùn. Kò sì kọ́ bóyá wọ ká ju mi wo jù. Ẹni tó bá ti kà ó sì mú sí, kò ní dàrú ẹ̀kún ló ń bẹ̀.
0: Ẹ ṣeun. Ètò gbogbo wa ni o.
1: Ẹ kò ní ìjàgbé mi.
0: Àmì Ọlọ́run.
1: Ó ní ìyá ìyọ̀bí ni Adébí kan láti ẹ̀bẹ̀.
0: Òun là á mọ́ fáfà.
1: Ìwọ̀n mẹ́ o. Bẹ́ẹ̀ sí ni wọ́n sọ lọ́jọ́ mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún. Ẹ̀mí yà á jẹ́jà o. Ẹ má lè wò sí. Ó bì ara rẹ̀ lẹ̀ kọ́ lọ tẹ́lí sí express kó ló ń fẹ́ sùn bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé ìwọ̀n mẹ́. Mo sì ní ìwọ̀. Mo sì í ṣe ìwọ̀ náà ti kọ kọ́ńtúnṣùn àwọn àná ti kọ àwọn òfin gbogbo orílẹ̀-èdè ayé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀nà ìgbẹ́ dáwà láàlẹ́ fi alọ́run
0: pèsè. Bẹ́ẹ̀ni.
1: Ìwọ̀n bí a sọ́ra o, ẹ mọ̀jẹ̀ àgbàgbé ìwọ̀ ìwọ̀n mẹ́ o, lórí àbẹ́jà o. Ẹ̀rí gbàgbé mọ̀.
0: Àmì ìrì
1: dùn. Ẹ àwọn tẹ̀ mọ fún wa ní gbogbo ìgbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mọ yíwúrà là ń tà fún. Àwa mọ yíwúrà àyè fi ń tà fún wa. Ẹ̀rí gbàgbé mọ̀.
0: Àmì Ọlọ́run.
1: A dúpẹ́ lọ nínú àlẹ́ o. Ẹ ní lókun tó ń kọ́nà tẹ máa wá àwọn ìkiri o. Nínú ìgbà tẹ̀ máa ń lọ káàkiri láti máa wá ìmọ̀ yìí káàkiri ẹlẹ́dàá wa ló máa wà pẹ̀lú yín.
0: Àmì ẹlẹ́dùn
1: rẹ̀. Ẹ mọ̀ lọ láyọ̀. Ẹ mọ̀ bẹ̀ láyọ̀.
0: Àmì Ọlọ́run.
1: Lọ́la Ọlọ́run àlàyé ẹ wà di arúgbó sọ̀rọ̀sọ̀rọ̀.
0: Àmì.
1: Kọ̀wádé ìyá ẹnìkan ẹ di ògo àgbáyé àti onírúurú bọ́lá Táíwò àti ẹ̀yìn àtàwọn ikú yín. Ẹ di ògo àgbáyé ẹ̀dí farayé ṣe o ẹ̀dí fọmọ ṣe o ẹ̀dí fìyàwó ṣe ẹ̀dí fọkọ ṣe o. Ó dàbọ̀.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun.
2: Bínú gbogbo yẹn ṣe ń dùn sí inú Ọlọ́run a máa dùn sí yín náà. Ẹ ṣòrire. Mo lo táìmù yìí láti kí bàbá Bàlẹ́ Assis. Mo meet wọn lórí Facebook bẹ̀ tí wọ́n o respond. Tọ́mọ mi yóò yẹ wọ́n. Because nígbà tí èèyàn wà ní Amẹ́ríkà tó tún bá wa tó Nàìjíríà. Irú nǹkan tó sọ nípa àwọn tó máa ń dé ẹsẹ̀ mọ́tò ṣe nǹkan kan yẹn.

0: ẹ̀yìn náà lè fi wá síbẹ̀ fún ọ lówó àwọn náírà sì ní nàìjíríà wọn wà ní amẹríkà wọn wà bẹẹ ni tó gbé nàìjíríà ọlọrun bá mi wọ ọmọ wọn ó yà mí rí wọn lórí kíní pé telecommunication bíi phonic line náà ṣàwàṣà ọlọrun á mú wọn dúró agbára ẹmí òkùnkùn ní ká wọn. Ọmọ Ìbàdàn fún Bélé ni wọ́n wọ́n dẹ̀ jẹ́wọ́ ọmọ Ìbàdàn. Wọ́n ń ṣe dáadáa gan-an ni. Ó dẹ̀ bá ń ṣe dáadáa jẹ́ káàyè nígbà yí ẹ̀. Bí yàgbé ti gbà tó yẹ bá wá kú tán náà wá lọ máa jó. Làwọn èèyàn wá máa jẹ wẹ́dú. Àná àwọn èèyàn máa ṣe nìkan o. Yóò da Abalẹ́ àti ìṣẹ́ máa ń gbọ́ mi àlájì. Yóò yẹ o. Ìṣẹ́ máa wá sí Nàìjíríà communicate mi Samuel Bítóyè lorúkọ mi. So automatically wòlíì tó ń kìlọ̀ ìwà.
1: Mo kí Khadijat Ogodiran Nasiru àwọn náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ ó wà lórí Facebook tàbí kọmọtọ́sọ ẹ ṣeun ọlọ́run wá pẹ̀lú gbogbo wa. Èrí lábala wílé ṣe ọ̀rọ̀ lẹ́ni a máa sọ ẹnu ẹ̀rọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni. Sùúrọ̀ lé ní tààsì tó padà wá ní jọ́mẹ́jọ́ láṣẹ lẹ́dùnmarè ní tẹ́ fi ta fílẹ̀ náà lè bá igbá wá ò lékún àwọ̀ wá ò lékún láṣẹ ọlọ́run.
2: Ọlọ́kọ̀ máa ń ṣe bí ẹni pọ́ nǹkan tó bá ń bẹ níbi àmọ́ ìbáwọn ká lọ ni.
1: Ọ̀nà orí búbọ́ látọ̀ ẹ̀ bá mi dágbére ní òdìjọ́ mẹ́jọ.
3: Ẹ ṣe níkita tàbí kàwọn tó ṣọ̀pọ̀ kí n tó dágbére ẹjọ́ ẹ jẹ́ kí n fi àsìkò kí àwọn ọmọ mi tí wọ́n ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde àti ayẹyẹ àdúrà ìparí ọdún àwọn òpinendo via party níbẹ̀ àtorí wípé bí wọ́n ṣe ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde yẹn iná la tó ń ṣe àjọyọ̀ èsì ìdánwò wọn tó jáde àwọn ọmọ mi ní Islamic College of Nigeria Olodo garage wípé ọlọ́run ní ṣe ọdọ ilé ní àṣemọ inú wa dùn ayọ̀ wa kún ẹmu orí wa wú ẹmu ara wa yá ẹmu náà wa dùn ní agbára ọlọ́run ìgbésẹ̀ tẹ tún máa tẹ̀lé ọlọ́run ó ṣe alátìlẹyìn yìí o ọlọ́run ní ṣe yín ní àbíkú kékeré kò ní ṣe yín lábíkú àgbà àti àwọn olùkọ́ àti àwọn òbí gbogbo wa alájọjere yìí o mo fi mo wá ń dágbére tí ọlọ́run ó tún ṣe rírí wa ní kúkù tí a tún pàdé wọ tó jẹ́ pé yìí náà lẹ́wà àwa náà láì máa bá ní ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n kí n tún tó lọ tí ẹ bá ní ìmọ̀ràn tàbí nǹkan kan tí ẹ bá fẹ́ fún wa tàbí ẹni tó bá fẹ́ raṣu èmi máa ń sọ wípé àwa ń ta iṣu tó dáa iṣu tó ti gbé travel iṣu tó ti kú lọ ilé àná ní oríṣiríṣi ẹ lè kàn sí wa ní bẹ̀rẹ̀ ní opposite ilé ògùnmọ́lá ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi ni 07032617440 orúkọ mi ni ọ̀nà òrìbó bọ́lá tẹ́rù òdì ọjọ́ mẹ́jọ.

èrí ní alẹ́ ìní láago mẹ́jọ sí mẹ́wàá rẹ pàdé wà lórí ètò ìta lóyún pẹ̀lú adésòye ọmọ tó sọ ìgbìrò àrùbẹ́ onílé òbí àwọn náà sì wọ́n ń bèèrè àṣẹ ìlédùmarè. Ìbẹ̀rẹ̀ tó bá tún di àárọ̀ Monday ní aago mẹ́wàá sí méjìlá ẹ tún pàdé wà lórí ètò ìbí ayé ń lọ táwọn náà sì tún wà ń bẹ̀ láṣẹ ìlédùmarè. Pé mo máa ń sọ fún yín pé oníṣẹ́ owó làwọn àwọn ń bá ní ìran ìtàlẹ̀ ra lẹ́tà ní káàkiri ilẹ̀ yìí tí yúdọ́ di orílẹ̀-èdè kútọ́nù ni ọlọ́jà wá sì dé kútọ́nù bẹ́ẹ̀ ni ọlọ́run sì ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá sì ti ní property tó ti ń bá iṣẹ́ rẹ̀ lọ tó bá ní ìdí block tó bá ti ní lẹ́gbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta láṣẹ ìlú ìmọ̀ àyà kó máa ṣe wá síbẹ̀ ta sì bá wọn yọ síbẹ̀ àìmọye ẹni bẹ́ẹ̀ ta ti ṣe fún tàbí ti ṣàṣeyọrí tó náà sì jẹ́ ká ṣera wa ọlọ́run ní jẹ́ ká ṣera wa ọlọ́run sì gbàdúrà wa gbogbo àlá tẹ̀síwájú ẹ̀yìn rí kékeré àkàn tí ìnílé lórí ọlọ́run aṣàánú wa náà ní tiwa láṣẹ ìlú ìmọ̀ àyà ní ẹ̀sìn kọ́kọ́rọ́ kú ìtẹ́ tó sì ti

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani sani fíìpù ẹ̀sì tí ì tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àpọ̀tọ́ àti àjàrà lónìí tọmọtọmọ. A dúpẹ́ Ọlọ́run tó ṣe wá lẹ́ni tó mọ rẹ̀. Àánú ló gbé gbogbo abiyamọ dúró. Àwọn tá à mọ́ ṣe ọkàn mọ́ mọ̀ jẹ́ ká mọ̀ ṣe lójú àwọn ènìyàn ni. Ó dẹ̀ mọ́ mọ̀ gbógun fọ́lẹ̀ wà. Ọba mi adúró ti ní lọ́jọ́ ìṣòro. Àfògo ṣọ́ra, àfògo ṣẹ̀kẹ́, àfògo dábìrà. Thank you, arínú rọ́dí olùmọ̀rọ̀ ọkàn. Àpèkọ́ alápèkọ́ làṣàkẹ́ ògo. Ọba tí ó sọ ìgbìyànjú wadà sàn. Ọba mi ẹlẹ́tì gbóngbàròyé tí ò dáwà dábù kẹta wà. Fojú ẹ̀ ní tó tún sojú ẹ̀mí gbogbo wa gbogbo abiyamọ arábàbà arábàbà nínú ilé ká pariwo ògo ògo ògo ògo ògo. Pásọ Fọ́kẹ́yẹ Emmanuel ni mò ń jẹ́ bàbá alábìyamọ. Ẹ dúró jẹun ọmọ o. Ní gbogbo ọ̀rú ni Pétérù fi wá ẹja ní etí odò tí ò rí kankan mú. Ṣùgbọ́n bí Jésù onígbọ̀wọ́ ṣe yọ sí wẹ́rẹ́, ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja débi pé ó tún pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kan wá bá ń kó jáde. Ká ní kò ní onígbọ̀wọ́ láàrin yẹn ìbálọlé lọ́fọ̀. Olùfẹ́ gbogbo ìgbà ni kó máa fi kó àdúrà rẹ wípé Olúwaje ẹ̀rọ onígbọ̀wọ́ ní ayé tá a wá yìí. Odò tó ní orísun kì í gbẹ bọ̀rọ̀. Ọgbà tó ní ẹni tó ń bomi rín ewéko rẹ̀ á máa tutù mìnìmìnì. Bẹ́ẹ̀ni Yorùbá ti lólùgbọ̀wọ́ ìlágùn ní ràì. Níwọ̀n ìgbà tó ti pinnu wípé ọfẹ́ sátọ Jésù lọ, àní òṣè lásán mọ́. Mọ̀mọ́ làálà ọ̀sán rẹ ti dọ́pin láti òní lọ. Olórí agbọ́n tí lọ onígbọ̀wọ́ Joseph lọ pàdé onígbọ̀wọ́ tiẹ lẹ́ni. Jésù lọ onígbọ̀wọ́ Pétérù ó yà wá pàdé onígbọ̀wọ́ tiẹ lọ́sẹ̀ yìí. David lọ onígbọ̀wọ́ Saul lórúkọ jẹ́ wàá rẹ́ni sábà o. Ọlọ́run Samaria lọ onígbọ̀wọ́ tí gbogbo ayé kọ̀ lójú títì. Ẹnìkan máa ràn ẹ́ lọ́wọ́. Ẹja lọ onígbọ̀wọ́ Jonah lórúkọ Jésù wàá rẹ́ni gbé ọdẹ bí ayọ̀ rẹ̀. Jeba ló ran Solomon lọ́wọ́ wàá rẹ́ni ràn ẹ́ lọ́wọ́ lákòókò yìí. Timothy lọ onígbọ̀wọ́ Eunice lórúkọ Jésù ọmọ ràn ẹ́ lọ́wọ́ o. Angeli lọ onígbọ̀wọ́ Paul and Silas lónìí a dúró sílẹ̀ nínú oko àìní. Joseph lọ onígbọ̀wọ́ àwọn ọmọ bàkan rẹ̀ wàá rẹ́ni ràn ẹ́ lọ́wọ́ o. Ìwọ gangan lọ́lọ́run máa lọ fún ìgbédìde ìròyìn. Afẹ́fẹ́ rẹ fẹ́ sí ọtọmọtọmọ o. Afẹ́fẹ́ owó máa fẹ́ sí yìí. Tó o bá pàtẹ ó yá lọ máa tà. Àṣẹ lọ̀rọ̀ yìí kò sí ohun tó lè yí padà. Adé orí òkè òjọ́ tẹyẹkẹyẹ. Ògo ọmọ rẹ máa la àgbáyé já. Àgbélébu wájú rẹ ó yẹ kó padà di ayọ̀. Owó ni kẹ̀kẹ́ ìrere. O ní fòṣì lólé ayé rẹ tọmọtọmọ. Ibùdó ìtura kò ní padà di ibùdó ìnira o. Ibùdó ìbùkúrẹ kò ní padà di ibùdó ìgbèsè. O ní fọwọ́ ara rẹ lé áńgẹ́lì ayọ̀ rẹ jìnà. Ìka tó tọ́ sí ìmúla fi ń romú o. Ọmọ ológo rẹ kò ní ṣerú ayé. Ìbàkúbà kò ní bọ̀ tọmọtọmọ. Mọ́ronú mọ́ màmá, wàá ní ìsinmi lórí ọmọ. Ayé ò ní ṣe rí àzọ ẹkú lágbàlá rẹ o. Tọ́jà sílé ògo rẹ kò ní tú fọ́mọ ara yé rí o. Ọ̀rọ̀ bí ẹtì ó tọ́ nínú kádàrá àti ìrìn àjò ayé rẹ lónìí tọmọtọmọ. Àlàbọ̀rù kò ní dẹ̀wù mọ́ lọ́wọ́ o. Lọ pàdé rẹ tó ní kọ́lọ̀ bíi rainbow. O ní rí náni kànga o. Mọ̀mọ́ bàbá wà á gbé mọ́tò débi tó fẹsẹ̀ rìn dé láyé. Àpàtẹ́wọ́ fọná kì í dáwọ́ dúró. Ogún jábọ́ lára rẹ lẹ́ni tọmọtọmọ o. Làálà rẹ lọ́sàn lóru lórí ọmọ ẹ̀mà ní ìjà sásán o. Ayé ọmọ rẹ máa lóyin dojú alẹ́. Bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀. Lórúkọ Jésù ọmọ rẹ ò ní bẹ́ sínú wàhálà o. Mo ní ìròyìn ayọ̀ fún o. Ọmọ rẹ máa gbógun ilé bàbá yọ o. Bí wọ́n padà gbọ́ eléyìí o. Ọ̀já abiyamọ ò ní tú lára rẹ o. Òjìjí rẹ kò ní gbàbọ̀dẹ̀ tí ó tọmọtọmọ. Olúwa yóò gbà nínú ìṣòro àtọwọ́dá yìí o. O ní rí àdéhùn àti àdátọ́ lórí ọmọ rẹ. Agogo dún gbogbo ayé ló gbóhùn agogo. Ayé máa gbóhùn ọmọ rẹ o. Ọmọ aládé rẹ ò ní dẹni lẹ́lẹ́. Isaiah chapter 1:7. Ilé yóò ní di ahoro. Herodu àti Farao tó ń dààmú ayé ọmọ rẹ lórúkọ Jésù wọn á tẹni gbangba. Kárí ni ká yẹni sí ni yìí ọmọlúàbí o. Aṣọ àpálẹ̀ rẹ ò ní fàyà o. Lọ́kọ́ àǹkọ́ pẹ̀lú àwọn aláṣẹ yọrí tọmọtọmọ. Ayé ò ní dá ọ dúró. Ó ní ṣe dá dúró. Wàá gbé gbọ́ pẹ́. Wọ́n fi ìrọ̀rùn jẹun ọmọ mọ́ mi wà. Ogun ṣọ́ nìkan ló wà ládùúgbò kò ní bàlẹ́ o. Ó ní wọra rẹ bú sẹ́kún nínú ọdún yìí. Ọmọ yín ò ní di ọmọ ọlọ́mọ o. Ó ní sunkún lọ́jọ́ alẹ́ rẹ tọmọtọmọ. Ó ní fi ìwà rẹ bọjọ́ alẹ́ rẹ jẹ. Ọ̀gẹ̀dẹ̀ kan kì í dìde kó mọ́ rí ìjà ìdá yóò ní iṣẹ́ ọlọ́gbẹ́. Ó ní jóúnjẹ ọmọ ní ìdùbúlẹ̀ o. Ọ̀dájọ́ bí ọmọ ò ní kọ́ ọmọ rẹ lọ́gbọ̀n. Ó ní jóúnjẹ kánú àti ìpọ́jú. Ó ní tọjú ayé mọ́lẹ̀. Ó ní tẹlẹ̀ mọ́lẹ̀. Ọ̀rọ̀ ọmọ wọn máa níyanjú o. Gbogbo òní fọjọ́ orí ọmọ rẹ ṣòfò. Ọmọ rẹ ò ní rọ́gùn àṣíkiri. Ojú ẹni lẹ́jú débi bá ti pọ̀ jù. Ó ní rí ẹbí o. Olóore ìdílé yín kò ní kọyìn sí yín o. Olóore ò ní kọyìn sí ọmọ rẹ o. Ọ̀rọ̀ ayọ̀ ọmọ rẹ ṣì. Ìdojúkọ ọmọ rẹ padà di testimony. Ọmọ rẹ máa wúlò fún ọ. Ọmọ rẹ máa máa sunlé. Kò ní í sùta. Ẹ̀mí ọmọ rẹ máa parí ilé tó ń kọ yẹn o. Gbogbo ayálégbé ẹgbẹ́ mi o. Wàá kọ́ lé ti ẹ náà o. Ó ní ṣọ́ fún ara àti dúkìá. Ìbòjú tá a fi b pọ ma re to lore ofiri oya orun faya o ama kede okiti ogo ma re faraye ri o olorun ma wo idile yesu susu o ma se yin lore ma ni gbagbe aye o ma re jade laarin awon eniyan lasan aye o ni parapo ki o ni ki banu je ninu osu yo igigigi ti o so eso re na aye o ma re olorun wu ti gbongbo ti gbongbo ogun to se loju to koje ko ni gbera so losu yi o leyin igbadun o ni fabo sori iya tomo tomo o n gbogbo to gbaju lo to fe mi te ko ni baje loju re o aye o ni fibukata mo ho le mo oniriki si oniriki mo ko ni bori omo re o eni ti o ni bi re ko ni da omo re duro awon oni gbe ode tomo tomo wa jere wa fere je ko ni le omo re o ni jebe olorun latara omo o problem yen ma bo si were igbeyin wa tomo re ada o oso ri doru mo wa tomo re lowo o ije ayo omo re ma so lodun yo omo re ma di kan la omo wa ri di kan ki kan o oni sakolo bakolo ba lori omo ninu odun yo omo re oni rogun esa je fun jedo orun dajo asiribo tomo tomo orun dajo ibuku bo wa tomo re o wa je fari nile omo re ori olori ko ni jere omo re o eyan sara koko ni mo nanu lere o omo re ba do lola ta loruko ye won ni ile kuro nbe o ori olori oni jere omo re o wa re di seba tomo tomo wa re yi fe yin ti tomo tomo o won ni jawe joko je fun wa tomo re o won ni gbogbo omo re sanra o ni weekend yi wa rowo mu dele iyanu mama sele oro re ja sope oni rare oni toro oni raun omo re oni pinyike owo oko wo yen oya orun yona re fun o ogun ibi re oya gbagbada o anu to soro gbagbo oya o bo si olowo oni damu lori omo omo re oni jesa ibi oni de bomo re oni so ku lori omo omo oni dota re o mama ma sha mi irede ayode o wa gba ladua o gbogbo gba to ro laye oni mo boji omo oni mo sare omo ina omo oni ju o oni gba omo lowo re oni pe omo re baye oni wo we tama tama oni jiya ari ba ti se oro re ni yanju ada olare ase ologe omo toju re omo se fun oje wa je won omo lo tara omo wa gbe gba ope gbogbo ye pariwo aye mi tesiwaju
1: aye mi tesiwaju
0: mo duro mi o da duro mo soro mi o da soro gbogbo o bale o do didi eni se ami meta o ya aye wa tomo re o ya ko tesiwaju yesu oluwa ejini aje agbo eri kan be yen
2: baba labi amo aye lo wa omo mi gbe moto wole lale yi lale lale lale lale lale birthday yi 2 minutes to 12 after 11 la wa yi omo mi gbe moto wole baba labi amo e se e ku adura lori wa lagbara olon lagbara idumare e ni fi omo sise iranse e ni fi yawo sise iranse e ku ise eko olorun atunbo lore mi more grace more anointing in Jesus name amen
0: olani dupojo ebi woli re ni church we jewe mu ni o eleyi koja be o eyin ta ti raye fun woli ni ebu ma ma gba ni olani church bo le ni dale mo to wa ni segu atalogun state so fun olokada ko gbe lo si church awon mo pakeye cac ago mafa ni gbogbo eniyan ti debe wa je won omo o ore ti to ni pataki ni ore majemu oju ayo la ma da leni okunrin obirin gbogbo eniyan lada ati lori awon omo wewe ko de si ye to le fi ranse o o kere o pa o o tete wa gbare waju olorun bede baba labi ya mo gbogbo eniyan ti mo wi pe ose kan la fi se iwo to ba si fe fi ebun ranse aye si si le repete e loju ayo olorun baba labi ya mo aye lo wa
3: hello hello prophet 090 60 57 11 10 lekosi 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo o ni ma bo jemo
4: la la la la gelu fm jagaba gogo retio

0: oṣù kẹjọ ọdún 2026 8th of August ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹja ni ológun àjọgọ, ẹja gbéga gẹ́gẹ́ bí ṣe wa, ẹja yìí ẹni tó mọ rírì rẹ̀, ẹja jọ gbéga, ẹni tí ó mọ iṣẹ́ agbára rẹ̀ lórí ayé òun, ẹja jọ gbéga. Òbí tó bá délé ìwòsàn lẹ́ẹ̀kan, wà á mọ̀ pé tí mò ń sọ yìí ohun tó yẹ kó múra sí ni. Oorun tó sùn tí wọ́n jí ọ pé dádì ti fẹ́ bẹ̀rẹ̀ prógrámù tó ń rúra yẹ, ó lẹ́nìkan ò rí sùn sá ní òru dàbí ọdún kan ní ojú ẹ̀ ẹ̀sà, torí pé ara ní, ó sì mọ̀ pé tílẹ̀ bá ti mọ́ ara ní ni yóò lọlẹ̀. Ilẹ̀ wà á mọ́ bọ̀rọ̀ báyìí, oorun yẹn ni wọ́n sùn pa lóní ìgbà wo náà mo sùn, ẹjẹ́ sùn sí. Ẹjẹ́ àjọ yin Olúwa láàárọ̀ yìí o, ọ̀pọ̀ tó ló ń jẹ ògbọ́ tí Olúwa ṣe fóun ẹ̀sà, níbi tí àwọn kan ti ń bèbí lọ sùn, kì í ṣàwọn ìyá àwọn nìkan àti ọmọ tí wọ́n bí sá. Ẹ wo bí wọ́n bí ẹlòmíì sínú ebi, ó dẹ̀ mọ ìrírí ebi láti tẹ́dá yìí, ó mọ ẹ̀sìrìẹ̀sì ẹ̀sà tó jẹ́ pé tó bá ti wò rárá kò sí kankan ó lọ mu ní fẹ́ lọ sùn nìyẹn, toró ti mọ̀ pé kò sí kankan lọ́wọ́ ìyá tó bí òun nìyẹn. A fẹ́ yin Olúwa Ọlọ́run tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀, ìwọ ló ń dọ́mọ rẹ tọ́, àwọn ọmọ ń dẹ̀rẹ́ ebi ò pa wọ́n, ìwọ gbọ́ ò lè sọ bí wọ́n ti ń jẹun, ṣé kò wá tó ọpẹ ni. Vẹ́tàlélúyà méje sí ẹni ńlá, ọba ńlá ẹni tó ní gbogbo agbára. Alelúyà méje, 1 2 go!
1: Hallelujah! Hallelujah!

0: bá bẹ̀rẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú ohun tó yàtọ̀. Ẹ wo bí mo fẹ́ ká kọjú sí ẹni tí a lè pè ní amọ̀kòkò fún ògo, ẹni tó ń dá ògo fún rẹ̀. Mo fẹ́ ká kọjú sí láàárọ̀ yìí. Bó bá jẹ́ pé olè òkùnkùn náà ló jí ògo wa, mo fẹ́ ká kọjú sí. Torí pé Ádámù lẹ́lòmíì tó lè lọ bá, Ọlọ́run náà ló padà lọ bá. Ẹ wo bí Olúwa náà ló wá yan ẹni tí ó dá ògo rẹ̀ padà fún. So mo fẹ́ ká kọjú sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí. Ìpàdé tí Olúwa fún mi láàárọ̀ yìí fún ẹ̀yin ọmọ Ọlọ́run nìyẹn. Màá dẹ̀ máa gbé láti òní àti ọ̀la. Màá máa pè ní àfọ̀bàjẹ́. Bẹ́ẹ̀ni, gbogbo ènìyàn ẹ kíyèsí, mo wà nínú ìwé Jeremiah orí 18, ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 3. Màá ka ẹsẹ̀ méjèèjì yẹn fún àdúà ní àárọ̀ yìí. Ẹgbẹ́ tó sọ dídé sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò, níbẹ̀ ni èmi ó mú ọ gbọ́ ọ̀rọ̀ mi. Vastiri, mo sì sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò, ṣáàwó ó mọ iṣẹ́ kan lórí kẹ̀kẹ́. Jeremiah lolúwa sọ fún pé kó dìde. Ó máa ríran báyìí, dìde. Mo fẹ́ fi nǹkan ọ̀ nǹkan àkọ́kọ́ tó rí náà ni pé ó rí olùgbàlà tó mọ nǹkan kan lọ́wọ́. Destiny changer, ó gbà níbi tó ti ń tú àyànmọ́ ṣe. Ẹ̀sà, mo sì rí ó mọ ìkan lọ́wọ́, àyànmọ́ kan ló ń tún ṣe lọ́wọ́. Sàtánì ti bàjẹ́, ṣùgbọ́n mo gbà níbẹ̀ tó ń tún ṣe. Ẹ kíyèsí, ó ṣe bẹ́ẹ̀ fún Ezekiẹ́lì náà. Ó gbé lọ síbi tí àwọn egun gbígbẹ wà. Ó wá ní wo egun bó ti pọ̀ tó. Ó pọ̀ ju ti Ezekiẹ́lì fúnra rẹ̀ tí ọgbọ́n orí rẹ̀ gbé lọ. Gbogbo wọn ni wọ́n gbẹ. Ẹ jẹ́ nǹkan sọ kankan nínú ibẹ̀ yẹn, ibi tí mo gbé ọ̀rọ̀ mi dé yẹn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ibi tí ògo pọ̀ sí jù láyé yìí kìí mọ̀ ṣe Central Bank? Ẹ̀sà, ibi tí ìṣerere pọ̀ sí nínú ayé yìí, ẹ̀sà, kìí ṣe Canada o. Èèyàn wà ní Ontario, lóò kò ní ìdí pé ìṣerere wà mẹ́. Èèyàn wà ní Texas, kò ní ìyẹn omi. Èèyàn wà New York, èèyàn wà ní Birmingham, èèyàn wà Manchester. Ìkò mi nì sà, ibi tí ìṣerere wà tó pọ̀ jù láyé yìí, ibojì òkú ni o. Ẹ kíyèsí, torí àwọn tí wọ́n gbé ògo wọn wáyé, ọ̀pọ̀ wọn ló gbé padà tí wọn ò rí kankan fi ṣe. Ibẹ̀ ni ògo pọ̀ sí jù. Olúwa wá mú Ezekiẹ́lì lọ́bẹ̀, ó wá rí egun gbígbẹ. Torí tí òkú bá ti kú tán, nǹkan tí ò ní bàjẹ́ lára ẹ̀ ó ní gbẹ. Ó wá rí egun gbígbẹ, wọ́n wá pọ̀ lọ. Ó wá ní Olúwa, ìjẹ́ Olúwa wá bí pé Ezekiẹ́lì, ìjẹ́ egun gbígbẹ yìí lè yè mí. Ó ní Olúwa, ìwọ náà ló mọ̀, ìwọ lámọ̀ kòkò, ìwọ ló lè tún ṣe. Ó lè tún orí aláìsùn wọn ṣe. A fẹ́ gbàdúrà láàárọ̀, a fẹ́ padà lọ bá. Nǹkan ṣe fún mi rèé, ìwọ náà ló ní. Ẹ̀sà, tá a bá délé ẹni tó ṣe mọ́tò, a ní wá báàtì mọ́tò tì lé ẹ̀. So òun ló ní, òun ló yan orí wa. Ó ní àwọn orí mi ìtójúdájú ìtóyàn lọ. Òun ló yan ẹsẹ̀ wa, òun ló fún wa ní ẹ̀bùn, òun ló fún wa ní olóore láàárọ̀, ó ní olóore tó lè fún wa ní ọ̀sán. Ẹ̀sà, tí ẹnìkan bá sọ pé òun ò ṣe mọ́, ibi tó ń ṣe dé yìí náà, òun ló ń jóun, òun fẹ́ dáwọ́ dúró. Ẹ̀sà, ẹni tó ràn, ó ní ẹlòmíì tó lè ṣe kíni, tó tún lè ràn. A fẹ́ gbàdúrà sọ́dọ̀ ẹ̀. Ẹ já kọjú sí, ẹ porúkọ Jésù. Ẹ pín ẹ̀mẹ́ mẹ́mọ́, amọ̀kòkò ayé mi, tún ayé mi mọ̀. Amọ̀kòkò àyànmọ́ mi, tún ayé mi mọ̀, tún iṣẹ́ mi mọ̀, tún ayé mi mọ̀. Ó yá àdúrà. Adadu bí adada yaba lọ́dọ̀ pẹ̀lú adada ya. Amọ̀kòkò ayé mi mọ̀, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀. Ẹ̀dábà rúmọ́ mọ́tà yá dada, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀. Amọ̀kòkò ayé mi, yẹ lọ́dọ̀ alágbádá yá dalè gbọ́dọ̀ mọ̀, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀. Amọ̀kòkò ayé mi, tún ayé mi mọ̀. Àyà máa ná balu balẹ̀ àgàdá, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀. Amẹ́lọ sọ̀tàlẹ̀ àgàdá yá dada, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀, tún ayé mi mọ̀. Àwọn da Jesu Oluwa wa.
1: Amen. Amen. Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: E kiyesi laaro yi. E se Bibeli ti ma lo atobi mi lo kan. Ninu we Genesis ori kini ese kerindini ogbon Genesis 1:26. Bibeli so wi pe Oluwa lo so fun awon angeli pe e wa e jade eniyan ni aworan wa. Beni igba to di Genesis 2:7 oni ti Oluwa so be.

sì fi mọ ènìyàn. Àyànfẹ́ gbọ́ láàárọ̀ yìí, kò lo góòdù o, ẹ̀sà, kò lo silver, ẹ̀sà, kò lo diamond, ẹ̀sà, kò lo platinum, kò lo gbogbo nǹkan mèremère ayé ìsà, iyẹ̀pẹ̀ lásán ló lò. Kí ni ìtumọ̀ tí mo sọ? Wo bí Olúwa bó bá fẹ́ mọ àyànmọ́ yóò lọ síbi tí kò ní tí ò jẹ́ nǹkan láti sọ nìkan. When God want to create destiny, he will always go to nothing and change it to something. Tí Olúwa bá fẹ́ yan àyànmọ́, mo tún tún sọ fún ọ, yóò lọ síbi kò sí nǹkan, á dẹ̀ sọ nìkan. Ẹ kíyèsí láàárọ̀ yìí, ẹ̀yin kan wà, wọ́n sọ pé kòròfo ni ọ́, Olúwa rán mi sí ọ. Inú ilẹ̀ ló ti yí erùpẹ́ ilẹ̀ ló fi ba Adam. Bóyá ò mọ tí wọ́n ń pè ní Adam. Adam òun ló sọ gbogbo tí ó wà láyé yìí, òun ló sọ wọ́n lórúkọ. Adam was so genius. Ẹ̀sà, bó ti rí Éfà tó ń bọ̀, ó mọ orúkọ Ẹ̀sà. Ọkàn Ọlọ́run dẹ̀ ni orúkọ Éfà wà. Torí nínú ìwé nínú èdè Hebrew, ó ní ìtumọ̀ títí Éfà yẹn túmọ̀ sí. Ọkàn Ọlọ́run ni ní ìtumọ̀ yẹn wà. Now, bó ló ti mọ̀? Because ẹni tí wọ́n ń pè ní Adam sá, tí ìbá ṣe pé abọ́ ògbó kúrò lára ẹ̀, kì í ṣẹni tí kìnìún ò lè rí tí ó búraburà sá láéláé. Ẹ wo bí? Kì í ṣẹni tí ọká lè rí tí ó sàn jẹ. No, Adam jù yẹn lọ. Ẹ̀sà, ẹni tí wọ́n ń pè ní Adam, Ẹ̀sà tó bá rí igi, tí igi bá pé 1,000,000, a sorúkọ wọn fún yín ní ẹyọ kọ̀ọ̀kan, kò dẹ̀ ní fi ẹyọ kan pè méjì, òun ló sọ gbogbo wọn lórúkọ. Ẹ̀sà, Adam lè wo igi látọ̀kan láti ẹ̀ tí kò tí ì mọ ewé rẹ̀ yàtọ̀ síra wọn, á dẹ̀ máa sọ wọn lórúkọ. Irú èèyàn tí Adam jẹ́ nìyẹn. Inú ilẹ̀ iyẹ̀pẹ̀ lásán la fi dá. So mo láyọ̀ láti sọ fún ọ láàárọ̀ Àyànfẹ́, mi ò mọ tó in tí wọ́n pè ọ́, mi ò mọ orúkọ tí wọ́n sọ ẹ́, mi ò mọ̀ bóyá onínà bìnà pè ọ́, mi ò mọ̀ bóyá alágbèrè náà pè ọ́, mi ò mọ̀ bóyá ọ̀gọ̀rọ̀ ọlọ́ṣà náà pè ọ́, mi ò mọ̀ bóyá olè náà pè ọ́, mi ò mọ̀.

0: borí ṣe bá ń tún orí mi mọ̀ ètí ayé fẹnu tàbùkù mi ti tó àtòrí ṣe tún orí mi mọ̀ tún orí mi ṣe tún orí mi mọ̀ ìwọ lámọ̀ kòkò tún orí mi mọ̀ àtòrí ṣe tún orí mi ó yá àdúrà
1: bàbá
0: rúbálá dàdà yọ̀dá
1: lọ́dọ̀
0: àtòrí ṣe tún orí mi mọ̀ àtòrí ṣe tún orí mi ṣe àtòrí ṣe tún orí mi mọ̀ ìwọ lámọ̀ kòkò tún orí mi ṣe tún orí mi ṣe èyí táyé tàyọ̀ mi ti tó èyí táyé yẹ̀yẹ́ mi tó àtòrí ṣe tún orí mi ṣe èdè mi bá rádà lẹ́gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ dada àṣà
1: wé
0: bàbá gàbàrú bàlágà lọ rádà lẹ́gbẹ̀dọ̀ dada àṣà àtòrí ṣe tún orí mi ṣe àtòrí ṣe tún orí mi ṣe àmì mẹ́ta jésù olúwa wa olayo láti sọ fún ọ pé nǹkan lè yí padà fún wọn náà ẹni tó mọ orí ni kẹ já lọ bá o ẹsà ó lè tún àyànmọ́ ṣe o ẹ já lọ bá o òun ló wo dáfídì sòsòsò ẹni tó ń gbé nínú igbó pẹ̀lú àwọn ẹran ẹsà ó dẹ̀rẹ̀ sámúẹ́lì pé lọ sọ fún pé àfẹ́ yẹ ọba ni o lọ sọ fún wọn nílé jésè pé ọba wà lé wọn o ẹnìkan ni yóò ṣàmẹ́ láàárọ̀ yìí gbogbo àmì àbí orúkọ tí ayé fi pè ọ́ tí kìí ṣe tiẹ̀ bó o bá ṣàmẹ́ lónìí a tún orúkọ rẹ ṣe lónìí a tún orúkọ rẹ ṣe lónìí a tún orúkọ rẹ ṣe gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òdì tá a sọ nípa tiẹ̀ lórúkọ jésù lónìí a tún orúkọ rẹ ṣe àyẹ̀mọ́ burúkú èyí tí wọ́n yẹ̀ lé náà ti bí ọ lórí rẹ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ àyẹ̀mọ́ yẹ bàjẹ́ nǹkan ẹyọ kan ni tó bá fẹ́ gba ohun tí wọ́n jí lọ padà lọ́wọ́ ẹlẹ́dàá rẹ má jẹ̀bú ni kò wọ̀lú ẹ̀ mi ò ní orí ọ̀fẹ́ púpọ̀ mi ò bá tẹnu mọ́ dáadáa láàárọ̀ yìí ṣùgbọ́n mi ò ní orí ọ̀fẹ́ púpọ̀ mo sì ń sọ nípa iṣẹ́ agbára tí olúwa ṣe nínú ìwé sámúẹ́lì orí kejì 1 Samuel 2 ẹsẹ̀ kẹjọ ẹgbọ́n tó sọ bíbélì sọ pé ó gbé tálágà sókè láti inú erùpẹ̀ wá ó gbé alágbe sókè láti orí àtẹ̀wá láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé láti mú wọn jogún ìtẹ́ ògo nítorí pé àwọn ayé tí olúwa ni ó sì ti gbé ayé ka orí wọn ẹ̀mí àwọn wòlíì ó gbé tálágà sókè láti inú erùpẹ̀ wá òbí kò láyọ̀ láti sọ fún ọ láàárọ̀ yìí kò sí bí sítórì rẹ ṣe báàdì tó ọ̀gá àwa kan wà tó jẹ́ pé sítórì tiwa àkúbèbè o òbí èmi á kàn sọ fún ẹ pé kò gbàgbé ẹ̀sà olúwa lè yí rẹ̀ padà bẹ́ẹ̀ ni olúwa lè yí sítórì ẹ padà òbí ìwọ náà lè padà di pé ṣóun ni àbí òǹkọ ó gbé tálíkà dìde láti inú erùpẹ̀ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ láàárọ̀ gbogbo ènìyàn ìpele ẹ̀sìn tí ayé rẹ wà bí o bá ṣàmì o lórúkọ jésù ó yẹ jáde
1: mẹ́ẹ̀ẹ́
0: ó yẹ jáde
1: mẹ́ẹ̀ẹ́
0: a bẹ gbogbo ènìyàn láàárọ̀ lásà náà wá kájífù white borí pàdé lórí rédíò ẹ̀sà àtòrí ṣe fẹ́ tún àyànmọ́ wáyàn ẹ̀sà tí orí bá ti bàjẹ́ gbogbo nǹkan ló bàjẹ́ ọlọ́run àwọn ọlọ́run tí orí bá ti bàjẹ́ gbogbo nǹkan ló bàjẹ́ gbogbo ẹ̀yin tí orí yín ń ṣàìsàn èmi sọ ọ́ bí wòlíì yìí lónìí la tú ọ lẹ́sẹ̀ makábàrú mẹyẹnú ní àgbàyabaru abàdá lónìí la tú ọ lẹsẹ. Ìgbàbárúbálé gàdá yabarúbílẹ̀ gàdá lónìí la tú ọ lẹsẹ. Lónìí la tú ọ lẹsẹ. Àìsàn burúkú yẹ èyí tó yọ ayé rẹ lẹ́nu. Àìsàn burúkú yẹ èyí tó yọ ṣẹ́ rẹ lẹ́nu. Àìsàn burúkú yẹ èyí tó yọ ilé rẹ lẹ́nu. Àìsàn burúkú yẹ èyí òjò lọ́jọ́ ayẹyẹ bó bá ṣàmì lónìí a tú ọ lẹ̀. Òbí orí rẹ lè gba àtúnṣe. Ohun tí Olúwa rán mi nìyẹn, màá wá tẹnu mọ́ àìsàn inú orí ní ọ̀la. Ẹ kíyèsí gbogbo ènìyàn, mo bẹ̀ yín ni o. Ẹ sà ẹ wo bí gbogbo ẹni tó fẹ́ gba ògbó wọn padà tẹ́ ẹ dẹ̀ ti lọ bá a mọ̀ kòkò pé bá a tún ṣe. Ohun kan ni yóò wò lára rẹ, bóyá yóò dá ọ lóhùn àbí kò ní dá ọ lóhùn. Ìgbà tó fẹ́ yanjú ti Abrahamu, ó lọ bá Abrahamu, ó ní Abrahamu jáde nílé bàbá rẹ. Torí pé ilẹ̀ tó wà yẹ kìí ṣe ilẹ̀ tó dáa. Bó mo ṣe mọ̀ nínú ìwé Genesis ni orí kọkànlá ẹsà ni Bíbélì ti bẹ̀rẹ̀ sí sọ nípa ìran Abrahamu. Ẹsà ó ti bẹ̀rẹ̀ láti verse 18. Ó sọ nípa ìran wọn bí wọ́n ti wá láti Serugu. Ó sọ tiẹ̀ láti Naori. Ó sọ tiẹ̀ ẹsà ó ń kàwọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ló ń kàwọ́. Ó ń kàwọ́ ìgbà tó dórí tẹ́rà nìkan yí padà. Ẹ lè lọ yẹ̀wò gbogbo àwọn tó kà wọ́n ṣe nǹkan rere at the tender age. Èyí tó dàgbà jù tó fi ṣe nǹkan rere ni 31. But ìgbà tó dórí tẹ́rà ní verse 27 Genesis 11 verse 26. Bíbélì sọ pé tẹ́rà sì wà ní 70 ọdún ó sì bí Abrahamu. Ìyẹn túmọ̀ sí pé ó di 70 sà kí nǹkan tó ṣe lọ́wọ́ ẹ̀. Ẹ̀sà ìgbà tí tẹ́rà wà ní 50 nǹkan ò yọ ló nǹkan ò ṣe o. Ìgbà tí tẹ́rà wà 40 kò rọrùn kò tiẹ̀ tí ì lè dá kankan ṣe ń gbà yẹn. Ẹ̀sà torí nílé wọn ìkàmọ́ pẹ́ fún wọn. Bó mo ṣe mọ̀ Ísákì gan ìgbà tí Abrahamu bí àdéjọ 40 mẹ́sẹ̀sẹ̀ lọ bá a tó sí obìnrin. Ẹ̀sà ìgbà tí Abrahamu rí pé eléyìí gbọ̀ngàn sú ni o, kò mọ bí wọ́n ti ń fẹ́ obìnrin o, Ismael ti fóbìnrin lọ jẹ. Ẹ bá owó obìnrin lọ fún wọn wá bá wá obìnrin bẹ́ẹ̀ ni sà. So ìgbà tó dorí Jacob náà tóun náà fẹ́ tó fẹ́ fẹ́ obìnrin, ó wá kọ́kọ́ lọ bá bàbá ìyàwó pé ẹjọ́ ẹ tí mo ọmọ yìí mo fẹ́ sùn bẹ́ẹ̀ ilé bá sọ̀rọ̀ ẹ̀yin ẹ bá ṣe kí ni ẹ bá ń bá sọ̀rọ̀. Ẹ pé ìgbà 7 years lọ́wọ́ ẹ, tó bá fẹ́ kí n bọ̀ bá sọ̀rọ̀ máa gba 7 years. So ìgbà tó da lẹ́sà ọjọ́ ìgbéyàwó tó yẹ kí wọ́n fún níyàwó ẹ, ẹ̀sà ó gbọ̀ débi wípé kò mọ àìtì ìyàwó ẹ, ẹ̀sà kò mọ bí ìyàwó rẹ ti rí. Wọ́n fẹ́ fún níyàwó, wọ́n fún ní nǹkan míì. Ẹ̀sà lé àná gbé fún. Ẹ wo bí nígbà tó fún níyẹn ló wá ń bínú pé kí ló dé tẹ ṣe báyìí fún mi. Eléèkọ́ mo fẹ́ mọ wọ̀rí fẹ́ yẹn náà á tún gba 7 years mi tó bá ní ti èlé. So wọ́n tún gba another 7 years lọ́wọ́ ẹ̀, ó jẹ́ 14. Nígbà tó ṣe yẹn tán wá ní nílé wa, gbogbo àwọn ìyàwó wa ló máa ń ní ọmọ ọ̀dọ̀. So wọ́n ní ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ wọn náà, ìwọ náà ló ṣẹ́rú fún wọn. Wàá ṣẹ́rú 3 years fọ́mọ ọ̀dọ̀ àkọ́kọ́, wàá ṣẹ́rú 3 years fọ́mọ ọ̀dọ̀ kejì. So òun ló fi lo 20 years ní ilé Lábánì. Ẹ̀sà mo dẹ̀ sọ fún yín pé àṣà àtìgbà tó máa jáde gan nílé Lábánì ó ti pé 56. Ẹ̀sà ó túmọ̀ sí pé nílé wọn sà nǹkan máa ṣe kí ni nǹkan máa pẹ́ fún wọn. Ẹ kíyèsí láàárọ̀ yìí gbogbo ẹni tí nǹkan kó tó yanjú lọ́wọ́ ẹ̀, bó o bá ṣàmì òní la tu ẹ rẹ̀. Sáré yabẹ̀ yẹn ni ibi tí mo lọ gangan lélẹ́yìí. Abrahamu wá jáde nílé bàbá ẹ̀, Olúwa fẹ́ bá dá bàjẹ́ mi. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi láàárọ̀ yìí, tí ẹ fẹ́ kí aláyànmọ́ ògo amọ̀kòkò tó ń tún ayé ẹni mọ, tẹ́ ẹ fẹ́ kó tún àyànmọ́ yín mọ, májẹ̀mú nìkan ló fi lè t

0: tó se mi lóore ó se mi dáadáa. Òní ni ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2026 gbogbo lé tó lè fò níwájú ọkàn fò bí ìgbà téèyàn tọ síwájú bí ọ̀pọ̀lọ́ ní ìgbà mẹ́ta. Mo rí àlejò mẹ́ta tí wọ́n ka ọmọ. Ó sì confirm ẹ̀ fún mi nínú ìwé Psalm 23 verse 6. Ó ní ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo. Màmá àlejò mẹ́ta ń wọ ọ̀bọ̀. Bí wọ́n bá jí òfò number one àlejò àkọ́kọ́ ẹ wo aṣọ rẹ̀ tó mọ́ lólóló tí wọ́n fi àmì blue tí wọ́n fi kọ àkọlé iṣẹ́ ara aṣọ yẹn tó wọ̀. Ẹnìkan ní kí ni àlejò mẹ́ta ni mò ń wò yìí. Wọ́n pè wọ́n ní elá alákọ̀ọ́kọ́ tó ṣáájú òun ni wọ́n pè ní olóore. Bí wọ́n bá jí òfò wájú mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ olóore ká ọmọ lójijì láti oṣù kẹjọ yìí lọ. Tótó wájú ọjọ́ kẹjọ kí olóore kó rí ìnà rí ọ in the name of Jesus Christ. Àlejò kejì tó fà lọ́wọ́ ìyẹn ni wọ́n pè ní aláàánú. Mi ní mìkù ọ̀mì náà ṣàhálà òun náà wọ́n tó kọ́ pẹ̀lú ọ̀dà búlù ni wọ́n fi kọ́ sáré. Màmá yìí bí wọ́n bá jí òfò sókè síwájú bàbá tí wọ́n bá tẹ́ ẹ̀ bá dẹ́jẹ́ òní sátọ̀dé lóòótọ́ aláàánú ka ọmọ. Kí wọ́n yan aláàánú tí ọ in the name of Jesus Christ. Ẹ̀wù ẹlẹ́ẹ̀kẹta òun náà wọ́n ń wọlé o lè mọ̀ rí wọn you may not see them with your naked eyes but in tẹ́mi rí láàárọ̀ ní Saturday olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wọn kọ sí ọ yìí ìrànlọ́wọ́ mo ní kọ́ já wọnú ayé rẹ lọ in the name of Jesus Christ. Ọjọ́ kẹjọ oṣù kẹjọ Olúwa wá ní kí gbogbo èèyàn lanu kọ́ sọ ní ìgbà mẹ́jọ mọ́ ń lórí Facebook mọ́ ń lórí YouTube mọ́ ń lórí TikTok. Ẹ wá gbọ́n tí ẹ̀mí Olúwa sọ fún mi sà ní ọ̀la tí ẹ bá ń bọ̀ ẹjọ́ tẹ́ ẹ bá lè ra ìgbálẹ̀ tuntun ohun ọlọ́run ni ìgbálẹ̀ tí wọ́n fi ń gbálẹ̀ ẹ kàn ra fi sínú láìlọ́n èmi ó sọ tẹ́lẹ̀ sí màá wá sọ tí Olúwa ní ká fi ṣe àti kò sí látọjọ ọjọ́ Tuesday lọ́hùn àti ń fi ìgbálẹ̀ gbàdúrà. Olúwa ní ẹ fi eléyìí péde lónìí ọjọ́ kẹjọ oṣù kẹjọ olóore àsìkò tí olóore àsìkò tí olùrànlọ́wọ́ àsìkò ọ̀bà wá tí aláàánú àsìkò ọ̀bà wá èèyàn lè kú. Ẹnìkan ní bolẹ̀ ti rí yẹn nínú ìwé Luke chapter 10 verse 30 títí wọ 37 wọ́n mú ọkùnrin kan tí ń lọ wọ́n ní àwọn ọlọ́sàá mú wọ́n sa yánkanyànkan alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọjá ńbẹ̀ òní ọmọ léfì kan ọmọ lójú lọ ni kò dá lóhùn. Ẹlẹ́ẹ̀kejì tó kọjá òní àlùfáà kan pásítọ̀ kan òun náà mọ̀ lójú lọ. Ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta olùrànlọ́wọ́ aláàánú àsìkò tí wọ́n ń pè ní aláàánú samaria ọkà mọ́bẹ̀ torí wọ́n ní wọ́n pa ní àpàtàn ni ń joró níbẹ̀ ni àsìkò yẹn lọ́lọ́mba ṣé tí aláàánú samaria ń kọjá lọ lọ́kàtàn yẹn kò gba balance ẹnu ìwé Luke chapter 10 títí wọ verse 31 títí wọ 37 ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kó tó fi pèdè màmá yìí bàbá tó bá ku ìṣẹ́jú kan kí tó níyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀ olóore àsìkò kan sí àmì lónìí ọjọ́ kẹjọ oṣù kẹjọ kọ́ yọ sí ọ lójijì in the name of Jesus. Ẹ wá tẹ́wọ́ ọwọ́ àmọ́ ka ẹsẹ̀ mẹ́jọ ọmọ lọ wájú tó bá ṣe pé iwájú ni ọ̀pẹ́ ìbìtì máa ń ré sí lónìí ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ti ọdún 2026 gbogbo ẹni tó tẹ́wọ́ bí ìgbà wọn fẹ́ gbé ọmọ tuntun fún ọ tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gba kí tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gbé tíré náwó yẹn síwájú wà wá kígbe olóore àsìkò ó gbẹ̀ṣẹ̀ kan síwájú ìgbà mẹ́jọ ló pè ẹ wọlé mi wà mọ̀ kígbe tó bá ti pe orúkọ Jésù bíbélì ní orúkọ Olúwa ilé èso agbára ni mùkúntù ti ń bẹ nínú Jésù òkèrè òní sátọ̀dé ní tòótọ́ àsìkò tútù láwà bọ̀ mọ́ bọ́dà kàn mọ́ mọ́ dìde gbogbo bí ẹ bá ti ń bọ̀ mi wàké olóore àsìkò olóore àsìkò olóore àsìkò ẹ̀yin olóore àsìkò ẹ̀yin olóore àsìkò olóore àsìkò olóore àsìkò olóore àsìkò ẹgbọ́rún olúwa timely helpers lórúkọ Jésù ẹ wọlé tìmí sọ bẹ́ẹ̀ ẹ wọlé tìmí àwọn èèyàn kàn dé lásìkò àwọn èèyàn wọ́n pè ní akínmọ̀ọ́rìn olóore awon ye won pe ni alaanu to se genge to gege won ade to ba ku iseju kan koju o ti o to ba ku iseju kan ki won fi o sesin olori asiko yo pikapia tamena shendoli ata oni ni ojo kejo osu kejo mo le label mo lara ti won ba ni awon wo lolore alaanu ati oluran lowo wa odo re ni won ya straight in the name of Jesus eleye se nto le masun do mo gbo lori bed o olufe olori asiko wa ni bole tin gbo mi to ba ti di ola ni church gbogbo eyin omo olohun lati 13 to 30 ati gbogbo eyin momo iba se gba le nu ile re kan finu lai lomba tabi ko do gbon mu o le ka to ba fe ke nikan kan mo esa to ba ti ju ohun woli lo n gbo yi bi n ba gbo nkan mi o ni so pe ke se eh ninu we Isaiah 52 o ni egbon eruku ku ni ara yi o wa nu bibeli sa ni bolu tin gbon mi ka ka kiri aye won ni ki n so aso tele ala oju orun to n ba ire oju aye je ala kan lo tun la moju yi eyin mesan le la life aseyin enikan ni bawo le yan se mo ma life aseyin nigba to ba n bara re ni family house nigba to ba rin lo ninu igbo to mo bi to n lo nigba to ba ko exam to so meet nigba to ba sadede bara re pelu jankawo loju ala tabi to ni ibalopo tabi ti won gbonje ibode fun o ala to nla loju orun eleyi to n ba ire oju aye je wa fo oke ni igba mejo oni lojo kejo osu kejo bayi loluwa wi oya jabo jabo jabo jabo jabo jabo jabo jesu jabo in the name of Jesus Christ boye o ti gbagbe ni pe odun ni mo bi osu be mo wi fun yin odun ni mo bi osu osu ni mo bi ose ose lo mo bi ojo ojo lo mo bi wakati wakati lo mo bi iseju gbogbo nkan ti mo da ko lenu yi awon gangan ni won pe ni aye mo wa so tele si aye re loni ojo kejo osu kejo gbogbo eni to ba gbo mi lato ni lo atun aye re ro atun aye re se atun aye re da atun ibukun re wonu be o ni sase ti ma in the name of Jesus yo le ju bayi lo lori Facebook yo le ju bayi lo lori YouTube six ma si wo be ni daji mo ti salaye fun awon eniyan ni ojumo to ba sese to ba je Christian adua wakati kan oni Jesu ye ale to ba tin gbona si nlodi 2 hour 40 minutes adua wakati kan enikan ni bole ti drive Jesu lo so be nigba to so fun Peter ati awon omo to mu lo sinu ogba Gethsemane o wa pada wa ba won ti won sun o wa nawo si won ibe lati mo pe adua to da fun ede wakati kan ni oni eyin o le ba mi sona fun wakati kan e le ba mi sona gbogbo ojojumo emi o mo ran olo lati gbadua wakati kokan e mo ba mi pade ojo Saturday 6 ni awon ojo yoku 6:30 ni an gbogbo eyin te wa ni ilu oba ni UK momo to mo re ba nbe ni London to mo re ba nbe ni London ejo pade woli ni United Kingdom woli odekunle yo wa nbe ni ojo mewa sisin on the 18 ni ma wa ni UK bo ba fe gba flyer iwe le won ni jebe pe baba e fun mi ni iwe card tin fi pe omo mi to ba ni phone ko letter si mi latori bi pe e fun mi ni iwe le wo now ma send the flyer si o 081 yellow 6 meta 37 kan 34 43 081 6 meta 6 efa meta 7 kan 34 43 e send this to me oh ki mo fe se laaro yi ni bo le tin gun mi adua tan se mi ni mo ri opolopo isipaya ni bi to ti ye ko se rere sugbon ti an de ikoyira si o tabi ti koyira nu eje je yo gbogbo eyin to ti ye ko make e asiko to ye ki won propose si o keni ko lo fe fi o asiko to ye ki won bo se we re asiko to ye won bo sise asiko to ye won gba o sise ikorira tinu wa wa dide mo so tase tase lati oni ojo kejo osu kejo lo bayi ni oluwa wi jade ninu ara won in the name of Jesus Christ kapayas de du amina sada ala eke fowo bayi dodo re o fa ikorira jade lara mi tina tina toro toro in Jesus name. Ah, on se mi ki so asotele le kefa. Bo beni ti mbo mi mi mi mi. Won wa fi si awon mi ki npase eni to nbari ti ndogbon faso go re ya. Eni to nbari ti nfaso igbedide re ya. Eni to nbari ti nbu oku ni gbogbo igba. Olorun comfort life. Olorun odekunle Epaphras. Olorun 77 mo sota seta se ninu odun yi loruko Jesu e piya in the name of Jesus o sawe kankan loni mama igbale le ba mi mu wa si church ni ola ohun olorun lele to ba se fo gbagbo pe woli kan londun yi isin meji si ni ago meje laaro ola oni ipade ti awon 13 to 30 awon odo Jesu ago mesan ani fun ani ngba si ago mejila o ni isin awon agbalagba egbo mi alujanu meta kan nbe ti mo ba eniyan ririn ajo afi to ba ri woli bo le pada awon meta ta won ni kin le pada ni isin mo nlori Facebook mo nlo YouTube mo nlo TikTok se alujanu meta ta yen enikan ni esawu number 1 eyi ti mo mu eje eyan lojiji elekeji eyi to mo wese aye eniyan emi afi akoko eni sofo elekeeta only emi buku ti mo je pe eyan wa be ko si tun pada lo sorun be lai mi aye lai se nkan kan won ni okan wa be ni ko gbe nkan kan re se ko se dagba to okoko le kon se nkan kan ah bayi loluwa wi alujanu meta ti mo faye eyan sofo alujanu meta ti mo mu eje eyan lojiji iku itojo alujanu meta ti mo je eyan wa be eyan lo be mo pa lase lati seju ilo ki won wa bi wo si ki won pada leyin re e kibe e pada leyin mi eyin aye e pada leyin mi eyin emi ibode e pada leyin mi eyin ewu eyin emi alale ewu ile itedo ile ti mo wa yi emi tin sise nbe oya wole ko mo dide mo in the name of Jesus oni lojo kejo e kigbe oni lojo kejo osu kejo odun 2026 eyin ayan fe e je npe eni wole bi won se nbo gbogbo eyan omo olohun fi irubo ti adwa yi enikan ni gbogbo elo irubo 8 o le ru 800 naira gbogbo eyin bi 2000 irubo 8800 tabi o le ru 8000 ta gbara re ba gbe eyin te ti sun re majemu yin na o le dogbon so emi oluwa ni fi irubo 8 fi ti adwa ileyin oni lojo kejo osu kejo bibeli ni awo fun awo ohun ti eniyan ni yo si fi ra emi e jesu to feran re loju oforiko adwa yi nti o wa sele leyin adwa yi so fe gbon o bere si pe won na leri ategun ti tun fe wa e pe engineer won ti to lenu ona won ti fe so ise olohun atijo
1: ah praise the lord oruko mi ni Ezekiel Adejumo mo je omo bibi ilu Ogbomoso
0: nice mo like yen
1: mo si wa lati ipinle Kwara
0: ilorin le ti wa loni
1: be ni Kayama local government
0: nice
1: mo ni aisan ejeru
0: hypertension
1: aisan yi lo pa baba mi
0: aish je ngbadua nowe fi gbogbo nu ese ami egun ti ma ja won ogun ti ma se won le to ti wa eyin te gbe ogun afijo debi ati egun afijo bo ba ti se ami wa tete joko ase toju ase lo ti mo gbe wa bi loni o ti jade lare loruko Jesu oya joko
1: bo se se baba mi gele loru ojo yen be lo se mi eje nda ni mu be lo nda lenu ironu wa pa mi loru ojo yi ma to di bi 5 o'clock eje nda ti 85 lati 2 mo lati pe okan lara awon deacon church wa any awon na lori of lati wa nbi
0: won be nbi lo
1: eh mo wa pe won mo ni soro bye bye gbogbo won ba mi ati refen wa sugbon to ba mi ni ro lori bed ni pe aisan yi lo so baba mi de to arin le tani yen won toju mi mo ra gbadun re tin ba nlo ejo mo kan be ni egbon mi pe mi kiki mo bo aso gbon so kin wa si hospital egbon mi na nbe nbi bayi
0: awon na to wa nbi bayi
1: mo wa wa won toju mi hospital in ton kan mo ma nu
0: eje ye tun kan na
1: ba egbon mi a so mi pe mo si iranse olorun kan si nbe o ti won pe ni olorun ojiji won le ka amo si ibadan won na jin sugbon awon ba mi wo omi awon ara ilu ogun ma so ti an lo si ibadan won wa ba mi toro omi lowo won
0: toro
1: ati ororo
2: ati oili na
1: beni ni keto todo won mi mo ju ese sile mo so fun olorun emi ati woli to se kini ka jo lejo o emi ata angeli ti sise pelu e ti won pe sinu oro o la je lejo
2: so ngbo won le mi ati woli emi ata won lejo angeli mi la won ba lejo ti won da sinu oili
1: sha to ba ya petro to ise iranse si ododo ni angeli pe si sise eje yin ogboro kan mo laye ko si bo so mi dedun ayin le baba lati february odun to lo oni ni mo ti lo okan do ni
2: charge aisha eni suru o se ke tan be won ko yin ni ten so yin
1: o ko mi egba mi nbe nbi
2: e ba npe won
1: mami today ni bi te ba wa e mo bo wa omo bibi inu mi nbe nbi
2: e ba npe na
1: febe
2: mo bo e ma bo yin bo
1: mo wa lo ruro yen inu ile ti mo ngbe
2: 9 by 9
1: yara yen ibe ni mo se wedding si
2: inu ile le se wedding
1: godo ni be
2: aish fembe se nti daddy so I so to ni
3: ben
2: won ni eje ti mo kan
3: ben
2: se wo mo
3: ben
2: o ti riri
3: ben
2: o lo nti riri
1: mo wa so fun olorun inu ile yen gba ti mo lo ruro atomi hun to ba pe yi daju se tangeli si inform bi oba isin so mo si radio lese kese mo nbo mo ti yan pepe ninu yara yen
2: eyin na ni pepe
1: be ni ma so fun olorun pe ile yi o mi o gboro sodun nu e
2: aish ijo je mo pe leto ti wa loni oba sami oba mo sami bi oba wu o ni sodun be yen jose male ko ni yes
1: mo ni tori eri ti won ba pe re rin ko gbe nu ahamo dada latoni emi lo gboro gbinu ahamo baba olorun ko le fun mi o face si
2: ah oko ile fun yin e gbo mama
3: emi le gba re o ma ya re
2: se o to lo olorun wa ko ile fun
3: oko le fun
2: won si gba iwosan
3: won si gbo osan lati gba ko se mo
1: ke ta sibe ni ma to di jara ri odun yin a wa lo si lu bada fe lo dupe
2: mo e fe wa dupe
1: be mo wa sibe ni 77 mo wa emi atawon ebi mi lo re fe ati pe mi ma so fa mo ebi mo ni eri eti to
2: keto
1: toni a lo be abuye pe no a je pele anu
2: tawon eyan ba be si testimony won le to 250 abi keke lo pe ke ra mo iwo no wa 77
1: olorun tun bo mi ni camry
2: era
1: kan osu ke
2: toyota camry
1: january mo wa 77 february olorun fun mi ni camry
2: ke ta sibe ke to ti to be nawo e mejeji mo dide kana asetin pakada rada ase lati ma po si ewo bi baba se npo si bi n gbogbo to le se ami je n to joko ti lo odun eni o ti koko bere sida
1: ma to di odun yin awon kilapa wa ko awon driver mi
2: awon
1: kilapa be ni won ko awon driver mi won bere fun raso owo topo subalo mo wa ji mo wa pe yawo mi mo ni ta se ni pe omi adua se mo se e buda re a wa njira be
2: en yi nu omi adua
1: ko de ba won olorun tun won sile
2: olorun tun won
1: daddy mo tun need anointing nto pe mi o foju ri yin ise yanu sele subon mo layo pe oju wa se me loni mo pe ina lo tun dide
2: ase lati ma po sile wa gba loni e ma po si ni

0: olùwàgbà ọpẹ wa alágbà gbogbo ẹdá ha ọmọ ẹgbẹ ọgá ọba ti bẹ lẹyìn wa a tó fara ti bí òkè pátó borí pa ẹrí àwọn wòlíì ọlọrọ ọjọ ogun àti ìgbà gbogbo ogun ma ní fọ olùwàgbà ọpẹ wa aláàánú mi aláàánú rẹ aláàánú gbogbo àgbáyé ọba tó máa ṣírí ìgbé dìde ọba tí ń gbé ni dìde ológun tó ní àṣírí ògo ọba tí ń bá nínú ogun ẹni tí ògo fi ń sọ̀rọ̀ ọba tí ń gbogbo kò nínú yàrá òkùnkùn tí ayé gbàgbé rẹ sí ọba tí ń mú ni kò nípò ológun kúrò tí ń sọ nídìí ológun ọba tí ń mú ni kò níbi ipò olófo tí ń sọ nídìí ológun àgbà ọba tí ń bá ní tẹrí ogun ọba tí ògo fi ń sọ̀rọ̀ níbi gíga olùwàgbà ọpẹ ẹnìkan ó dẹ̀ ń gbọ́ mi báyìí o ikú ọmọ ò ní jẹ́ ológun ó ti ṣẹlẹ̀ sẹ́yìn ṣùgbọ́n bá ní kí n sọ fẹ́ pé last one yẹn pé ìní ò tún ní ṣẹlẹ̀ mọ́ ọmọ òníkùnmọ́ alẹ́ ọmọ òníkùnmọ́ alẹ́ ọmọ òníkùnmọ́ alẹ́ ọmọ òníkùnmọ́ alẹ́ in the name of Jesus ó ní gbàdúrà fẹ́mi yìí owó tó gbà yí owó àjọ yìí àti ògbà tó ti gbàgbé àlá tó láwọn ọmọdé à nípa ẹ ẹbí bó ṣe ń là láníyẹn tó bá ti gbowó kan wọn wá fi tajà ọjà yẹn wá di gbèsè gbogbo àwa dàrú àmì ni kò ṣe gbogbo agbára tí ń bá sọ ògo rẹ di òfo tí sọwọ́ rẹ di ìdààmú mẹ́ lọ́wọ́ di gbèsè mẹ́ lọ́wọ́ lórúkọ jésù agbára yẹn tẹ̀rí wọn ní kí n gbàdúrà fún olóṣèlú yìí àkókò tó yẹ kó ṣàṣeyẹrẹ lòun wọ̀ lọ́yọ̀ òtún yẹ kó tó bá ìjákulẹ̀ ẹ̀mí ìpàdé lórí tiẹ̀ nígbà ṣe ni gbàdúrà ẹ̀kọ́ ọdún gbàgbọ́ tọba sì gbàgbọ́ bọ́ ọkọ sì gbàgbọ́ ó kù sí lọ àwọn ọmọ gbàdúrà ò ní ṣàṣeyẹrẹ lọ mi kò ní sí àṣeyẹrẹ kí gbogbo rẹ̀ wá dànù mọ lọ́wọ́ kó bọ́ sófo nípe làṣedànù ọgbà àṣedànù olúwa báwí ẹ̀mí àwọn wòlíì báwí àbọ́lọ́wọ́ ogun ẹ̀dẹ̀ lẹ́rìí ẹnìkan owó sinimá nígbà tí wọ́n lọ fún fíìmù lórí fóònù after that fíìmù yẹn jẹ́ fíìmù àwọn bí àwọn agbára òkùnkùn àtijọ́ yẹn ló ti ńlá làbúrúkú yẹn wọ́n ní kí n gbàdúrà fẹ́ lórúkọ jésù ogun yẹn ṣẹ́ pèmí lẹ́yìn ètò wọn ní gbàdúrà fún ẹ àtẹni tó wo fíìmù bí yóò wọ kankan bí ọrọ ẹbí kòó bí àwọn agbára kìíní yẹn lórí fóònù tó ti kó bẹ̀rẹ̀ sí làlákàlà láti báyìí ẹ pè mí olúwa ní kí n gbégbé sí pàtàkì kan lórí ọ̀rọ̀ yìí ogun yẹn ṣọ́bà ogun yẹn ṣọ́ ogun yẹn ṣọ́ ẹ̀dọ̀ ọ̀rọ̀ náà báyọ̀ ẹ̀dọ̀ ní mọ̀ jésù ẹnìkan níta ló sọ ẹnìkan ló ti mọ èmi náà ni mi ò yí padà orúkọ mi ni wòlíì hi o ajílóore àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tọ́lọ́ bá gbé bùjókò agbára anú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́ dání ní ìbàdàn níbi tá a ti máa ṣe tẹ́ntẹ́ ní alẹ́ monday yìí hanu ní agbára jù olúwo ló ń bọ̀ níbi ẹ̀rù níbi àṣẹ níbi agbára níbi májẹ̀mú níbi èdìdí níbi ọ̀rọ̀ níbi ìyanu tí ọlọ́run ti ń ṣe ó máa ní agbára jù ọjọ́ monday alẹ́ ni orúmójúná máa ṣíbùdó agbára yẹn ẹ wá wo ọ̀sẹ̀ yìí clumsy gan torí a ti wọnú oṣù májẹ̀mú ìpè mi bẹ́ẹ̀ ni a dẹ̀ ti wọnú àkókò èdìdí ìpè mi gbogbo èèyàn ní kó múra sílẹ̀ lọ́la sunday ọlá ní ọjọ́ kẹsàn-án ọjọ́ tí a bí wòlíì mi ọjọ́ celebration láyò ẹ máa rí mi lórí facebook lọ́la gbogbo èèyàn lọ fọ́lọ́ péjì mi ajílóore àtàmátàsí prayer life máa sọ tẹ́lẹ̀ sáyé àwọn èèyàn àṣẹ ti bẹ̀rẹ̀ èdìdí ti bẹ̀rẹ̀ májẹ̀mú ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìfà alákòókò tí mo fi máa di àjọ nípe mi lẹ́ẹ̀mà rí mi lórí facebook youtube àti tiktok tó bá fọ́lọ̀ mi tó láìkì mi. so gbogbo àsìkò tí mo bá ti wà ń bẹ̀ wàá lè láǹfààní láti máa rí ohun tí ẹ̀mí wọn bá rán mi sí ẹ̀ ológo ni ọ́ o ò kì í ṣolófo o ò kì í ṣolóògógóró ibi ayé bá ọdẹ ló fi dàbí pé nǹkan wà nídìí ọ̀rẹ́ ogun rẹ̀ máa ṣá ọ ìkan wá kọ́ o ṣe rí ọjọ́ monday yìí àárọ̀ kùtùkùtù láago bíi méje láti máa bẹ̀rẹ̀ program o a máa tètè bẹ̀rẹ̀ ní his glory hall 33 bus stop ní àlìṣibà ní sango ọ̀tà so bá ti wọ ọkọ̀ ìgbẹ́ni tẹ́bọ̀ lọ́mọ ìyànà pẹ́jà tẹ́bọ̀ láti sango ẹ̀kan ọkọ̀ tó ń lọ sí ìfọ̀ ẹ̀bọ́lẹ̀ ní 33 bus stop yẹn kẹsàn án pé his glory hall in fact ilé kan ló là pẹ̀lú ilé epo tí wọ́n pè ní matrix filling station yẹn ní epo yẹn ilé kan ló jíjọ la aago méje làdúrà tí màmá lọ ìyẹn ní ọjọ́ monday léyìí ìdí ni pé afẹ́ tètè parí títí aago méje láti cancel out everything lórí à ń padà bọ̀ níbàdàn tí wọ́n pè ní same monday yẹn náà ní ṣóòru wa so ṣóòru yẹn máa ní agbára a ti bẹ̀rẹ̀ bí ọwọ́ aago mẹ́wàá a ti parí bí ọwọ́ aago mẹ́ta a sùn díẹ̀ ní lágbára ọba tó láyé àti ọ̀run aago mẹ́sàn-án láàárọ̀ ọjọ́ tuesday la máa bẹ̀rẹ̀ àdúrà ìyẹn ní abẹ́kúta nílé ṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja ayé ẹ̀sán ṣáájú pé tí wọ́n nú araba yẹn kó tó wá di wípé ọjọ́ wednesday ara lọ́pàá lé ní ìṣàgámù ní under sabo bridge lágbára ọba tó láyé àtọ ẹjẹ́ lọ́yìn bàbá tí ń bẹ lẹ́yìn wa alágbára israel ipa tó borí ipa àìkú àìsàn àpapòdà wàá kàn bí wọn sókè wá ní ogo ogo sí ọlọ́run tó yá olúwa bẹ́ẹ̀ ìlànà sọ pé alágbà wí mi o àánú mi ni kò ṣe ṣàánú fún mi kógbò èmi náà tiẹ̀ sọ̀rọ̀ kí ikú òní ní ìyá jẹ́ kógbò omi sọ̀rọ̀ kí ikú òní ní òṣì jẹ́ kógbò omi sọ̀rọ̀ kó lóore tiẹ̀ rí mi jẹ́ kógbò omi náà tiẹ̀ sọ̀rọ̀ ògbó àwọn ọmọ mi ògbó iṣẹ́ mi ògbó àdúrà lè mi gbogbo kó tiẹ̀ sọ̀rọ̀ kí ikú òní ní òṣì kí ikú láàrin àwọn olófo kémi náà fò lọ síbi gíga ṣébà fún mi alágbà wí jésù olúwa wa jákulẹ̀ sẹ̀rẹ̀ méjèèjì dáwọ́ rẹ̀ délẹ̀ wákàn fúnibalẹ̀ fún bàwọn bá wa sọ pé mímọ́ mimo so Olorun go ya o mimo so Olorun go ya e ja lo gbadura ni church
1: ba ni mo so ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta ogun ni ta I don't know what to do. Èyàn máa ń ṣìyànwó tó kún bá dé èyàn máa ń sọnù wọn ló sọnù ẹnikó ó sọnù kó tó sọnù àṣẹ tó kún bá dé èyàn máa gbé àtọwọ bẹ tí ó kún bá ti dé èyàn máa ń padà jọ ilé ẹgbẹ tó kún bá ti dé ẹni tí ò yẹ kó rí ìyàn tó rí ìyàn pín àṣẹ tó kún bá dé abájọ tí yóò bá ti sọ wípé bí ìyàwó abágbé mi sọlẹ̀ kéékèèké a máa gbòrí ẹni iṣẹ́ ogun ni ogun ò ní gbà wá máa àṣẹ ogun ló dé tí ológun ọmọ ti di olóògbé àṣẹ ogun ló dé tí ológun ọmọ tí ayé kì í pè ní olóòfo àṣẹ kì í ṣe olóòfo àṣẹ gbà tí ayé gbà tó wà lọ́wọ́ rẹ̀ dànù tí ò sí lọ́wọ́ ẹ̀ mọ́ láyé tí ẹ̀bẹ̀ sí pé lólóòfo gbọ́dọ̀ sí wà pé ogun tí ìjàdù táyé kì í pè ní olóòfo ogun tó jàmí táyé kì í pè bẹ́ẹ̀ ni ogun tí jàmí táyé kì í tàbùkù omi ogun tí jàmí táyé ò ní pè ní lẹ́yìn ẹ̀wọ̀n ó ní ọwọ́ bá mi ṣẹ́kù àti àgbà òṣèlú ẹ̀mí nílò ọlọ́run àti ẹ̀mí ìgbà ọjọ́ ọlọ́run àti ẹ̀mí ogun tó jàmí olú ọjọ́ ṣe ogun tó sọ nígbà kúlà ogun tó sọ nígbà lọ́kù ogun tó sọ nígbà lẹ́jẹ̀ ogun táyé ò ní òfin Olúwa ṣe àwọn olóyè kò pè mí ọjọ́ mọ́ndé ni mo fi máa wà ní àlìṣìbà àlìṣìbà ni mo ń wà ní sango ọ̀tá ní kìrìkì ní bọ́sọ̀ ọjọ́ mọ́ndé sì mo máa ń wà bẹ́ẹ̀ kò yẹ kò pè mí lẹ́yìn tàbí wà ná yẹn kò kàn ti pè mí kò bá mi lábẹ́kúta nínú ìṣàbíọ̀ kò wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ayé sùn àbí lábẹ́wà ibẹ̀ ló yẹ kó wá sí distance ti wá wà ṣé wàá máa bọ̀ torí wẹ̀ ó dákẹ́ ń wò mí mo ń sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ọbẹ̀ máa bọ̀ ní ìjọ community ọ̀ tó wà ní ṣàdá ní abẹ́ bíríjì mo sì tó sọ fún mi pé bàbá mi ò pè yí torí bẹ́ẹ̀ mo ń pè yí torí ibùdó agbára àánú kókèé mo ní ọjọ́ mọ́ndé tó ń pọ̀ nìyẹn lórí ìṣe kan máa sọ pé tó bá ti lè wá sí ṣàdámò ìbàdàn ló máa wá ní fàìlẹ̀ bẹ̀rẹ̀ ló fi ṣe program ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ní òun fẹ́ wá sí ibùdó agbára àánú oníṣẹ́ ẹ̀ ti ń wá tẹ̀lẹ̀ ní ó ní ara àmọ́ mo máa ń gbọ́ yín lórí rẹ́díò mo sì máa ń gbọ́ ohun tí àwọn ènìyàn ń sọ ó wá sọ pé òun wàá pàdé èèyàn kan ó ló wá ń sọ̀rọ̀ nípa ibùdó agbára fún òun onígbà wo lẹ́nìyẹn wá ó lẹ́nìyẹn wá ní tẹ́lẹ̀ tó kọjá onígbà tó ní ibùdó agbára ó ló jẹ́ ibi ẹ̀rù ó ló wọn fẹ́ mú bẹ́ẹ̀ pé ẹ̀rù mímá ibi yìí ibi ẹ̀rù ni nǹkan ẹ̀rù wo ló wà níbi àṣẹ ìránṣẹ́ ọlọ́run náà ni àṣọ́bí ìtẹ́jú ni kárí bàbá tí bá wàá pàdé àdúrà oríṣiríṣi èèyàn èèyàn oríṣiríṣi ni máa ń wà níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ló wá nípò wá sọ pé ẹ̀mí mímọ́ tí àṣírí bíbá ìwọ̀n mi kì í ṣe dojú lásán kan nítẹ̀jọ́ kí ló wá sọ because oríṣiríṣi lè yẹn lè sọ tó lè gbọ́ nǹkan ó ló sọ pé ibi àgbàmì ó ní àmọ́ ibẹ̀ ló lè fún àgbè ọkọ̀ mi wà ó ní nígbà tí ó yìí tó ó ló ní èsì ìdájà mi ti yá òde ló ti bí àgbà sọlẹ̀ tí ló ti gbọ́ wá sí ẹ̀ fún àwọn akẹ́yìn ìsọ̀ ó ní pé ó ní ìrẹsẹ̀ ló ń gbà fún wa ó ní ìrẹsẹ̀ ló ń gbà fún wa tí a ṣe. torí àdánwò sí wa ṣé àdánwò sí ni ó bá tẹ àdánwò sí jáde mọ tó bá tẹ wípé inú wọn tó wà láwọ òkùnkùn kan nínú mọ àti agbára tí àdánwò sí jáde tí wọn tó bá wá jẹ ọwọ ọrẹ olùkọ fún ọ ni olùwà tẹnu wá olùwà tó níbẹ olùkọ ìṣẹ nìkan olùwà olùsọkọ tún bọ lọ lóṣù wáyà ni olùwà yìí olùwà ìbáṣọ máa sọ olùwà ní ẹni ẹ olùwà olórí èmi ni ìmọ̀lẹ̀ náà ló kùn wáyé ó ní pẹ́ẹ́lẹ́ ṣe sọ̀rọ̀ ó lọ ní òfẹ́rẹ̀ ó lọ sí àwọn ọmọ olóró kò sọ ó ní ìfẹ́ máa bí lèkè olú wa ìwé òfẹ́ mú bẹ́ẹ̀ òun náà wọ́n fẹ́ ṣe máa bí ìgbò sílẹ̀ ìgbọ́ ọ̀tẹ̀ náà òun wá òun ṣe kí òun àmọ̀ kó o ṣe bẹ́ẹ̀ rárẹ̀ mo wá sọ sí nípa ìbùdó agbára mo wá sọ ọwọ́ agbára àtijọ́ náà ṣe ìrìnàjò rẹ̀ pé ó fi ọ bẹ́ẹ̀ nípa àtàbí tó bá jẹ́ ògbà tí gbogbo abẹ àmọ́ tí ìlà ti ṣe ògbà tí gbogbo a mo ní wọ́n máa wá tí ẹ̀ mo máa bọ̀ ọmọ nípa ìyẹn ọmọ ọlọ́run ohun tá a pè ní ọwọ́ ọlọ́run lágbára ọ̀run tó gbà kan pé ọwọ́ ọlọ́run ọdún lára ènìyàn ọwọ́ ọlọ́run máa fi àjẹ ọwọ́ ọlọ́run máa yẹ jẹ́ ènìyàn àti sẹ́ńtà ọwọ́ ọlọ́run máa gbà ní ọwọ́ ẹ̀ṣọ́ tòbi tó báyìí mo sọ ọwọ́ ọlọ́run tó That is why Bobeyan, Eminia Bobo, but that Monday, a pocket of Monday, and your God of this is good. Don't know what Galati has come to Sokala said. Anything with a backship, any a minute, come away, he said Nala. Any a minute, and the whole man talk, only you see. Tell you what you open my sheet. Don't ask me to hear me. Where does you hear it? Only is the fire. Only I was of my ego. He will wear to see. Only I was with it. Only money. What is that? It is a shame to pay. Any work that you need, only that any other one. Only with the capital. Only to bring that one for. Only was soon. Only why you pay. And you know what you say to pay. Only what you shall do. Who want to be a good one?
2: I don't want to go to the house.
1: O ti gbe wa la ko la ni ologun ta fi bala wa la ni ologun to mo ta wo lori yen o fi ko la ni ologun to fi bala la ni ologun buru oba kan to ma ya ya ibi ba ni ba wa lo won ni ba ti mo se ka de ni fi yen mi se le mo mo ya wo ni ta oba to ma na ohun oba to ma wu o o ni ale da lo se so le sele ni oba ti de ben lebu bi je ti ra ko le ojo lebu ni university o ti ba to pa na join court oba to mo wo tele ti ti ja o do mo to be si mi hukum ko si so mo yo mere si de lo to Ah, you're the person. You know, you're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're the person. You're

0: pẹ̀lú 8,800 bí ẹ̀dìdìbò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọjọ́ pé ẹgbẹ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ fẹ́ ní àkáǹ nọ́mbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkáǹ nọ́mbà tó fi ọ̀rẹ́ rúbọ̀ rẹ sí àtọ̀rẹ́ ìdídí àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yá 10 àmọ́ tọ́ ọba ọba orí rẹ̀ gbọ́ wà dẹ̀ ṣeré ẹwà wo yorùbá jọ sọ pé mo ṣeré kò gbèmí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó bá èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ ọ̀rọ̀ ìrúbọ lónìí mo ní tó máa sọ ọ́ májẹ̀mú ṣoṣo àti ìdídí rẹ̀ yẹn ìyanu máa dé lẹ́yìn in the name of Jesus gbọ́ àkáǹ nọ́mbà náà lẹ́kàn sí UBA 10 24 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yẹ àtàmátà sí 10 24 77 50 80 àkáǹ nọ́mbà náà nìyẹn bó ṣe ń dá síbá ọ̀nà ìṣẹ́kọ̀ ogun rẹ̀ ṣe orọ́ náà rọ́múra o gbogbo èèyàn láìkẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o ní ọjọ́ Monday ìyẹn ọ̀túnla ó máa ní agbára jù torí a máa ṣe ibùdó agbára yẹn ohun tó ní májẹ̀mú sọ fún wa ní ti oṣù yìí o ní key to solution kọ́kọ́rọ́ fún ọ̀nà àbáyọ gbọ́ mi ní ọmọ bó ṣe le tó lérí ọ̀rọ̀ ogun rẹ̀ lórí ọ̀rọ̀ ayé ó di dandan kí wọn náà lọ́nà àbáyọ ó yẹ kí sátani ò borí lórí ọmọ yẹn kò yóò borí lórí iṣẹ́ wa kò yóò borí lọ prepare láti sáfìsì lọ́la ní olúwo àti gbogbo ẹ̀ka tó kù àmọ́ ọjọ́ Monday ni mo ń sọ pé a máa wà ní Àlìṣibà Àlìṣibà ní 33 bus stop ìyẹn ní Sango Ọ̀tá ní His Glory Hall ṣùgbọ́n tó bá ti gbé láti yànà pa ogbóra láti abúlé ẹ̀gbá múra tó bá ti kọjá bíríjì nígbà tó bá lọ sọ́nà ìfọ̀ ní ká jẹ́ sí 33 bus stop wà á tiẹ̀ 3 Glory Hall ilé kan ló lọ o àti ilé epo tó ń pè ní Matrix ogun ayé ò ní já wọn ó náà tó fẹ́ gba àkáǹ nọ́mbà ẹlẹ́kan sí jẹ́ kí n pè fún ẹ UBA 10 24 77 50 80 wọlé ẹ̀kan sí UBA 10 24 77 50 80 gbogbo èèyàn ló gbọ́dọ̀ dá ọrẹ lẹ́nu bó ṣe lágbára tó ni kò ṣe ṣe tó yàtọ̀ sí àwọn tó fẹ́ dá ọrẹ májẹ̀mú tó jẹ́ 2,000 àti àwọn tó fẹ́ san ọrẹ ìdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8,000 ṣùgbọ́n gbogbo èèyàn láìkẹ́ nìkan ló gbọ́dọ̀ dá ọrẹ lẹ́nu torí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ.
1: bó ṣe ń dá ọrẹ yẹn máa pè báyìí sí ìjẹgbàdúrà fún ọ ìwọ tó fi 2,000 ó kéré jù tó fi sí ṣàpèyí àti ìwọ tó wọnú èdè tí oṣù kẹjọ oṣù àṣírí yẹn tí mo lo ètè fún nọmba ẹ ni kò máa pè sí òun náà ni whatsapp nọmba mi ìwọ tó dẹ fẹ́ mi bí wòlíì náà o lè ti book appointment kọ́ sílẹ̀ báwo ó di ẹ̀lẹ́ ní kí n á dẹ̀ sí prayer group mi kò lè máa rí àdúrà gbà kọ́ sílẹ̀ 0700 3535 2317 máa pè mí gbogbo ìwọ tó sọ rẹ yẹn sọ pé mo fẹ́ gbàdúrà oṣù tuntun fún ẹ bọ́ nọ́mbà náà lẹ́kàn sí 0700 3535 2317
0: bó ṣe lọ ọ̀nà náà ogun yẹn dẹ̀ ṣe in the name of Jesus àǹfààní kí ló jẹ́ bí àti nàìjíríà yóò kó sọ ẹ̀mẹ́rin àbí sọ ọjọ́bọ̀ lẹ́yìn àbọ̀ lọ́wọ́ ẹ̀yìn in the name of Jesus Jésù olúwa.
2: Ìmọ̀ríkà bọ̀ ọ́dẹ́dúnwájú òṣèlú ọ̀gá ẹ̀dùn òṣèlú padà. Ọjọ́ ọmọdé ọjọ́ kẹwàá oṣù kẹjọ láàbọ̀ mẹ́wàá rẹ̀ ni.

0: સડો
1: ni o da iya ni we.

burúkú ni kẹ́ ń bí lálà nílé ìlọrin àdìtú lọ́lọ́run kò sẹ́ni ó yé ẹni ọba sọ pé ó yẹ ń pọ́ máa bọ̀ wá sọ̀rọ̀ àdìtú lọ́lọ́run ọmọ ṣe ń dẹnu òyẹ́ ẹ̀kọ́ sẹ́ni ó yé dídàgbà rẹ̀ kò yẹ́ ní kankan nínú gbogbo wa ibi èdùmàrè kórun pamọ́ sí látàrí ẹ̀dá afárífárí àárí bẹ́ẹ̀ omi ti jáde láyọ̀ obìnrin ẹbí funfun ni bẹ́ẹ̀ sì mọ́yàn tẹ́lá omi ò ní jáde ń bẹ̀ pérépéré ẹ̀jẹ̀ gbáà ní sọ̀rọ̀ sọ ibi èdùmàrè tọ́jú gbohùngbohùn tá a fi ń sọ̀rọ̀ sí nínú wa àwọn onímọ̀ ìjìnlẹ̀ wa títí wọn ò rí bẹ́ẹ̀ àdìtú lọ́lọ́run ọ tẹ́sẹ́ mọ̀ bí ẹni tẹ́ni ẹ̀kẹ́ la fi gbélé ró ẹ̀kẹ́ wo ló gbé sọ́mọ̀ dùn ná ọmọ baba lélẹ́rú o èmi ń bèrè ni nígbà tá a ti ń tẹlẹ̀ kọ́lé lélẹ̀ lórí òpó wo ló gbélé dùn ó tí ò jẹ́ kí ilẹ̀ ó dìn àdìtú lọ́lọ́run ọba tó gbọ́ra rẹ̀ ní àṣírí ta ló lè bímọ kọ́ sọ́mọ ti ẹ̀ lọ́lọ́run ilẹ̀ ò ní súbárú ọmọ bẹ́ẹ̀ láyé ọlọ́run ò pé méjì báwo mo ṣe lè ṣàpèjúwe rẹ̀ náà kó lè yé gbogbo mùdúmù wa wa wípé títóbi lolúwa ọba ẹ fọ́ra balẹ̀ díẹ̀ ná kí n túṣu délẹ̀ ẹlẹ́kòkò

0: àmọ́ mo mọ̀ pé kò ní séwu lọ́nà ejò tọmọ eku ló léwu
1: ìrọ̀rùn ní ọ̀pọ̀
0: pàrọ̀ òkúkú níjì mọ́ mo lógbò lẹ́sẹ̀
1: láíláí
0: ọmọ bàbá lélẹ́rú mòde gbẹ́kọ̀rù kàjákàdù ká òkúrekúrú mọ́ra lérúmọ́gàlè èmi náà kọ́ olódùn bá èmi ní gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ

0: báyìí. Inú nìbínú ti wá kó tó dójú ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú òyì ò sì ní tẹsẹ̀ ẹ̀kọ́ àyàn. Nọ́mbà yìí ni kẹ́ ẹ fi pè mí o 09123708675. Ẹ̀jẹ̀ ọjọ́ máa ṣe fàájì èdè àti wà
1: lágbàlá.
0: Ẹ ǹlẹ́ mẹ́wọ̀n ẹ káàárọ̀.
1: Báàmí olóbùrò.
0: Kẹ́ ẹ pẹ́ o.
1: Ẹ̀ẹ̀ni pinni kì.
0: Àmì.
1: Omi ọgbọ́n orí yàn mà ní ìgbẹ́.
0: Àmì o.
1: Elegant ẹlẹ́ra ẹ̀rín rèé láti
0: jẹ́ màlá. Bàbá ìrè òun ló jí mi láàárọ̀ yìí.
1: Báàmí.
0: Kẹ́ ẹ pẹ́ bàbá.
1: Òní fi ọṣẹ dùnmí.
0: Àṣẹ ìdùnmọ̀ rè.
1: Ẹ rí ohun tẹ mú wálé yìí. Ọ̀pọ̀lọpọ̀ lẹni tí ò mọ̀. Bó bẹ́ẹ̀ tún ṣe láàyè wa lónìí. Ẹni kálukú kó mú tiẹ̀ ń bẹ̀ ní. Wàláì. Tí wọ́n bá ní ẹja ní ohun táwọn èèyàn rò pé òótọ́ ọ̀rọ̀ ni pé ohun tó dáa ni ẹja. Ṣùgbọ́n lónìí mo ṣe gbà pé òwe àjàrí àjẹnẹ̀gún ni kìí ṣẹ̀lú ọmọ kékeré o. Tẹ́ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ kó farabalẹ̀ fáwọn àgbàlagbà. Kó sì kẹ́kọ̀ọ́ lónìí mo kọ́ tèmi bẹ̀.
0: Ẹ ṣeun.
1: Kẹ́míkálùkù ọkọ̀ tí wọ́n bẹ̀ Elegant ẹlẹ́rìn láti lu lálẹ́ látẹ̀.
0: Ẹ ṣeun. Dr. Nkọ́mbẹ̀ Ayélabógo. Eba.
2: Olóbùrò. Àpèlà ń tẹ wọn ò ní pè ọ́pá.
0: Ogún àti yere àṣẹ ìdùmàrè.
2: Kò ní koro lẹ́nu yẹn.
0: Àṣẹ.
2: Taiwo.
0: Ọmọ Àjàó.
2: Ogún àti láti wọ̀ fún lórúkọ mi o. Owó lẹ́sẹ̀ ọ̀rọ̀ sí lẹ́sẹ̀ owó. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí máa ń pe ẹja mákàn. Ẹ máa ń rò pátá àmọ̀ ọ̀rọ̀ ni. Ti fọ wẹ́wẹ́ láàárọ̀ ẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ ọmọ ilé ìdúrà tó ń dọ́ ọgbẹ́ ọ.
0: Àṣẹ ìdùmàrè.
2: Ẹ̀fọ́ ọmọ tiẹ̀ mẹ́ o. Akànlè mi ò mú èmi ò mì ní mẹ́jà o.
0: Akàn tèmi náà.
2: Ẹni ọ̀rọ̀ ẹ bá ní kéèlè ẹ̀jì wọn lọ.
0: Akànlè ọ̀rọ̀ mi ọmọ ṣe kò ní jẹ́já.
2: Tí wọ́n bá ti dáko ẹja bá ọ̀rọ̀ ẹ di ìṣ.
0: Ogún àti yìn. Ẹ ṣeun.
2: Ẹ ṣeun.
0: Anarebu Adégbalá Adéwùsì Mágàjí báwo ni Adéwùsì ẹ káàárọ̀.
3: Olóògùn bàbá
0: mi. Ẹ mọ̀ kú ojúmọ́ ẹ̀.
3: Mo kólú sí ọ̀nà láàrú bẹ́ẹ̀ ni.
0: Àtàyàn Bùkọ́lá àti Táyé Lolú.
3: Ní ẹ kú ètò. Lówe làlú lò yìgbò.
0: Bẹ́ẹ̀ni ọlọ́gbọ́n ni ó
3: jó.
0: Ọkàrẹ̀ yóò dà fún ọ. Ẹlòmíràn ní lówe làálù lù àgídìgbò kọ́.
3: Ògìdìgbò ni.
0: Ìlú Ọ̀sà ni.
3: Bẹ́ẹ̀ni. Àyínú mi dùn pé mo wá jẹ́ ọmọ Yorùbá. Àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò wá nítorí tèmi parun.
0: Àtẹ̀mí àtẹ̀mí
3: náà. Ẹ jáde ọmọ mi ṣe àṣà ilẹ̀ Yorùbá já máa gbé lárugẹ.
0: Ká máa gbé lárugẹ.
3: Bẹ́ẹ̀ni ẹ̀rọ ẹ̀rọ àwọn bàbá mi ti yẹ kó wọ́n kọlà. Ṣé bàbá wọn ní ilé ìtajà wọn báyìí?
0: Èmi wọn á máa fọ̀ bí ọ̀pẹ́ rẹ̀.
3: Àwọn awúsòwò lè ṣe tiwọn báwọn bẹ́ẹ̀ làwọn síbò wọ́n bá ti rọ́mọ ìyá wọn wọ́n ṣèdè wọn lọ́nu. Àmọ́ àwa tá àgbè dé ara bí tá àmọ́ ọkọ̀ fáwọn ọmọ wa nú ilé ìlú bá gbọ́. Ọmọ wa bá gbégbé tiwa tó yanjú ẹ máa wò ó. Oní ò lè dá ń tọ́ra àwùjọ.
0: Ẹ ṣeun.
3: Ẹ fẹ́tò.
0: Ẹ ṣeun.
3: Ọmọ ìjọba mi.
0: Ẹ jẹ́ fi àyè lẹ̀ fáwọn èèyàn dáadáa àbí àròkàn bá ṣeéṣe láàárọ̀ eléyìí náà tó ká mú lọ.
4: Bàmí ológun rò.
0: Ẹ mọ̀ káàárọ̀ ata kankan.
4: Ẹ sà ẹ kò ṣẹ́ẹ̀lú ẹ mọ̀ mọ̀ ṣe.
0: Àmì o.
4: Ọkọ mi náà bẹ́ẹ̀ ni Ṣáídì àtàwọn kan náà ni látọ̀run yàn. Ẹja ń bá kún. Ṣé rí ó túmọ̀ sí pé nígbà míì ó yẹ ká máa wòye sí nǹkan wípé wẹ́. Ọ̀rọ̀ ta lérò wípé lè mú yẹ kó jẹ́ pé náà ni ó padà mú.
0: Bẹ́ẹ̀ni.
4: Kí ọkàn yàn kéèyàn má bàa gbé gbogbo ara lé wípé bọ́ ya gbogbo ẹ̀ ó gbúdọ̀ mọ já sí pé a kàn ń gbà gbogbo. Ẹ torí tó bá dàbẹ̀ ni pé yàn lè fọkàn sí pa kàn ní gbà mí.
0: Ó lè bẹ́ ja wá.
4: Ẹ mọ̀ pé ó máa èèyàn máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Wípé a kó dàbí yàn bá promise wa lọ́pọ̀ gbà.
0: Kéèyàn ọmọ fi gbogbo ara gbẹ́kẹ̀lé.
4: Gbogbo ara wípé ẹ akàn ló láti jẹ́. Torí promise ni ó lè fail at any time.
0: Bẹ́ẹ̀ni.
4: so tori di eyi to ba ni se jamba kan a kan loro wa mo je o
0: ami atakakan ami
4: da bawo gba eja ewo ti awon ona ona la tozo ah eja yen mo se dada
0: ah
4: so life bi ko se beja se dada bo se tu
0: ah na je meja mo nisin
4: mo
0: je meja mo mo ti gba tu me ya beje legusi nbo lawa lodu oba oya o ati yala redo ele mewe kaaro e kaaro
4: ojo ni ti
0: ami o doctor
4: ya ji omo re aye la gugu lati lan lape ai mari pe owo ma lesin oro
0: oro lesin owo
4: ni e ba bi omo ode si ni somo ode si gan agbalagba inu eja atakan mu kan eja le o
0: eja ni o mu ti omo tubu ke si lenu
4: Àjọsàn gan olúwa ẹja ẹyẹ bí a ti ń gbóhùn yẹn wọn ò ní ẹja ń bá kan èèyàn tí ẹ ní mo ń rú tí ọsẹ ẹja rẹ yóò wí sá ẹja ṣe bí jẹun kà á ṣe á jẹ wà á wò bó ṣe wá rí agbára ọlọrun làákàwé èmi dínkùn
0: gbogbo
4: àkọọlẹ yóò máa yẹ kó máa wà lákọọlẹ bí ìwé kẹlẹ yìí ṣe ní ohun
0: lágbára
4: ọlọrun àwọn tí wọn ń gbé tó yí ẹyẹ ká jí àwọn ọmọ wa káwọn náà máa gbọ ọlọrun ojú òní sí wa
0: àmì
4: àtàyè òní dínkù
0: àmì
4: ajé ọmọ ìyá ilá gbogbo láti ràn lápẹ
0: ẹsùn
4: ìyáàbí
0: ìyáàbí jẹ ẹlẹgùsí ọgbọ. Anarebu Fisayo Adeniran Fisadex bọ́ọ̀ni ẹ̀kú ojúmọ̀ ẹ̀kú ojúmọ̀ ẹ̀kú ojúmọ̀ ọmọ ẹnìkan tó ti débẹ̀ ẹ káàárọ̀. À ń gbọ́ yín ẹ gbọ́n sókè.
4: Òwe lẹ́sìn ọ̀rọ̀
0: ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ̀rọ̀ bá sọnù òwe là ó fi wá.
4: Gbogbo ti sùpọ̀ kò sí mọ́ni fi lọ́rùn ìjọ bàjẹ́.
0: Àmì àmì.
4: Ẹ̀yin lé bàbá yín bàbá wọn padà sáré láàárọ̀ yìí. Ọlọ́run ló mọ̀ parẹ́ ọ̀.
0: Àmì.
4: Ìṣòwò ìlú òdòdó dúró.
0: Àmì o àmì.
4: Ẹ̀kú ètò.
0: Ẹ ṣe. Amakinde Adenike Ayademi mo kí ojú òní tì ọ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè Kenny Ventures. Ẹ káàárọ̀. Hello.
5: Ológùrò.
0: Ẹ máa wọlé.
5: Mo ò ní pé ọpa.
0: Ẹ kú ewu ẹ máa wọlé.
5: Àpè láǹtì ẹ.
0: Àṣẹ Edumare.
5: Ikọ́ ayé ò ní wú ọ.
0: Àṣẹ Edumare.
5: O ní ṣàlàlá.
0: Àṣẹ Edumare.
5: Ọgọ́dà ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀ma Yorùbá náà ni. Ṣé wẹ́n tí yóò tọ̀kù wá léde wa?
0: Àbí.
5: Ààrẹ náà rí. Àgbò ní tán lórí lẹ́wọ̀.
0: Àṣẹ Edumare.
5: Lágbára Ọlọ́run ẹni dààmú.
0: Àmì o.
5: Ìjọ ayé ò ní kú ìjà àtàwọn náà lọ́wọ́ àti ìyàwó. Ẹ kú ewu ni bàbá ò
0: dá. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ má gbàgbé pé mọ̀ ń wọ́kọ mọ̀ ń wáyà àtúnú o àtúnú ọkàn jẹ́ wípé olóríire là ń wá ẹ̀ ń tọ́ bá jẹ́ wípé kì í so ń jìbìtì ẹ lòmí ò ń jìbìtì ni tí ọ wọkọ̀ láti òkè ń bẹ̀rùn tí ó lẹ́gbẹ̀rún mẹ́fà ló ń fi wọkọ̀. Ẹ káàárọ̀.
6: Ọlọ́wọ̀ á sọ pé ìjà ni. Sọ ni pé ẹjẹ máa mú wájú ẹlẹ́jọ mẹ́jẹ nǹkan máa wọ̀ fi bí ìsupa kò ṣe é máa nínú.
0: Tó ọmọ bàbá sùpọ̀ náà rèé.
6: Bẹ́ẹ̀ ni bọ́nà ṣe máa ń sọ nù sọ ọpọlọ yóò ní dáhùn lágbà náà ìjọ òye wa ní ìjà àwọn náà ti mọ̀ àwọn náà tún fi yẹ ọ̀tọ́ jẹ́ ọmọ ọmọ náà ebi ṣe ń lọ rí ebi ṣe ń lọ rí torí àwọ̀ ọpọlọ yóò ní jọba lágbà
0: náà.
6: Jẹ́bú
0: bẹ́ẹ̀ ẹ ṣeun àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣeun. Mama ama fi ojú òpó lẹ̀ láàárọ̀ yìí ẹ pè mí lórí ẹja ń bá kan yìí ọ̀rọ̀ tá a ṣe bí yá ọ̀sà kan ẹja lọ́bádé ẹ káàárọ̀.
7: Bàbá Olóbùrò nǹkan oníṣẹ́ mi.
0: Àmì o.
7: Èmi náà fẹ́ dá sí ètò ni.
0: Ọ̀yà.
7: Èmi náà gbàdúrà pé kí àṣà wa má parí ṣùgbọ́n mo fẹ́ pé a kì í sáwọn ẹsẹ bíbélì kan ni àwọn tó bá ní bíbélì lọ́wọ́ kán lọ wò ó.
0: Ẹ wàá ṣe pápá torí ọjọ́ ń lọ.
7: Ọ̀dà ṣẹ́ni ní Kọ́ríntì kìíní orí keje láti ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ kọ́kànlélẹ́ni ọgbọ̀n ó ní àṣà ayé yìí ló ń kọjá lọ lásìkò tó sọ àwọn tó bá ní bíbélì lọ́wọ́ kán lọ wò ó adé torí pé ìjọba wa gbà pé bíbélì wa sí nàìjíríà àgẹ́ńkà nínú mágbẹ̀mú láíláí ló wà pé a ṣe ayé yẹn kọjá.
0: ẹ lọ tààràtà torí pé ọjọ́ ò sí tó nǹkan torí ẹlòmíì.
7: ó dáa ṣùgbọ́n ká máa gbàdúrà náà ni ká máa gbàdúrà.
0: tó àdúrà ni fi wálẹ̀ ẹ ṣe o àdúrà wọn gbà láṣẹ lọ́wọ́ olódùmarè wẹ́rẹ́wẹ́rẹ́ tí kẹjà lẹ́tà bá kú lógún ọdún bàbá ẹnì kan ò lè gbé ni àmọ́ ògún yẹmí ológbùrọ́. ọgbọ́n ọlọ́gbọ́n rè é o ta ní bẹ́ẹ̀ ẹ káàárọ̀. ìyá àbejì mo ti pè yí lẹ́ẹ̀kan mo ní èyí àti rí ìyá àbejì.
8: ìrọ́pọ̀ ni èyí bàjẹ́.
0: àdúpẹ́ àdúpẹ́.
8: nígbàwọ̀ èèyàn mi náà lèmi náà sọ. ẹja ẹgbẹ́jà kan náà ẹni náà wà lórí náírà sọ. àwọn wá ń fẹ́ àkàrà náà jẹjẹ lọ. ẹbí èso ṣe ọgbọ́n méjì o.
0: bẹ́ẹ̀ni
8: o ẹmu ẹ̀ láyé wa lẹ́kọ̀ọ́. òye mi gan o.
0: téèyàn bá rán mọ iṣẹ́ tí nǹkan bá bá a mú akàn ni ṣùgbọ́n tí ọba ti bá a mú ẹja ni. àlejò tó jókòó sì ní mọ̀ ó lè so owó ńgbà mí. ẹ á pé mo rówó ń gbàbọ o ẹni tó sì jókòó ìbáyà bẹ́ẹ̀ ṣe ràn lọ́ lọ́ba wá ta ni mo ti rówó ń gbàbọ sẹ́wà ní òsì ni àmọ́ tẹ́ ẹ bá ti bí pé ẹja ń bá kan o tọ́ba ti lákàn ẹ̀mí tí yóò ti balẹ̀ kó ti rí gbà kò sì lè yí ẹni tó jókòó yóò bá kẹnu. àmì àmì àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ lẹ́mẹ̀ẹ́ wọn ẹ kú ojúmọ́ o ó ti re fẹ́ ó ti re fẹ́ ti re fẹ́. ẹ káàárọ̀.
9: ẹ kú ètò.
0: ó.
9: làákà yóò níjọba o.
0: àmì.
9: ẹ ṣe sí wa létí ọlọ́run ọmọ ẹlẹ́dà ló kó bá ọmọ fún lọ́gbọ́n àti lè.
0: àmì o àmì.
9: kí tààrọ̀ yìí owó tààrọ̀ ní agbára díẹ̀ o.
0: ẹ ti máa gbọ́ tipẹ́ náà.
9: orúkọ tèmi ọlámídé kan gbàkó jẹ́ látàbí olóyè abadan.
0: gbàkó jẹ́.
9: owó tààrọ̀ tó dábàá díẹ̀ o. ẹ̀rọ tẹ̀lé mo máa ń gbówó ìyẹ̀bọ̀ mi ò mọ ibi tó wò yẹ ẹja sí. torí kálí èmi ni ẹja máa mú torí ẹja dùn jà kan lọ.
0: à tó.
9: torí akàn kìkì egun ni. làákà yóò ní ìjọba o.
0: àmì àmì.
9: owó tààrọ̀ tó kẹjẹjẹ.
0: àdúpẹ́
9: àdúpẹ́
0: ẹ ṣeun ẹ ṣeun. ó ń lọ bẹ́ẹ̀ ó ń dùn bẹ́ẹ̀ kò ní sú wa kò ní rẹ̀ wá bí ó ṣe mọ̀ wájọ́ kẹjọjọ́ kẹjọ rè ọgbọ́n ọlọ́gbọ́n la pè tí èjì á pe àgbà ń wèrè ẹ mọ̀ pé ká gbọgbọ́n mọ́gbọ́n ní jẹun ó pe ni lọ́lọ́gbọ́n ká gbà mọ̀kún mọ̀ ní ẹ fi ń pè yàn ló mọ̀ràn ẹni ọba sọ pé ètò òun mọ̀ ta ní bẹ́ẹ̀ ẹ káàárọ̀ o ẹ mọ̀ káàárọ̀ o ẹ ṣeun ẹ ṣeun àmì o àmì o.
10: Ẹ̀mí
0: gbá sá sọ́lá fún àmì
10: ẹ̀mí ẹ̀mí ti sọ. Àmì o àmì. Mọ̀ mú lágbára
0: ọlọ́run. Ẹ ṣeun.
10: Ọlọ́wọ́
0: láti. Àmì.
10: Ọjọ́ láti lóòótọ́.
0: Àmì ẹ ṣeun. Kábírù jẹ́ alárúurú ó ti tàbí jẹ̀dé Nàìjíríà lọ wà. Ẹ lẹ́mẹ̀ ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀ lógo rẹ̀.
0: Ó
9: ẹ pé ètò. Tágìrì bàbá ti Power Line sọ́yìn.
0: Mò ń bọ̀ yín.
9: Ọmọ gbádùn ètò yìí gan
0: Ọlọ́run mọ̀ sí.
9: Láyé bàbá àbúrò wa kékeré ńgbà yẹn táwọn adáde wa táwa ń gbọ́ bí àwọn bá ń sọ̀rọ̀ òun lè fi ọ̀rọ̀ yìí.
0: Àdúpẹ́
9: ní ìlú àbáwọ̀ kékeré bó ti bá àbáwọ̀. Tí ọmọ ọmọ tí àwọn tẹ́ ọmọ sọ̀rọ̀ pẹ́ẹ́nà ọmọ sọ pé ẹ ti dẹ̀pẹ́ ẹran jẹun tẹ́ ọmọ ọmọ ti nẹ́ẹ̀ẹ́.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi náà mọ̀ ọmọ dó bí ẹran ńgbà náà.
9: Kò sí ní aago márùn-ún rọ̀lẹ́ wọ́n sọ ní jíṣẹ́ ẹ̀sìn.
0: Àdúpẹ́ àwọn náà rèé.
9: Ìbímọ àbá pé àbá ti máa ń sọ ètò ńgbà yẹn. Àbáyọ̀mọ́ làwọn kan kò kẹ́kẹ́ lọ ní o. Gbogbo kan ayé ní mo gbójú mọ láti mọ ọmọ ìpín ẹ̀ sí tọ́ nǹkan ní bẹ́ẹ̀ sí gbé fòmù rẹ̀. Mo kọ́ ọdún pẹ̀lú ọdún pẹ̀lú tó yẹ ọgbọ́n yẹn níjọba o.
0: Àmì ẹ ṣeun ẹ ṣeun kò ní sú wa kò ní rẹ̀ wá kókó báyìí lára wa mọ le. ẹyẹ èèyàn mi nírè fí mo kí yẹn kú palẹ̀ mọ́ àjọ̀dún kórè wa lọ́la ni bàbá akọrin ìyá akọrin gbogbo yín mo kí o àti gbogbo òjò àtàwọn pásítọ̀ wa ẹ ṣé o ẹ kú palẹ̀ lálẹ́ ò lù lọ́la ẹ lẹ́mẹ̀ẹ́ wọn ẹ káàárọ̀.
10: ẹ káàárọ̀ ẹ kú ètò.
0: ó
11: olóògùn rẹ ni ìwé àdúrà yín ọgbà.
0: Àmì àmì ìyá alágbó ń bírì kọ́ ẹ̀.
11: Ìyá alágbó láti bírì náà ni.
0: Ẹ mọ̀ séun.
11: Ẹ ṣe ẹ̀kú ètò ọgbọ́n gbogbo ìgbà ilẹ̀ ń fún wa ní omi ọgbọ́n mu. Ọ̀pọ̀lọpọ̀ iná wà ní Bàjẹ́.
0: Àmì
11: ẹ̀rà àmì ọlọ́gbà.
0: Àmì.
11: Ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ sọ láàárọ̀ yìí. Bí a bá pé kó ń kájúkú wọ́ ọmọ ọ̀tún ọ̀tọ̀ ní bí a sì sí. Ẹ wá wo bí ọ wá gbà lọ. Ẹja ń bá sùn. Àmọ́ ọgbọ́n sọ pé ẹja náà ẹjọ́ rẹ̀ kàn lọ dáa. Ṣùgbọ́n kọ̀ọ̀tẹ́ ni ọmọ ọ̀túnmọ́ rẹ̀. Ẹ sí ẹkú ètò.
0: Ẹ ṣeun.
11: Ọmọ ìwé àdúrà ni ọgbọ́n lóde yẹn ju mi láde.
0: Àmì
11: àmì.
0: Aláàjì Ogunlayé Lákẹ́yẹ́ mo kíyìn bàbá ẹ̀ káàárọ̀ ètò ọgbọ́n ọlọ́gbọ́n rè é lágẹlú rè ó. Ajì Sọ̀kà Ogunlayé Ogunlayé Ogun ayé òní gbé wa lọ o. Àwọn èèyàn kórì Facebook ẹ jẹ́ kí àwọn náà.
12: Akí gbogbo ayé tí a ti dàpọ̀ wọn ní orí Facebook Jessica Délé wọn ní Good God Ìdòwú Tóyìn àwọn náà ń wò wá.
0: Ẹ mọ̀ ṣéun.
12: Ẹ̀yẹ́ bá ń kọ́lé.
0: Ẹ ṣeun.
12: Àwọn tẹ̀ tún ṣàdúrà pé bàbá lágbà ọlọ́run àánú ọlọ́run ní fi yínlẹ̀.
0: Àmì ò
12: Ọlá Mickey ọmọ ìbílẹ̀ ọmọ Jọdé Adé Àfíìs Abiodun láti Sanyo.
0: Ẹ ṣeun.
12: Ọgbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrè àwọn náà wọ́n ti ń wò wá.
0: Ẹ ṣeun.
12: Muritala Ọlámídé wọn ti dàpọ̀ mọ́ Àfíìs Fọlọ́run sọ Adékúnlé Òjó Kristana Adéyẹmí Adéyẹmọ àná ti ń wá.
0: Ẹ ṣeun.
12: Ọlálékè Olúwatóyìn Amídù Ọláwálé Àkànwò Alhaji Ajínifújà Abbas Abimbola Olúgbèǹjọ Adéyẹmí Adéyẹmọ wọn ti
0: ṣe àyẹ̀kẹ́
12: yìí àbẹ̀jẹ̀ lẹ́gùsí ọ̀nà wa.
0: Àná tó ń kí
12: Àdìsá Daniel Ìdòwú Fianot àwọn náà wà.
0: Ẹ ṣeun.
12: Bẹ́ẹ̀ àná bíi Ọmí Àdìo Adétóyè Ganiyu Ọládélé Ogúnsọlá Michael àwọn náà ti darapọ̀ mọ́ wa. Alistair Jabat Aládùrà.
0: Aláàjì Ìràájí lóde ajé Aláàjì Ìràájí ọ̀rẹ́ lọ́ọ̀yà mo kíyìn ẹ̀ káàárọ̀.
12: Má Àgbò Ajì Ayélabógo àwọn náà.
0: Láti là látẹ̀nu.
12: Mọbọ́lájí Túnmi ṣe Ọládélé Sunday mú ìwá.
0: Ẹ ṣeun.
12: Adéyẹmí Kasim Adékàṣọlá Kúrèsà Jíbọ́lá Oyè Gòkè.
0: Fátímọ̀ Ràájí Aya Táyélolú Etri lọ́dàn ara àwọn olólùfẹ́ ètò yìí ni.
12: Yínká Adéwálé Ọláyẹmí Ọláyíwọlá Abiodun Àná Alábí Olùtúndé.
0: Ẹ ṣeun.
12: Ṣèyí Ọ̀dọ̀fin Òṣèyẹmí Rasheed.
0: Ẹ ṣeun mọ́rọ́mọ́ ká ìyá ọyìn lájúbọ́lá gbogbo yín la kí ojú òní tì yín. Olórí Awo Tológo ojú òní tì ọ́. Ọjọ́ ti ń lọ ọjọ́ ti ń lọ àdúgbò o. Ká mọ̀ fàṣìkò yìí kí ọlọ́jọ́ bí ojú òní tì ọ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè Marufat Àjọkẹ́ àbí bẹ́ẹ̀ náà ni Àjọkẹ́ Àjọkẹ́ Àdé òní lọ́jọ́ bí ẹ̀ gbogbo ẹ̀yìn lọ́jọ́ bí òní gbogbo yín mo kí o. Fẹ́mi Ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní olóògbúrú ọmọ bàbá tí ń bẹ lélérú Wákìlì Màrúfù Àfáà Múnsá gbogbo yín mo kí yín o lẹ́lẹ́yẹlé gbogbo ẹyẹ lẹ́yẹlé òní bàjẹ́ olújínlẹ̀ òní bàjẹ́ alákọ̀ òní bàjẹ́ ẹ ṣe o adáládágbére já mọ́ lọ.
12: Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tá tún pàdé lórí àkọ̀tun ètò ọgbọ́n ọlọ́gbọ́n ilé òní lé wọnù nínà wá burú ayé kò ní jẹ́ tèmi tẹ̀yìn olódó iléyá àṣẹ́sìn bàbá bọ́sẹ̀
0: àtò
12: ti ṣetán náà gbogbogbà àbúrò òní jẹ́ tiwa.
0: 00-33-70-37-28 òní nọ́mbà mi bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ kan tàbí èkejì tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ̀yin náà ní ìṣẹ̀lẹ̀ àròkàn tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ kan lónìí o àásán jọ mẹ́jọ lágbára lọ́lọ́run 00-33-70-37-28 òní kẹ́ ẹ mọ̀ pè mí sí. Bàbá with God báà mi bàbá náà sáwọn àwọn òpin òwe ìmọ̀ alágbára o àmọ́ rí bẹ́ẹ̀ ìjìnlẹ̀ èdè yóò bá ní kọ̀dẹ́sìn lọ àbí bóò ní bàbá.

0: sọ wòlí tó ṣe lógun àṣẹ ọ̀rọ̀ yìí wòlí àjíire jẹ́ wàdí oyè jẹ́ fi ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀ tó lójoojúmọ́ sí èmi ò ṣe tán kú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ní o lálàmí sí bàbìlérò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́
1: sọ ni with God bus stop ẹ̀yìn ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí bàbí challenge world expressway nílẹ̀ ìbàdàn
0: èmi ò ṣe tán kú.

0: jẹ́.
1: Alhamdulilayi, ọ̀pẹ ni fún ọlọ́wọ́ ọba Allah tó tàmójúbọ̀ ọdún tuntun Hijra 1448 láti wá ṣàjọyọ̀ àmọ́dún gẹ́gẹ́ bí ìṣe gómìnà wa His Excellency Engineer Oluwaseya Abiodun Makinde FNSC níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe ń pe gbogbo Mùsùlùmí múmìnì múmìnà gbogbo dínì dínì gbogbo àfáẹ̀sìn sí àpèjẹ ọdún Hijra tuntun Hijra Luncheon tí ó wáyé ní Monday ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún yìí láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ ní gbọ̀ngàn àpèjẹ tuntun The New Banquet Hall tó wà nílé ìjọba Agodi Ìbàdàn tí ẹ̀rọ ti pé bí Ọlọ́run ọba bá ń ṣe ó yẹ ká máa ṣọpẹ́ lóòrèkóòrè ni torí pé kò sí méjì tí ó gbà tó kọjá ọpẹ́ lọ́wọ́ gbogbo wa bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń tẹ̀ síwájú tó ń gòkè àgbà lábẹ́ ìjọba His Excellency Oluwaseya Abiodun Makinde ó tó káfẹ́ mi ìmúre hàn sí Ọlọ́run ọba Allah kó àánú rẹ̀ lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ wa kaya rí dájú pé gbogbo wa tètè dé torí pé aago méjìlá ọ̀sán gẹ́gẹ́ lápèjẹ yóò bẹ̀rẹ̀ Hijra Luncheon 2026 olùkéde ìgbìmọ̀ àpèjẹ gbọ́dọ̀ ṣèyí Makinde Hijra Luncheon 2026.

0: la kaka joba ogbe ti fun folohun o amon sibe iwadi orin kini wi gboro waye lati ma hule hule iboni na ara so eni tin je ni kiru iwa ijinigbe yi ko tun ma ba waye ma lojo waju orire abduction judicial commission lo n ro gbogbo ninu mo kan geyan nipinle oyo lori sele to waye ni esl ati yawota communities san ti gbe awon mo ilewe ati tisa lo amon gege bi omo bibi ipinle oyo ti o fe wahala fun pinle yi ijoba n pe gbogbo eyan to ba ni nwi lori bisele ohun se waye iro ati mo ta ni lori sele ohun ohun to ti ri gbo lagbegbe lori eto abo kisele o to sele ati lẹyin ti sele ijinigbe ohun ti sele tan ati kilo le sokun fa ijinigbe lasiko na eyi le gbese awon alase atawon alase nile iwe wa gbogbo aladugbo atani kokan lori sele na atani won jigbe atani ajeyan re gbe ijoba nro ko fun to kefin ti we imoran ataki esi re address re atun idanimo re to to ijeri si emu watarata si commission office secretariat ibadan tabi sori email oyo state judicial orire abduction@gmail.com latasi ko yi titi dojo ken la osu kejo 2026 erongba ijoba apile oyo labe akoso ẹgbẹ́ olùwàṣẹ́yìn mákindé ni pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ tó ń bá wáyé mọ́ olùkẹ́lẹ̀ barrister mrs olamide sandra tella secretary of judicial commission of inquiry má fòyà láti tú àṣírí nítorí kẹfín ààbò tó péye ń bẹ fún ọ.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì NC. HND A level to fẹ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: jẹ́.
1: Alhamdulilayi, ọ̀pẹ ni fún ọlọ́wọ́ ọba Allah. Tó tàmójúbà ọdún tuntun Hijra 1448. Láti wá ṣàjọyọ̀ àmọ́dún. Gẹ́gẹ́ bí ṣe gómìnà wa, His Excellency Engineer Oluwaseya Abiodun Makinde FNSC. Níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ṣe ń pe gbogbo Mùsùlùmí, múmìnì múmìnà, gbogbo dínì dínì, gbogbo àfa ẹ̀sìn sí àpèjẹ ọdún Hijra tuntun Hijra Luncheon. Tí ó wáyé ní Monday, ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún yìí, láago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ ní gbọ̀ngàn àpèjẹ to the new banquet hall to wa nile ijoba agodi ibadan ti ero ti pe bi olohun baba nse o ye ka ma so pe lore kore ni tori pe ko si meji ti o gba to koja o pe lowo gbogbo wa bi pinle oyo se nte si waju to ngoke agba labe ijoba His Excellency Oluwaseya Abiodun Makinde o to ka fe mi imore han si olohun oba Allah ko anu re lori ipinle oyo wa ayari daju pe gbogbo wa tete de tori pe ago meji la oso gerege la peje yo bere Hijra Luncheon 2026 olukede igbimo apeje governor Seyi Makinde Hijra Luncheon 2026

0: ti Schengen na awon Europe and Australia ati be no.
1: Eh se ti bi Dubai ni.
0: A se Dubai akori pe ero to n lo sibe ko dabi awon to n lo si ile Europe abi Canada abi America.
1: Awon anfani wo lo wa fun eyan to ma wa le se yin pe ke ba won seto yin na.
0: Anfani to wa fun won polopolopo. Koda gan ohun to mu wa ni akanse eto eta ni lowo lowo ta n se bayi si ile America. A n se yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e fojú rí visa yin ke to sanwo kankan fun ile-iṣẹ wa.
1: Nígbà tí visa bá wa jade tó ń gbọ́ sówó gọbọi kọ wọn padà san báwọn.
0: Wọ́n máa sanwó gbọ̀gbọ́n ṣe gọbọi nítorí pé gbogbo alamọ̀ bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sí ilẹ̀ America zero deposit sílẹ̀ bàbá ti ṣe fún wọn wọ́n máa san díẹ̀ díẹ̀.
1: Àwọn ètò owó gan ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnà tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ló wà fún.
0: A kò sẹ́ni tí ó wà fún a kàn fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún 12 wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba visa wọn láìsanwó
1: láìsanwó
0: kò ṣọ́ wọn nìkan àwọn àkàndé èèyàn náà ta mọ̀ sí left privileged people tán bá wá sí ọ̀dọ̀ wa a kàn lọ san visa fees wọn ni then tí visa bá jáde wọn lówó láti san fún wa.
1: Wọn ni owó kankan láti san.
0: Àkànṣe yẹn náà láti rí pé àwa náà contribute sí orílẹ̀-èdè wọn.
1: Fún ìdàgbàsókè
0: orílẹ̀-èdè
1: láti ran àwọn èèyàn lọ́wọ́.
0: Yóò ran gbọ́n ọmọ ẹ̀ tí ẹ bá kankan
1: lọ́wọ́. Oúnjẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀.
0: Oúnjẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀.
1: Tá a bá wá bí ni tá a bá béèrè ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí gan.
0: Ọ̀dọ́ ni mímú iṣẹ́ àwọn olóko gbogbo àwọn tó ń ṣe kábù ẹgbẹ́ ẹ̀sì ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí. Wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ Nàìjíríà náà káàkiri ohun tó bí ogún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà ní mímú.
1: Ogún ọdún sẹ́yìn.
0: Ogún ọdún sẹ́yìn ló
1: bá tó ti bá wa ní pé kẹ́ ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè America àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dákọ yẹn wọ́n tó mélòó.
0: Kò ṣe kà.
1: Ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá tiẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
0: Nọ́mbà ilé-iṣẹ́ wa ni 08-3826-2191.
1: Òní nọ́mbà yín kò jẹ́ bí o ṣe lóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti ilé-iṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní Oyè Orogun Shopping Complex ní opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan. Fún ẹ̀yin tẹ́ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Oyè Orogun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan. Ẹ ṣé púpọ̀.
2: Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afara Oyin, Lokun Dugu Afara na. Eleyi lo defa tule ise Alpha Travels Limited. Ile ise to ti o bon tarige ninu ka ba ni to we irina. Lo sile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san owo kankan titi ti iwe irina visa yo fi jade. Ma bo tarata sile ise ti ko ni janikule. Alpha Travels Limited.

0: nílùú ìbába ní òkè gájòkè nílé olóyè dèmbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: oro legbo nla tenu gomina makinde lori oro sakula road mo lero pe awon to wa ni ara gbon se fe na awon na fokan ba wa lo lori to laro e ka ro e ku ojumo
1: e ka ro
0: abeni comrade assist abbas olaide e ku ojumo bi pe yin la ko we fun awon oni sakula road bi abi alaga leje ni
1: baba wa alaji ahmed lamolo ni alaga gbogbo sakula road mefefa so wa ko we ni mi
0: ako we leyin eni keji yin ko
2: se atokun e karo
0: e ku ju
2: ko temi ni akinfemi abami come possible
0: o e ka bo laro e
2: yes sir
0: e ja jo wo tori pe won ni pe san laarin aje ni ma nu ni pe ko be ki lo to fa e hunu lẹyìn tí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti ọkọ̀ gbé owó àkọ́kọ́ ọ̀tà síta tó jẹ́ 700 million lẹ́yìn tẹ́ ní dúkìá mẹ́kẹ́ pin lọ́dún tí a wà yìí ọdún tó kọjá nìyẹn ọdún tá a wà yìí 5.8 billion naira wọ́n fi ìta fẹ́yìn tẹ́ ní dúkìá mẹ́ yẹ́ tó fi hàn pé ìjọba wọ́n ṣe tán àti rí wípé wọ́n dẹ́rìn pẹ̀kẹ́ gbìyàn tó ní dúkìá lágbègbè sakura road sakura road là ń sọ yìí táwọn èèyàn bá mọ̀ 110 kilometer ni igun mẹ́ta wọ́n sì pín sí igun àkọ́kọ́ níṣẹ́ ń lọ ńbẹ̀ lọ́wọ́ tí ò ti parí ò ti ṣí ìyẹn ló bẹ̀rẹ̀ láti ọ̀nà ìkún bí lẹ́gbẹ̀ẹ́ tẹ́kìú ló lọ lọ́rọ̀ já sọ́nà ife ní badeku lọ́hùn-ún ìyẹn jẹ́ bíi 33 kilometer bí 32 ẹ ṣe kí ló wá tún bí inú kí ló fàjà lórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí torí pé àárín méjì làwa tá à ń ṣiṣẹ́ yìí wà a wà láàrin lọ́dọ̀ ẹ̀yìn aráàlú àtijọ́ba àwa là ń mediate láàrin a gbọ́dọ̀ sọ pé àfẹ́ gbọ́n tẹ fẹ́ wí nítorí pé ìjọba náà ń ṣàkóso lórí ìlú ni.
2: Ẹ ṣe atọ́kùn mo kí gbogbo ọmọ ilẹ̀ káàrò jíire lẹ́ẹ̀kan sí àti pàápàá jùlọ gbogbo ọmọ bíbí ìlú ìbàdàn bó ṣe ń lọ mẹ́ta ló gbé wa wá bí láàrọ̀ àdẹ̀fẹ́ yànnà náà kí gbogbo àwọn èèyàn ní mọ bó ṣe ń lọ. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni wípé a fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ọ̀rọ̀ sakula road kò tí ì níyanjú èrèdí tó fi dàbí pé a sinmi díẹ̀ ó ní ìjínigbé tó ṣẹlẹ̀ kọjá
1: so
2: tó tán káwọn ọmọléèwé nkankan yẹn ló jẹ́ kí a wò pé ká ní sùúrù díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba pé ọlọ́run ti bá wa dá àwọn ọmọ yẹn padà èrèdí nìyẹn tí a tún fi kẹ́gbàjarè. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ọ̀rọ̀ owó tẹ dá kọ́ńsìn 5.8 billion láti bíi oṣù mẹ́rin sẹ́yìn ráìsìn tí ìjọba ti sọ̀rọ̀ pé owó yìí ti wà ńlẹ̀ inú fu àyàfu lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá wà wọn àti rí owó kankan wọn ti ní kán kó ìwá kán wá ṣe documentation kan ṣe gbogbo gbogbo tó yẹ kí àwọn èèyàn wọn ó ṣe náà ti ṣe. Ìjọba lòdì sí ń tẹnubodò lọ yìí campaign ló fọná sójú ni ó fọná sójú láìpẹ́ láì jìnà yìí eléyìí tá a sì mọ̀ wípé bí ìjọba ṣe bọ́n ṣe máa ń ṣèjọba tó jẹ́ pé tí campaign bá ti dé báyìí gbogbo ẹ̀ wọ́n rùn wúrúwúrúwúrú wọ́n sọ sínú ilé ilẹ̀ ni la fi wá ń pariwo nígbà tíjọba ò tí ì sanwó àwọn tó jẹ́ phase one gan tẹ́pẹ́ ti wólé wọn tẹ́pẹ́ wọ́n ń sùn káàkiri ni ọmọ ti dọ́lọ ọmọ ọlọ́mọ ìyàwó ti dìyàwó níyàwó tẹ́ ẹ̀ tí ì sanwó wọn bá mélòó mélòó wá ni àwọn tó wà ń phase two tán ti wólé tiwọn náà.
0: Phase two yẹn ló bẹ̀rẹ̀ láti ìbádẹ́kù ègé lẹ́gbẹ̀ẹ́ kí
2: yes
0: ló lọ sí
2: ẹgbẹ́dá
1: akínyẹlé part of akínyẹlé ẹgbẹ́dá lágẹ̀lú àti díẹ̀ nínú akínyẹlé
0: okay
2: ó jẹ́
0: ìkejì orí pé ìjọba ti ṣe àwọn afárá olókùn
2: sí gbogbo ọ̀nà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe so eléyìí tó tún túmọ̀ sí pé ìjọba ti wólé àwọn yẹn náà àwọn yẹn wọn àti ẹ̀ tí ìjọba ò tí ì sọ pé wọ́n ń nẹ́ra báyìí làwọn ò fún wọn ṣé bí phase one sọ pé àwọn ò fún wọn 5.8 billion tá àti ẹ̀ tí rẹ̀ jẹ̀ dábí lébi páàrọ̀ mìíràn wọn tí ì sọ nǹkan. lẹ́sílẹ̀ ọkọ̀ kan mo kàn fẹ́ ọkọ̀ kẹ̀kan ní understanding reason tá a ṣe wá ẹlẹ́ẹ̀kẹta
0: àwọn
2: aráalé náà mo ń ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹta ta tun fe kawon ara ile mo bo se nlo lori e o ni wi pe oselu ti de gbogbe ti feju tototo awa gbogba ara olugbe circular road patapata ati corridor ayan oloselu kankan ni posin pe boya en igun kan no a mo wi pe ijoba ara awara wa lo ko wa sinu ila ilo yi asi ni gbagbo na pe ijoba awara wa o na ni o bu omi tutu ni o derin pe
0: ke se pa won oloselu kan ti gbo fun yin
2: ko si n to jo
0: le fa ke korite fi la isa bagomina makede fa
2: oloselu to ba gbowo fun wa kan bota kan wa so ko so oloselu kankan gbogbo enu mo fi so ori afefe mo si wa
0: to so oloselu kan to
2: be ni ori afefe mo wa so o je ipele meta ti wiwa wa ni aro yi to bo si so akowe won mo tan mo le si awon yo
0: ko asa ka akowe to tan mo le si eja sare lo se kan polowo oja nigba ta ba de leka polowo oja eto yin eto wa bo se nlo foto ro ni o nte waju e se nte ngbo wa
3: Ladiluwa FM 96.7 bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo
4: Mo tun bere fun o le sele mo pani lerin lakoko apejopo itakoroso ri la molebi ni o ti eda o ti gbogbo won ni fe sini mo nse o lo ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo onje

0: Bọ́lájì àlè mọ́ ń travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ bá rìnrìn àjò àjà tí ń múra.
1: Àmọ́ rírì yín o,
0: bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sẹ́wọ́ mẹ́ta sanwó kúmúra sí iléeṣẹ́ wa.
1: Tọ́lọ̀ òsì jẹ́ tọ́wọ́ náà jàǹbá yín fúngbà kankan rí.
0: Ẹ ṣé o,
1: àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
0: Àwọn fi àsìkò yìí kéde
1: bí ìjọba Saudi Arabia
0: ti fi gbèdéke sí ọ̀rọ̀ àjà tí ń múra àtọ́dún yìí.
1: Ó máa jẹ́ 26 September 2026. Bàbá ni pé PTA owó dẹ́ ọ̀nà ní Mẹ́ka á fún yín nínú 8 million naira yín.
0: Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlandtravel.com
0: telephone
1: 08057522230
0: tàbí
1: 07026862751.
0: A wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension
1: along Akala Expressway Ibadan.
0: Number 31 New Court Road Old Gbagi Ibadan
1: 5850 Indianapolis
0: USA.
1: Number 1 YBA Complex Sabo Ibadan
0: The Gas Shopping Complex Ìyànàgbọ́ Ìdíròkò Border
1: Ogun State
0: Millions Multipurpose Plaza
1: Michael Kọ́lí Oso

0: kaabo pada leka ipolowo oja wa ibi ta fe ya sipo a si fe dara wa ni agara be se ngbo wa e ma tete ati gboju wa live and direct lori Facebook e ba wa share e pin ko de bi to yo de ku dodo awon to wa njoba ni pinle oyo na se mo pe ti oba nle ti oba ni oko eyan ni je be e ka bo le kan si e je ala kini ko yira wa nitori pe iwo nu bo nu o ti fe ma wonu e ti o fe yeyan ijoba na gbe 700 million ta lala koko e nigba won pin ko juwo da ko mu lo pe ko ko debi kan won gbe 5.8 billion nle ele ti irowo emi si mo npa wa le ti mo se pe ti pin yele yele e pin to bi ona meta si meji boya won kan ti agbo nu yin teyin o ti ri ti yin gba e ja mo
1: ah e se olotu ati gbogbo omo Nigeria akoko nipa pe apin yele yele gbogbo wa ni isogun amo nkan to nlo pelu awon loselu tiru igbe apejoba iba wa nle awon loselu to ba ri pe ko pe awon won fe towobo so won gbiyanju lati towobo ni sugbon won pin yele yele won pin yele yele gbogbo bi ta so pon pin yele yele gbogbo ona ta le so pa awon yan pin si ko to loku government eyo kan so igun in to je main circular road corridor tu won ri break gangan we are 5 local governments
0: awon local government won ni
1: lagelu onara oluyole egbeda apa kan ni ido apa kan lakinyele awa papo so won apa kan ni akinyele ati apa kan ni ido awon ni won ri lori pin
0: ni won te sodo ijoba
1: won ri pin
0: awon ti gbo ba abi
1: ko si kokon ni won to gbo 5.8 billion naira tan so oruko mi ni Aziz Abazolaide mo nso categorically pe owo ti ijoba la won gbe sita 5.8 billion naira won la won loyinbo n pe ni audio money owo ori afefe lati osu kerin ti ijoba ipinle Oyo ti so pe awon gbe 5.8 billion naira jade lati fun awon eyan ti won ti wo ile won ni phase 1 circular road mo challenge gbogbo awon to wa in charge owo pinpin ki won bo sita eni ton ba fun ni 1 naira up to this moment
0: bo ijoba ni won koni ke constitute committee to ye pe ijoba na wa lara won kankan si bara yin wa lara won committee
2: e se atoku e je dance yen se ri ati set of committee ati se pade a se pade pelu mogaji
0: mogaji wo
2: awon mogaji le badan awon mogaji to lede adanla
1: mogaji adanla
2: madan mogaji adanla
0: ke ba nda ko mogaji mogaji po mbadan
2: mo ti da ko awon en to head committee ti joba set lologun eru oni mo daruko yen
0: mogaji adanla
2: be ni
0: okay
2: a se pade pelu won e kan soso na la jo se pade leyin e gbogbo yoku a ma bi to ja si mo dibi mo se n ba yin soro
1: are report e de ni
2: are report de ni won lawon se findings awon awon ofun mu ijoba pin loyo ni esi ijoba pin loyo gemba si wa are nkankan de ni bi mo se n ba yin soro akoko niyan elekeji awa na tun se gbianju a tun lo ba Ibadan CCII a tun lo ba won pe se mo oni lo fe ki lo tu awon na tun pe wa si pade won pe gun wa won pe gun ijoba awon na lawon o pe wa pada dibi mo se n ba yin soro agbopa agbopo ire di ta fi n se gbogbo eyanna naa ni pe ki gbogbo awon araalu kan le ri igbiyanju wa pe a n so ni wahala a n so ni jagiri jagan ki won ma fi eto omoniyan kan ma fi dun wa ni
0: kan ma fi dun yin
2: bẹẹni
0: ibo wa kile wa kile duro fun bayi kile n beere lọwọ ijọba
2: ẹ ṣe akọkọ ta n beere lọwọ ijọba ni pe ki ijọba e to tẹnu bodo ki won san gbogbo owo awon ti won wole won ti won yẹ kan fun compensation ki won san 5.8 billion yẹ kan release phase 2 na kan san owo ti won na kan to lo
1: to wole won lati 2024
2: to ran ti wole awi pe lati bi odun
0: phase 2 ti wole ti won na
1: 2024
0: ma te enumerate awon properties
2: yes
0: ta buka so pe awon to ni awon properties owner awon to ni le to ni le ni phase 1 melo le je
2: ni phase 1 nikan awon tan ni le nbe won ma go to over 1000 awon omission because awon kan tun wa awon tan ti wo ni awon omission tun wa wa to je pe won kan gbe caterpillar de be iwo odaju na wo le won gba yen won wo le lomi won wo teru teru awon yen na pe lo mission to je pe won enumerate won rara awon yen na pe lo mission
0: won to melo
2: won to over 700
0: o de 1700
2: now igba ti ariwo wa e tun wa po Oyo State Newton and City ti joba gbe kale tan wa ni charge circular road yi awon na tun wa dide mu wa lara awon to tele won to lo enumerate ile to o, ile to seku lori 75 right 75 left mu wa lara won okay. ajo sise yen fun solid 1 week ni ni phase 1 ile ta tun wa ka to duro bayi to si duro bayi lori 75 right 75 left ti joba yi o ti wo
0: o tun si wo
2: o tun lo bi going to 700 also
0: ta ba si mo ra be ni se o je bi 2400
2: e se
0: awon le ti won iko
2: awon e ti ba ti aja soro pa ile je n gbo ba yan now sin e ma gbo o now gbogbo nkan ta calculation ta wa se sile nsin awon ti won ti mark ile won tan wa 75 right 75 left ejo inu ipowo na wa lojojumo tan ba tin ji
0: mm
2: se ri pe won ti pa won sara awon tan ti wole won tan jo mission tan wosun kaakiri won ti ri nkan kan gba ka to wa so awon ti e pe won ti mark ile won pe ile yin yi o yo lo o
0: mm
2: se ri pe wa inu ila ilo ni opolopo olugbe atomo bibi ile badan ni circular road na wa
0: ni ila ilo
2: be ni
0: e se fe ki ijoba da en loko to di pe
2: be ni tori o wa la roju se ijoba lati da bobo emi ati dukia gbogbo ama pinu yo
0: okay
2: so ki won se oju se ti won bura re
0: akowe mo bi le kan pe ke ke se pa awon egbe oselu kan roselu ti de bayi ro ko pe won ti gbo fun labenu pe e ma dake e sa ma pariwo lati ba ijoba ilu kan je
1: e seun akoko ni pe level playing ground la fun gbogbo awon adije dipo gomina a ko letter si gbogbo won patapata de bi 3.0 honorable adekunbi honorable Azim Bolarumi akọ letter si won honorable Yemi Amzat akọ letter si won honorable Sharafa Adin Ali akọ letter si won ki gbogbo won wa so kini won ni se fun wa ni gbangba walia inti gomina se ma ti gomina se ma kiri ba fe mo pe aye o ah won awon eyan koko de wa si won ko fa won eyan wa letter won kan wo boya tun ma bo sita aran to ye ka ma bo sita nsin ni pe a n gbero lati jade fun odidi osu kan ta de gbogbo ona to wo igboro Ibadan patapata election ma be campaign ma bere ni osu to nbo
0: osu ni ti president o bere
1: presidential campaign ma bere bayi governorship campaign ma bere boya osu to nbo gbogbo ona major road to wo igboro Ibadan patapata a fe dipa fodidi osu kan a ma sun oju titi o ma wa clash pelu campaign awon eyan kon ma so pe loselu lo nlo wa la se ni ka wa o owo ti governor se Makinde la won gbe sita fa awon eyan wa 5.8 billion owo audio money ni o
2: enu lasan ni
1: o won gomina o fe ni kankan si bi o won fe ni kankan si le kan gbogbo diligence ton ni ka won yan wa se patapata documentation no ti lo se documentation la ri arowo
0: alawode kunle lori facebook o ni e ka ro lotu mo ni gbagbo pe ijoba akunle oyo ma san owo yen but asiko campaign ni won ma fun won lati fi se oselu e ku eto oluwa fi kayo akiwomi olusola my question is where was town planning when people were building on acquisition land a lot of things are wrong with our system in Nigeria. Demolition everywhere, Lagos, Abuja, Ibadan, etc. It is well, Equator, Samo Wisdom. Adi Agbo Williams, Equator, Ano Olorun ko ni fi yin sile. Emi ni Oloye Adi Agbo Williams, Olawale, Osi Baale Ifesuwopo, Lapite. Wa wo ile, okay. Wa wo ile ti o wa ni Sogoro. Won si fi letter ranse pada si wa ti ijoba si so fun wa wi pe over seriousness ami nkan awon agba ese ni won fi wa wo ile wa sugbon lati igba na won se nkan fun wa o ti mo si ni eri ti o daju lori letter na Bashiru Ahmed Olukayode concerning the circular road, we people from Monara have no link to the circular road, no turning. They even remove our power pole and cut off our wire. Our transformer is useless now. From Odeyale to Ife Road, there's no roundabout. We want a 75 meter right of way and 75 meter left setback corridor. Esheti Yadara Kumwa, Lori Facebook. Nkan ti amun yen so lori Facebook
1: olotu oro sogodo ton so yen oro to n gbo mi loju wa ni o ta dawo fun awon eyan to wa nbe
0: kini
1: won lo fe wo ile won pe interchange wo side o de awon side bi kan be won de ti lo won ti lo yo awon ko bi ko de bi o won ba bi ti ati mu yi na la ma sise se la awon people yi lo bi se en to lo ko lo soko won ma de bayi won ti wo gbogbo ile ati gbogbo teru teru na wo ile won ni sogodo
0: teru teru
1: or ori o ategun la ori afefe la tin so yi ki joba ipinle oyo jade wa kon so gbo ko ri be
0: gora eje agba ipin la todo awon ti won gbo wa nle papapa tori mo ri pe ba se n ba eto lori si ipe lo wa la ro yi +23481424910006 oni e fi lori ofe ati pe wa ba wa dasi la ro ni te ba pe lati Nigeria 0912370865 on left it me. Eko Ojuma Alayo. Hello?
3: Hello, Eko Ojuma.
0: Ekaro.
3: Ekaro. Ombe, Eji, Olade, Jola, Sida, Lavole.
0: Eba, wa, she, papa, papa, baba.
3: Sherry, kwa, de, kwa, papa, papa, len. Sherry, no, tolo, rio, no, tapu, la, ro, ye. O, da, in, si, no, men, si, lo, ye, o, ku, de, ato. Si, ba, ke, yon, si, pa, wo, kwa, ni, 5.8 billion. Che, de, si, ba, we, o, fe, so, we, ye, su, si, lu, ni. So on to sele ni pe o o ba ma di le ni e ko ki so se kini ni ni ke se ni o ye ko o ba ma ko e ti se o ti lu e ko se kini ni ko se general do se kini ko do to ba ko ye ti ni ti o lu le je pa wa ara bi ko to di pe won su gbogbo joba le olorun ni je ko gbaje ni o ni da ru won ka nu awon ara bi o
0: se
3: o o ti ba o wa fe ti awa na olorun ni joba je wa
0: hello e karo
4: e karo pe so
0: oruko yi bo le tin pe
4: ọgbẹ́ni yìí ọmọ gbẹ́rádì ló sọ̀rọ̀ a rí pé kìí ṣe ẹgbẹ́ ìmásílẹ̀ nìkan ló ń ṣèjọba ìjọba àìsàn àjọba tó oríṣiríṣi àwọn ìgbìmọ̀ kan wà lẹ̀ tí wọ́n ti yàn lórí ọ̀rọ̀ yìí àwọn ilé ilẹ̀ ìbàjẹ́ ká pépè torí ìjọba ti sọ fún òun gbé lẹ̀ fún ọ yẹn owó ti lè wà lọ́wọ́ fún wọn tó jẹ́ pé àwọn ni òtí gbowó jáde
0: tí ó yẹ pé mọ́gàjì adánlá lórí
4: ìrọ̀kì
0: tó ṣàwọn ìlú yẹn ẹ ṣe gan ẹjẹ́ ká fàbà lè béèrè àwọn ìgbìmọ̀ owó
2: ta ló léwájú
0: ìgbìmọ̀ àti gómìnà
2: ẹjẹ́ ń tàn mọ́lẹ̀ sí nǹkan tẹ́ni ẹ ń sọ ni pé ó ní ó ṣeé ṣe kọ́ pé gọ́vnà ti gbé owó jáde kó jẹ́ pé àwọn ìgbìmọ̀ ti gómìnà yàn òun náà tí ìsanwó yẹn kò dẹ̀ sí gbìmọ̀ kankan tí gómìnà ó yàn nípa ọ̀rọ̀ pínpín owó tó jẹ́ pé kò ju àwọn òṣìṣẹ́ ìjọba náà lọ bí mo dẹ̀ ṣe ń ba yín sọ̀rọ̀ yìí kò sí ẹnìkankan gbogbo àwọn èèyàn wa tán ti lọ síbẹ̀ gbogbo nǹkan tó ń sọ òní pé ọwọ́ gómìnà ló wà pé kí gómìnà sáìn kówó jáde òun ló ṣẹ́kù
0: òun làwọn ògbómọ sọ
2: bẹ́ẹ̀ ni cp
1: sunday
2: odukoya
1: àti màmá mofolúkẹ adébíyì
3: hello
0: ẹ káàárọ̀ orúkọ ibo lẹ ti ń pè sá
3: mo ń pè láti mábù púyọ̀ mi orúkọ mi ní kadà mábù púyọ̀ mi láti ìdò sá akí àwòrán wa tí ó wà lórí ètò ọ̀rọ̀ sáfúlà ìgbìyẹ
5: nǹkan tíjọba ṣe fún wa ní ẹ̀kọ́ dáadáa kódà àwọn tí wọ́n ti wọlé wọn tí wọ́n àti ìfún wọn lówó wọ́n wà ní phase one wọ́n wà ní phase two bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá máàkì lé wọn nídò ó pọ̀ gẹ́ tí wọ́n àti ìrísí owó wọn àwọn ń bẹ ìjọba ìwé ìpèsè pé kí wọ́n jọ kí wọ́n dá gbogbo ìkíníyẹ padà sí 75 lẹ́ 75 right tí ìjọba ọlọ́dọjà tí wọ́n mú ní àwa fún àwa tá wà ní pákúlà àwọn oko tí wọ́n dẹ̀ ti wọ́ tí wọ́n sanwó wọn láyé ládọjà tí wọ́n ti gba kòkó wọn tí wọ́n gba obì wọn náà tí wọ́n ti sanwó fún wọn kí ìjọba yìí sanwó rẹ̀ kó tó lọ torí kò síbi tí yẹ sí gbogbo àgbáláyé kò síbi tí wọ́n ti mú 500 letter right nínú 75 letter right ni wọ́n fi tiẹ̀ kọ́rídọ̀ ti wà ń bẹ̀ kí ìjọba yìí kó gbà padà kó gbà padà kó tó lọ kí wọ́n rò kí wọ́n rò pé àwọn olóṣèlú kan ló ń lò wá ìpadà mi láti pín ẹ̀mí láti ìlú lópè.
0: Ẹ ṣe gan-an ẹ ṣe Lukman Adeboye ni if it is given to him will he be capable of rebuilding another one he will probably just give them tokens ìtọ́wọ́n àti ẹ̀fọn olówó náà sí ọkọ̀ kankan Basiru Ahmed Olukayode ni we demand full compensation for every whose house has system is to paint himself as people's governor by sharing the checks during campaign. Sanau Gani Usmart, if Oyo State government is truly people's government, Oyo State government should consider people's welfare before starting the circular road at all. You call yourself people's governor, you never find solution to the issue of 75 left and right. And you are dear serious on extension, only very bad. King Akim Momo Jagaban, only you are your own lover, Eshe, see a drop of more. Eja feel like a man on to require Colombo. They want him to let it drop of my way to Laro. I'm not saying quick. You are circular with two more. Hello,
6: hello, Ekaro, Lucy.
0: Ekaro,
6: I see tea. I'm with you. What's my one there? Àwọn èèyàn àwa ni orúkọ mi ní Asaidi Abọ́sábí láti Olúyọ̀dì. Ẹ dákun ẹ bá wa bẹ ìjọba Oyo State. Ara tí wọ́n fi ń ní wáyé ti pọ̀ jù. Mọ́ṣáláṣí làwọn èèyàn sùn, tọ́ọ̀tì làwọn èèyàn sùn. Àdéhùn tán ṣe fún wa ni wípé ìjọba tí ó tìlú la níjọba àwọn. Mo láwọn ò ní wá là. Káṣẹ̀ wá sọ wípé àwọn èèyàn wá bọ́ sí orí ilẹ̀ ìjọba ní ọ̀nà tí mo lérò ṣe bí ìjọba àdéhà ló yẹ káwọn ọ̀dẹ́ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà lórí kinní róòdù tán láwọn ń ṣe fárá àgbà wa kọ́nà ń ṣe fún róòdù tá a làṣẹ táláwà kọ́ láàrin táwọn tí ń bọ̀ láti ìlú Èkó tí wọ́n wọ bẹ̀ tẹ́ ti ń lọ sábùjẹ́ ọlọ́mọ jáde bẹ̀ sáyà dùn náà ṣèyàn fún. Sáǹdẹ̀nù ni yóò mọ orin títì ni ṣèbí ẹni tí bá fẹ́ láyé ní òòrè róòdù. Ọ̀pọ̀lọpọ̀ títì táwọn akẹ́ ti ń ṣe tẹ̀mí ayé wa títì wa ò ṣe rí owó wa la fi ń ṣe gọ́tà owó la fi ń ṣe bíríìjì. Ẹ tún wá ń pa àwọn èèyàn lápá àtẹ́ńtà ti wó ilé lé mọ́ lórí tó dẹ̀ lọ́mọ méjì tó níyàwó mẹ́ta. Ẹ dákun níbo ni kókó ẹ̀ ọmọ ti dọmọ lọ́mọ ìyàwó ti dìyàwó níyàwó. Ẹ dákun tó yọ ọ̀nà ẹ bá wa fẹ̀ wọ́n ni ìwọ̀n bá tó sẹ́kù ṣe jẹ́ káwọn èèyàn fọwọ́ wọn tó gbẹ̀tọ̀ wọn. Àwọn èèyàn tó gba kámú wípé tá ẹ bá fẹ̀ wòlé àwọn ẹ̀fọ́ àwọn tọwọ́ kọ́bọ̀ táwọn òfin ṣẹ̀mí ẹ̀. Tó bá kọ́ àwọn olùyà yà kára lò pẹ́ làlàáfíà kí bàbá wa lè tọ́jú ìyàwó kí àlẹ́ tọ́jú ọmọ.
0: Ẹ ṣe gan.
6: Ẹ dákun ẹ bá wa bẹ̀jọ̀ bọ̀ yóò ṣe ìdí ẹ̀bẹ̀ la ń bẹ́ o.
0: Hello, ẹ káàárọ̀.
7: Hello,
0: ẹ káàárọ̀ ọ̀rọ̀ wájú.
7: Ṣé ẹ rí kọ́ ló ń ṣàánú wa ni gómìnà wa àfi gbígbà wípé ipò ààrẹ tán láwọn ń lọ yẹn gbígbà kọ́kọ́ fẹ́ lọ fi ṣe kinní lásán ni torí bí ó bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ti ṣiṣẹ́ bẹ̀ láti ìpínlẹ̀ báyìí lábẹ́lẹ̀ báyìí rẹ̀ kọ́ọ̀tì máa ṣe ẹ̀lẹ̀ torí ìtọ́sí wọn ò ṣèṣe báwọn fẹ́ lọ sókè lọ sí ààrẹ ó ṣẹlẹ̀ wù kó rí leléyìí káṣẹ̀ wá ní ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ ó yẹ kọ́ ní ọgbọ́n tó máa jáde ẹni owó tán láwọn fún àwọn èèyàn ti báwọn èèyàn wa náà jáde tán ní àwọn òrí owó gbà yìí ẹyin tẹ́ẹ̀dẹ̀ jáde náà lédè ṣe ń sọ pé nǹkan báyìí lẹ́ sí ẹ dì títì pa ẹ ṣe gbogbo ẹ̀ èmi ò bá wò ó pé tọ́gbọ̀n mí tẹ́ ẹ lè já tó bá tún wà yàtọ̀ sí dídí títì pa yẹn
0: kó
7: mọ́ṣà
0: ẹ ṣe gan ti ẹ pè wá tẹ bá wa dá sí
2: ko to le pa mo lo se ka ku lo oja wa pada e ba dagbere lori eto ni soki
1: dupe lowo yin olotu ati gbogbo omo Nigeria ton wa abe yin ejo e ba wa kan si joba ipinle Oyo tori to ba di asiko election asiko campaign won yi a ma block gbogbo ona pa fun didi osu kan ati gba ka mu pe ijoba si le wa kuro nle bayi o oju titi ijoba le wa si yen ibe la ma gbe fo didi osu kan afi tan ba fa won yan wa leto wa o 5.8 billion naira yen a fe ko dabi owo bodija ta reje ta romira bo se so pon gbe wo yen sita a fe ko te awon eyan wa lowo ko ma da ko ma wole bi owo bodija se wole bodija explosion a fe ki le na wole be ara ni awon eyan wa awon ta jeje landlord ladugo njo kini ana won pada ti wa di tenant ni adugo ti won je landlord nbe lana ejo a ro gbugbo ara ile ati gbugbo mo Nigeria e ba wa kan si joba ipinle Oyo kon fa awon eyan wa leto won
2: e se go eja kuro won ja eto yin eto wa bo se lo nte waju awon to je egbe tani si kule kodo ti lawujo o lagba lale ju bayi e seun te n bo wa
8: Wajilu FM 96.7 bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo
9: ọjọ ati ọjọ kan ise agbara yo gun se todo yi o
10: ẹgbẹ agbara igba ya ro gun se ni igba su kajọ bi ọrọrun ti ma rin agbara niyan nipasẹ igbe woli daniel amowola ni meji jp anu atati one days covenant fasting and revival akori todo yi ọna abayọ si ohun gbogbo ogun to ti ma wo ya ajalo ọjọ to pe akoko to ọna abayọ fẹ na nipasẹ fi ọrọ lori awọn iranṣẹ profesor de baba to de wonderful ambassador professor samuel ogunuga
11: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ile shagun safefe tinfarele idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan wonyan secret midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo Mad out there, Lagelu FM 96.7. Bagbo gbaju gbaja gbaje oko. Won ti gba yera bata nle yi. Bawujo le se to npo safefe. To maja se kulu oja ti o ta. Gbera nle, darapo koja wa. Gbogbo ara Lagelu FM 96.7. Iki wa lahi ya lubarika. Kulu oja nbe, kiran pe ke.
12: Ireti otun renewed hope agenda isijoba are Bola Ahmed Tinubu tun ti se bebe o begun eni ba jore awon yoruba ni ori ama ayo tokun ni nje mo pe ijoba apapo tun ti gbe ise agbase fifi ojo ona marose ilu eko sibadan loju si pelu sise ni onikankere ati sise ina to nlo itosorun sula sibe fanfani awon to rinrin ajo ale se wa ri pe gbogbo ohun ta tin pon gbe re tin pada sun wa bo lorilede yi labe isijoba Asiwaju Bola Ahmed Tinubu nipase ilana ireti otun renewed hope agenda re e wa ma gbagbe o pete o ba ti gba ìdìbò alálòpẹ́ PVC yín ayé sì wà fún yín láti ṣe bẹ́ẹ̀ o ẹ kàn sí ọ́fíìsì àjọ elétò ìdìbò INEC tó wà níjọba àbílẹ̀ yín láti lọ gbà kíákíá ẹ sì jẹ́ ká ran ara wa létí pé àsìkò àròrọ̀dá òjò la wà yìí ẹ jẹ́ aṣọ́ra fún dídá ìdọ̀tí sójúsan omi ká má bàa rí omi ṣọṣẹ́ àgbàrá ya ṣọ́ọ̀bù mọ́gàjì wọlé Arísíkọlá alákòóso àti olùdarí fún ìpolongo ilé sílé lónìí ìgbọ̀ tún ti sùn wá bọ̀ lórílẹ̀‐èdè yìí
13: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
14: Why you dey worry like that? Just use iRecharge.
13: iRecharge? How that one take work?
14: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
13: Sharp like that.
14: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
13: iRecharge. Convenience. Accessibility.
15: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
16: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
17: I

0: Assalamu alaikum fúrúgbó mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadda Mbaazuna Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáájú ẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukadda Mbaazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Lagilu FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń

0: tún ti fi ìtàn kan náà lélẹ̀ fún wa ní Oyo State náà nìyẹn. Because standard procedure gan civilized developed economies gan láwọn ìlú tó ti là tán ti yọ 60/120 ni. So ibo láti wá ti ààyè ibo láti wá rú ààyè 500 meters let 500 meters kí ló dé torí Ọlọ́run. Fáyẹ̀ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kọ́lé síbẹ̀ yẹn orí ilẹ̀ government acquisition land ní nǹkan kan àwọn tí ò sí lórí acquisition kọ́ tí o bá zealousness àwọn tẹ́ kó katakata fún tí wọ́n kàn bọ́ síbẹ̀ tán ń ṣe ayé ìjẹkújẹ ẹ̀jẹ̀ àti ẹ̀tún gbọ́ pé wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan.
1: Àwọn máa fi wọlé.
0: Iye ẹ̀kọ́ máa fi wọlé. Oríṣiríṣi atrocities làwọn tíjọba nìkan lọ máa ṣiṣẹ́ yẹn náà tún ṣe ń bẹ̀.
1: Wọ́n ní wọ́n wọlé mọ́ ẹrù lórí.
0: Exactly. So oríṣiríṣi atrocities làwọn pípọ̀ yẹn ń kọ̀. Ẹ tún wá sọ pé okay o, ìwọ̀nba owó tẹ tún wá release àwọn tó wà ń fi sunwọ̀n wọ́n lẹ́nu ẹ̀kan ò tí ì rí tọrọ gbà till this moment. Èèyàn mélòó ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún fẹ́ jẹ́ kí ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ? Wọ́n ní kiní ìdẹ̀ tí ó continue phase two náà wọ́n láwọn agbègbè kọ̀ọ̀kan tún wọ́n fi wà ń sìn tán tó ti sọ yìí pé yes àwọn tó máa wo ilé yẹn.
1: Wọ́n náà ti wọlé phase two náà.
0: So process yẹn ó ń lọ ni wọn ò tí ì stop. Àwọn ti phase one ẹ̀ tí ì fún wọn. Kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan tún ro ọ̀rọ̀ pé kán fẹ́ fi ṣe ìbẹ̀ṣẹ̀rí wọ́n ti ẹ̀ gbúdọ̀ ní woman face lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Kò kí ń ṣe gbogbo nǹkan náà lèèyàn máa fi ń ṣe òṣèlú for goodness sake. Ọ̀rọ̀ tó ní ṣe ìgbáyégbádùn àwọn aráàlú kò kí ń ṣe gbogbo ẹ̀ náà lè máa fi ṣòṣèlú. Fáyẹ̀ ó ṣe é ṣe lóòótọ́ kẹ́ pé gbà tí campaign bá bẹ̀rẹ̀ ni wọ́n release owó yẹn. But wọ́n need it for goodness sake now. Kí ná fẹ́ ṣe yẹn fún? Ṣé wọ́n mọ iye èèyàn tó ti máa bá ìṣẹ̀lẹ̀ lọ tó ti bá a lọ tẹ́lẹ̀ iye èèyàn tó tún máa bá ìṣẹ̀lẹ̀ yìí lọ kó tó di pé ṣó dìgbà tí gbogbo wọn bá tí nǹkan sì ò dá bá ṣẹlẹ̀ sí gbogbo wọn kí a tó wá lajú gẹ́gẹ́ bí ìjọba láti ṣe writing ni.
1: Ẹ ṣe kọ́
0: èmi ò bá ti ẹ̀ gbà wọ́n tí kinní ìṣẹlẹ̀ sí kán gbégbèsè bóyá kán gbéjọba lọ ní ẹjọ́ kán ti ẹ̀ kọ́kọ́ dá wọn lọ́wọ́ kọ́ná kán lè right gbogbo ohun tó wà nílẹ̀ pé okay ẹ lẹ máa release owó ẹ tí release nǹkan kan bóyá tán bá tiẹ̀ gbé wọn lọ ilé ẹjọ́ tán bá tiẹ̀ fún wọn ní tán bá tiẹ̀ kọ́kọ́ restrain wọn pé kán kó tiẹ̀ tó di pé ní ẹjọ́ decide lórí mata yẹn kán tiẹ̀ kọ́kọ́ restrain wọn pé okay kán tiẹ̀ kọ́kọ́ stop wọn ná bóyá yẹn á tún buy time fún wọn díẹ̀ láti fi lè mọ in tó kù tán fẹ́ ṣe.
1: Ẹ ṣe gan ẹ kú atótónu Comrade Alaba Davis kò ní bàjẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka mímú kí ìmọ́tótó kó bá àwùjọ bó ṣe ti wà pẹ̀lú wambi. Ẹ jẹ́ àfẹsẹ̀ kan lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wo nǹkan tó ń lọ ńbẹ̀ láàrin ìṣẹ́jú péréte ni ká lè tẹ̀wájú lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí yìí. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ẹ ló ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀.
1: Olóyè Kọ́lá Ọlábísí adarí ìpolongo ètò ìròyìn àti ìkànsáràlú fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun. Mo ń fi tóyin létí pé ẹ wà live and direct lórí ètò bó ṣe ń lọ ní Lágilú FM nìbàdàn. Ẹ káwọn tó ń gbọ́ wa.
2: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ ìpàyé tó bá ń fẹ́ dé ní àgbáláyé mo sì kí gbogbo àwọn tó ń gbọ́ wa. Mo kí ọkùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo dẹ̀ kí ẹ̀yin tí Ọlọ́run jogún bẹ̀yẹn náà fún tẹ́ pé ẹ̀yin lẹ̀ ń ṣètò rẹ̀ a máa ju yín ṣe o a kú òpin ọ̀sẹ̀ o.
1: Ẹ ṣeun. Ọ̀rọ̀ ìró tá à ń gbọ́ nípa ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní agbára kódà ẹni tí ò sí ńbẹ̀ gan ẹ̀rù ń bà á pé ìkọlù lọ́tún ìkọlù ló sì pé ẹgbẹ́ òṣèlú yín APC ẹ ṣàfẹ́ ṣe ètò ìdìbò yẹn ni pé bó o bá o pa bó o bá o bu lẹ́sẹ̀ tó fi mú gómìnà gan fúnra ẹ̀ tó fi ké gbàjà rẹ̀ tí ké sàárẹ̀ pé kí ló dé ṣe bá a ti declare support fún ààrẹ tó wá di pé bó o bá o pa bó o bá o bu lẹ́sẹ̀ ìní nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí bó o lọ̀rọ̀ ṣe rí nípínlẹ̀ Ọ̀ṣun.
2: Lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí bọ́ni sí omi ò tó ní èní ìtawà yìí ṣùgbọ́n kó tó di àsìkò táwà yìí gbogbo náà la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí gómìnà ọlọ́lá jùlọ gómìnà Adémọlá Adeleke gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó jẹ́ pé olójẹ́ káwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n máa ṣe ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ wa
1: ṣáwọn ọmọ ẹgbẹ́ wọn náà ń kọlù yín àbí ẹ̀yìn lẹ̀ ń kọlù wọn
2: àwọn náà ń kọlù wa ẹ̀wọ̀n táwa àwa ètò nǹkan táwọn olóyìnbó pè ní rule of law nǹkan táwa tẹ̀lé nìyẹn so àwọn náà ṣé àwọn ọmọ ẹgbẹ́ wa ni ṣé ta ni ebi tán pa níkiri nígbà yẹn ẹni tán pa níkiri ní nǹkan bíi ọdún kan sẹ́yìn alága iléwọlé local government ṣé ọmọ ẹgbẹ́ ṣé ọmọ ẹgbẹ́ akọ́dù ni àbí ọmọ ẹgbẹ́ apc ebi apc ni gómìnà sọ̀rọ̀ ní èní ọjọ́ kejì ni wọ́n lọ ṣe kọlù sí ọmọ ẹgbẹ́ wa yẹn tí wọ́n pa bí ẹni tó pa ẹran sí council ní ìkìrè sọmọ ẹgbẹ́ wa kọ́ nìyẹn ni àkáàkiri káàkiri bẹ́ẹ̀ a ní àwọn tó jẹ́ pé a wà nínú ìtàn ọ̀ṣun lónìí pé àti ìnirú gómìnà rí tó jẹ́ pé àwọn gínìgànkó àwọn ọmọ tẹ́ pé ọmọ ọ̀ta àwọn tọ́ọ̀gì àwọn ni wọ́n kó rọra wọn débi pé ilé ìgbé ìjọba tó ń pè ní government house gómìnà náà ni kó máa gbé bẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kàyéfì fún wa pé gbogbo àwọn tí wọ́n ti kọ̀ nílùú tẹ́ pé wọ́n ní ẹjọ́ láti jẹ́ tí àwọn ọlọ́pàá ń wá káàkiri pé wọ́n ti pànìyàn káàkiri tán ti pa àwọn ọmọ ẹgbẹ́ wa ó ní wọ́n kó sí ní gómìnà kó sínú government house nílé ìjọba láti jẹ́ pé kí ọwọ́ ọlọ́pàá má lè tó wọn eléyìí ló sì jẹ́ kí ó jẹ́ kí iṣẹ́ àwọn ọlọ́pàá kò le láti ṣe àwa kọ́ là ń ṣe gbogbo yẹn náà èyí tí ó bá tó wáyé pé a ní wàhálà ni a ní ìwà tiwa dàbí tiwọn ni nǹkan ò ní rí bó ṣe rí lè ní mo rántí pé ní ọdún ìbò tó lọ lọ́hùn ọdún 2022 àwọn ọmọ ẹgbẹ́ wa tán pa kí gómìnà Adeleke àti àwọn gbogbo àwọn tí wọ́n ní àwọn jẹ́ sínétọ̀ àwọn tán jẹ́ house of reps àwọn tán jẹ́ house of assembly members ní abẹ́ pdp nígbà yẹn tán fi wọ̀ọ̀tán làwọn wọlé ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa ni wọ́n tẹ̀ wọlé bí ọgbọ̀n ni wọ́n pa
1: nígbà
2: yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé pé
1: mi ò láì kíkí yẹn sọ̀rọ̀ tí ò ní receipt ẹ kàn dákọ mẹ́ta nú àwọn tẹ́ ẹ sọ pé wọ́n pa ń
2: pa ẹ̀ ṣe rí ìjẹsà land
1: because allegation yẹn lè èèyàn 30.
2: ìjẹsà land òun ló ní òun ni ọwọ́ dùjú the 17 ní ìjẹsà land lára àwọn tí wọ́n pa nígbà yẹn lọ so and record ẹ wà tẹ pé tẹ bá nídìí record ẹ a lè send ẹ sí yín so and ó dẹ̀ wà ní àkọsílẹ̀ wípé nígbà yẹn gómìnà tó jẹ́ pé òun ló yẹ kó jẹ́ gómìnà gbogbo ayé wọn sọ pé bóyá kọ̀ǹdẹ̀mẹ̀ pé ẹ̀wọ̀n tí ẹ̀ ti ẹ̀ pa ayé o pé àwọn ò fẹ́rù ẹ̀ o kò tí ẹ̀ níwọ̀n tí ẹ̀ dáhùn kíbo ìgbà yẹn tó dé ni wọ́n ti kó àwọn gínìgàn kú tán kó wọn káàkiri hòtẹ́ẹ̀lì tẹ́ pé ọjọ́ wò báyìí wọ́n ti dáná wọn jáde tẹ́ pé àwọn èèyàn wa wọ́n ṣe ń sá wọn ládàá bẹ́ẹ̀ ni wọ́n ń nà wọ́n kú mọ̀ kò tó wá tán síbẹ̀ acid tán dá lù wọn also of his bed so eléyìí tó wá ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ẹni tó bá jalè lẹ́ẹ̀kan ṣe hàn pé olè náà tó fi níláárí olè náà ni ó fẹ́ràn ẹja lọ wọ́n rò pé báyà gbogbo bọ́n ṣe ń ṣe ń gbà yẹn tẹ́ pé wọ́n intimidate àwọn èèyàn wà tí wọ́n fẹ́ kán jáde tí wọ́n ń jẹ́ pé wọ́n lù wọ́n pónpó wọ́n nà wọ́n nǹkan kan bẹ́ẹ̀ so wọ́n rò pé bẹ́ẹ̀ náà ló ṣe máa rí so ìyẹn ni àwọn ọlọ́pàá wàá gbà fún wọn torí ẹ̀ ló jẹ́ kí gómìnà kó máa ké káàkiri pé ọ̀gá ọlọ́pàá tó wà nípínlẹ̀ ọ̀ṣun tẹ́ ń pè ní commissioner pé kò gbóhùn láṣepọ̀ kò cooperate pẹ̀lú tí kò wá cooperate ní tó ẹ báwo ni fẹ́ irú cooperation wo nìyẹn ṣé àwọn tí wọ́n ń wá tán ní wọ́n fẹjọ́ sùn tán kẹtẹ́ pé wọ́n ẹjọ́ kan àbí méjì pé wọ́n lọ́wọ́ sí aburú nílùú tán sì pé government house náà wà tẹ́ ẹ̀jẹ̀ kan rí wọn mú síyẹn ni ọgọlọpàá wa cooperate pẹlú wọn ẹ sì ri pé ngbà tí ọgọlọpàá pápátá yanyan tó ń pè ní IGP inspector general of police ngbà tí wọn wá àwọn náà fẹsùn kan gómìnà ọlọ́lá wa jùlọ gómìnà Adémọlá Adélékè pé òun gbọ́ pé àwọn ọ̀daràn pé inú ilé ìjọba náà ń gbé pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ní pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò tún wá tán síbẹ̀ o ní lẹ́nu lọ́lọ́ọ̀ẹ́ láti nǹkan bíi oṣù kan sẹ́yìn òun ni gómìnà ti ń tú àwọn sẹ́yìn pé gómìnà ní agbára láti tú àwọn èèyàn sílẹ̀ àwọn tó yẹ pé wọ́n wà ní ìdè tó yẹ pé wọ́n àti ìṣẹ́jọ́ wọn ní káàkiri prison yards káàkiri so gbogbo àwọn ilé ọ̀pọ̀lọpọ̀ wọn ni gómìnà ti ń tú sílẹ̀ àwọn tó yẹ pé wọ́n ti ní ẹjọ́ tó yẹ pé wọ́n pa àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ṣèkọlù sáwọn èèyàn wa tó yẹ pé wọ́n jẹ́jọ́ lọ́wọ́ so ó tú wọn sílẹ̀ gbogbo àwọn ilé yìí wọ́n ní àkọsílẹ̀ wà pé bí wọ́n ṣe ń kọlu àwọn èèyàn wọn káàkiri ní ẹ̀dẹ́ káàkiri káàkiri káàkiri ẹ wo ní ọ̀sẹ̀ tó lọ
3: náà
2: ọlọ́run ló yọ
3: ìyàwó
2: mo ń jẹ́ yín
3: pẹ̀lú bí efcc ṣe freeze account ìjọba ìpínlẹ̀ ọ̀sun especially ti first bank kó tó di pé ààrẹ direct wọn ni mo bóyá ti ṣí o ó fi hàn bíi pẹ́gbẹ́ yín ẹ fẹ́ fi agídí páálí já ìjọba gbà nípínlẹ̀ ọ̀sun.
2: Kò rí bẹ́ẹ̀ ẹni tó ń ṣẹlẹ̀ ni pé efcc kò sí ní abẹ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ òṣèlú ni tiwa kò kí ń ṣe ẹgbẹ́ àti lábẹ́ efcc ò sì sí lábẹ́ wa nǹkan tí àwọn èèyàn bá béèrè fún ni pé ǹjẹ́ àwọn efcc tẹ̀ ń wí tí wọ́n ní agbára láti ṣe iṣẹ́ tó ń ṣe lábẹ́ òfin ǹjẹ́ constitution orílẹ̀-èdè tó fún wọn lágbára láti ṣe nǹkan tó ń ṣe tí wọ́n kọjá ààyè wọn pẹ̀lú nǹkan tó ń ṣe so torí pé election wà níbì kan la fẹ́ ṣe election èyí ò ní pé káwọn èèyàn má ṣiṣẹ́ wọn náà nǹkan tá à ń wí ni pé ká ní pé wọ́n fẹ́ èrò ẹ̀ lóò ó yẹ ká kí bàbá wa ààrẹ Bola Ahmed Tinubu fún pé ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn ṣó ti yé wa pé tí wọ́n sọ pé báyìí kò sí nínú àkọsílẹ̀ constitution wípé tí election bá ń bọ̀ pé kí wọ́n má wàá mú àwọn ọ̀daràn tàbí afurasí nǹkan tó ń sọ sí ni pé tí election bá ń bọ̀ ká ní gómìnà tàbí àwọn ẹnìkankan nínú ìkan nínú àwọn tó ń bá ṣiṣẹ́ tó wá pààyàn tàbí ó ṣe nǹkan tí ò dáa wọn torí pé election ń bọ̀ yẹn wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan lórí ẹ̀ tẹ́ pé wọ́n fẹ́ bírú ti ilé tó wá ṣẹlẹ̀ yìí tán ní àwọn efcc kò yẹ kán ṣe gbàsàwò torí pé election ó kó ọjọ́ mẹ́wàá ń gbà yẹn tẹ́ pé wọ́n fẹ́ ká ní pé yẹn fẹ́ wà nú òfin wa wọ́n gbọ́dọ̀ lọ tún ìwé òfin wa wọ́n gbọ́dọ̀ lọ tún ṣe ni tí wọ́n bá tún ṣe àwọn efcc wọn ṣe wọn kọjá ààyè wọn rárá
3: pẹ̀lú
2: nǹkan tán ṣe.
3: Ẹ jẹ́ kí n bí léèrè pé kí ni level acceptability APC nípínlẹ̀ ọ̀sùn bó lẹgbẹ́ ń ṣe jẹ́ tẹ́wọ́gbà tó láàrin àwọn aráàlú torí páráàlú ni ó sọ ibi tán fẹ́ dìbò sí.
2: tẹ bá rí ṣúgà àti èrà ni màbọ́ yẹ mọ ṣúgà àti èrà bí èrà bá rí ṣúgà mọ́ṣe máa ń dìrọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ṣe gba làwọn ará ọ̀ṣun ṣe gba ẹgbẹ́ wa gbogbo ibi tí wọ́n bá ti dé báyìí à ń bọ̀ ni wọn ti ẹ̀ kí ń jẹ́ kó sinmi à ń bọ̀ ni all the way so nǹkan tá à ń sọ ni pé ọmọ ẹgbẹ́ ọmọye wa ó ní ìtẹ́wọ́gbà tó jẹ́ pé ó péye nípínlẹ̀ ọ̀ṣun eléyìí ló wá ń
3: dẹ́rù bá àwọn aráàlú pẹ̀lú bí àwọn ìkànnì nínú ẹgbẹ́ yín bí wọ́n ṣe ń fi ara sọ̀rọ̀ bíi pé wọn ò ní ṣiṣẹ́ fún àǹbọ̀ mo ń gbọ́ pé àwọn tó jẹ́ àwọn bíi alátìlẹyìn Yola Omisore ọ̀pọ̀lọpọ̀ wọn ṣiṣẹ́ fún Accord.
2: Àìní ò gbọ́ yẹn o because nítorí pé kò sí nínú àkọọ́lẹ̀ kan pé Sínítọ́ Yola Omisore pé ó sọ pé òun ní ṣiṣẹ́ fún wa èmi wàá mọ ibi tẹ́yìn ti kà tí yẹn so àṣẹ ǹjẹ́ mọ̀ ẹ mọ̀ pé àti ẹgbẹ́ wa gangan nígbà tá a jẹ́ pé ẹgbẹ́ opposition tá a wà ibẹ̀ náà la wà tí ẹ jẹ́ pé àwọn èèyàn kanrin inú ẹgbẹ́ pdp tó wá di Accord lénìí wọ́n fi kọjá sínú ẹgbẹ́ wa tan wa sinu egbe wa senator meji banko banko awon bi senator fadan si senator kiloko senator to wa ni storefield central o ti para si pdp bai there are also of reps meta banko banko awon bi wole oke awon bi omirin awon bi ele to represent wa ni ife ife federal constituency well awon an wa sinu egbe wa nigba kegbe yen de si wa be a de tun soro bi awon baba oye shuaibo oye dokun awon yen o kiri nu aye omo bado tun baba yemi o wa nbe kayo di oduroye supake o wa nbe odo won na lo ti wa o po be atan je awon kanrin kanrin inu egbe won
3: se fi nda ogo e fi nda ogo agbaye loju pe eto dibo ti o wa yen saturday tun bo ko ni si wahala
2: ah ko ni si wahala kankan because egbe wa olo ma jawe olo ma gbe gbe oroko ninu nkan ti o to nbo yi iye gan lo dun won bawo le fe gbe ojo oku e tinu re oni do ti de ma dun
3: okay
2: nto sele pe kini ilu nlo yi kini ilu nlo yi nkan to je pe ki gomina ko ma kegbe ti o ye to ma koko ma kegbe kakiri ni e so ko si pe boya kini kan and constitution fa ye gba nkan ta wa nse so ti wa kini se opposition lati no atan mi wa di awon to ba wa nbe na ni abi ko ye wa ti o ire o ba sele joba o le dun nkan ti o kan ye to kan ye ka awon eyan ki joba se ni pe ko kan ri pe ko si pe boya o gbe janduku wo wa na la mo bi won se so se ilu kakiri ye o ko se ni pe ni orile de nikan na ti se nkan ta nse sugbon apa yan leni apa yan lola e ba be Adeleke o gomina Adeleke
3: Oloye Kola Olabisi APC Director of Media and Information Sun State e ba n dagbe lori eto bo se lo laaro yi a tun mo kan si
2: e mo ki awon eyan wa ni ipinle Osun ati gbogbo bi tan ba wa iba je ipinle Oyo iba je Lekiti o ni gbogbo agbalaye o pe a ku afojusona ibo to n bo yi e je ka jade ka tu jade ketiketi kasi je ka dibo fun en to ba je pe o ni o mo ona iyen ni asiwaju bola bola Oyebamiji Munirudin asiwaju Munirudin bola Oyebamiji oni kan dibo fun tori won ka iwe ko won si won je olooto won si won je lesson omoluabi ni won igba to ye kan kawe won kawe gbogbo nkan to ye kan se ni won se dede gbogbo bi tan ti sise won la mi la kan be boya ni public service ni o boya private ni o won beyin be
3: e ba wa se ni soki tori pe ojo ti lo
2: so to lati di ojo saturday
3: e se gan fun bo
2: e je ka jade ka jade ka ro jade ka si lo dibo awon obirin wa kan jade kan toju kan to enu kan tete lo si le
3: bo kan mura lo
2: kan wa nje fun awon oko won
3: ese pupo
2: oloye kola labisi kan na jade
3: lati je won
2: kan fi ka fi ibogbe ambo en te pun lo mona to le se ijoba yi ni ki an fun anfani gbogbo awon ara ipinle osun
3: ese go
2: ese
4: Magilu FM 96.7 bo se n lo pelu temi tayo oye ladun lo n lo lowo
5: mo ti bere fun o le se lai ma pani lerin lakoko apejopo itakoroso ri la mo lebi mi o ti eda ohun ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are ikan ko si leyin e
6: Maggi starter ase latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta se

0: ẹ ṣe tẹ ń gbọ wa yíká àgbáyé tó yín ètò wa bó ṣe ń lọ tẹ wájú ìkànnì lágelu fm òkè tó ga jòkè lẹ ń gbọ lọwọ bẹ ṣe ń gbọ wa ketekete ẹ lórí ọfẹ láti lọ gbójú wa live and direct bẹ ṣe ń wo ni kẹ bá wa ṣí ẹ ẹ pin kó kárí ilé àjọjẹ ọdún bẹẹ nìkan ò ní ọrọ kólẹ kódọtí ọrọ àyíká ní ìpínlẹ ọyọ o ni mo pe agbeyewo bayi eni to je are fun awon osise leka to nri si oro ayika ni ipinle oyo nbi ajo wa lori eto ni iye environmental health officer association of nigeria president won are won ajo wa lori eto ni ogbeni tijani abiodu e ka ro e ba mi ki awon ti won gbo wa ka kiri agbaye
1: e ka ro olusu e ka ro gbogbo le
0: Ẹṣẹ́gọ́
1: ọjọ́ méjì mẹ́ta
0: ọjọ́ kan pẹ̀lú ẹṣẹ́ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe o àwọn yorùbá bọ̀ wọ́n pé àrùn burúkú tinú ẹ̀gbin làwá iná báyìí wọ́n ní máa wọ̀ṣọ́ onídà ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó àyíká àtàwùjọ òun ló jẹ́ apẹ́ lórílẹ̀ ká wà ní ìmọ́tótó ṣe pàtàkì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde ẹ̀ gbèdéke bí wíńdò oṣù kan wípé àwọn bẹ̀rẹ̀ sí máa gbófinró lórí pé gbogbo ilé ọgbọ́dọ̀ máa ní àwọn gorodomu tó fi ń kólẹ̀ sí tí ó jẹ́ pé yóò fi rọrùn fún àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbé ilẹ̀ láti máa wá gbélé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàfọ̀mọ́ ẹ̀ wípé wọ́n máa gbófin ẹ̀rọ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tí àwàánú ẹ̀ yìí kódà wọ́n fi léde pé ìlànà yóò tún ní ìyanu ilé tí ò bá ní àwọn àgbá ẹrù pé ó ní iye jìyà ilé tí ìjọba ò fi jẹ wọ́n ìdílé ta fi òpin ó tọ́ kápẹ̀ kẹlù bíjọba bá ń ṣe nǹkan ó tọ̀ kí ìjọba náà kó engage àwọn aráàlú kó tàn mọ́lẹ̀ sí àwọn ìlànà tí wọ́n gbé tàbí òní ò ṣe rọ ìjọba lọ́rùn tí ó rọ àwọn aráàlú lọ́rùn náà tí ò fi ní jẹ́ kí àwọn aráàlú kàn mọ́ kí gbé àbádì nípa àwọn ìlànà tí ìjọba bá fi ìta nígbà tí wọn ò bá ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ pàápàá jùlọ àkíyèsí mi ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ wọléwọlé ìlórí ẹ̀ máa ta jù bẹ́ẹ̀ ló bá lọ obìnrin kò ní ẹ̀ lágbálétí wọn alẹ́lòmíì bó tilẹ̀ jẹ́ pé ìwà bẹ́ẹ̀ ó jẹ́ tí àwa kúrò ojú sí pé kò dá láti máa kọlu àwọn tí ìjọba bá gbé ṣẹ́ná láti gbé òfin ró ẹ káàbọ̀ sórí ètò ẹ kí àwọn èèyàn lẹ́ẹ̀kan sí
1: i.
0: Gẹ́gẹ́ bí ààrẹ fún àwọn òṣìṣẹ́ lẹ́ka yìí kí ni òye tẹ́ ẹ ní nípa ìlànà tí ìjọba fi ń ta yìí.
1: Ẹ ṣe ṣe rí oyè tí mo ní ó ṣe díẹ̀ ó jì ó sì fẹ̀ torí wípé kì í ṣòní ní ìlànà yìí ti wà nílò
0: kì í ṣòní.
1: Ó ti wà ti pẹ́ aráàlú tó bá sọ pé òun ò gbọ́ rí wípé ká pèsè gòrò ìdẹ̀yẹ̀gbẹ́ sí bóyá ro ẹnifẹ irúfẹ ẹni bẹẹ òun gangan ò nífẹẹ rẹ tó torí wípé ó ti wà ti pé iṣẹ tí wọléwọlé ń ṣe gangan ní àyíká ilé sílé iṣẹ ìfẹ jẹ gbòógì nínú iṣẹ wọn nítorí wípé kò sí ilé tá a bá wọ nǹkan táwọn kan bẹẹ tá a bá ti rí ẹgbin láyìíká irú ilé bẹẹ òun ni gòrò òdẹlẹ sí tàbí gòrò òdẹlẹ sí tó bá wá jẹ pé lè bá ti ń ṣẹlẹ ti pé a tún fẹ́ kí òfin yìí ò fẹsẹ̀ múlẹ̀ sí ni o ní tíjọba ń ṣe nìyẹn pé kó lè fẹsẹ̀ múlẹ̀ sí kó fẹsẹ̀ múlẹ̀ sí ni kì í ṣe pé bóyá nǹkan tuntun kì í ṣe nǹkan tuntun o láti lè tara wa jí sí lórí ètò yìí ni ká sì mú un lọ́kùnkúndùn ká rí i wípé ìlera ẹnì kọ̀ọ̀kan wa òun ni ìlera ìlú nítorí ìdí èyí ó ṣe pàtàkì fóníkálùkù wa láti rí wípé a pèsè ilé ìdáyẹ̀gbìn sí kó fi lè rọrùn fún wa láti lè gbé e sínú ọkọ̀ ìdálẹ̀ sí yálà tìjọba tàbí tilé iṣẹ́ aládàáni tó ń bá ní gbé ìdáná.
0: Pẹ̀lú ìwádìí ó fi hàn pé àwọn agbaṣẹ́ ṣe òun ni wọ́n ń gbé ẹ̀gbìn nípínlẹ̀ ọ̀yọ́ láti bí ọdún mélòó sẹ́yìn pé ìjọba ti pín pé ìwọ agbaṣẹ́ ṣe báyìí ìwọ lọ́wọ́ gbélé bí báyìí ìwọ lọ́wọ́ gbélé bí báyìí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ka àbí gbogbo agbègbè ìlọ́wọ́jà àwọn tí ń gbélé yìí ìlọ́dẹ dúró bí àwọn ibà tiẹ̀ wá bẹ̀rẹ̀ sí kó ẹ̀gbin gan sínú gbódòmù wájú ìta wọn bí ọkọ̀ akúlẹ̀kúdọ̀tí tó jẹ́ tẹ̀ ládàáni ọ̀bá dí àgbègbè wọn bó o ni wọ́n ṣe pa ẹ̀gbin mọ́ fún díẹ̀ yìí àwọn wo ni aládàáni tí ń ṣiṣẹ́ gan lọ́wọ́ báyìí mo mọ̀ pé nígbà tí gómìnà ń ṣe ọdún àkọ́kọ́ tí wọ́n fi parí gbogbo àwọn tí wọ́n ń kó lẹ́ngbà ńlá fẹ́ẹ̀ mọ̀ tó jẹ́ aládàáni tí wọ́n ń kó bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí níbi iṣẹ́ ọmọ báyìí tí agbára tó ti pààrọ̀ ọwọ́ ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ìyẹn báhun bó o ni àwọn tí ó máa kó ọ̀tọ̀ ni pé ká pèsè ibi tá a máa kó sí ẹ rí i pé láyé ajímọ̀bí wọn kọ bẹ̀rẹ̀ kan pé àwọn ìkórìtà ìjọba lọ gbé àwọn gbòòrò ńlá ńlá bẹ́ẹ̀ nígbà wọn kó bẹ́ẹ̀ tí ìjọba ò rójú ayé kó mọ́ ó tún padà ń dá wàhálà alẹ̀ láwùjọ bó o ni ọwọ́ ìjà kíkó rẹ̀ yóò ṣe rọrùn kẹ́ ilé dáhùn rẹ̀ papọ̀ àwọn tí wọ́n ń ní ilé kọ̀ọ̀kan náà ń sọ pé àwọn alágbàṣe míì tí wọ́n ń kólẹ̀ yìí wọ́n tún wọn bu háì lé àwọn ilé lọ́kọ̀ọ̀jọ̀ kan tó pè á mo ti yí báyìí lẹ́mọ̀ sọ́tẹ́ mi ò bá yàn wà tún yí padà pé àwọn ọba yìí bá ń mọ gbogbo àwọn nǹkan báyìí ó ń fa kí ọwọ́ ìjà iṣẹ́ yìí sẹ́yìn ó ń fa ọjà rẹ̀ sẹ́yìn jẹ ẹ ṣeun.
1: Iṣẹ́ rí nípa ilé tí a ń sọ ìjọba náà ń gbélé o.
0: Ìwà náà ń gbélé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok.
1: Mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ìjọba ṣe ń gbé àwọn ilé iṣẹ́ aládàáni àwọn náà ń gbé. Ṣùgbọ́n èyí tó jà jù ń bẹ̀ òun náà ni pé bí ó ṣe ìjọba tàbí ilé iṣẹ́ aládàáni ẹ ti mọ̀ pé ó di dandan kí akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tá a pè ní wọléwọlé tí ó fi ẹsẹ̀ òfin lélẹ̀ iṣẹ́ tiwọn náà ń lọ. Ṣé wá rí ojúlé kọ̀ọ̀kan tó bá sọ wípé bóyá òye òye àwọn láti lè rí ilé iṣẹ́ aládàáni tí ó bá wọn gbé àbí tó jẹ́ pé tí wọ́n bá gbé dákòókò kan wọn kì í lè bá wọn gbé lọ mọ́ bóyá àìláṣọyípò tó láàrin ipa méjèèjì ló farú ilé torí ẹ̀ wọléwọlé ní orí ọ̀fẹ́ pàápàá jùlọ àwọn alákòóso ẹgbẹ́ wọléwọlé nípínlẹ̀ Ọ̀yọ́ kò sí bẹ́ bá pè wá wípé irúfẹ́ àdúgbò báyìí wọ́n ti ń bá wa gbélẹ̀ tẹ́lẹ̀ akànṣàdédé rí pé wọn ò wá mọ́ àwa ní orí ọ̀fẹ́ àti pẹ̀rú ilé iṣẹ́ bẹ́ẹ̀ àti wípé tó bá jẹ́ pé òye ò bá yé àwọn èèyàn láti mọ bí wọn ó ṣe máa gbé iṣẹ́ wọn fún ilé iṣẹ́ aládàáni láti máa wá bá wọn wọ́n lè pè wá a sì tó wọn sọ́nà síbi tó yẹ léyìí tó jẹ́ pé a rí wípé ohun tí wọn àjọ sọ yípo tí wọn ò ní kó nílé gún wọn lápá láti lè jẹ́ kí wọn máa gbé. Bóyá mo lè rántí ìbéèrè kejì tí
0: ìbéèrè ọ̀rọ̀ owó mo ní ọtí sọ papọ̀ náà bóyá dé bóyá dé ní ogun wọn láàrin ara wọn.
1: Torí wípé kò sí ìfẹ́ nínú kí ẹ̀gbin wà níwájú ilé wa kẹ́ni tí ó gbé wà kó wá jẹ́ pé bóyá owó àbí nǹkan kan ni ó dá wà lálẹ́ èyí ò bójú mu torí wípé ohun tó rọ̀ mọ́ ẹ̀gbin tó wà ní àyíká ó pọ̀.
0: Irú àwọn agbègbè bíi ká máa tọ́ lọ báyìí láti mọ̀lẹ́tẹ́ ká máa lọ sí bẹ̀rẹ̀ ká máa lọ báwọn táàfì lójì táàfì dé gate rí ẹ mọ̀mọ́ mọ́ àpẹẹrẹ bẹ̀ wá ni
1: ojú títì
0: ìlànà rí pé àwọn èèyàn bẹ̀ máa gbé ilẹ̀ wọn sí tọ́jú pé àwọn ọkọ̀ akólẹ̀kúndọ̀tì ni máa kó tibẹ̀ ṣé gbogbo ọbẹ̀ náà ni ilé kọ̀ọ̀kan ò ní goro.
1: Ó ti dandan
0: ní gbogbo àwọn ará agbègbè bẹ́ẹ̀ mi rò pé goro kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o
1: mi rò pé goro ṣe rí gbogbo àwọn
0: ojú títí tẹ́ ẹ sọ kò gbà débi tí ó ti gbé goro
1: kò sí ọjà tàbí irúfẹ́ ibi tẹ́ ẹ sọ yìí tí ò ní
0: ẹni pé
1: tá a ti yàn síbẹ̀ tá a yàn síbẹ̀ tẹ́ ẹ bá rí ìtàn wa kó sí àárín títì ṣe wá rí pé irú òní bá a ṣe ń sọ nísìnyí ọkọ̀ ti ń lọ káàkiri láti máa gbalẹ̀ láti máa gbé ẹrí pọ́kọ̀ máa ń rìn lóòrèkóòrè náà bẹ́ẹ̀ kì í ṣe pọ́kọ̀ rìn síbẹ̀ ọjà ní agbègbè ní oníkálukú wọn ló ti ní ilé iṣẹ́ aládàáni tó ń bá wọn gbé ẹgbẹ́ wọn.
0: Ilé iṣẹ́ aládàáni mélòó gan nìjọba ló ń tẹ̀sí ń gbélé báyìí.
1: Èmi lè má lè sọ pàtó iye ẹ̀ ṣùgbọ́n wọn ò kéré torí ẹlẹ́ka jẹ̀ka ni àwọn tó ń gbé tó jọ mọ́ tá a pè ní medical waste ó wà àwọn tó ń ṣiṣẹ́ lórí ilé iṣẹ́ bíi industrial ó wà àwọn commercial ó wà bíi ọjà bíi nǹkan kan ó wà household wà so ẹlẹ́ka ẹ̀ka tó jẹ́ yìí ṣe mọ̀ pé tí máa sọ pé àwọn tó tún wà lábẹ́ ẹ̀ka kọ̀ọ̀kan tó ń gbé ẹ̀gbin dànù mo le ma le so pe ye bayi tin ba so pe to egberun mewa to ju be lo nko abi tin ba so pe ko to egberun mewa to ju be lo abi tin ba so pe iye bayi lo wa fun eko kan ti o ba sare
0: da je pe awon to wa njoba ni o le
1: mo po
0: won po
1: o sugbon won po
0: ba pe ro commissioner fun oro ayika ni won le
1: se wari
0: awon le se
1: ta baba erun wi eja berun wi lona wo ara ilu na won ko ti ogbon si pe tin tin ba wa je tin ba de wenu si mi na tun ye ki mo sanwo se mo pe eyin na tun se pataki o ye ka wu o ni awon ilu oyinbo nkan kan se nda ti won re wa loni oni kaluku won loni tin won san ni ta sore lori nkan ti won generate tabi ti won mu jade lati pase ise won ni jije won ni mimo won ni lojojumo tori de ani lati fowo so wopo pelu joba o se joba na ni baba gbe pe se joba ibile gan ni wa ba wa gbe toye pon gbe oko eya kole kodo ti won le agbodo ri pe ona kan wa ta fi fowo so wopo pelu ijoba
0: e ja wo ba eni pe ijoba ti kede pe iji e ma wa fe ni ti o ba ni guru lati September 1st on shooting boy ijiyawo lo wa a ma ngbo ti ipinle eko pe enikan o fe dale segbe titi won gbe mobile police abi mobile court adajo re oju ese e ja mo awon alakale to ati ijiya to wa fawon eyan ti won ba rufin oro ayika ni ipinle Oyo awon kan mi tun ni pe ti amumo lo to oro le ki ku ni oro ariwo oro boya ngba ti alakoso fun oro ayika baraye wa to ra ti kowe se lose yi lati ojo aje sugba bi wa se yi abi won yi wa ku lori injo to lo nba ni o fun lori ofe ti iye ba yin to tenu bodo tan ba wa a le bi lere e tesi wa lori alaye ti mo se
1: e se re jare se ri ofin na ni gbogbo wa lo o si wa ninu iwe ofin wa wi pe eni keni ti o ba pese gurun da egbisi ijoba ni anfani ati gbe lo sile ejo to ma gbe lo sile ejo o le sanwo tan
0: ati wa e priya me pe a ma gbe lo ile ejo ka pe kini kan ni eje o sare e ja mo
1: ah
0: ka mi o le ma fi okan
1: e seun
0: to resu ma pin ma le jura won lo
1: awon ti won da ibi ti won ti mu sare awon tan da ebi si egbe titi lasan lori enikan idajo won won fe to mi mo mo 50,000
0: okay 50,000 naira
1: bakan na wa lo mo sori eni ti o ba wa ni goro dale si
0: ado ta be won naira ni dale egbe titi to baba
1: o ti e wa kere junu
0: en ti o ni goro
1: bakan ni tori pe gbedeke kan na won wa
0: 59 ni
1: tori po na nbale je na ni ngba yi ka je ati wi pe ti e a le wo wi pe boya o si lo ori ofe lati yi okan pada ko je bi lati bi 25,000
0: si 50 okay
1: bo je pe asiko ta mu an la loye na lasiko na asife ko yi pada ko si le pe se goro yen oju anu le lo pe ko won ba yin ti lo le die
0: eni ti se gas egbe titi nko
1: ti o buru
0: ti o ran ju kankan
1: ti ba ti ti aisan lo gbe wa
0: aisan bo la fe ju won ba yo tan na se lo mi ni
1: aisan lo ngbe wa nti e ti won un le gan
0: o
1: da ohun lo ohun le lo si o le fi sokoto pe npe roko ba
0: ti o lo e won tori
1: e ni o le lo e won lo su mi fa o le lo e won lo su meta tabi ko san wo tan kapo wa ko wa mo ni ye ta wi mun to ba se je pe yo san wo tan
0: ni o kire ju
1: ah ile ejo ni o ti e koja
0: 50,000
1: o koja
0: 50,000 o mo lo don ready
1: o se se tabi ju
0: mo le lo e won su meta
1: o se se o fi se lale ni okay e sa wa la ko
0: o won su mefa
1: o se se
0: e won to wa mo mo ko lati bi kan biba tan lo da bo mi
1: bakan na ti won na
0: ti e se pe we a mo lo mo kan ti e
1: awon na lufin sofin mo toto ni seri iru eni te so e mo ti mu eyan be ri o mo ti ele ma le ran ti
0: oruko ti o ma ni se le aba
1: se de bi eni to nipo gidi ni o si gbe gbogbo kini won di sinu
0: ni basi basi
1: awon ara ko to nu won ni angele won di sinu won di sinu
0: awon ara ko le ran
1: wa park oko si waju ki le nse igba ti mo ri tawon eyan da eyin o ri daada ke poko mi la mi ke se aburu ni se pelu nta mi nse oku pada tori pe emi na bi ru program bayi mo lo fun lojo se pe mo ni ma le lanfani ati tele debi ti sugbon mo sa ri pe oku ni ri
0: osiko
1: sinu mato ipada
0: e je ki won a bere pe gege bi en to je are fun awon kole kudoti ni ipinle Oyo awon isoro wo ni nkoju abawon sise nkoju ti ese won ona abayo fun boya lodo ijoba ni abi latodo araalu
1: ese e je nbere
0: te fe ko ri be mo
1: e je nbere latodo taraalu araalu gele ti mo ba ri awon osise wa tan bo elomi igba epo re lohun ri tan bo
0: lati wo ki lo awon yen na
1: funfun ati
0: funfun ati kakiun
1: beni
0: to ti gbe won to di to
1: elomi gbagbo pe ota ohun lo nbo to si setan ati bawaja to je pe aimoye dojuko lati ri latari ile sibe osise ilera ni wa fun anfani ilu ohun la wa fun nitori de baba ri ti yo wa pese agbara dada si fun wa pe ni o ba wu wa ko to nipase ise wa ko fi mu bo se ile ejo ni gbogbo to ba ye ko ye ko doju ko labe ofin lati le jawo ninu ru wa bayi ikeji ni awon isise to se pataki yala ni joba ibile tabi si pinle ki mo pese si fun wa o wa o ṣùgbọ́n láti lè jẹ́ kí kó rọrùn sí ànílò sí bí ọkọ̀ bí àwọn òṣìṣẹ́ náà sí
0: òṣìṣẹ́ sí àwọn tó bá wá kọlù yín bí ẹlòmíín gba yín létí nkankan ẹ fẹ́ kí òfin tó gbópọn ó wà lórí ẹ̀.
1: bẹ́ẹ̀ ni mo fi sọ pé ìrónilágbára sí.
0: ìyẹn lẹsà abẹ́ ìrónilágbára ni ẹ wà ẹ má ti kọlù yín lọ́nà tí ọ̀tọ̀.
1: ìjìyà tó bá yẹ lábẹ́ òfin kò dojúkọ.
0: Ẹja sáré polówó ọjà ń padà bọ̀.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
3: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ òríjìnà pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda. Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka. Battle School items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lè máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ọlọ́run ló pé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ kú iṣẹ́ o.
6: Ó tún
5: ti ya o sinu ipade adura awe ati iṣẹ oluwa ọlọpọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mefa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọrun ti pese sile fun ọpọ iṣẹ iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideoni tanimo owo esupofo elu elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Bethel mashallah iwa o
6: Baba, akọrin lata aro ni. O ti su mi, igbo gan la nlo bole mu mi lo.
7: Arakunrin, fọkan balẹ. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre.
6: Takashi, pẹlu edegbeta naira, 500 naira, lori splash 105.5 FM. Pẹlu code e *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
8: Bodajide, kilo shele, kile nso loju orun yi, se nla la ni, abe nsiroran.
7: Mo sese jini, o dabi eni wipe ala ni. Koda, ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier.
6: Mo ala ojo pipe re wa si imuse, pelu Cashier. Iwo na le je olubori ninu osu kejo yi. Ma se je ki anfani ikokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo ijanturu fun. Pelu Cashier. O ti n jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpot tó sọ̀sẹ̀ láìkùnà àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier ṣo ti Cashier mo ti Cashier.
9: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. O ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
11: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
12: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
13: Lágínú FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ṣe gan ti ẹ n tẹti si wa be ṣe n gbọ wa e mo tẹti lati lo goju o wa live and direct lori facebook wa e ba wa share e pin ko kare le tori pe ajo je odun be nikan o ba ni e are fun egbe wole wole ni pinle oyo oni alejo wa ti ajo ni iforowero ṣugbọn ṣoki ko to de pe a ko lori eto to ra fe gba pe latodo eyan ara le na ka ma je ose boke boje nigba kan gẹgẹ bi comrade alaba adebisi se nso labele pe eru wole wole gan ma bayanjo lopa lo to ba ni wole wole nbo bayi iwariri o ba okan opolopo e won ma sare tun le se tona se ni won ti e be yan gan kan to lo ma tun ayika won se ni gbogbo gba yan ki lawon odoju ko to mu ki awon kan yi ki yo ja wale e ba nso ni soki ka le gba pe
1: ki se pe idoju ko ni gbogbo ni ki ti se pe boya kan se idoju ko na nbe akoko na eje ka wo bilu se ri nigba na eje ka wo ye akosile eyan ta ni ninu nigba ta nso yi to bi je pe ti wole wole eyan kan ba wa ni ru agbegbe bayi ise urin le sugbon ilu ti po si ati wi pe nigba ta nso yi kan pa ta pe ni force lo poju nigba yi ta nlo sugbon nisin ati ri pe o se pataki fun onikaluku lati loye nkan ton se ti o da ki won si yi pada lai je pe won ti e ti ri wole wole ti ru ele iba sele ohun la fin wo pe boya ko se ru mo eru wa o bi ti gba kan sugbon a nilo lati fa awon eyan mora lati je ki won mo nkan ti won se ti o da ka won gangan o yi pada ko to di wi pe nigba ti won ba gbo ta ba lo e ba so die loni e ba so die lola kawa lo opa ofin lati le fi kan iru eni be lori idi ni ta fi ro ko boya ko se ro eru nbe o bi ta tijo
0: ya ro nbe se lawon ise toto mo pe ijoba gba ise laipe ife boya state bi abi 20 abi nkan won gba won gba si awon ijoba abile na sa mo se yin to
1: e seun ani o sise lowo lowo yi sugbon sibe inu mi ti ẹdun pe mo ipe ijọba gba yan lẹnujọ mẹta yi sibẹ a nilo si ta ba wo akọsilẹ iwe ta n lo ti WHO kọ wọn ni wole wole eyan kan si eyan 800 ni ko ma ṣiṣẹ so tẹ ba wo lọ o tumọ si pe nipinlẹ ọyọ ta ba wo akọsilẹ eyan to wa nipinlẹ ọyọ a nilo bi 2987 wole wole to je pe ni joba ibile a pin won ka kiri joba ibile won wa ni pinle na gbogbo bi to ba ye ki se o ti ma lo lori kore ise o ti ma lo
0: so te ba enumerate gbogbo awon to wa ni di se yin ba e to 1000
1: se yin pe pe lawon ti joba gba na a sun soke na
0: si ni awon ti joba gba bi 100 ni local government
1: a sun soke si
0: 26 ni state ta awon bi 126 ni bẹ́ẹ̀ làwọn kan ń rìtáyà nù yín náà
1: a sì nílẹ̀ tẹ́lẹ̀ náà kì í tán bàbá ń rìtáyà
0: bá wà ní gbogbo yín tẹ̀ ń ṣe lọ́yọ̀ gẹ́gẹ́ bí ààrẹ kẹ́ ẹ mọ gbogbo àwọn tí ń ṣe ní
1: ẹ ṣe rí ohun tí mo kàn lè sọ ni wípé tí n bá sọ pé iye gbòógì tí ń ṣiṣẹ́ rè
0: kì
1: í ṣojú kan péré
0: gbogbo wa ti ń ṣiṣẹ́ mo
1: lè sọ pé tá a bá dé ìjọba ìbílẹ̀ kan lónìí a lè rí mẹ́jọ a lè rí márùn-ún níbọ̀ mi a rí mẹ́fà ní ìjọba ìpínlẹ̀ náà wọn ní tiwọn náà tá a bá kó jọ bóyá ń lọ bí bóyá lè rí bí 500
0: bí 500 tó lè jẹ pé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ta àwọn tá a bá ní pé èèyàn bíi 8 million ló ń bẹ ìpínlẹ̀ ọ̀yọ́ 800 sẹ́nìkan ẹ̀sìn sọ pé ó yẹ ká tiẹ̀ ní tó bíi 25
1: bẹ́ẹ̀ ni
0: ọ̀rọ̀ ajẹ́ pé omi sì ń bẹ lámùnú ẹ̀ka yẹn máa ń dàbí ẹ̀ka tí ò lè pa ọ wọlé sápò ìjọba tèmi sì rí i pé ẹ̀ka tí ó ṣe é mú lò láti pawó.

0: olu e ba won eyan bi won dale kaakiri won se koto saarin ilu ta si won pe oye ko ri be iru awon ta n gba mu ile ejo na lo bo ti le je pe o n sele na ta mu won ton si lo ile ejo won si san wo sapo ijoba sugbon ta ba tun ri iru ni lagbara si ijoba ibile se ti ijoba ipinle se mo fe so fun yin nti o tun ma wole sapo ijoba yo tun ma yan to si
1: e se gan je agba ipe bi eyo meji o to le paradidi hello e kaaro
2: Ekaaro
1: sa, ekuse o. Eh, uruko yin.
2: Eh, mi sasa ni bini esi, la kere nge.
1: Mba yin.
2: Eh, aki yin, aki alige wa.
1: Eh,
2: se yin. To ba je pe, owo ti, ijoba jime bi. To ki yin si ijoba nba yin ni, ijoba, to wa lode yin na, to ba pe yin se, ajime bi yin na, bi yin continue ni. Iba ti be aju. But, teni, gugu, igbese kaji lo bi ni nipa oro ile kiku ati gbogbo nkan ni ti mo ile fe ma da ko seri te ba ni ke yowo ke ma fi o se ma wi yan bi se bayi kan gu kan da le si ni drainage so jo gbara le bi bodi da le si awon si se yin odo won la ti ri ojo yin ni agbo ni bayi si ibu ka ti
1: ni bo la dubo ti yin bo la dubo yin
2: ringo ni mo se bayi soro yi
1: ni bo ringo ma o to bi die
2: mo bo láti mọ̀ ní pé dé
1: níbo ni àdúgbò yín tẹ̀ ti rọ́ọ́jẹ́ àwọn ká tó ṣe lè ba
2: ṣé ń bó sọ̀rọ̀ yìí èyí ni àjọ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mọ́ bí ìmọ̀ yẹn líbátì ojú ọ̀gbàdá làwọn èèyàn ń gbà lẹ̀ sí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí níṣẹ́ àwa kọ̀múnítì là ń ṣiṣẹ́ yẹn gidi là mọ́ mú àwọn tó bá gbé o fi wa idasoju odo ka mu bo yen pe owo hospital o ni drum to le ba le si so ni oju ogbara to lo lati to mo lati ko to lo si meji se de ko to je ba se ro gbogbo leye pata o lo gbara ma lo di ni ba ni mobi ta wa je ki gbogbo mobi se je kan ye kan yo ja yen eh so awon osise yin e je wo a ri wo a se mi se se ri ke ba yo wo
1: e se baba ti ekun ati e ba wa da si o dàbí pé wọ́n ti ń fi àparí iṣu ọmọ àlejò mi o Adémọ́lá Assis ó ní pé ilé tó lọ ṣùgbọ́n etí ẹgbọ́n kẹ má pé ẹgbọ́n pé ìjọba ó bẹ̀rẹ̀ sí máa gbé òfin ró lórí ọ̀rọ̀ anígoro anígoro ẹni tọ́wọ́ bá sì tẹ̀ tí ọ̀dà lẹ́bi tí ọ̀tọ́ ó sì ti kọ́gbà rẹ̀ lọ́lé ẹjọ́ o èyí tó bá sì tọ́nù ìdájọ́ tí wọ́n ti là kalẹ̀ òní ò jẹ tiẹ̀ ẹ ṣe ti àpèyìn ààrẹ fún ẹgbẹ́ wolewole nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni tìjàni àbíọdún ẹ bá ń dágbére kẹ kí àwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá lé.
0: Ẹ ṣègùn gbogbo ara lé àdúpẹ́ o ẹ dákun mo fẹ́ fi àǹfààní yìí sọ wípé àwọn tá a jọ wá sí orí ètò ọ̀gbẹ́ni kabiru adeola ọ̀làdẹ̀jọ́ àwọn ni akọ̀wé ẹgbẹ́ wolewole ní ìpínlẹ̀ ọ̀yọ́
1: ẹ ṣe kú dìde
0: gbogbaralé ó ti gbàdé rẹ.
1: Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa ọjọ́ mẹ́jọ lápàdé lórí àkọ́tún ètò yín ètò wa bó ṣe lọ́ kàn ní ládìlú fm òkè tó ga jù kì tèmi táyò yìí ládùn àbúrò lóko mi comrade amola akànbí comrade alaba adébísí olóròde stanley túndé ọláwọ tó jẹ olóòtú ètò yìí ilé àtàwọn látún fi pàdé ẹyin tẹ̀tẹ̀tì sí wa náà ẹjẹ́ ó dúró síbẹ̀ ìròyìn wọ̀n bó wọlé pẹ̀lú ṣeun àríbíkọ́lá the special one lẹ́yìn náà ni ètò yín ètò wa ilé ìta pèlé tí wàá lọ ṣèlú yóò wọlé tó bá da aago mẹ́wàá tèmi táwọn yìí ládùn àbọ̀ ló kọ mi ilé àtàyè ó dàbọ̀.
3: Lágelu FM, Jagaba Gbogbo Rétíò.

0: 7. Tiwa Loṣelu. Tiwa Loṣelu. Lori Lagelu 96.7 FM. Pẹ̀lú Ṣina Alayọ.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starter àṣẹ látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
3: Kíni àrùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ́ ni?
4: Wọ́n ò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ́.
5: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùn dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Lẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home, iléeṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú, bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́, kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré. Tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn Bamboys and Bear wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ìbùsùn ilé ìkẹyìn casket. Ẹ máa bọ̀. Lónìíràn lọ́wọ́ private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex, Jẹ̀gẹ̀dẹ̀ Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lóní ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
6: Golden Chance Lotto.
7: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè tala ìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni Irene oni bawa lodun minira.
8: Is turning things around. Ṣígbà àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olórin yóò tún balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 to Friday 14th August 2026. Pẹ̀lú ìpò Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Kò fẹ́ takí bí ìmà. 2026 Apostolic Meeting. Ìlú náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ni ìwà àkókò yìí má baà kó dànù? Ìwọ náà lè ṣèbáyọ̀. Ọjọ́ Wednesday 12 to Friday 14th August 2026 ní Lago Mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 to Friday 14th August ní Lago Mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn. Igun's Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Kó o lè ṣe tayọ.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starter àṣẹ látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá

0: kí wọn mọ ṣègbè ibi tí wọn bá rí pé
1: ìgbà tí ẹni tó wà ń ṣàkóso tó ní ọmọ sọta tẹni tí wọn jọ fẹ díje tó náà ní ọmọ sọta tí elétò ààbò sì wà láàrin ìlú tó bá fẹ kó ọmọ sọta tí wọn hùwà gànfè lásìkò òṣèlú bó ni ó ṣe ṣe láti ṣiṣẹ rẹ tí ó fi jẹ pé kò ní dàbí ẹni pó ṣègbè fẹ nìkan láàrin àwọn méjèèjì ṣe kò rọrùn ká kúkú sòṣèlú wa láì lo jàgídí jàgan ni ohun tá a fẹ ṣe fáráàlú ló yẹ ká sọ fún aráàlú gómìnà adeleke nísìnyí wọn ti ní bí ọrọ tẹ sọ wọn ní àṣesílẹ iṣẹ tí wọn ti ṣe lọsùn níbi ọdún mẹta sẹyìn ẹgbẹ òṣèlú apc náà ti ṣèjọba rí lọsùn
2: bẹẹni
1: bẹẹ bá wo adc àwọn náà tún ní ẹni tó jẹ pé òun náà tún ti ṣe gómìnà rí ní ọsùn gbogbo wọn yẹ kí wọn ní àti ṣe máa ṣe bọ wọn tí wọn lè fi júwe fáráàlú pé tọ àtúndé o bá a ṣe ṣe ń jọ sí àtúnfẹ wa ṣe bẹẹ lásìkò yìí táráàlú ó sì gbà kí làbùrọ̀ mú ìtàpòrò gan lọ́wọ́ kí ló dé tí ó fi jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú yín wọn ni ẹja àwọn nurtw ẹgbẹ́ òṣèlú tí ẹ̀ ń gbẹnu sọ fún àwọn èèyàn ò mọ̀ wípé ìwà tẹ́ ẹ wá sórí ètò láàárọ̀ yìí pé ẹ wá ní ìwà ẹni tó jẹ́ analyst tí òun yànnàná àbí ṣe àlàyé ojú ìwòye rẹ̀ nípa ọ̀rọ̀ tí ń lọ wọn mọ̀ pé ẹ wá gẹ́gẹ́ bí agbẹnusọ fún ikọ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún ìdíje dupò aṣíwájú Munirudeen Bola Oyebanji à ń bọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC ni wíwá tẹ́ ẹ wá lónìí lèmi náà sì fi ń ba yín sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ olóṣèlú torí pé ẹ ṣiṣẹ́ fún wọn bí akọ̀ròyìn ní àsìkò yìí láti jẹ́ kó yé àwọn èèyàn ẹ ti wá wà pẹ̀lú wọn ẹgbẹ́ òṣèlú APC tí ẹ̀yin ti ń ṣiṣẹ́ fún olùdíje wọn wọ́n pé igun wọn ti lọ rè já àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ nurtw ìpínlẹ̀ ọ̀sùn wọ́n já wọn gbà bẹ́ẹ̀ náà lẹ tún já àwọn ilé àwọn ìjọba àbílẹ̀ gbogbo ti bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn ẹja gbà gómìnà adémọlá adeleke dìbò ìjọba àbílẹ̀ débi wípé àwọn tí wọ́n dìbò wọlé nínú ètò ìdìbò tí wọ́n ṣe lábẹ́ ìṣàkóso ti gómìnà adémọlá adeleke títí dòní ẹgbẹ́ òṣèlú apc ò jẹ́ kí wọ́n ráyè wọ ibùdó ìjọba àbílẹ̀ tó sì jẹ́ pé ti ẹ̀ ń ṣe àbí kí n pé ti ẹgbẹ́ òṣèlú yín ṣe fún wọn ó padà fa ìtàjẹ̀ sílẹ̀ tí ọ̀dọ́langba kan ti ẹ̀ wà lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ti ẹ̀ ń gbẹ̀mí ẹ̀ ní kòpẹ́kòpẹ́ ǹjẹ́ léjìgbòkọ́ ti eléyìn náà tó ti wáyé tí gbogbo ẹ̀ sì jẹ́ nǹkan tó ń bani lọ́kàn jẹ́ ó ṣẹlẹ̀ ń kiri ẹni tó ti jẹ́ alága ìjọba àbílẹ̀ rí eléyìn náà ó jáde láyé níbẹ̀ kí ni ó dé tó jẹ́ pé jàgídí jàgan náà wà nínú ẹgbẹ́ òṣèlú apc pàápàá ní ìpínlẹ̀ ọ̀sùn bí a ti ṣe rí gómìnà adeleke ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara ẹ rí wípé bí ìgbà tó jẹ́ pé ẹ̀fin gómìnà adeleke la pé ju bó ti ṣe ẹ lọ nídìí òṣèlú ni.
3: ẹ jẹ́ kí n dúpẹ́ ìgbà tí colleague mi ń sọ̀rọ̀ ní mídíà àwọn mẹ́fà náà mọ́ sọ́sẹ̀lú wọ́n pa àwọn kan ní bójúwà dé bójú sí àwọn bójú sí yẹn làwọn capitalist owó ń bẹ lọ́wọ́ àwọn náà mọ́ ń gbówó kalẹ̀ fún olóṣèlú láti lọ àwọn kan mọ́ ń wà tán mọ́ ń pè ní the politician wọ́n ṣe nǹkan méjì láyé wọ́n ní second address òṣèlú ni wọ́n wọ́n pa àwọn kan ní olùdìbò the voters ó dá àwọn mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àwọn party member ọmọ ẹgbẹ́ ó wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn tọ́gì
1: tọ́gì nínú òṣèlú nàìjíríà
3: àwọn lẹ́lẹ́karùn-ún
1: àwọn sọta
3: tọ́gì ètò nẹ́ẹ̀sì ni àwọn tí a ń ṣe olùyànnàná erúpọ̀ ṣe wọ́n sì òun náà ti sòṣèlú bá máa sọ reason ṣé rí ti tọ́gì we started elective principle pé a mọ̀ dìbò nàìjíríà 1921 lábẹ́rẹ́ láti ìgbà yẹn títí dìsìn làwọn tọ́gì tí wọ́n farahàn máa wá sọ ohun tó ṣẹlẹ̀ adébáyọ̀ ó sọ nǹkan kan tí mo like mo ti sọ ní orí àpèrè báyìí rí tá a bá fẹ́ kí òṣèlú nàìjíríà kó mọ̀ wà attractive ẹ mọ̀ ta fọ́ọ̀mù níye tẹ́ ń ta mọ́ akọ̀ròyìn ni wá kò sẹ́ni tẹ́ dọ́dọ̀ tí ò ní rí ikú owó tó ná ṣùgbọ́n etí mi ìná kọ sí gbogbo ẹ pé àwa ni fourth estate of the realm wọn gbọ́ ti wá olóṣèlú ń ṣe lọ bó ṣe wù ni ẹ wá wo kinní kan tó fọ́ ni ba se je opinion holder yi mo mo so enikan ko si eni to ni owo ni Nigeria ti mo wa outside the politics e da ko re ko bo le
1: to je olowo
3: outside the politics
1: ti ki ti o so selu
3: so be ji ni be ba je contractor e so selu be ba so selu e lo mo kan te ran se nu selu inu politics ni gbugbu won ti rowo ibe ni loose money wa e dimu
1: any loose money
3: ah ma won kan ma rin kiri do account
1: to rorun lati kan ma rin lori ko
3: yo ma lo giri won rin bank ele ko woda bi won to rin bi lo lo ma ti wonu account yin lo se lu ma re lori awon bo alenji anu
1: eh
3: sugbon tori pe nti mo ba wa ni eje mba wa
1: eyi ni nfa dandan woko
3: bo se ri
1: afi ka ku be
3: bo se ri
1: afi ka fagidi debe
3: Raji to so nkan kan ti mo like o ni o ma se do ni po philanthropist bo philanthropist o ti mo rowo inu oselu na lowo ti mo
1: e eleyi ju anu ko si bi ti o ti rowo jo selu lo
3: ti won ti ri lori oselu na na npe jade da ko philanthropist kan ka asana le bo se owo se dowo eni ka to fi yese
1: pe ko si eleyi ju anu kan bi kan ti se po lo mo selu
3: so ko be su lo fi rowo ni abun mi gbadu
1: oh
3: mo se je ba fun ni license ile se so selu ni e so mi won fun in license ile iwe go and operate e so se lu ni
1: pe mo da le ise kan le bayi ti joba fowo si
3: seyin nikan lori yin pe jun society ni se bi tori pe lobby na won lo se lu na o se lu yen na lo gbe kini
1: e
3: baba ka ma today gogo
1: karafile in yara lu bo
3: now olopa ti so inspector general won ni 15,000 policemen la won ma deploy Osun state 4 per polling booth
1: merin ni budo odibo kan
3: so kan balẹ bi pe ele tebo yin ti o si nkan ti o si
1: olopa bi je pe kondo lasan won mo mu lowo mo ni
3: eh tori pe ibon mo deru bara lu
1: ha an gidi gan ku ta soro won te ni won ti di ara
3: won ti se lu iko sugbon ti mo ri ni pe se mo pa ti o wa ni bi ibonu ni gboro na mo to ni rin se get e npe ni jo election then ni gboro na won to ma do soju titi highways won gbe nkan gidi lowo lati le protect won so won ti so pe 15,000 policemen iyen beyen number 2 iwa te bere kan NUTW ton ba da ko comrade Femi Babalola Obagun awon yo ni media person e won ni pe NUTW mo ko so yin mo nkan kan tin sele npa
1: eh mo nkan kan npa e e ti karo yin npa
3: mo ka iro
1: nipa bo se lo losun
3: good so ba se pe lori iro god bless
1: ke le gbon npa
3: ke wa duro sori iro
1: yin
3: mo gbo pe won ni lati Abuja won wa inaugurate executive fun NUTW losun sa won lo ye kan wa nbe se ki sa won mo fi sodo awon to je NUTW comrade Femi Babalola won ni public affairs analyst political and social commentator
1: igo to se oju anu si gomina Ademola Adeleke on gba won danu an ti won o sise fun APC won gba park losun
3: now in to sele ni se ka kuku so pe ah many to ma wa nbe sugbeni to wa loke to wa inaugurate won o yon believe pe awon to ye ko wa nbe wa inaugurate
1: ninu ebe
3: ti won ka fi le be yen de o tun ku local government ni to sele npa local mo like analysis kan ti ekeji mi se nibi ti mo ti mo yan na noro emi ateyin ni anjon do ile yi sina lo nlo ni Femi lo nlo ni adegbejo wa sodo Raji to je adajo ni court ngba ti o dajo oni sina tori pe iwo ni gbogbo document iwe le yen lo iwo lo ni Femi iwo na lo ni tori po omo tan le lo ni ejo ti won fun anu lati supreme court ni February
1: iwo mo tan iwo lo ni
3: iwo ni document
1: iwo ni iwe le lowo iwo lo ni
3: o ye judiciary bibi ti a gbe kanu emi o wa I'm not a lawyer
1: o je wa je tenikan
3: emi
1: won ju sori ofuru jagado
3: emi o wa mo sugbon to ba bi o pe I'm not a lawyer niwa to so ko oda ko pe lawyer ni mi o ri pe ise kan ni la Johnson ki kalu ko wa lo mo interpret n ti mo son ta lo ni
1: ba o la se se ti eto edibo ojo Saturday tin bo ti o fi ni fa
3: honestly speaking
1: a gbo pe won ti agbogbo awon oludije ti towo bo iwe adehun alalafia
3: iyen ninu
1: won a ma se o to si je pe leyin e na
3: won se ni kogi won se everywhere iyen ko n temi kan ro ni pe gbogbo n ta ba se ka fi omo iluabi kun because o se lu ma lo ibo de ma lo awala ni society wa a pada rira I like what Raji said igba ti national secretary APC to n se nawo governor Ademola Adeleke aso tan mu lagbada tan ran wa gbugbon de jo nbara in fact an bo wa legbe governor demola nibi nawo tari
1: nibi na ri aworan yen
3: therefore awon to ntele won leyin ni ka so fun pe kan ya omo kan ya rara won ni brain reason being the fact that e le se mi le gbada fun lati lo se kini abi e gbe ibon fun mi lati lo se kini ni bi o pe kile le fi jo microphone tabi kilo fi jo biro tin tin mu bo lati igba ta ti bere entry bi un e ti understand me kaluku ni ko kan so fun omo won so gbe mi mo nkan kan to da mi loju honestly yo wa peace konisija
1: konisi wala
3: honestly konisija gbogbo ma wa peace seri into ito se lo lo yo lo ti to awon nta tin se bo lateyin on deru bayan but write it down mo mo ipe inspector general ton disu is on the top of the game so ko si nto ma fa wala
1: carlos o fo kan bale
3: honestly speaking
1: opolopo lo je pe ilu fu aya fun won wa loso
3: dibo ni ta ma tin dibo ta nte bayi tante je pe ibo ni a vote ta ba won dem on ka nbo na won mo ka ko
1: si eni pe
3: a nbo ni won ka
1: pelu bo ilu se feran gomina ademola adeleke to losun a nbo bo
3: se bi lati no bi lati so o ya wa
1: o ye eyin
3: o ye wa nbo na ni won te anbo nu to ra won bere kan wa ta bi ra wa eh eja gbe lati education te ba fe lo si commander mokunrin ti seju si pe godo polowo te ba lo awon university kan le ni ti state dale yes 1.5 million sir
1: losun
3: gbe yan mo ba sanjo lo ati ya re won gbo won yen sir ise wo la nse losun te mo bi ka pon ko eja tobi ireke anamo baba wo lati riru owo un an wa gomina to se pe yo ba be owo yen ta la ru nu fi ran mo re in school e wa lo gbogbo secondary school losun any e join me zombie kan mu mi lo si building ti governor ko laarin odun merin to odun meta ti to fe pe merin
1: e se gbogbo gomina ni o ma ko school ni se bi an kan ti ko gomina regbe so langba na ko le eko lo won tun awon le eko si
3: se bi atẹyin sa mo pe government is in continuum e ile alapa ti en tin gbo lectures yen je wo pon boya to ba wo pon boya are ni ti o ba ko ile ye ti ite o to wa nbe ti wo pa go to so many schools sáwọn teacher wa adequate ní school ètò tó fọ́lò rẹ̀ tí mo tún bẹ sọ pé ẹnìkan gba àwọn òṣìṣẹ́ síbi iṣẹ́ ẹnìkan dẹ̀ dúdẹ̀ láwọn òṣìṣẹ́ ẹ̀ lọ ìgbà tá gbóhùn sẹ́nu ẹni tó máa sọ̀rọ̀ jamiu ọláwùmí máa sọ̀rọ̀ ó ní tó jẹ́ kí gọvanọ adémọlá adeleke lé wọn ni pé torí pé wọn àti perfect ẹ̀ tí gọvanọ oyetola fi lọ look at that very flimsy and lame excuses ipe iwon perfect eyin o se perfect e mo pe e gbogbo to ba ko je ke lo se e lo se wa o so da ka le gba e le health workers e de le awon yen lo local government awon kan ate gbe to pe won ti le won won pe won ni APC local government star won gba mo le dakun meji mo le
1: dakun osise ti ijoba gba
3: mo le dakun meji bi nsin ti o si nu pe kunbi adepoju wa nu won
1: ati ta tun ni
3: boda yi do wa nbe
1: bo won se debe se isa won ti an gba yan fe fi di eru oran le gomina adeleke lorun
3: the director before is a director mo so I said o wa lati over that 3-2.5 years ago won fun salary mo won be o
1: ki se pe o ti iru eni ohun feyinti lenu se
3: ko mi si wa o si fresh in bi se is a director
1: ki se pe won ka se mo ko si se oba ogbodo soselu ki an to pe osise ni APC local government staff se ki se wi pe o n se oselu gege bi osise oba to si lodi si ofin to gba
3: who is a politician a card carry member of a party for example I'm not a politician because e ni card egbe kankan lo tin se joko yi so osise ijoba ode ni ka it's not any thing was not a card carry member e bodo danwo mi wa je pada lo sodo osi omole osi omole so kini kan pe ko si tin je political neutrality e dibo job me na le everybody o jade ko lo dibo ta ni awon osise o te fun ẹni tó tẹfun lẹgbẹ tí ń ṣe bọ ẹjá fìyẹn lẹ báyẹn wá lónìí àwọn yìí ò tún wá sí nbẹ ìkànnì wọn ti bá mi sọrọ ṣọdẹkẹ tó mọ bọ nsìn when I said you should please send the flyer ó fẹ́ send ẹ sẹ́nì kan lọ́pọ̀ bí flyer ṣe wọlé lónìí àfẹ́mọ́ you are one years I'm going to be in this place only fine adẹjọ́ sọ̀rọ̀ so kò so ṣe lu ẹ wá lẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ẹ wá lé wọn lọ then two àwọn tẹ́ ẹni kan máa lọ yí ẹjọ́ sọ́mọ Kwara State ni wọn ni ṣe bọ́ọ̀ṣù ni ẹ ti gbàjẹ́ lẹ́nu wọn baba we will reposition things
1: wọn wá pọ̀ èèyàn méjì ni wọn wà torí ẹ pé wọn
3: dìbò fún un èèyàn méjì kọ́ mo sọ mo ní wọn pọ̀ bẹ́ẹ̀ yẹn mo wá ní kí n cite example just two mo wá wọn pọ̀ bẹ́ẹ̀
1: ti gómìnà adeleke lè lọ
3: bẹ́ẹ̀ ni tí wọn dc mo le fún nọmba kẹpẹ wọn kan wọlé nsìn.
1: ọ̀dà ẹ jẹ́ kí a lọ sí ojú ọjà náà ká mú iṣẹ́ jẹ́ nígbà tá a bá padà dé ètò tiwa lòṣèlú yóò mọ̀ tẹ̀síwájú a ṣe ojú òpó lẹ̀ fáwọn ará ilé kó tó di pé a tún wo nǹkan míì lórí ètò bí àwọn àlejò tá à ń retí bá ti ń wọlé wa.
2: Ládìlú FM 96.7. wa loṣelu ti wa loṣelu lori lagilu 96.7 fm pelu shina layo
4: ọjọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
5: o. Ẹ̀ka ṣàgbọ́ agbára ìgbà yẹnu ogún yẹn ní ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálé ní méjì JP. Anu àtàtì wọn ní Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. Nípasẹ̀ ìpinnu lórí àwọn ìránṣẹ́. Professor Demba Bakunde Wonderful. Ambassador Professor Samuel Ogunuga. Professor Olede Aderounmu. Professor Adeyemi Adeyinka Jo. Professor Joseph Ayotunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Professor Jolóoru Alari. Professor Ifeoluwa Fetamile. Professor Solayinka Ogunsola. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run àlàyé. Daniel Amọ̀wọ́ Ọládìméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind Tinúoye Estate. Arúgbó Rọ̀jọ́ Mbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rè ó yá jẹ́jọ́ rìnrìn àj

0: Road.
1: It's a Babble of CJKJ Builders and Developers Limited.
0: So one on your road.
1: Aremo Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: Bọ́lá di àlè mọ́ jábúlá ń tọ́ọ̀sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ bọ́bá nìyà tó àjà tí ó múra.
1: Àmọ̀rírì yín o.
0: Bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́ta sanwó ó múra sílé iṣẹ́ wa.
1: Tọ́nà òsì jẹ́ kí wàá náà jàǹbá yín fún gbà kankan rí.
0: Ẹ ṣé o.
1: Àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
0: Àwọn fi àsìkò yìí kéde.
1: Ìjọba Saudi Arabia
0: ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti úmúra àtọ̀dún yìí.
1: Ó máa jẹ́ 26 September 2026.
0: Pé
1: BTA
0: owó dẹ́ ọ̀nà ní Mẹ́ka.
1: A fún yín nínú 8 million naira yín.
0: Tara sàsà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlatravel.com.
0: Telephone
1: 08057522230
0: tàbí
1: 07026862751.
0: A wà ní No. 1 Randall Plaza Iriakai Estate Olúyọ̀lé Extension
1: along Akala Expressway Ibadan.
0: No. 31 New Court Road Old Gbagi Ibadan
1: 5850 Indianapolis
0: USA.
1: No. 1 YBA Complex Sabo Ibadan.
0: The Gasoping Complex Ìyànàgbọ́ Ìdíròkó Border
1: Ogun State
0: Millions Multipurpose Plaza
1: Michael Kọ́lí Oso Expressway
0: Ajégúnlẹ̀

0: kaabo pada latoju oja ikoni lagelu lagelu 96.7 fm leleye oke gajo kele to kale sinu gbalewu fun balawo lagbegbe felele ni le ibadan je kan mo leto iroyin re daraya ile to dun su gbegbon kan si e wo wa ni facebook splash splash ike lagelu ni o lagelu 96.7 fm facebook tabi ni tiktok at tijani oloko dana sport act on tiktok na awon ifigabaga loloko ojo kan ti o lanfani ati wa ile ni inter milan ohun fi aje juventus lowo precision ikwege agbabolu ti chelsea ati ac milan lago kan losan ni iko ti ai bayer leverkusen wa ti sevilla lago meji abo iko ti brighton and overbion wa ti ez roma lago meta iko ti napoli ohun ati celta vigo lago mejo asale barcelona ohun ati kwege agbabolu ti nottingham lago mejo ni won pin ko meji ni another match pelu udinese lago mesan bakana ikwege agbabolu ti psg ohun ati kwege agbabolu ti manchester united lago merin osan niyan bisisi ni o baba nso nipa awon ifigabaga to ni kimi lati beyen ka sunwo waju le ti yin ka se ati so mo bi ati yi koto ni iseju bi marun sasiko yi a yi koto ti ka se fa won ti o gbope *347*1004*2#*347*1004*2# tabi www.cash.ng ite gba wole nu cash here okay now e ja sunwo waju awon ofin oluko ni o se mo ri o ofin meta ofin mose eleyi o pe ofin mose eleyi o po igban mi mo so adebayo gbogbo kuweti bi se wo mi facebook ni wo mi ni wo mi tiktok ni gbade bosan ni o na ben facebook olatuji samuel bami dele adeniran abiodun o na benbe ni facebook Abdulmumin Mustafa lati seyin egbon mi mu idin olawale okanu ni so taya ngeti nle ibadan ojo adegbi adegbile o na benbe ni facebook obgonas so pade oladi meji ade so pe idris isayo mi arewo sayo o na benbe badmos aremo oluwa ni sola segun isola olu omo ti a facebook nu gege bi mo se nbabo ofin akoko nu ko gbe agbabolu ti real madrid bayi oni pe agbabolu kankan o le je n to hun mo ninu ko ti madrid bayi o a je fufu mejila e ba nwa eran me dogun si e ba ri randa ba otu e ba nsa gbogbo e si e ba ri saki oni gba we e ba nfi si ogunfe se leti ogunfe e ba nfi ge na si ko si yen mo nu ko gbe agbabolu ti madrid bayi o gbogbo nti awon agbabolu o mo je gbogbo nti awon eleko nipa ti onje ati nkan mimu ta ba so nipa nutritionist gbogbo nti an ba ki amo fa awon agbabolu ni won o mo je pelu timetable si ni a je pe o jokele o je ba losan o tun ni fun oni yen lale won a wuwo di gbirin ko si yen be mo nu ko gbe agbabolu ti real madrid bayi o awon nutritionist ni o ma pese ounje fa awon agbabolu o le je n to won o gbogbo won o si ma jeun papo ni won ma jeun papo pelu awon igbimo oluko ni iyen duro fe le keji yato si pe nutritionist ni o ma pe so n da awon agbabolu o je won ni da jeun ise gbe won o so fun o kan lo ma je nile ejo mo jeun po lele keji pelu igbimo oluko ni lati je pe ki unity tun le wa ni won se pe amo yen yato si ti nutritionist player and coaches won jo mo jeun po ni ele keji nu ele keta ele gagagagagagagan lo leju ele gagagagagan lo leju e mo pe nu awon igbe agbabolu kokan papa julo nu ko ti barcelona ti agbabolu ba pe de training pitch e won ni won mo san fine ni o ọ̀tọ̀tún ni tí olùkọ́ ni ó ṣe mọ̀ rí ò tóun gbé dé ń tiẹ̀ agbábọ́ọ̀lù tó bá pẹ́ ìyẹn dé training pitch lákọ̀ọ́kọ́ ná wákàtí kan ṣáájú àkókò tí ìgbáradì ó bẹ̀rẹ̀ nukọ madrid ló gbúdọ̀ ti dé bí àpẹẹrẹ ní ìsìn wọ́n fi training pé training bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án láàárọ̀ o gbogbo yín ó pẹ́ yín tán aago mẹ́jọ láàárọ̀ kùtùkùtù kí gbogbo yín kẹ́ ti wà ní training pitch wọ́n ní tí agbábọ́ọ̀lù kan bá lé báyìí ní ìṣẹ́jú kan tó bá dé ní 801 kó tó di pé yóò darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti real madrid yóò kọ́kọ́ lọ gbé irin nínú ti jíìmù náà yóò ṣe wàhálà púpọ̀ nínú jíìmù kó tó padà wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ tán ti bẹ̀rẹ̀ gbáradì tí wọ́n tipẹ́tipẹ́ gbà táwọn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ training jíìmù lòun kọ́kọ́ gbà lọ tó bá ti pẹ́ dé ìṣẹ́jú kan ó lé ṣáájú wákàtí kan tí bí ìgbáradì ó jẹ́ ṣíṣí lẹ́nu gẹ́gẹ́ bí ìta gbọ́nù kan ti madrid nìyẹn o olùkọ́ ni ó ṣe mọ̀ rí òun ò gba owó lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù fẹ́ni tó bá pẹ́ dé lára àwọn òfin títún bẹ́ńlẹ̀ onípín agbábọ́ọ̀lù tó bá ní farapa àwọn fìsíò yóò mọ mójútó rehabilitation yẹn kò ní mọ ṣe ní ilé training pitch ni ó ti mọ ṣe training ikẹgi agbábọ́ọ̀lù ti madrid ni ó ti mọ ṣe rehabilitation yẹn wá rehabilitate lẹ́yìn ìfarapa tó ní ojókòó lé yín kò sí yẹn mọ́ báyìí wọ́n jọ mọ mójútó gbogbo ẹ̀ àwọn fìsíò ni ó mọ mójútó ọ ìṣe pé àwọn àlẹ́ àmọ́ pé wọ́n pé ní ìyẹn ó mọ̀ tó ti ṣẹlẹ̀ ó yá fi fomi gbóná wọ kò sí yẹn mọ́ o ẹ jọ wà ní training pitch agbábọ́ọ̀lù tó bá ní ìfarapa wọ́n jọ mọ mójútó gbogbo yín papọ̀ ni ìpẹ́gí agbábọ́ọ̀lù ti liverpool àdéhùn ti wọ̀pọ̀ láti gbé ronaldo araújò láti inú ìpẹ́gí agbábọ́ọ̀lù barcelona ní àdéhùn aláyàló ni o tí ikọ̀ barcelona sì jó di mímọ̀ yìí pé pọ́n dandan fún yín ní àsọyépọ̀ tó jọ wà láàrin àwọn méjèèje o ìyẹn tó jọ wà láàrin wọn ni pé tí ikọ̀ liverpool bá padà fìfẹ́ hàn láti gbé tán kìí ṣe dandan o kìí wọn máa ń déètì ẹ̀ fún wọn o tó bá wọn liverpool láti gbé tán owó ti ń lọ bí 55 million euro ní ìpẹ́gí agbábọ́ọ̀lù liverpool san fún ìpẹ́gí agbábọ́ọ̀lù ti barcelona bákan náà ìpẹ́gí agbábọ́ọ̀lù ti psg wọ́n ti gé owó tí wọ́n fẹ́ tà kù bàbá ń sọ nípa bradley barcola eléyìí tí wọ́n ń pè ní £145 million tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikọ̀ psg ti jóde bí mọ̀ báyìí pé ó tiẹ̀ wá kéré tán báyìí táwọn ò bá ti rí ikọ̀ tó lè san £145 million tó ò bá ti ní £128 million off add-ons ni o kìí ṣe pé nínú 128 yẹn ó kó 100 wá ó wà ní ó ṣe £28 million gẹ́gẹ́ bí add-ons kò sí yẹn bẹ́ẹ̀ o off add-ons ojú owó ṣòṣè £128 million ìtọ́ sọ fún liverpool nù o alhaji wale 07 àlàyé ti ní lọ gbé àwọn ó yá wọn lówó £128 million nǹkan tí kò ti psg tí wọ́n tún sọ báyìí nù ààyè kò tó ti káàṣì ẹ̀ ní ìsìn ààyè kò tó ti káàṣì ẹ̀ agbábọ́ọ̀lù wo ni kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester united ó ní wọ́n tún wò báyìí ìyẹn láti gbé nígbà tí kò ti newcastle táwọn ti jó di bímọ báyìí pé lewis zoho sí fún títà habib fasasi ọmọ mi dáadáa ń bẹ facebook báyìí ìkan lára ikọ̀ jẹ́ kán mọ̀ ní owan school báyìí ìkan lára ikọ̀ jẹ́ kán mọ̀ ní olúwa ní sọlá ṣẹ́gun ọ̀nà bẹ́ẹ̀ ààyè kò tó ti káàṣì ẹ o gẹ́gẹ́ bí mo ṣe ń já yín tán *347*1004*2# kọ́lá wọlé ọláńre wájú náà bẹ́ facebook ẹjẹ́ ààyè kò tó ti káàṣì ẹ ẹjẹ́ àkọ́kọ́ yí 25,000 alákọ̀ọ́kọ́ náà ta ni nọ́mbà yìí 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn nọ́mbà tó jókòó nù 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. £48.50 ló parí nọ́mbà yìí £48.50 oló parí nọ́mbà yẹn ogó ẹ̀dákun ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà ni a sì so sáwọn pé kí ló ṣẹlẹ̀ bruno guimaraes wọ́n ti kéde ọ̀fíṣíálì báyìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ikọ̀ ti arsenal ta ni nọ́mbà yìí ọ́n ti wọnú ara wọn ẹ̀lú ẹ̀ káàsán. Eka san sa lati lagelu lati npe yin ti janye loko dana loko mi
1: Eka san ma eka san sa o
0: Ki loko yin bule wa yi
1: Loko mi ni Raj Ibrahim
0: Agbegbe bule wa sa
1: Lati ayikale sa
0: Lati ayikale gba ole ti play ka se
1: O ti pe sa o
0: E ti je gan o
1: Ah mo je le meje bi sa
0: Le meje yan ni o ti je nkan kan ilo le je le meje ji ohun
1: 50,000 na ni
0: 50,000 le meje
1: Then.
0: Ati je 25,000 si lo san yin
1: Ah
0: to so ma ki e wa ma pe yin bo se pe yin gba yen sa
1: okay sir
0: bo wo yin se ma te yin lowo sa eh bi nkan se binu eh e ja te si waju o ko eyo kan a yi yen na lai pe yi e ba lo code yen o ya network adugbo ti yin e sa website si website yen ti duro dede bayi www.cashier.ng Eh ninu pe gi agba bolu ti Manchester United gege bi mo se nbabo leyin igba ti pe gi agba bolu ti Newcastle tawon ti jodi bi mo pe Lewis o se fun tita o awon ti Anthony Gordon fun pe gi agba bolu ti Barcelona awon ti ta Sandro Tonali iyen fun pe gi agba bolu ti Tottenham Hotspur Bruno Guimaraes na ti lo sinu pe gi agba bolu ti Arsenal won ti kede yen officially in to je kidi Guimaraes kan se ma kidi e ni isin ni pe paperwork paperwork in to fanu to fi je pe won se janju gbugbu e won se le kidi officially bayi ta ba so nipa Bruno Guimaraes won lawon o le ta le resort na o eventu ile Newcastle tan yan yan nu ipe bi agba bolu ti Manchester United won lawon ti ri agba bolu kan o omo bi orile de Spain ni agba bolu lowo eyin lapa alaafia eni odun mokandilogun 19 years of age agba bolu yi o tun le gba bolu gege bi agba bolu lowo eyin sansan center back inu ko ti race satanda lo wa george salinas loko e

George Salinas. Ó dá nta gbọ́ ni pé ikọ̀ Barcelona náà fi fẹ́ hàn. Owó tí ń bẹ lórí òun òpó ń tiẹ̀ £13.7 million. Ó ní release clause eléyìí tí ikọ̀ lè san. Ikọ̀ Racing Santander ò lè pè léye tó bá wù wọ́n. Ó ní ikọ̀ ti Newcastle ní Manchester United. Ó ní ọtún yanjú mọ́ báyìí o. Lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Newcastle ti ní Lewis Olsen fún títà. Àǹtí Bukki Yemi Níjẹ̀bú ti wọlé tán bá ti wọlé báhun. Ẹ̀sán pò ti lọ. Ayi koto ẹlẹ́ẹ̀kejì nísìnyìí. Ayi koto ẹlẹ́ẹ̀kejì. Ikọ̀ ti Arsenal. Arsenal sọ fún ikọ̀ ti Napoli pé Gabriel Jesus ò sí fún lóńdì o. Lóńdì tẹ́gbà lóńdì tó wà di òpin sáà. Kí ó dòpin sáà tẹ́wà sọ pé ẹ̀rà mọ́ ẹ̀rà dá padà kò sí yẹn mọ́. Àwọn fẹ́ ta tán yan ni £18 million or no deal. £18 million yẹn ò gba kó 15 wá kó mọ́ san £3 million lọ́jọ́ iwájú o. Of add-ons. Gẹ́gẹ́ bí n ti ń tẹ̀ àlọ́wọ́ nù. Bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Condition ti ikọ̀ ti Arsenal àti Newcastle ti wọ́n jọ fi ra wọn sí. Nígbà tí Arsenal sọ pé Arsenal kọ́kọ́ kó 77 wá. 77 yẹn gangan. Add-ons ti ń bẹ́ẹ̀ ṣe kéke. Newcastle wọ́n dá padà. Arsenal wá san 75 ti Arsenal san lórí ti Bruno Guimaraes yẹn. 75 yẹn kò ní add-ons kankan nù tiẹ̀. Owó sòsé ni. Ọjà ta ọjà òta o. Ọ̀gá ta ọ̀gá òta. Ó ti yé yín báhun. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal wa ni ó dá náà. Tó bá jẹ́ pé £75 million náà lẹ́ gbà. A ṣetán láti san. Láì ní sí add-ons ńbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ò ní gba káàṣì o. A ní san gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà o. Àjọ figun dígun ni. Oṣù 24 months. Tó ṣe dédé ọdún méjì. Ó ní pẹ́gí agbábọ́ọ̀lù ti Arsenal ó fi san owó yẹn. Ìtàn padà jẹ yanjú ẹ̀ sínú pé tẹ́yìn bá sọ pé ẹ̀yin ò ní gbọ́ àwa náà ò ní gbà o. 24 months Arsenal ó fi san £75 million yẹn. Tẹ́ bá wá kẹ́ fi pé Arsenal ń gbé pléyà gbé pléyà yá àmọ́ yàrin lẹ́nu pé ló gangan Arsenal ní nípamọ́ tí wọ́n ń gbé pléyà bó ṣe wù wọ́n yìí. Ọ̀pọ̀lọpọ̀ dí yẹn kìí ṣe ẹ̀kan náà ni wọ́n san owó yẹn. Ìyá Fabregas ló gùn pa Up Gunners. Àsìsó ti ń bẹ́ẹ̀ ń bì í Up Gunners. Àsìsó nù ó tún ti fọkàn balẹ̀ pé nísàyí àwọn ó fi nǹkan ṣe mẹ́nímẹ́. Ẹjẹ́ ayíkoto ẹlẹ́ẹ̀kejì. Ẹjẹ́ ayíkoto káàṣì ẹlẹ́ẹ̀kejì. Àti yí àwọn nọ́mbà ọ̀hún. Agbábọ́ọ̀lù wo ni kọ ti Arsenal ni a tún fẹ́ ranjú mọ́ báyìí nígbà tí ti Vinicius Junior tóun ti bọ́ tiẹ̀. Àti yíkoto ẹlẹ́ẹ̀kejì o. Àwọn nọ́mbà ọ̀hún ti ń bára wọn fa làkáàdì báyìí o. Nígbẹ̀yìn gbẹ́yìn. Ìkan ti jókòó. Ta ni nọ́mbà yìí? 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. 1160 òun ló parí nọ́mbà yìí. 1160 àti yí koto àti pe nọ́mbà òun báyìí. Àti pe nọ́mbà yẹn báyìí o. Àti pe nọ́mbà òun báyìí. Ó ti lọ́ bí o. Ẹlẹ́ẹ̀kejì nu. Ẹni máa ń dá kọ́ọ̀lù padà fúnra ẹ̀ ní ẹ̀ǹdì kọ́ o. Àwọn tó mọ nọ́mbà yẹn tán mọ mẹ́nìkan yóò ti mọ ká wọn láti sí pé bá alágbájá káàsì ẹ̀ mọ̀ ní ń pè yín tẹ tún ẹ̀ǹdì kọ́ọ̀lù yìí. Àti pe nọ́mbà yẹn lẹ́lẹ́ẹ̀kejì. Tí ó bá tún ti jà báyìí ẹsọ pó ti lọ. Zero nine zero ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. 1160 ló parí nọ́mbà yìí. Kó tó di pa mọ̀ lọ lọ́sàn yìí. Ẹlẹ́ẹ̀kejì ní lọ yìí o. Ogo. Ẹ sọ pé ó ti lọ nù.

0: Hello.
1: Hello.
0: Hello, ẹ káàsán, Lágelú la ti ń pè yín sí já ní olóko dáná lóko mi.
1: Ah, Ọlọ́run ṣe wo ẹ káàsán, bódo àti fẹ́ lórúkọ mi o.
0: Láti
1: Ìbàdàn mo wà, Olúyọ̀lì.
0: Ẹ ti tọ́nu ẹni ọdún mélòó báyìí?
1: I am 22.
0: Ah, ó ti lọ. Congratulations. Ìgbà náà ti play káàsì ẹ̀.
1: Wàhálà
0: ọ̀sẹ̀ yìí
1: náà mo
0: yẹsẹ̀
1: bẹ̀rẹ̀.
0: Ọ̀sẹ̀ yìí lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ káàsì ẹ̀, congratulations. Lọ́ọ̀kì yín ló kí lẹ́ wí?
1: Ẹlẹ́ẹ̀kẹta tí máa play ni mo play lónìí.
0: Ẹlẹ́ẹ̀kẹta leléyìí. Ẹ ti jẹ 25,000 lẹ́lẹ́ẹ̀kẹta yìí.
1: Ẹ ṣe sá.
0: Ẹ kọ́ sọ́ba kí wọ́n máa pè yín ṣe ẹgbọ́ ẹ̀gbọ́n.
1: Mo ti gbọ́
0: sáà. Owó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́ bí nǹkan ṣe lọ́nu. Ẹ jẹ́ a máa lọ. Àsìsó ti ní a wá máa lọ o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ní dẹ́yìn náà dáṣẹ́ ẹ ti yín náà. Ẹ̀yin tẹ́ ẹ wò wá Facebook àti TikTok. Títí ìgbà míì tátù mọ láǹfààní àti pàdé, Azeez Adémọlá ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ibẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ́ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì Lágelú FM. Ẹ ṣe ó dàbọ̀.
2: Lágelú FM 96.7.
3: Lágelú FM 96.7. Lágelú bàbá Ìbàdàn. Ìbàdàn tó gbónílé tó gbàlejò. Ìlú akíkanjú, ìlú àwọn jagunjagun. Ará Ìbàdàn ló lomi agbada gbòdù. Oògùn palomi àwa Ìbàdàn. Tógun bá fẹ́ pàbàdàn. Kúdẹ̀tì agbè wọ́n. Ikú àdẹ̀tì nílé ọmọ láyípo. Ikú ọ̀dẹ̀tì nílé àwa. Àrọ̀ ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn. Ti kúta àrọ̀ ọ̀dẹ̀tì. Lórí kó wa gbogbo wa o.

0: sọ̀ròyìn.
1: Eré ìdárayá.
0: Fótò ọlọ́kan òjò kan.
1: Lágẹ̀lú ní bàbá wọn.
0: Ilé funfun ní fẹ́lẹ́lẹ́ ní Ìbàdàn láwa o.
2: Agelu 19.7 FM. Ilé funfun báláú ní fẹ́lẹ́lẹ́ ní Ìbàdàn. Ẹ̀ma.

0: gaga
1: gamsi
2: gbogbo ya ni pele lodun sugbon ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni
3: ganusi aba mixture agba ogun
2: amara soji
3: ta fogidi ewe ategbose
2: yo lo tinu
3: ganusi
2: baraba wo degbere to ngun fe ni tele tele
3: ganusi aba mixture ni ogbelura
2: binu ko tinu ngun gudugudu
3: ti san ara gbogbo fe sise pe
2: tori keri kara nro ni
3: lati joko dide fun ya wa dagira se
2: on le san ara die die nu
3: ya sawari egbogi ganusi aba mixture
2: o si fe dalabuku lodo lolufe re
3: bo ba dere ale
2: ganusi aba mixture
3: inu ogbelura
2: eran re o si le kan si lori okele
3: gedegede ara fifo danu
2: mara fuye
3: ganusi aba mixture
2: lagbade fun
3: o ba re ni ogota odun
2: to tu gbo amade ni yawo
3: tara re tun ta kutuputu
2: irufe ganusi aba mixture
3: inu ogbelura
2: ganusi aba mixture
3: o tu wa kaakiri le taja ogun
2: ati lagbe ni
3: kari kari
2: asun wa lagbata jake jalo le nigeria
3: ganusi aba mixture
2: fast kenny nigeria enterprises lo se
3: idojuko nnpc filling station
2: legbe bridge olonkemi
3: lagos ibadan expressway mbadan lo wa
2: telephone 08081689617 08081689617
3: Ganusi lo kara otakebe
0: gaga
1: Ganusi
4: Splash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi gba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo mo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
5: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
4: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Àrùn báyìí, àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
10: Wò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
11: Ẹyin tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
9: Ẹyin ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Ilé-iṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò dé fi ṣeré. Tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹyìn casket. Ẹ máa bọ̀. Lónìí ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex Gègédé Olúlayọ̀ Amúlòkun Àkàrà Road Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
4: Ladilu FM 96.7.

0: ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀ lù ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: back to school items souvenir bags high quality stainless pots tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ o.

0: aago méjì ó ṣe bẹ́ẹ̀ ó ti kọjá bí ìṣẹ́jú méjìdínlógún.
1: Òkè ti gbẹ́lú rẹ̀ kó pọ́pẹ́ pọ́pẹ́, àdán wọn sórí kọ́ wọn fẹ́ wò sí ẹyẹ.
0: Ẹ jẹ́ ká sáré lọ sí agbo ètútù kan torí àkókò wà. Lóòótọ́ àríyá ń ṣàn la pé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní má dára wa lẹ́kọ̀ọ́ kájọ fojú lámẹ̀ tó wo àwọn nǹkan kan, àwọn nǹkan tó lè dàbí ìporú wa lójú. A wo ọkàn wa ó tiẹ̀ tún balẹ̀, a calm down. Torí tí àbá ń wo nǹkan ṣe ń lọ ń gbòòrò tá a bá take care easy. Ọlọ́run kò ṣàánú wa ni, ọlọ́run má jẹ́ abáláyé fọwọ́ tì í. Kí wọ́n ló yín ń sẹ́ bẹ́ẹ̀ lagbọ́ ń sẹ́, ojú olóko rèé tán lórí bákan bákan. Wọ́n bú ààrẹ bíṣọ̀pù yẹn kan lè sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ara tu àwọn ọmọ Nàìjíríà kinní kan ò ṣe. Ṣé rí tí màá kan máa sọ fún ẹ̀yin èèyàn wa náà ni pé ẹ má máa jẹ́ káwọn bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí, oníkálukú ni kó gbájúmọ́ ọ̀rọ̀ ara ẹ̀. Iṣẹ́ tó ń ṣe túbọ̀ tira mọ́ ọ, wá jẹ́ pé bíi 50 ló ń fi si tẹ́lẹ̀, tó fi 50 sí kó 100. Wàá rí pákó jọra wọn ẹ̀, wàá yí o. Àbò orílẹ̀‐èdè yìí kọ́ èèyàn ayọ́ bí àbá ti concentrate. Àbílẹ̀ wa ẹ̀kọ́ wọ́n ní bó ti ẹ̀nà náà ń ṣe lẹ́kọ̀ọ́, èkó yẹn tán ti ń ṣe iṣẹ́ ìdàgbàsókè. Ẹ mọ àwọn kiní ribiti ribiti èyí tí wọ́n mọ sí ọ̀nà ọ̀dọ̀ wa ń bì náà táwọn obìnrin máa ń gùn kọjá lágidí lẹ́sírẹ́sì yẹn. Wọ́n dẹ̀ fọ́, wọ́n dẹ̀ tún mú irinú àwọn èèyàn dẹ̀ tún ń yọ nígboro nílùú Èkó. Kẹ́ ẹ lè mọ ibi tí ìyá dé dúró. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó dáadáa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. Ṣó ṣe é ṣe kán máa wóru nǹkan bẹ́ẹ̀ yẹn káwọn èèyàn má rí wọn? When you see something, you have to say something. But are we saying anything? We are not. Ìgbéwọ̀ ibi táwọn náà ti fẹ́ jẹun nìyẹn. Wọ́n bá ń ṣe é tán kó lókè, ìgbà wo tán kó láàrin, tán kó ńsàlẹ̀, ẹ jẹ́ ká náà ṣe nǹkan kan. Ìyá yẹn máa pọ̀ sí ni. Ẹ má jẹ́ ká dàgùn lápẹ́ kò kàn mí, kò kàn mí. Ẹ jẹ́ kó kàn wá. Tó bá kàn wá, a tún lè kàn wá ní dáadáa. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Mbo la fẹ́ wo ìpínlẹ̀ Ọ̀yọ́ la fẹ́ dúró sí. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní ò fààyè gba ìjọba ìbílẹ̀. Ṣùgbọ́n gómìnà ń sọ lánàá níbi tí wọ́n ti lọ ṣe ibùdókọ̀ àbí ibi ṣọ́ọ̀bù ní géètì àti ibi tí wọ́n ti ṣí títì láàrin ọjà Bódìjà lánàá pé ǹtẹ́ ń wòye o, àwọn ìjọba ìbílẹ̀ ló ṣe. Ẹ dẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ ò ṣiṣẹ́. Ṣóòótọ́ ni gómìnà ń wí àbí gómìnà ń ṣàwáwí lásán wípé ṣe ẹgbẹ́ sọ fún mi wa pé àwọn yìí wọn dá dúró. Ọlọ́run á kúkú ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè 091-2370-8675. Ẹ jẹ́ ká máa pè wọlé ká tún mọ bó ṣe ń lọ nígboro. Hello.
2: Ayé ẹ̀ mà káàsán.
0: Ẹ mà káàsán bàbá mi, ẹjọ́ ẹ bá ń gbóhùn sókè díẹ̀.
2: Ẹ káàsán.
0: Yes sir.
2: Mi ń ga Babalà Langa.
0: Yes sir.
2: A kú weekend.
0: Weekend ni o.
2: Kò ní weekend wa.
0: Àní o.
2: Ìlú Mọ̀ọ́ká ni Abansadu Akíngbà.
0: Ẹ ṣe gan sir.
2: Kọ́sọ́mà dada láti Alákíá.
0: Adúpẹ́.
2: Mr. Weekend ayé.
0: Yes sir.
2: Ṣé rí kìí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan.
0: Ẹ jẹ́ aṣọ ti bí ẹ má lọ bò mí rárá. Ẹ jẹ́ akọ tó kàn wá rèé.
2: Ok.
0: Hello.
3: Hello sir.
0: Hello ma.
3: Bàtà ìwé ni Rasheed ní ìbàdàn látọ̀ yìí.
0: Àǹtí mú ìbá ǹjọ́ olẹ́ fún mi ń wàrà òjò. Ǹjọ́ olẹ́ fún mi ń wàrà òjò òyò jẹ.
3: Ẹ̀lọ́ o.
0: Wàrà nú ọbẹ̀.
3: Àbí o.
0: Ẹ̀lẹ́
3: wa. Bẹ́ẹ̀ni gómìnà wa tí wọ́n fi dìfẹ́ǹdì ara wọn ni sẹ́mọ̀ pé bò ń bọ̀.
0: Ìbò ń bọ̀.
3: Wọ́n tí wọ́n fi dìfẹ́ǹdì ara wọn. Ṣé wọ́n lè release àwọn local government? Tẹ́ ẹ bá dé East wa lọ́yọ̀.
0: Ọ̀yọ́
3: East. Fẹ́ẹ́ sọ ni pé sẹ́ran ní ń gbé bẹ̀ ni.
0: Sẹ́ran ní ń gbé bẹ̀.
3: Ọlọ́run ọba ń gbọ́. Àkọ́kọ́ náà àwọn bàbá tí wọ́n máa ń sọ kó ṣe dáṣà wo kò tiẹ̀ yé mi nínú òfin olówóoṣù ni kò yé mi. Kó kú ní local government nígbà tó jẹ́ pé ẹnìkan kò sí nínú ibẹ̀ ni.
0: Kò sálága ni.
3: Kò tiẹ̀ yé mi. Nígbà tó jẹ́ pé ìkìlá sálárì lásán wọ́n ń fáwọn alága.
0: Sálárì lásán ni
3: bẹ́ẹ̀ni àwọn náà pẹ́sẹ́ǹtì gbogbo tí gómìnà ń wí wọ́n fi ń kọ́ bá ara wọn tó ìbò tí ń bọ̀ ni.
0: ẹṣeun ẹ jẹ
3: agbọ ọba dìgbà interview gbogbo ẹ náà lájọ sọ tẹni wọn bá fẹ fà kalẹ
0: ọdọ àwọn gan náà fẹ dà rẹ àbí kí lè gbàgbé ẹ ti gbàgbé rẹ ẹlọrun ẹlọ.
4: Kàníngà Rọ̀bọ́láǹgà.
0: Yes, sir.
4: Ẹ kù iṣẹ́ ẹ̀nìbàjẹ́ ẹ̀nìbàgbé mọ́.
0: Àmì.
4: Mo pe ẹ kù iṣẹ́ akú weekend. Pawó lọ́wọ́ ìdòwú ògbó ẹ̀kẹ́ tọmọ látàdé tó kún lójú ẹwúrẹ́ ìbàdàn. Iṣẹ́ pọ̀lọ̀. Ṣé rí nǹkan tí ló kára tí ọ̀gá bàbá wa Olúwa Ṣèyínlá Gbé ń sọ? Kò sí èmi ò rí ìdí tó ti ṣe ìrìn àkàtó rí pé àwọn opponent táwọn ẹgbẹ́ kàǹpé táwọn ẹgbẹ́ dìbò ní ìjọ ìjọ ìṣẹ́gun nǹkan táwọn ẹgbẹ́ di kàǹpé nìyẹn. Lórí táwọn náà sọ pé àwọn bí fẹ́ máa ṣe báyìí. Ẹ ó bá wá pọ́sù kan ti máa ṣe tó tọ́ o. Ẹ ó pọ́sù bò ó káwọn kan ti máa ṣe àwọn kan lẹ̀ yípo yá ẹ máa bá ṣẹ́yìn lọ. Àmọ́ mi ò tí ì rí mo gba àdúgbò wa yìí pé kó yá àtẹ̀rí ọwọ́ ìjọba.
0: N bo làdúgbò yìí wà.
4: Ológun ẹrú Adétòkun.
0: Ìjọba àbílẹ̀ o.
4: Ìdó local government.
0: Ìdó ọ̀dà.
4: Ẹ̀wọ̀n àròkè ọ̀rọ̀ ẹ̀dà àwọn kan rí bàyìí. Tẹ́lá yìí ṣe kíní orin bẹ́ẹ̀ sọ yìí kò dojú ọ̀nà yẹn. Mo kò sẹ́ tí ó mọ̀ bàtà àwọn bólà lóru. Owó wọn máa ń ṣe gbọ̀n kọ́ báyìí wọ́n máa ń yan kójú yìí ti báyìí wọn gbọ̀n kẹjọba ooru. Tí ẹ gbọ̀dọ̀ yóò ti lọ sùn. Kò sẹ́ tí ó mọ̀.
0: Àwọn ṣípà àwọn bólà náà ló tún ń wó kíní o. So kò sí patro kankan.
4: Àwọn ni.
0: Bẹ́ẹ̀ ni. Ọládélé Sunday mú ìwà mọ̀kí. Hello.
5: Bàbá dára fún yín.
0: Àmì bàbá.
5: Mo ti ń gbé dèkò yín látàárọ̀.
0: Ẹ ṣe sà.
5: Gbogbo ìdáwọ́lé ni a yọrí sí eré.
0: Ẹjọ́ ta ló wà ń bẹ̀ sà?
5: Mr. Sunday ni.
0: Láti
5: Soka.
0: Mo ń gbọ́ yín bàbá.
5: Mo rí ìrírí kan lónìí. Ó ti jọ mí lójú.
0: Yes, pápá pàṣà.
5: Nígbà tí èèyàn márùn-ún bá wọ Mikra. Tí Bẹ́fà sì yọ ansẹ̀tì mọ́kàn lára àwọn tó jẹ́ tán jòkó síwájú yọ mọ́ lára.
0: Tàrẹ ló yọ ì.
5: Bẹ́fà Mikra.
0: Ṣé wọ́n mú ni?
5: Àárín mú o, ṣé bí mo wà ní ẹ̀.
0: But báwo lẹ ṣe wá mọ̀ pé driver Mikra ló yọ.
5: Ṣé bó farẹ̀ ló padà dá padà nígbà tí ọmọbìnrin yẹn kó yà fún inú mọ́tò.
0: Bàbá bọ́tẹ́ ẹ ló sà bọ́ nǹkan tí mo ní kẹ́ ẹ dá sí kọ́lẹ̀ ń dá sí i mo kàn gbà yín láì tó nípa gbàlagbà ni. Ṣó yẹ yín sà? Ẹ ṣe.
5: Ẹ dákun ẹ gbà mí.
0: Ẹ ṣe.
5: Ṣé yẹ kí ìlú náà
0: ṣe? Ẹ ṣe. Hello.
6: Ẹlẹ̀ máa kú ètò.
0: Bọ̀dá ń bàrí káàsán.
6: Bọ̀dá ń bàrí àṣì láti Amẹ́ríkà. Ṣé rí Nàìjíríà. Amọ̀pọ̀ ara wa ṣera wa. Ìgbà tí mo rí kí ni kí ẹ yọ lẹ́kọ̀ọ́ yẹn. Mo káwọ́ lè rí mi. Ẹ jẹ́ yọ kí ni ẹ̀gẹ́ sọ pé kí ni ẹ̀gẹ́ lówó pamọ́.
0: Ó ń pẹ́ kó tó wó pamọ́ ta ni nǹkan ń wó pa bí èyí
6: sáwọn. Ìròyìn ọmọ túmọ̀ ṣe ń ṣe yẹ sá. Ẹ Ókè tí ògá ibà lẹ ṣẹlẹ̀ tí ó ní àwùjọ ìkúnlẹ̀ àbí amọ̀ ẹ̀jọ́. Ṣé Ọlọ́run ló ṣe lẹ́yìn òní àbí ọwọ́ ara wa láì fà á?
0: Àbí.
6: Àwọn àǹsọ́rí ókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí. Báwo ni wọ́n ṣe ọ̀gbẹ́ni ṣe rú nǹkan bẹ́ẹ̀ yẹ àbí pínyà tó tí sùn táwọn sọ yìí kì í bẹ́ẹ̀ ṣe gbẹ iṣẹ́ kékeré?
0: Bẹ́ẹ̀ni.
6: Ìgbà tí òkò orí fún àwọn èèyàn kó lẹ́kọ̀ọ́ bá ẹsẹ̀ ẹ̀fẹ̀ destitute. Pé kí wọ́n kú òlùdú títí ẹjọ́ bá àwọn èèyàn náà ní parí ń bá yẹn pé ìjọba ìlú ń fayé láwọn èèyàn lára
0: kó lẹ́kọ̀ọ́. Ẹ kò ṣe bọ́ ọmọ Nàìjíríà ni wọ́n.
6: Ìwọ́n kọ Nàìjíríà sí láwọn ẹgbẹ́ òní máa pààyàn di tí ìpẹ́yẹ ti ṣẹlẹ̀ àtúntà ló tó lọ bẹ̀yẹ fún ọ.
0: Dàda.
6: Ṣẹ́rí tí local government tí à ń sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ń ṣe pé àwọn èèyàn ní àwọn èèyàn ọjọ́ máa ẹyẹ máa ló fẹ́ràn. Dàda sọ pé olóògbé kòkó àṣù ìyàbò ló ní Liberty Stadium. Òun ló náà ló nílé. Ṣùgbọ́n kálukú náà lọ́mọ tí iná ti ń jó ńlá nípa ìjọba àdínlẹ̀.
0: Ẹ ṣe bàbá mi, mo kí ẹ o Abiodun Oyinlade, mo rí ẹ̀ńbẹ́ ọ̀gbẹ́ni Ọdẹyẹmí Ọmọkúrè. Àbí ẹ̀mí jìnnà wọn bá sọ̀rọ̀, wọ́n ní ẹ̀ka san ẹ̀kọ́ ètò àríyàn ṣàn ní ètò ẹ ṣe gan hello ẹ mà ti wà nbẹ àbúrò yín o àbúrò yín hello
7: ẹ bẹ̀rẹ̀ nígbà bàbá lọ láǹgà
0: yes sir
7: bàbá mi kò ní sí kò ní rẹ ìwọ ní jíjẹ
0: àmì o
7: orúkọ tèmi ni kò fòṣì látolúndé nìbàdàn mi
0: látolúndé kò fòṣì mò ń gbọ́ bàbá kò fòṣì
7: bẹ́ẹ̀ ẹ ní gbòṣì láéláé mo kí bọ́dà mi wọ́n dá sótò sánsá balẹ̀ aziz ó dẹ̀ kí bẹ̀rẹ̀ adé láìláńdì náà ọ̀nà òkú oníkálukú wọn ránṣẹ́ sí
0: mi
7: sẹ́rí ìtẹ́níká dá sí sẹ́rí ẹ̀yìn náà wò for good 100 ATM wọ́n máa ń dì ní may ìdílé may 29 SPNC wọ́n ṣẹ̀ wá ń sọ pé ìjọba àbílẹ̀ ń function ọdún ẹ̀yìn náà ní ìjọba àbílẹ̀ oníyànlẹ́ bí àwọn òjò ẹ̀ rájà wọ́n lè fi rí nǹkan campaign fún election ni kò sí kò sọ pé lẹ́mí kankan fún ìjọba àbílẹ̀ o lẹ́yọ ṣèjọ kọ́ máa kàn wá o wọ́n máa nú wa lè rí jẹ o kò fọ́ sí ọ̀dọ̀.
0: Ẹ ṣe bọ̀dá mi. Ẹ ṣe hello.
8: Hello.
0: Hello sir.
8: Bẹ̀rẹ̀ ni gbá bàbá lọ láǹgà.
0: Yes sir.
8: Alága Adésínà láti onílá àwọn àti àṣù.
0: Ẹ ṣe gan sir.
8: Ẹ kú ijọ́ mẹ́ta, ẹ kú iṣẹ́ náà.
0: Yes sir.
8: Ṣé ẹ rí ọ̀rọ̀ nípa àwọn local government ló bá gbọ́dọ̀ sí yẹn? Ṣé ẹ rí gbọ́dọ̀ wà gangan? Ọ̀nà náà gangan fi ìyà jẹ wá lọ́pọ̀ jù bẹ́ẹ̀. Ṣé ẹ rí pé ìfẹ́ sí aráàlú ní sí wọn lójú wọn láyè fi ibẹ̀ yẹn gbà wọlé fún wa? Wọ́n á dẹ̀ máa ṣe nǹkan, wọ́n á dẹ̀ máa wí dúró bí confidence ẹ rí pé àwọn olóṣèlú o. Bẹ́ẹ̀ sí lọ́kàn ọ̀gbìn ló súnmọ́ aráàlú. Tọ́ba gbogbo tí àwọn lọ́kàn ọ̀gbìn ló ṣe ní àsìkò ayé Ọbásanjọ́. Bàbá kan ń bẹ tó wà ní Ìbàdàn North. Ní ohun tó ṣe ní gbogbo ọ̀nà dárò kó ní ọkọ̀ ní gbàdọ̀ láàrin ọdún
0: mẹ́wàá. Ẹ rántí ìbọ̀bọ̀ òun mo fẹ́ kẹ́ ẹ dáko ẹ̀ káwọn èèyàn lè.
8: Ok jẹ́kí n dáko ẹ̀. Arolé ni Gbẹ̀ngà Adéwùsì.
0: Gbẹ̀ngà Adéwùsì.
8: Adéwùsì kò sí local mayor tí wọ́n ti fi iṣẹ́ rẹ̀ tọrọ nígbà yẹn. Ó ti yé kí ló wá ń ṣẹlẹ̀ tó ẹdúgbà táwọn ọdẹ PDP sáàyè bàbá Ọbásanjọ́ PDP ni ìjọba tó wà bẹ́ẹ̀ nìṣe. Kí lóde táwọn nìkan wá takú?
0: Ìjọba eléyìí mà ti ọmọ ti di APM.
8: Ìkíni wọ́n bá wọlé kò sí PDP wọ́n bá wọlé ni. APM náà ní ìṣe APM làbá kan PDP làbá kan ni wọ́n fi ń ṣe wáyé náà. Ẹ bá wo gbogbo ojú ọ̀nà náà ẹ lọ gbogbo ọ̀nà ọ̀dọ́ wa lónílá látàyé tó rò lónílá àwọn èèyàn máa ṣubú ṣeré tó tẹ̀wá ṣèwọ̀ ni ẹjọ́ kẹ kọjá ẹwà sọ̀nà bẹ̀ náà.
0: Èmi ò rí kí mi ò tí ì rí káṣíìsì òkan lápá. Alájì Ajé ni Fújà Abbas mo rọ́wọ́ yín. Ọládokun Ayọ̀mídé Ẹ̀ṣẹ́.
9: Hello.
0: Hello.
9: Bàmí Fẹ̀rànmí ń ga.
0: Àtàkùn kọ́ ń ga.
9: Bàbá Lọlá ń ga. Ràdí tágbá kí ń ga. Ẹjọ́ àṣìṣó. Àwa tá a nílò rẹ̀ pọ̀ o.
0: Bẹ́ẹ̀ni kó má kàn lápá o. Lórí ọ̀nà
9: wọ bọ́tínì ni o.
0: Bẹ́ẹ̀ni kó má dẹ̀ ti kàn lápá o ti tán. Kò lè kàn lápá wa náà sí ni.
9: Àmì o kò rí bàjẹ́ o.
0: Àmì.
9: Ẹ ṣe rí lórí ti lókù gọọmẹ̀ntì ìjọba sọ. Èsì bí èyí fún ara wọn, kò séèyàn ló gbẹnu wọn sọ ńgbà kan sọ páwọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. Àbí ó wá yá nìsín. Ó wá sọ pé ìjọba ṣe local government ń vọ́ṣọ̀ o. Kìnìún kan lọ́nà wo. Ṣé bó ṣe yẹ kí ó máa vọ́ṣọ̀ lóyún vọ́ṣọ̀ yìí ní ìtótúmọ̀ yìí pé ṣé ẹ̀ mọ̀ pé téèyàn bá ní owó ẹ̀ làpò fúnra ara yàn. Ó jẹ́ n tó wù ọ́.
0: N tó wù yọ ní.
9: Yàtọ̀ sí wípé kọ́ wa mọ̀ gbé oúnjẹ fún yàn.
0: Bóyá wo bóyá kò wú jẹ o.
9: Kọ́ lẹ gbé fún mi. Mo kàn ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ wá ń sọ pé ó ń vọ́ṣọ̀ ní ọ̀rẹ́ ní apábó. Gbogbo yẹn náà lélẹ́yìí abala òṣèlú náà ni. Kò sí àní-àní ń bẹ̀.
0: Ẹ ṣeun gan-an ni.
9: Ẹ jẹ́ wo gbogbo nǹkan tí wọ́n ń gbọ̀n yọ yìí. eti oye mi nbe ni pe lopolopo gba to ba ji kini yo sa lawo bi ti won ta si
10: abi
9: awon kan joba se eni ti joba to ba be se iwadi nkan wa se iwadi e sugbon yoba di so wi pe omo ti won o ba ko oun ni o pada gbele ti won ko ta awon omo ti won o ko awon ni won gbe nkan joba ta yi
10: to
9: lo nba kan joba je
10: e se atakankan mo ri oluwole Emmanuel only good afternoon sir I really love your program hello
11: hello sir
10: hello brother Adekoy
11: Emmanuel
10: Ade of the of Ireland hello hello sir kilo sele hello hello God bless Nigeria mbulewa
12: oh shit
10: hey boya keyboard ade tun wa pe pada hello hello hello
11: hello sir
10: yes sir
11: hello sir se gbo mi
10: mo n gbo yin dada sir
11: yeah network ni sir yeah ade lo n pe lati dubin
10: yes sir
11: hello so sir any problem kan Nigeria in that campaign last time she governor so ko believe no local government yes but like how to start with our need difference about the local government so it's just like medicine after death
10: medicine.
11: But Paris can you want to believe local government something but like it's very local one people are saying on the time I say chairman local government don't say the local way say oh there are any problem sentiment of follow us in Dibo laughing that's it laughing God bless Nigeria and yes, of course, believe in the local government that they people
10: food.
11: And I should get there, right there, local government, not like people food. Hey, local government, let's say, oh no, believe in there. God bless Nigeria.
10: Amen. I should go, brother. Hello.
13: Hello. Hello, sorry, I'm not Bino.
10: Yes, sir.
13: Eko Eto.
10: Eto, hold on, loan to Tano and Bill.
13: Come on, let's call Uncle Lato Rugu.
10: Yes, sir.
13: bọ́ọ̀sì yẹn ni máa dúró dè torí owó tí ò sí lọ́wọ́ mi
10: kí
13: ni wọ bọ́ọ̀sì yẹn 150 láti orogún dé bẹ̀rẹ̀ 150 naira
10: èlò lẹ́ẹ̀dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bá wọ dánfó
13: láti orogún dé bẹ̀rẹ̀ 500
10: olúwa ó 350 tán
13: 300 gan
10: 350 tán
13: 150 ni láyé nígbà ayé ajímọ̀bí nígbà yẹn
10: bọ̀
13: láyé
10: hello
13: àwọn local government kánì local government wà gbogbo ònira tó bá ráàlú ìyá ni máa pariwo tinubu chairman ò lè ra bọ́ọ̀sì márùn-ún látàkì ẹlé fígbòrò óyá ẹ máa gbọ́ ìyọ̀ ní 100 naira 50 naira ẹ̀ ní wọ́n ti tinubu mọ́ ọlọ́run ó ṣàánú gbogbo wa ìbò wa ń bọ̀ wọ́n wá ní ṣe local government ṣiṣẹ́ aráàlú ìbàdàn.
10: Ẹ ṣe gan ni mo rí ọwọ́ ẹgbẹ́ o Johnson D. Noble Organization. Ariansho Esheo Idowu Ogunseyitan from Lokoja all the way from Lokoga. God bless you. Thank you so much. Esheo Ante Siwaju. Ante Siwaju. Awon yan pe. Hello.
14: Hello.
10: Eto ni o baba.
12: Opolo yo le daru.
10: Ami aje ni fuja tun ko.
12: Ebe ni.
10: Ah mo ti do yen mo.
12: Te ba ri ti oju awon ra amuluko ri lowo lo bayi. Ah. Inte ti wa se ni pe oga to wa be te tele.
10: Mm.
12: Mo to wa sipo.
10: Mm.
12: O la te ba du ala soju ona.
10: Mm.
12: O ma se ogo danta.
10: Mm.
12: O wa lo contract mo wa ko se ori ti ile e.
10: Mm.
12: Lati bi osu meta.
10: Mm.
12: Ojo baro wahala.
10: Mm.
12: Bi o baran wahala.
10: Odo ariya o da ko ti ba yin se.
12: Ah, ibo oto tin bembe ni loju mo la to mo lo agbe mo to lo do mechanic. Awon da fo gan ti satan ni se won ti sa ko lo won ti satan. Oko te won ma gbe 200 lati amuloko tabo 300 eyin te gbe ni se.
10: Mm.
12: Ojo ba ti su ni se.
10: Mm.
12: En to ba di agbo mi se ma won to ka ko ti ma sa lo le.
10: Mm.
12: Ibe pa agbo meji la ni to wole.
10: Agbo meji.
12: Mo ti gbalaga ona ara wa won la won la won soju ona.
10: Mm.
12: Ah, si bon di ni won la la ndo. Ah, won ni se lati bi osu meta bi ari ba. Ple de kini wa won la ti gba na.
10: Alaga ti gba po nku na na nu. A je be ko mo nkan ti nse. Mo ba lo lo nse ti won ri owo ja re.
12: Alaja bora ti rese yuki boya ka won ki wa ragu omo ka won si asun ka won dawo ka dawo jo ka mo ka ani won o si so gbogbo te ba de ka su gangan e teli igbo ko gbogbo ka su ni
10: mi akanran na bayi
12: e sa kanran ni keyen lo kaakiri e lo ka so to ba lo wa ni goriko gbogbo tractor gbogbo grader te ti mo njo na ti grade bi ojo na kaakiri gbogbo na goriko njo na ti grade e kan yi
10: oluwa gbogbo awon kan e si na kala ra ngba yen o
12: Jẹ́rìí gbogbo àdúgbà kọ́lẹ́tọ̀nà ní ṣẹ́tì nkankan kọ́ lọ́wọ́ ṣàánú wa ni o.
10: Àmì ẹ bá mi gbé eléyìí ká parí ẹ̀ síbẹ̀ lẹ́nu. Hello. Hello.
14: Sọ̀rọ̀ mi gan.
10: Ah, ìyẹ́ ẹlẹ́gùsì rèé.
14: Balọ́láńgà.
10: Ìyá mi yọ da.
14: Ọjọ́ àti ẹni fún yàtọ̀ ìbàjẹ́.
10: Àmì.
14: Nàìjíríà ní ọgbọ́n ní ọgbọ́n. Ìjọba ni ọmọ ara wa. Ọmọ mi ìmọ̀ràn tó bá gbọ̀ náà yóò jíjẹ gbà. Ẹ bá kan ọ̀nà ọdọ wa láti yin ọdọ àdéhùn ìlúpẹ́ gúdé bólúwájú. Ọlọ́run ọba mi o.
10: Bólúwájú.
14: Ọgọ̀dù bólúwájú nìkan yóò. Ọgọ̀dù bẹ̀rẹ̀ ní gbẹ̀bẹ̀ ni. Àmọ́ ànìkan lápá.
10: Àmì.
14: Ìtàn Wọlábìtàn.
10: Gbogbo Wọlábìtàn.
14: Àwọn ọlọ́ọ̀dẹ mọ̀ kọ́ bẹ̀ mọ̀ pọ̀lísì òbí yẹn kẹ́kẹ́ mẹ́ ẹ̀yìn ó pọ̀ mẹ́ láti yẹn kẹ́. Àwọn olómi àbí òun mọ́ ṣẹ̀kórí bẹ́ẹ̀ ó kú díẹ̀ tó àtòwò. Ọlọ́ọ̀dẹ nípa ní Nàìjíríà Power Base Nàìjíríà bí ọ̀gá lé o.
10: Ẹ ṣe wọn ìyá àbejì ẹlẹ́gùsí. Àwọn èèyàn wa náà ní Ògún Àjọ̀bọ̀ ní ojú ọjà lónílá. Àwọn náà máa ń para. Ṣùgbọ́n àwọn tí ń kóra wọn jọ ipe lágbára ọlọ́run àwọn ó ṣe nǹkan kan o lọ́gbọ̀n ọjọ́ iye oṣù táwa yìí gangan ní onílá kí gbogbo nǹkan kó lè kú mú bí ìdodo ẹ̀fọn ipe ìtàwọn dúró dìjọba wọn ló ti tó torí náà táńkó sẹ̀míù ó láwọn ó ṣe nǹkan kan fúnra wọn ìyẹn lọ́gbọ̀n ọjọ́ nínú oṣù táwa yìí gangan ẹ̀yìn èèyàn wa ibi òkú mọ táwọn olóṣèlú máa ń lò fún yín ẹ bá ti rí kóńgò ráìsì tẹ ẹ rí 5,000 tí ò tó ṣebẹ̀ ọmọ mi tó wà ní skul àmọ́ ọmọ yìí tí mo máa ń tẹ́rí sí pé dáàdì mo ní foodstuff ní òní ọbẹ̀ òní foodstuff ẹ mọ́ bu kínní sínú omi èlù bọ́ kọ́ ọmọ pò mù àgọ́ ọ̀rá bunú ní kìrí ẹ̀ sí ni ó di custard àbí nǹkan nìyẹn tìbọn ń gba ìbùbá tó dé awa náà ni èmi ò ní ká dìbò fún ìyọ̀kan o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo àti ṣe bọ̀ ẹ jẹ́ ká wò ó èmi wà níjọba àbílẹ̀ lagelu láàrin lagelu sí kíni wọ́n ń pè akínyẹlé ni mo wà a ti ń pariwo ọ̀nà ọlọ́ǹda tó e dé omilabu saka ni o èmi ní ìdí ìwókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wá bọ́ sí ọ̀nà kan ní ọ̀nà ìdí apẹ́ lè tó lọ lé àgbàjẹ́ olóṣèlú tí wọ́n ń pè ní àkéèkà ẹ lọ ọ̀nà ọbẹ̀ yẹn tó bá ti dalẹ́bà àwọn ọlọ́kadà ó bá láwọn ò lọ mọ́ ipò náà ń yọ ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìjọba àbílẹ̀ kí làwọn ìjọba àbílẹ̀ ń ṣe mo rántí na ye igba yen to je pe a ma ni supervisory councilor for works for education for health for gbogbo e lo function ki ro de te gbagbara le eni to ni nkan e ji o se ki lu ile toro ni melo la fe se nbe won pe nkan kan ni lo lede oyinbo won ni division of labor ebe ri ngba mo se fe pare laye igba yen ana e pe pe o so ra won ejo kekeke fi le fa won bye bye bye ka won ma se ton ba ti wa ba debi kan to ba ta koko won wa ba e sugbo gbele gbele olamaji o pare o nti won so fun mose ngba yen ni tori na emi la re orilede nigeria en to ye ki minister se ejo se en to ye ki lagbaja o se ejo se we cannot do it all aro iseyin oni feromiga e ka san o omo kure tun ki wa won ko orisirisi sibe mo ro nfolu ko mu e mo rufu ona wale gbele kale mo ki oni gomina wa leni akoko to tako igbe kini igbe aye gbadun wa to je pe local government ni ajia lòun náà ti jáde ó wá pa wá lára fún ọdún mẹ́jọ wọ́n sọ̀rọ̀ púpọ̀ púpọ̀ ipò ọmọ ìjọba àbílẹ̀ ọ̀nà àrà náà ni gómìnà pé kí ni wọ́n ṣe èmi mọ̀ pé gómìnà ṣe bẹ̀bẹ̀ gbogbo títì láàrin ìlú ẹ̀rí pé ó yọ̀kọ̀ lùlùlùlù mo sì mọ̀ pé ńgbà wọn ò bá lọ gbogbo àwọn ìtànsọ ní kọ̀ọ̀kan ń dún káàkiri ìró ètí bàbá jẹni fújà sọ káàkiri káàkiri káàkiri ètí ẹlẹ́gbùsí sọ ètí gbogbo kí lorúkọ àtàkánkán àti bẹ́ẹ̀ àti bọ̀dá adé tó wà àti èèyàn migan azeez tí gbogbo wa sọ mọ̀ pé wọ́n ṣe dáadáa ẹ ṣe o tẹ́ ìgbàdùn wa ẹ jẹ́ ká lọ sàgbọ́n ti ìkéde àti ìpolówó ọjà ẹ ṣe.
15: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
16: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
15: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
16: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
17: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
18: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀ lù Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda. Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka. Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwa building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
19: Ola wala yemo.
20: akọrin lata aro ni o ti su mi igbo gan la lo bole mu mi lo arakunrin fọkan balẹ onu ati la re ni mo fe fi han e o ya wo ore ore Takashi pẹlu ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira 500 naira lori splash 105.5 FM pẹlu kóòdù ẹ *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.kashia.ng.
21: Bodajide, ki lo shele, ki le nso lo joro yi, she nla la ni, abe nshiro no?
20: Mo sese jini o dabi eni wipe ala ni koda ala to dara ni mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashie wa la ojo bibere wa si imuse pelu Cashie iwo na le je olubori ninu osu kejo yi ma se je ki anfani koko je re o je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu Cashie o ti je wo ojojumo pelu ma gbenu sowo cashpot osose like uno ajo to ri si tete orire ni pele yo lo fun telu cashie eni odun mejidi logun soke nikan lo le kopa lati

0: ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákè jádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lólé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Mo tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: ya akẹ́kẹ́ gidi níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lẹyìn ọpọlọpọ gbé àti lakaka ajọba ogbe ti fún fọlọhun o àmọ síbẹ ìwádìí ọrùn kini wí gbọdọ wáyé láti máa húlẹ húlẹ ibo nínú ara aṣọ ẹni ti ń jẹni kírú ìwà ìdínigbé yìí kó tún bá wáyé má lọ́jọ́ iwájú oríire abduction judicial commission ló ń rọ gbogbo nínú mọ́ka gẹ́yìn nípínlẹ̀ ọ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ẹ̀sí ẹ̀lẹ̀ àti yàwóta communities láti gbé àwọn ọmọ iléèwé àti tísà lọ àmọ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ tí ò fẹ́ wàhálà fún ìpínlẹ̀ yìí ìjọba ń pe gbogbo èèyàn tó bá ní ń wí lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé ìró àti mọ̀ tani lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ohun tó ti rí gbọ́ lágbègbè lórí ètò ààbò kíṣẹ̀lẹ̀ ó tó ṣẹlẹ̀ àti lẹ́yìn tíṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ti ṣẹlẹ̀ tán àti kí ló lè ṣokùnfà ìjínigbé lásìkò náà èyí lè gbéṣẹ̀ àwọn aláṣẹ àtàwọn aláṣẹ nílé ìwé wa gbogbo aládùúgbò àtẹnìkọ̀ọ̀kan lórí ìṣẹ̀lẹ̀ náà àtẹni wọn jí gbé àtẹni ajé èèyàn rẹ̀ gbé ìjọba ń rọ̀ ọ́ kó fóun tó kẹ́fín ìwé ìmọ̀ràn àtàkíyèsí rẹ àdírẹ́sì rẹ àtohun ìdánimọ̀ rẹ tòótọ́ ìjẹ́rìísí ẹmu wá tààràtà sí commission office secretariat ìbàdàn tàbí sórí email ọyọ state judicial oríire abduction@gmail.com látàsìkò yìí títí dọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 èròǹgbà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso ẹ̀yin olúwàṣẹ́yí mákindé ni pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ tó bá wáyé mọ́ olùkẹ́lẹ́ barrister mrs olamide sandra tella secretary of judicial commission of inquiry má fòyà láti tú àṣírí ń tọ́ kẹ́fín ààbò tó péye ń bẹ fún ọ.
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Ìtọ́jú àbáṣekókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ̀ kò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ irúfẹ́ eré tarúgbó ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Hola, hola, yemo.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
4: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lájolú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.nga.
6: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàánú? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
7: Lágbèlú FM 96.7.

Kebe. Kebe. Okay. Connie Bright. But that Latican in it.

Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj Umra Service, wọ́n tún ti ń ṣe ètò Umra olóṣooṣù Umra December Umra Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umra Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umra Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj Umra Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: iroyin to kan Mercy baba ti ago elese roba funky puti won ni ba ni adorin 68 aje pe aba idile Mercy aba won kedun
1: eje kajo
0: mi papo da baba Mercy to nto na bi ti ago
1: labolako eje kajo
0: may your soul rest in peace ti be lo je ka lo sabala to keyin ogun be nbe fun toni ki n so papapa boya le dasi ka tu ma lo le o sele laarin bale ile kan to ni iyawo meji to si ni ye e to je iyale omo kan pere na lo bi e to je iyawo iyen o ti romo bi Shadede ni yale lo foson le lo ba gba orun lo lo ba ku baba yi iyawo ati omo obirin bi eni omo odun bi mejo eti iya e fi sile saye lo oko bi kan ni won gbe labule won yi si re won ni asa won ni awon iwo kan won ni awon ojo kan ti won ya soto teyan le lo pon mi ni odo abami to wa ninu na nde je mo wi pe nitori owu nitori ilara pe bawo ni temi se je emi ti mo wa laye mi o romo bi oku orun lo fomo le yi omo yi mi o ni roju ni jo roju be ni mi o ni jo raye mama pin le mi ni imo dala mu ni gbogbo ìgbà tí bàbá ọmọ yìí ò bá ti sílé ìwà burúkú bọ́mọ bá lébi ń pa àwọn obìnrin yóò ní fún lóúnjẹ a ṣáà máa fi àjẹ ọmọ ọlọ́mọ yìí ni ó bá di ọjọ́ kan ó sì ti mọ̀ pé ọjọ́ ìyá gbọ́dọ̀ lọ sódò lọ pọn mi ẹni bá lọ ó tán nìyẹn irú ẹ̀ padà mọ́ ó dẹni ẹbọra nìyẹn ìlú tí mò ń sọ wọ́n lọ́ba bẹ́ẹ̀ ná láwọn ìjòyè wọ́n dẹ̀ gbàgbọ́ nínú ká gbé ọ̀pọ̀ ẹlẹ́ṣọ́lẹ̀ ká béèrè bó ni nǹkan ṣe ń lọ lóbìnrin bá gbé ládùúgbò lé ọmọ ẹ̀ lórí ọmọ kékeré náà sì ti gbọ́ pé ó dùn yìí wọ́n ní nírú ọjọ́ báyà kì í lọ bẹ ẹ má jẹ́ ń lọ ó rí wàá lọ o dandan nílọ lọ́ọ̀lọ́ o lọ́mọ bá pa kítí mọ́lẹ̀ ló gbéra ṣùgbọ́n ṣe mọ̀ pé orí tí ó gbé ni ní gbé aláwòrẹ́ èkó ni àṣeyà ọmọ yìí gan ò sùn ìyá tó ti kú ikú sùn ó pàpà ń dáàbò bo ọmọ ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé kò lè sọ̀rọ̀ mọ́ bọ́mọ yìí ṣe ń lọ bẹ́ẹ̀ níyà rẹ̀ ń yọ sí èmi ni lágbájá ibi tó ń lọ yìí jọ bó o ṣe ń lọ kò yẹ kó o lọ ṣùgbọ́n wọ́n wà pẹ̀lú rẹ̀ bó o bá ti wà nínú ìṣòro pé orúkọ mi ń da ọlọ́run ó sì gbà ọ́ lọmọ ìbá ń lọ nínú igbó tó ń lọ yìí àwọn ìyá mi ẹ ti mọ̀ wọ́n a máa tajà ń bẹ̀ bó o bá rajà lọ́wọ́ wọn a jẹ́ pé o dẹ́bọ̀ rúbi ìyá yìí ti wá sọ fọ́mọ yìí wípé o kó ọjà kan lọ́nà o kó o tó débi odò mọ́ gba nǹkan kan lọ́wọ́ èèyàn kankan mọ́ sì ra nǹkan kan o wọ́n a máa nà sí ẹ tèmi ló chìbù bá mi rà á bá mi ṣe ọmọ ìṣá dòdò bó ṣe dòdò tó bu omi ní àjọ nínú omi ra ọmọ yìí mú ọmọ ìwà rántí ìyá ẹ ló bá pè ìyá rẹ àmà ó rà ìyá ẹ̀ bá yọ sí i ìyá ìgbà ọmọ yìí máa pọnmi nínú odò abàmì yìí ó sì gbomi délé ọkọ sì ti béèrè lọ́wọ́ ìyàwó pé ń bo lọmọ mi wá òun ọmọ bí ó lọ bí ó tún ti rìnrìn régbè lọmọ ọdún bíi mẹ́wàá fẹ́ rìn bẹ́ẹ̀ lọmọ yìí yọ bàbá ẹ̀ bá rí níbo lo ti ń bọ̀ dádì ìyàwó yín ló ní kí n lọ sí odò abàmì kí n lọ pọnmi yéé iwo obirin yi alakoba ni o emi ni kokori ma gbele a da afin oba won ba gbera won da afin oba ase awon baba alawo inu afi awon na ti da opele won ti je kon mo wi pe obirin kan wa laarin ilu ito ranmo olomo lo nu gboye o nibi ti odo abami wa wori wowo ise iwo lo saduro nkan yi ah eni ba se nteni ko seri oju ari nteni kan oriri baba lawo lo nti dafa o si ti ri pe ika lobirin ko si nkan meji kula sibi kula sibe yen idajo wa re o nti fani kan se ipe lato ni lo obirin ni o ma sin omo yi gege bi eru gbogbo nto mo yi ba fe se laye obirin ni o ma ran ijo to obirin ba si ko se fun omo yi yo fo loju ijo to ba ko se fun omo yi yo yaro ah no brezi ni o ma ko bara awon o oun fo wu gbona para run igba wo totun to si eyan wa koju ba yen lo ase ni won lo nse ra ah e je ka pe kadasi ki le ri si isele ta ra menu ba yen 0912370865 hello
2: hello sir
0: yes sir
2: ba mi iwo eh ni baje
0: ami iwo bo wo yi
2: yes sir
0: je wa gbe je wa gbe eran loran yo
2: e mo wa gbe eran lorun yan o
0: ki wa ran
2: e wa re ran ni o ba mi ko ni baje
0: o mo je
2: o sai da ta kan na ni o la to eh sheri eh ale mo le fun ni akole orogunka
0: orogunka
2: orogun ka ni tori bo se le wu kori e ri pe gba ti baba omo ede o ni boyo tun ti rinrin boro lo o tun mo si pe o ti gba pe
0: ko le wale
2: mo omo e ma ku son ni ko le wale so iya re eleda iya re ti o sun lorun o duro si so ele tun mo si pe nigba mi wa ta ba lero wi pe boya enikan wi pe boya o a se ka fun yan lai mo para yan le yan se ka yen fun ai mo ya awon elomi be to je pe ti o ti e fe ri omo orogun e emi mo e pe opolopo papa julo awon obirin a mo pe a mo ri okunrin mi na to je pe ika lohun na fun re o
0: be ni
2: sugbon awon obirin won a ri e kokko ninu oro yi so omo orogun won le ma fa ti pe omo to ba ti fi aje yi se won mo bo yohun lo ma do la won leyin wo la
0: abi o
2: ai mo yi ton ru e to je pe omo orogun gangan abi omo agba to e gan o lo pada wa toju e loju ale
0: be ni
2: e ko eto sa
0: e se gan nkan yen na ti sele na nu bibeli laye josefu ibi le ru si mi olorun lo so dire hello
3: hello ninga
0: yes sir
3: e ka fa ko eto
0: yes sir ta lo wa nbe
3: ogun ijoba olorun ri kuro lakaye yin o
0: ami o baba mi
3: oruko temi ni oji omo west
0: oji
3: omo west United States of Illinois Academy
0: okay oji omo west
3: oji omo west
0: mo ngbo baba oji
3: se ti ri pe inu ni ka wa bayi
0: inu ni ka wa
3: ase inu ni ka wa omo ọdún mẹ́wàá ilé ìṣẹ́ olómọ yorùbá ṣe
0: kò ṣe
3: òun ló ọmọ bèrè ni
0: òun ti gbàgbé pórí ọmọ ní pọmọ wáyé
3: ọmọ ọdún mẹ́wàá ìṣẹ́ olómọ yorùbá ṣe ṣe débi pọmọ yorùbá ṣe wá ṣe èfi ni wà ọ
0: ẹ ṣe bàbá
3: mo wá lẹ́ẹ̀kì ìdájọ́ tó fún yẹn òun sì òun ló máa jẹ ẹrú fọmọ
0: yẹn
3: tó bá wá kọ o ti dẹrú báyìí
0: o ti dẹrú
3: ọmọ yẹn náà wá lò dáadáa ó lò dáadáa
0: ó lò
3: ọkọ yẹn pé wá gbẹmí pé ọmọ yẹn ò ní lè lò bẹẹ fi kọsọmọ yẹn á wí pé ìyá ló máa jẹ fóun
0: bẹẹ ni
3: wa eh ko lawa kini ko ka ku gba won ya o le to ba gbe to yi ko mu ti won be ko mu e ko ti won be ni
0: kokunrin
3: na omo rugo eni ko so te ni
0: be ni
3: omo rugo eni ko so te ni
0: be ni
3: eh e ja domo ko ka domo ko to
0: se bo da ah
3: me to ma ja me to ma do ti wala to ma se do fun olola
0: be ni
3: e se ko jo mo igo golu ma je ko na ni joko ayo bi to wa
0: be ni sir
3: wa ranse di to tu e ma be to bo je mo wesi ni
0: e se o
3: ko lo ni joba
0: ami o
3: e ma mo so a di mi gbo
0: ami hello
4: hello Faraminga.
0: Yes sir
4: oko yo meji meka
0: yes sir
4: oruko temi ni Edward Dio Oyeni Atakunbade
0: Atakunbade yes sir
4: ati ojo na weso ati atakako awon meji ti soro won ti koro le pata pata se ro ko ati mi se ni awon
0: ashe ni se re
4: awon lo ro pe
0: ani ni bare
4: ti omo lomo nka ke ti omo pe ati oku orun atawon ara lu won wa leyin o ono wa de omo bayi ke de se ti o se le sinya so
0: to si
4: ko so gba apa to digi leyin
0: ko gbodo ru ti en bi
4: ah ko gbodo se kankan mi leyin o ni to mo ba so fun mi omo se
0: ben
4: ta ba iru ida kan so mo yes ke se ni gbogbo ti an ba wi omo se se
0: o ti di dandan
4: Asha
0: baba ni ririmu. Asha jamo
5: ko ato si o. Asha gan baba mi. Thank you sir. Asha o. Dayo amo lo mu bojo, amo lo mu
0: bojo. Eyan wa tin lo lori ede o. Ni iseju bi mejo lori eto. Omo geje ga dalo. Hello.
6: Hello.
0: Hello.
6: Oro ninja.
0: Yes sir.
6: Ah, akoto.
0: Eto ni Olorun lo nba wa
6: to. Olorun ma so wa lowo awon ase ni
0: o. Ami o.
6: Olorun wa pelu wa.
0: Ami.
6: A ta kan kan pelu eje na re si lati soro gidi. Ase ni se re ni.
0: Ase ni.
6: Gbogbo awa ti aba awon to ba de ika, iyawo ile ni ba le ni, ti ka ni se re. Ki esi ti a ba n se ori ese gbogbo esan ake
0: esan ake
6: epo eto
0: ejo ta lo
6: eni yemi lati iruwa
0: ese gan lati ilu eruwa
6: bẹẹni
0: ese o dabo hello sir
7: alaji omowe ailabogo
0: mo ti wo pe mi o gbu mo gburo omowe
7: máa fẹ́ ọ̀rọ̀ gbọ́n ló máa fi ẹ̀kan mi sọ ọ̀rọ̀ àwọn obìnrin wa yẹn lóde tó jẹ́ pé àwọn tí wọ́n ṣe tàbí tí wọ́n kọ́ sàìmọ́ máa ń kó lọ síbẹ̀ yẹn
0: sí ìbọn bẹ̀ sáà
7: wọ́n wọ́kọ̀ọ̀pù náà wọ́n tó ṣẹlẹ̀
0: bẹ́ẹ̀ni
7: méjì àwọn lọ fún wọ́kọ̀ọ̀pù àwọn kan yìí ló sì mú kí àwọn yẹn máa pọ́n wálé ìgbẹ́jọ́ ọ̀sẹ̀ bá lọ sí sáájú arégbè lọ́hùn-ún ni wọ́n máa pè mí ni wọ́n máa béèrè àwọn olùgbèǹdì wa
0: tó ti
7: plé wọ́n máa dá kan àrokòta gbogbo nǹkan kan báwọn yẹn
0: tó
7: yẹn jẹ́ ń gbìyàn lórí
0: tó
7: láti máa wá ṣe ọ̀sẹ̀ o àwọn obìnrin yìí àwọn tó lè plé ìtẹ́ bá lọ sí àrọ́pò lásán ìdáhùn sí àwọn tó ń pè wọ́n lè sa bíi tí ìdí márùn-ún ní wọn ẹlẹ́kùn bá gbà ọ́ nímọ̀ràn
0: ìgbà
7: nǹkan yìí
0: àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ
7: ìsà àbí ká máa mú pẹ́ẹ̀lú tí ò rà nǹkan bí sínú èyí tí ó tọ́ yìí ó kò dá tó
0: ẹ̀ṣẹ̀ sà
7: ojú ònìkì à ń gbọ́dọ̀ tí ń yọ
0: ọmọ
7: ayélujára gbogbo láti
0: kàkà.

0: pill, sir. Gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ̀wé Ayinlabogo tí wọ́n sọ, mo máa ń tẹnumọ́ nǹkankan, ìwúrò òdu wa ìyá wọn mọ́ wà lójú títì ńbẹ̀ tí wọ́n máa ń sáré. I am telling you, most of our town kó lọ ṣe Scotland àbí bo wọ́n lọ lẹ́nu ọjọ́ mẹ́ta tán ti lọ ṣe Commonwealth Games. Sincerely, wọn ò le sáré tó àwọn guys yìí. Ìmí ẹ̀ṣẹ́ burúkú, gbà kan lulẹ̀ ni. Wọ́n bá ń wá àwọn ọmọ tí jẹ́ pé ìpátá lérí yóò wúlò ṣe jẹ́ ká lò wọ́n kán wúlò fáwùjọ ojú kán máa ṣe wọ́n ṣe ń sá kiri ojú inú òtútù náà náà máa sùn lálẹ́ kẹ́ ẹ mú kóònú ẹrọ̀fọ̀ kẹ́ ẹ mú wọbi tó dáa ẹgbà ọlọ́run yóò dá ayé yan wa ẹ mọ́ ìpè wá mọ́ ẹjọ́ torí ọlọ́run àkókò ti pè wá lẹ́jọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ kébùgè thank you so much gbẹ̀ngà ọláwọ̀láwí àtọ̀ mi ò nígbàgbé èèyàn mi gangan àwọn tó ní ńlá connection àwọn tí ògbọ́n àjọbọ lójú ọjà ìyanu akuku ṣẹlẹ̀ lọ́gbọ̀njọ́ yìí ti ń bọ̀ yìí bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí adémọlá azeez ni mò ń perí ẹ̀ èèyàn mi náà wà níbi professor tosi adelowo the dynamic presenter àjọṣetò ẹ náà lénìí ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lè má pè wá ṣẹ́yìn torí facebook ni ká sọ ni àbí ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń gbọ́ wa ẹ kàn rapa lọ́lọ́ síbẹ̀ ẹ ní sọ̀rọ̀ wọ́n tàn tí bóyá pàdé ní function I'm so happy to meet you mo máa ń gbọ́ yín gan-an ẹ̀ẹ́dẹ̀ kí n pè wá èmi ń fẹ́ pé o mo kàn máa ń like ń gbọ́ yín níbi ẹ máa ń jẹ́ tótó ohun yín máa ẹ máa ṣe o God bless you my sister God bless you my brother God bless you everybody atakankanga I love you so much ẹ̀yin wa àjẹ́pọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa tún pàdé lórí àkọ́tun ètò yìí èmi ti ń tòótọ́ pẹ̀rọ̀míńgá lálàlálà ẹ kú weekend.
1: Lagiluwa FM 96.7

0: meeting. Iwo na darapo wa gba agbara Olorun. Fi ise pataki to wa ni waju re. Ki iwo akoko yi ma ba ko danu. Iwo na o le se tayo. Ojo Wednesday, Tuesday, the Friday, 14th August 2026. Lagu meso ro 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God. Through his anointed servant, Prophet Akinbiyima. 2026 apostolic meeting. Ojo Wednesday, Tuesday, the Friday, 14th August ni. Lagu meso ro. Le mi Olorun yo fi ma ba lebo awon iko re. A ko sise ninu ijoro won lagbara. Bubu eni Christ Power Buster. Adegba yi fe Ibadan Express Road. Ibadan Eagles Association of Ministers. Lo shagba temwe. Iwo na wa gbagbara. O le se tayo.
1: Ola wa laye mo.
2: Baba akori lata aro ni o ti su mi igbogun la nlo bole mu mi lo
3: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ore ore
2: Takashi pelu edegbeta naira 500 naira lori splash 105.5 fm pelu code e *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
4: Bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsi ran.
2: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Wa la ojo pipe re wa si imuse, pelu Cashier. Iwo na le ji olubori ninu osu kejo yi, ma se je ki anfani koko ja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun, pelu Cashier. O ti n jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpo tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
6: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwa building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
7: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
11: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúkú mọ́ nínú. gbéralẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
15: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbógan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Kàkàṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kàṣẹ.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀.

àṣà òpẹ́ lóko tó báyìí rí ọ̀nà ló jìn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé tó bá lè dáa náà la bá lọ a dúpẹ́ pé a lọ láyọ̀ àtúbọ̀ láyọ̀.

0: ajọlọ náà ni pastor Babawale Adesanmi Joseph gba mo pe won mo ni pastor bo ni se ni ise kankan le o dai pe oso mo lo Ajibola Adebisi oni lojo bi re idunnu o je ola nfani ati lohun o lo o si dai pe le kankan pastor jeje ni o ni ministration kan mo ba ni pastor Wale Adesanmi ajọlọ ni o won ni oga mi ko si wahala emi n pe won loga won n pe mi loga o ken ti o gba fe nikan o lagba agbo oni pe
1: oga n pe oga
0: oga n pe
1: oga wa ri lura
0: won o ken ti o gba nikan loga ajọ gbera pa ipinle osun ya oda keyan omo jade o ase titi to ti iworodu lo si osun o wo ikire koja lo ase yan ti konkere abala kan nbe e wo gbogbo e gbogbo iyoku odun adijo mejo e ma gbagbe e a lanfani ati pin mazavita a pin mazavita fun awon ta mo pin fun number te si pe wole si re 0912370 8675 elenu mi ya 0912370 8675 tabi plus 234814249106 plus 234814249106 amọ ẹ jẹ́ sáré gbé ìpolówó ọjà kan tàbí méjì ngbé abá padà dé wọ́n láǹfààní àti fún yín ní àwọn ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ a wá sí ojú òpó lẹ̀ láǹfààní àti pín mazavita ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ tó ń fún wa ní mazavita iléeṣẹ́ kan ti darapọ̀ mọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ báyìí lórí ètò àgbẹ̀ lọ́ba ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wà ní ìlú ìkirè ìlú apòmù àti apòmù àti ìkirè àtìkò yìí wọ́n jọ wà papọ̀ náà ni ẹyin tẹ bá ń gbọ́ mi tẹ wà ní àyíká Ìkòyí Ìkirè àti Apòmù mo láyọ̀ láti sọ fún yín wípé pàápàá jùlọ ẹyin tó jẹ́ pé ẹ láìkì àti mọ jẹran ẹlẹ́dẹ̀ iléeṣẹ́ kan darapọ̀ mọ́ mi ó jẹ́ pé ṣé pọ́ọ̀kì wọ́n ń pe ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ bá ti pè wọlé sórí ètò

it. Níbẹ̀ lẹ ti sọ pé ẹ ti jẹ lórí ètò àgbẹ̀ lọ́ba. Wọ́n á sì gé ẹran ẹlẹ́dẹ̀ fún yín ní kílò. Ẹlẹ́dẹ̀ ti wọ́n kìí ṣe ẹlẹ́dẹ̀ tí ó ní àrùn lára o. Gan ni a fi jí ìròyìn ò tá fojú bà. Àṣìṣó bí wọn náà bá ń jẹran ẹlẹ́dẹ̀. Kí wọ́n kàn ọ́ dà fún ọkọ kí wọ́n bọ́ gbé wá bàdàn. Papi K Farms ni. Tó bá ń jẹran ẹlẹ́dẹ̀ bá ń lọ sọ́dọ̀ Papi K. Bá ṣe ṣeré tá a bá ṣe ojú òpó lẹ̀. Èèyàn mẹ́ta láti ìkan kiri ìkan lápòmù ìkan ní kò yìí. Ẹ lọ sọ́dọ̀ Kọ́lá Akinlabú Papi K. Tẹ bá ti pè wọlé, wọ́n fún yín páàsì lẹ́yìn ètò. Tẹ fi lọ sọ́dọ̀ Papi K láti lọ gba pork meat. Wákàtẹ̀ kan ò sínú rẹ̀. Ìmọ̀ ìwádìí jí óyé wa wípé ẹran gidi lẹran ẹlẹ́dẹ̀. Mọ̀jẹ̀ ń dánu mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹran gidi lẹran ẹlẹ́dẹ̀. Ẹbí ọba ṣe ẹlẹ́dẹ̀ fún ọ báyìí. Ẹ ò ní mọ̀. Kò sì sí ní tó burú nu kéèyàn jẹran ẹlẹ́dẹ̀ o. Ẹ jẹ́ ń sọ bẹ́ẹ̀ fún yín. Ọ̀sìn gidi ni ọ̀sìn ẹlẹ́dẹ̀. Ó jẹ́ pé ẹlẹ́dẹ̀ ìlú òyìnbó ni òkè òkun ni. Kì í ṣe àwọn local breed. Kì í ṣe local breed ẹlẹ́dẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Kọ́lá Akinlabú, aláṣẹ àti olùdarí Papi K Farm, pé wọ́n darapọ̀ mọ́ ètò àgbẹ̀ lọ́ba. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, a dúpẹ́ lọ́wọ́ Mass Foods Industries Limited. Àwọn ni wọ́n ń pọn Mazavita, Restonic Building tó wà ní oríta, Old Restonic Building ní oríta ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni wọ́n fìdí pẹgbá, ni wọ́n fìdí kalẹ̀ sí. Wọ́n tún bẹ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Àwọn ni wọ́n gbé Mazavita fún wa pé ká mọ pin. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọgbẹ́ni Abdulrasheed Mashu, ó jẹ́ Production Manager Mass Foods Industries Limited. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ náà ni ọ̀para darapọ̀ mọ́ wa. Real People Concept, à ń bá wọn sọ̀rọ̀ lórí pé ẹ ń bá ti pè wọlé lórí ètò wa. Yọ́ lọ mọ́ gba ẹran màálù. Ilé tí wọ́n ti ṣe lọ́jọ̀ àgéjẹ ni o, tí wọ́n ti gé sí Èkìrì. Tá a bá ti parí ìdúnàdúrà pẹ̀lú Real People Concept, aláṣẹ àti olùdarí Real People Concept òun náà ni Túnmi Ṣe Ọlágbájú. Ẹ yo àṣìṣó jágbé ìpolówó ọjà yẹn.

ẹni tó ń pa àwọn onígbàgbọ́ nígbà yẹn káàkiri ló wá dẹni tó wá ń jèrè ọkàn fún ọlọ́run ìpè ó mà lágbára ìpè yìí ó mà gẹ́ta sí bí.

0: àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó pè àwọn tí ó pè ni ó dá láre àwọn tí ó sì dá láre ni ó dá lọ́la ìfẹ́ ọlọ́run sí wa nípa Jésù
1: ìwọ tó rọ́pẹ́ dáńbó ló wà lọ́ṣọ̀lọ́ṣọ̀
0: kí ni kí àwáwí
1: kọrin
0: sí gbogbo nǹkan wọ̀nyí
1: lòun fún àtàjèrè ọjọ́
0: bí ọlọ́run bá wà lẹ́yìn wa
1: tó fi ń bọ́lẹ̀ tó fi ń bọ́kọ̀ tó fi ń báyà
0: ta ní lè ṣòdì sí wa
1: sókè

0: we do like a new FM 96.7.
1: Run it up.

0: Mega Child of God, Lagge Lu 96.7 FM, Ibadan.
1: Wọ́n lè ṣaláì máa panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: tàbílá bàtà bàtà dé.
1: Mo múra di rọrùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fisa ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fisa náà
0: pẹ̀lú accommodation
1: tíkẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Ali Imam Travel and Tours.
0: Pidgin
1: bákan náà
0: aṣọ ìram ti wà nílẹ̀ bìbà
1: fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbá ní gba hòtẹ́ẹ̀
0: láwọn 3-4-5-star hòtẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní gẹ́ẹ̀tì mọ́tò
0: nílùú Mọ́gà àti Màdínà.
1: Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà nílùú Mọ́gà
0: tó jẹ́ pé òun ló ṣe fisa àti tíkẹ́ẹ̀tì fún wọn sùn bá kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Ali Imam Travel and Tours
0: lórí ìtàkùn.

afẹni to ba fẹ ya rẹ ni were loku to ba ro ro ro debi kan wa o pe wo nitori na la se npe ni awa maride igba mi ma kan joko ma wo pe bawo ni omi se wa di eje ibo ni egungun ti wa ara omo to wa nu ye o pe ẹ̀nà gbogbo ara nǹkan tó yẹ kó wà lára ọmọ ó máa wà lára ẹ̀ á tún bí jáde òun náà tó pẹ̀ sí máa kọrin wọ́n ẹ̀wọ́n ẹ̀wọ́n ẹ̀ á tún máa rìn tàbí ẹ̀ ó sì ọlọ́run ìwọ nìkan lóye ohun tó fi ń ṣagbára rẹ ìwọ lóye o. In fact, me ti e fe mo, I don't want to know. Just continue. Ma joba lo laye temi atawon ololufe mi gbogbo. Gbogbo okan to n gbo mi lowo lowo bayi ma joba lo laye won. Tori pe ijoba re wu wa. O wu wa gan ni fa. Emi o ti e fe mo. Tori ko se dala e kan to ti e le mo na. Ta ti ma saanu emi atawon olugbo mi ni. Ma saanu emi atawon olulufe

kọ̀ndà tẹ ma rẹ lomi o ni ẹ̀bùn kó bá wọn yàn sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kò ní ẹ̀bùn ká gbàdúrà fún yàn kò ní ẹ̀bùn deliverance bẹ́ẹ̀ lẹ ma rẹ lomi ẹ̀bùn deliverance o lè ríran látàárọ̀ ìdálé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́làá o máa rí ṣùgbọ́n tẹ bá ní kó bọ́ sórí àga wàásù ẹ mọ̀ pé kí ló ń sọ náà nǹkan tó ń sọ pàtó òye yín torí pé kọ́ọ̀lù wọn ọ̀tọ̀ ni ìpè tá a bá pè wá a máa yanran tí ń bẹ̀ ni torí pé àánú máa ti tẹ́lẹ̀ ẹbẹ̀dẹ̀ wá kí ni ìpè tiẹ̀ ìpè wo lọ́lọ́run pè ọ́ wò ó ṣóun ló ń ṣe ṣá àbó ń jẹ́ olùṣọ́ àgùntàn lẹ́sẹ̀ lẹ́yìn pépé ẹnà kí ni kí ló ń ṣe táwa náà lè ṣe náà àtúbà náà gbàdúrà àwọn náà máa gbàdúrà náà kí ló ṣẹlẹ̀ ẹyin gbogbo iṣẹ́ tó kún ṣe èmi náà lè ṣe náà èmi máa gbé báìbù mo mọ báìbù gan jù wọ́n lọ náà ṣe ò ní ìpè ìjẹ́ àti yàn wọ́n láti di ọ̀run wá láti jẹ́ aṣáájú ìjọ nítorí yóò lẹ́yìn tó bá ṣe lónìí tó bá jẹ́ pò

Ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ìrònú pò wá dá o. Àti ìwọ tá a pè tó ń busy call náà. O kàn fà kókó ara ìṣòfò ní Ọlọ́run. Kí má parọ́ fẹ́. Orin tí mo lò lẹ́ẹ̀kan yẹn ìpè ni ká láṣeyọrí. Wà á mọ̀ páwọn tó da jù ẹ lọ́pọ̀ tọ́lọ́run tí ẹ pè tí ò ti ẹ̀ rí tí wọ́n wò. Ẹlòmíì ń gbàdúrà Ọlọ́run ti ẹ̀ fẹ́mi náà lẹ́bùn kan kémi náà ti ẹ̀ ní ẹ̀bùn kan. Ṣùgbọ́n wọn lórí ọ̀fẹ́ náà. Ìwọ àti yan látòdì ọ̀run wa wá ń pè ọ́ wá ń da kọ́ọ̀lì ìpè náà. O fi ìpè náà sí voice note. Mo náà tí ì ṣe tán kí ni bàbá yìí máa sọ kí làwọn ọ̀rẹ́ mi máa sọ kí làwọn girlfriend máa sọ bẹ́ẹ̀. Wo àwọn tó yẹ pé tí ìṣòro bá dé fún òní rí kankan nu wọn mọ́. Àánú ẹ ṣe mí. Gba ìpè náà máa ṣe wo máa ń le láti bẹ̀rẹ̀. Ó máa ń le ó máa dàbí ẹni pé ò mọ nǹkan tó ń ṣe gan. Ẹlòmíì à sọ̀rọ̀ sí àṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n máa wo Kristi. Òun ló pè ọ́. Ó dáàrí jù báyìí lọ lónìí. Ẹ má bínú. Bẹ́ẹ̀mi ṣe tún darí nìyẹn o. A máa ṣe eré ẹ̀mí lẹ́ẹ̀kejì. We play the second game next week by His grace.

láti kọ̀ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo nífẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní

orílẹ̀-èdè Colombia bí ààrẹ tí wọ́n dìbò yàn tó jẹ́ ààrẹ igun ọwọ́ àlàáfíà right wing president bí ó ti ṣe ṣíde sáà rẹ̀ ní ọ́fíìsì pẹ̀lú àkọ́kọ́ ọjọ́ NSC òní ò mọ̀ ṣe agbátẹrù àmì ẹ̀yẹ bílíọ̀nù kan owó náírà fún ti 2026-27 NPFL champions àwọn ìròyìn rèé lẹ́kọ̀ọ́.

0: ìjọba àpapọ̀ lẹ̀ yìí ló ti rọ àwọn olùgbé ní ìpínlẹ̀ Èkó láti ṣe àtìlẹ́yìn fún ààyàn ìjọba èyí tó ń gbé láti rí dájú pé ohun tó níṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi lóde àfìsẹ́yìn tegun alárí fìsọ̀ látàrí rírí dájú pé wọn ò da ilẹ̀ sí àwọn ojúsàn omi pẹ̀lú àlàyé wípé fífi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú àbójútó àwọn ìdọ̀tí òun náà ni ó ń ṣokùnfà ẹ̀kún omi ní ìgboro mínísítà fún ọ̀rọ̀ omi tó ń ti ìmọ́tótó nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n joseph utsef ló fi pè yí síta lásìkò àbẹ̀wò àyẹ̀wò èyí tó ṣe sí àwọn agbègbè yìí ti ọwọ́jà ẹ̀kún omi ti olùdé pẹ̀lú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan amáyédẹrùn yìí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó utsef nínú àtẹ̀jáde èyí tó lu síta ló jẹ́ kó di mímọ̀ wípé bíbójútó ọ̀rọ̀ ẹ̀kún omi gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ òun ló pè fún ojúṣe àjùmọ̀ṣe tó sì rọ àwọn olùgbé láti dáàbò bo àwọn ojúsàn omi àti láti rí dájú pé àyíká wọn ó wà ní ìmọ́tótó bákan náà lọ́tẹ̀ iwájú yọjú ọ̀rọ̀ síta wípé àbẹ̀wò àyẹ̀wò náà ni ó jẹ́ ọ̀kan ìgbésẹ̀ èyí tí wọ́n gbé láti ṣe ìdámọ̀ omi ìmọ́tótó rẹ̀ àti àbójútó rẹ̀ tó fi mọ́ kíkẹ́fìn àwọn agbègbè yìí ti ọwọ́jà ẹ̀kún omi tó lè nàwọ́ dé láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndín ní ogójì ti orílẹ̀-èdè yìí àti olúùlú lè wà mínísítọ̀ ń tẹ̀wájú láti fi ọ̀rọ̀ léde wípé ètò ìjọba òun náà ni yóò ran ìjọba lọ́wọ́ látàrí àti lè pèsè ọ̀nà àbáyọ tó tẹ̀wọ̀n èyí tí ó wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn bankúnwọ́ torí sí ìdàgbàsókè lẹ́ka ètò àdáni. ẹ̀ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà armed forces of nigeria afn ni wọ́n ti du àwọn èèyàn tí wọ́n jẹ́ 363 victims tí wọ́n lùgbàdì ìtú ọwọ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n sì tún fi kélé òfin gbé ọ̀kẹ́ àìmọye àwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n ń ṣe agbódegbà fún wọn tó ń ti àwọn tí wọ́n ń pèsè ààtò fún wọn tá a mọ̀ sí logistic suppliers àti àwọn afurasí nídìí ìwà ọ̀daràn míì láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n gòlé iṣẹ́ wọn alákòóso lẹ́ka ìlànà ìsọwọ́ṣiṣẹ́ lẹ́ka ètò ààbò new defense media operations ọ̀gágun àgbà michael ọ̀nọjà ni ó yọjú ọ̀rọ̀ yìí síta ní ìlú àbújá nígbà tó ń jábọ̀ ní ìjábọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ìlànà ìsọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ológun lẹ̀ yìí ọ̀nọjà jẹ́ kó di mímọ̀ wípé ìsọwọ́ṣiṣẹ́ ọ̀hún òun náà ni ó kógun já eléyìí tí ó rí sí ìgbẹ̀mí lẹ́nu àwọn agbésùmọ̀mí rírí àwọn nǹkan ìjà tó ń ti àwọn ìbọn lọ́lọ́kan òjọ̀kan gbà padà tó fi mọ pípagìdínà ìtakùn ààtò àwọn agbésùmọ̀mí àti bíba àwọn ẹbu ìfọpo èyí tí wọ́n gbé kalẹ̀ lọ́nà àìtọ́jẹ́ ní apá àríwá ìlà oòrùn north east ó yọjú ọ̀rọ̀ síta wípé ikọ̀ ìsọwọ́ṣiṣẹ́ operation adinkai ni wọ́n du àwọn èèyàn 35 victims nínú èyí tá a ti rí obìnrin àti àwọn ọmọdé nígbà tó jẹ́ pé ní ọjọ́ 31 oṣù keje àwọn èèyàn 31 òun náà ni wọ́n dù tí wọ́n sì dojú ìgbìyànjú àwọn ajínigbé délẹ̀ nínú èyí tí wọ́n ń gbé tepèrò láti jí àwọn èèyàn gbé ní òpópónà burantai sí kukamuya èyí tó wà ní ìjọba ìbílẹ̀ bio ní ìpínlẹ̀ Bornu àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ itú ọwọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún ni a ti rí 22 tí wọ́n jẹ́ àgbàlagbà ọkùnrin nígbàtí 5 jẹ́ àgbàlagbà obìnrin àwọn ọmọdé jẹ́ 4 ẹ̀wẹ̀ ikọ̀ ọ̀hún náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ ológun lẹ̀ yé ni wọ́n lépa àwọn agbésùmọ̀mí tí gìgìrísẹ̀ wọ́n kan ìpàkọ́ lọ sí agbègbè magari sí dora ọ̀nàjà ní ìtẹ̀síwájú ìsàfọ̀mọ́ ọ̀rọ̀ rẹ̀ yọjú ọ̀rọ̀ síta wípé ikọ̀ iléeṣẹ́ ológun lẹ̀ yìí ni wọ́n du ẹni ọdún méjìdín ni ogún tó kọ rẹ̀ ń jẹ́ blessing tugo eléyìí tó jẹ́ pé àwọn ajínigbé òun náà ni wọ́n jí gbé ní oṣù kọkànlá ọdún 2025 ní ẹkùn ti dogoba copri axis tó wà ní askira uba ní ìpínlẹ̀ borno ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń lọ ti kìlọ̀ fún àwọn àjọ tí wọ́n rí sí àbójútó ìdọ̀tí ní ìpínlẹ̀ yìí láti kànkún ìgbìyànjú wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn ò rí pípọn ojú òfin kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká tó ń ti àlùmọ́nì inú ilẹ̀ adémọlá adẹ́rìntọ́ ló fi ìkìlọ̀ yìí síta lásìkò ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń bójútó ìdọ̀tí ní ìlú ìbàdàn níbi tí ó ti yọjú ọ̀rọ̀ síta wípé pàṣẹ ìbáwí òun náà ni yóò rò ó lẹ́yìn èyíkéyìí wọn eléyìí tó bá kọ̀ láti ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó títọ́ adẹ́rìntọ́ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tó fi síta jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni yóò bẹ̀rẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin lákọ̀tún ní ilé sí ilé nílànà mímọ̀ kó ìdọ̀tí kó àwọn tí ò ṣe fojú rí bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án nígbàtí èyíkéyìí àwọn àjọ ti ń bójútó kíkó ìdọ̀tí eléyìí tí ó bá fi ọwọ́ ẹgẹrẹmìtì mú iṣẹ́ rẹ̀ yóò mọ̀ pàdánù iṣẹ́ rẹ̀ bákan náà ló laago ìkìlọ̀ sí etígbọ̀ wọn wípé ẹnikẹ́ni tó bá kùnà láti ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ òun náà ni wọ́n bẹ ẹlòmíì láti gba iṣẹ́ rẹ̀ ṣe ní agbègbè rẹ̀ tó jẹ́ pé bó bá tẹ̀ ẹ́ wájú láti fi ọwọ́ ẹgẹrẹmìtì mú iṣẹ́ rẹ̀ eléyìí lè yọrí sí bí wọ́n ti ṣe yọ́ ní ipò rẹ̀ kọmíṣánná ọ̀hún kò ṣàì laago ìkìlọ̀ wípé ìjọba òun náà ni kò ní bẹ̀sù bẹ̀gbà láti gbé ìgbésẹ̀ òfin tako èyíkéyìí àwọn àjọ akólẹ̀kódọ̀tí tí wọ́n bá kọ̀ láti ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ níbàámu pẹ̀lú ìlànà tíjọba gbé kalẹ̀ àti àfojúsùn rẹ̀ lórí ìmọ́tótó àyíká. Orílẹ̀-èdè Nàìjíríà náà láti wà gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ló ti pa á láṣẹ fún àwọn àjọ elétò ààbò láti fi kélé òfin gbé èyíkéyìí ẹni tí ó bá wà nídìí bíba dúkìá ìjọba èyí tó wà ní afárá festac sí alákìjàjẹ́ gómìnà ọ̀hún ló ṣe àpéjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn èyí tó kọ̀ sísọ tí ò sì jẹ́ ìtẹ́wọ́gbà pẹ̀lú ìkìlọ̀ wípé ìjọba ìpínlẹ̀ èkó òun náà ni kò ní káwọ́ gbéra mọ́ wo kí àwọn èèyàn kí wọ́n máa ba dúkìá àwùjọ jẹ́ sanwóolu lẹ́ni tó fi ọ̀rọ̀ síta wípé ọ́fíìsì ìpínlẹ̀ tó ń rí sí ìgbáyégbádùn new office of infrastructure òun náà ló ti ṣe àbẹ̀wò sí afárọ̀ ọ̀hún látàrí ààbọ̀ ọ̀rọ̀ tó rí gbà lórí bíba dúkìá tó wà ní agbègbè náà jẹ́ tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé dìgbé òní dúkìá ọ̀hún ló wà kò ṣàì wá kìlọ̀ wípé ẹnikẹ́ni tí ajere irúfẹ́ ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ tó bá sì mọ lórí yóò kábàámọ̀ látàrí wípé ẹrù òfin náà ni wọ́n rú gbogbo rẹ̀ lé ní ọrùn láruwọlẹ̀ gómìnà ẹ̀wẹ̀ ń lọ́rọ̀ àwọn olùgbé láti jẹ oyè ojú làlákàn fi sọ̀rí kí wọ́n sì jábọ̀ èyíkéyìí ìṣesí tó ń ti rìn sí tó bá mú ìfura dání tí ó bá ní ṣe pẹ̀lú àwọn dúkìá tó jẹ́ ti ìjọba sí àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kàn pẹ̀lú àlàyé wípé ìpínlẹ̀ èkó kìí ṣe ìlú tàbí agbègbè tí àwọn oníwà bàjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lè farasin kù sí bẹ́ẹ̀ lọ́tẹ̀ wájú wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò rí pípọn ojú òfin. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ amẹ́ríkà ló ti jẹ́jẹ́ bílíọ̀nù kan owó dọ́là gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún orílẹ̀-èdè Colombia lẹ́yìn tí wọ́n búra fún ààrẹ ọlọ́wọ́ igun ọ̀tún new right wing president ti Abelardo de la Esprilla ni ó jẹ́ alájọṣe ààrẹ ilẹ̀ America yun Donald Trump ló lo ọ̀rọ̀ àkọsọ rẹ̀ nígbà lẹ́yìn tí wọ́n búra fún tán láti ṣèlérí wípé òun ó gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú àwọn tí wọ́n bá níṣe pẹ̀lú ìgbésùmọ̀mí ẹ̀ka iléeṣẹ́ ìpínlẹ̀ ti ilẹ̀ America yun US State Department ló ti kéde ìrànlọ́wọ́ ètò ìṣúná gẹ́gẹ́ bí àwọn ọ̀kan ètò àǹfààní èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún de la Esprilla nínú kíkógojá nínú àfojúsùn àjọ níwọ̀n nínú èyí tí a ti rí ìgbépẹ́rẹ́gì kaná pẹ̀lú ìwà ọ̀daràn àti ìṣíwọ́ ìlú onílùú lọ́nà àìtọ́. Lákòótán lẹ́ka eré ìdárayá àjọ tó ń rí sí eré ìdárayá nílẹ̀ yìí tá a mọ̀ sí National Sports Commission òun náà ni yóò mọ̀ ṣe agbátẹrù ohun ẹ̀yẹ tá a mọ̀ sí prize òní bílíọ̀nù kan owó náírà ₦1 billion prize fún olùjáwé olúborí 2026-2027 NPFL ìyún 2026-2027 NPFL champions àjọ tó jẹ́ àjọ tó ń bójútó líìgì orílẹ̀-èdè nàìjíríà ìyún lẹ́ka bọ́ọ̀lù gbígbá tá a mọ̀ sí nigeria premier football league NPFL láti pàṣẹ alága àwọn gbẹ̀ngà ẹlẹ́gbẹ́lẹ́yẹ ló ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé ohun ẹ̀yẹ oní mílíọ̀nù lọ́nà igba ìyún ₦200 million prize èyí tó wà nílẹ̀ ló sì dúró dìgbí láìsí pàṣípàrọ̀ rẹ̀ pẹ̀lú ìkéde tuntun ohun ẹ̀yẹ àmì ẹ̀yẹ oní bílíọ̀nù kan owó náírà ìyún ₦1 billion prize fún 2026-2027 champions èyí tí ìrètí wà wípé èjìká ọ̀rọ̀ náà yóò mọ wọ̀ sí èjìká NSC tá a mọ̀ sí National Sports Commission ẹlẹ́gbẹ́lẹ́yẹ ló fi àfọ̀mọ́ yìí síta lásìkò ìpàdé ọlọ́dọọdún ti NPFL yun NPFL 2025-2026 annual general meeting tó wáyé nílùú Ìbàdàn látàrí ìkéde eléyìí ti alága àjọ NSC ìyún Shehu Dikko tó fi síta Dikko ń ló kéde rẹ̀ wípé ní oṣù kẹfà ní ìlú Àbújá wípé olùjáwé olúborí ti 2026-2027 NPFL season ni ó mọ̀ gba àmì ẹ̀yẹ ti ohun ẹ̀yẹ bílíọ̀nù kan ìyún owó náírà ọ̀tẹ̀ wájú ṣe àfikún rẹ̀ wípé ẹni bá ṣe ipò kejì náà ni ó mọ̀ gba mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyún ₦500 million nígbàtí ẹni tó wà ní àpèrè ipò kẹta yóò mọ̀ gba mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún ìyún ₦300 million ẹlẹ́gbẹ́lẹ́yẹ ló ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé èyí òun náà ni ó fi òté lè wípé àmì ẹ̀yẹ eléyìí tí ó ní ṣe pẹ̀lú mílíọ̀nù lọ́nà igba ni ó sì wà dìgbí ní ipò rẹ̀. àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tèní kò ní jù bá ìlú àmọ́ kí n tó mọ lọ ẹ̀gbọ́n àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti rọ àwọn olùgbé ní ìpínlẹ̀ èkó láti ṣe àtìlẹ́yìn fún ààyàn ìjọba eléyìí tó ń gbé láti rí dájú pé ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ó di àfìsẹ́yìn tí egun fi sọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti ka ìṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yun riot act èsì ètígbọ̀ àwọn tí wọ́n jẹ́ àjọ tó ń rí sí kíkólẹ̀kó dọ̀tí ní ìpínlẹ̀ yìí ilẹ̀ america ló ti jẹ́jẹ́ àtìlẹ́yìn bílíọ̀nù kan owó dọ́là fún colombia ní kété ti ààrẹ ọwọ́ igun ọ̀tún right wing president ti wọ́n búra fún nsc ni o mo se agbateru ohun eye ta mo si ami eye oni bilionu kan owo naira fun ti olujawe olubori 2026-2027 NPFL fun okan ojo kan awon iroyin to nti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tona www.lagelufm.com e le tele wa ni kan ni facebook pelu itana lagelu fm 96.7 toju we lagelu fm 967 le o fi darapo mo wa tunde olawo ni olootu iroyin yi pelu atileyin baba tunde morun keji okon joseph eni dobo loko tim e seun tan gbadun wa a o ni sura wa ami
1: la gelu fm gaga ba gogo retio ma

0: ọlọ́run rẹ mọ̀ dá ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwásù tó fi ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ olúwa ajé rere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí olùṣọ́àgùntàn ti ìjọ Noir God Chapel a wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Pàlété Ìbàdàn àkókò tún ti tó láti gbọ́ ètò dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ ọlọ́run láti ẹnu bàbá wa nínú olúwa ajé rere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí kí ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
1: Tí ìrìn àjò wa bá gun tá a yà sọ́tún tá a yà sósì láìpẹ́ láìjìnà àsọtẹ́lẹ̀ ìgbéga yóò dé bá yẹ wa nítorí pé ẹjẹ́ abáṣòwò pọ̀ ní ọlọ́run yóò kéde ìgbésókè yóò kéde ìgbàlà yóò kéde ìfẹ́ sí wa. Bí ìrìn àjò wa bá gún bí a bá bọ́ ọlọ́run rìn bó ti tọ́ àti bó ti yẹ a wá jẹ́ pé ìwọ tí a kojú sí lóore ọmọ àwọ̀ ẹ báwo ni jẹ ti jẹ́ ọ̀rọ̀ olóngbọ́gbà tó sì rí àánú yìí ó lérò pé wọ́n ní ẹgbẹ́ ayé ó lérò pé o ṣàwọ́rò ó lérò pé o yíwé ó lérò pé o gbé kokí ṣùgbọ́n ọlọ́run olódì gbéga ti gbé yọ̀ǹga mo máa ń ṣe ìfẹ́ ọlọ́run ní pípé àgbè ọ̀gà àgbè ọ̀gà wà á bọ́ àsọtẹ́lẹ̀ ìyarí pàdé láti ọ̀dọ̀ ọlọ́run wà á bóògùn ọlọ́run pàdé láti ọ̀dọ̀ ọlọ́run ìgbéga tó bá pàdé lọ́dọ̀ ọlọ́run afẹ́ni fọkànbalẹ̀ ju tèèyàn lọ nítorí pé ẹni tó ṣe olóore àtìrànṣí ọ ni ẹni tó dúró tì ọ àtìrànṣí ọ ni ẹni tó gbà níyànjú àtìrànṣí ọ ni ẹni tó farahàn àtìrànṣí ọ ni nítorí pé ọba nírọ̀dẹ onímọ̀ràn kan orí ọkàn wa olófin yẹ ká ní ìròyìn jinlẹ̀ ká mú tá a ṣe onígbàgbọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtínú sí ọlọ́run ní ọkọ̀ títọ́ sí ọlọ́run ní ìwà mímọ́ sí ọlọ́run láàmì ìdúró wípé ohun kó tó bá bèrè kò ti rìgbà ohun gbogbo olórí àsìkò tirẹ̀ ohun gbogbo olórí ìgbà tirẹ̀ má ṣe kọjú kò sí ẹ̀dá kan tó lè ràn ọ́ lọ́wọ́ kò sí ẹ̀dá kan tó lè ràn ọ́ lọ́wọ́ iṣu tí a gbìn bí ó bá gbó kò ní ṣe jẹ agbáná tí a gbìn bí ó bá gbọ́ ọmọ pọ̀ bí ó bá gbó kò ní ṣe jẹ máàgò tá a ká lórí èso rẹ̀ bí ó bá pọ́ ìyẹn lórí ni ó ṣe jẹ ṣùgbọ́n ilé táwọ tafagbára wọ̀ tó kó wá pọ́n kò sí gbàdé nínú rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó gbó wà á mọ̀ ìyàtọ̀ rẹ̀ jẹ́lé tí ò gbó bẹ́ẹ̀ ni ọkọ̀ tó ṣe mí ní olúwa yóò rí ìyànà ọlọ́run ọkọ̀ tó ṣe mí ní olúwa yóò rí ìyànà ọlọ́run bí ó bá fara jì wà á gbọ́ ìkéde láti ọ̀dọ̀ ọlọ́run bó bá fara jì wà gbọ́ ọ̀tún láti ọ̀dọ̀ ọlọ́run bó bá fara jì wà gbọ́ ìyanu láti ọ̀dọ̀ ọlọ́run bó bá fara jì wà rí ìfara ọlọ́run bí ó bá gbóhùn rẹ̀ wà rí ìfara ọlọ́run bí olúwa ó tún ṣe ó ti bá ìgbé ti dàyèrè tí ó bá wà nínú àkọsílẹ̀ tí ó bá ní ojú máa fi pìtàn fún àwọn ọmọ bí olúwa ẹ̀wọ̀n tó dá ṣe fún mi bí ní ìgbàgbé ò tó dá ṣe ọmọ bí àkejì ẹ kó ṣe máa rìn kò ṣe gbàgbó fún mi bàbá bò síbẹ̀ ìyá bò síbẹ̀ ṣùgbọ́n gbà gbogbo ojú ìṣòkè sọ lọ́rùn ó dá níyàn mi ọmọ báyìí ni ìrìnàjò bó ṣe rí ni ohun tí mo gbọ́ omi ìgbéga wa ohun tí mo gbọ́ o fún mi ní ìgboyà ohun tí mo gbọ́ ọmọ ọgbọ́ wa ọmọ ọ̀la wa ọmọ àpẹẹrẹ wa ní ṣíṣẹ́ tẹ̀lé kò ní ọlọ́run àrùn àgẹ̀ gabriel sí maria fún àsọtẹ́lẹ̀ ẹjọ́ ti lọ́gọ́ gbọ́sẹ̀ pé kò tí ì súnmọ́ àsọtẹ́lẹ̀ wo ló ń retí dúpẹ́ kó jó lóòótọ́ wo retí ìyanu òjò lóòótọ́ ògbé wà mí mọ́ wọ ìwà bàyẹ́ pẹ́ lọ́wọ́ rẹ̀ wẹ́kẹ́ pẹ́ lọ́wọ́ rẹ̀ òòyẹ̀ ti kò pọ́síbò bó bá gbọ́rọ̀ ẹ̀mí bó bá sebele parí àná ọlọ́run tó máa rántí sí tó fi lọ́mọ lọ́wọ́ tó fi kéde rẹ̀ ṣe ti ìyànà ọlọ́run akéde ìbí jésù akéde rẹ̀ ìkéde pé ẹnì kan bọ̀ bó bá jẹ́ olùfọkànsìn tó tọ́ ìrìnàjò tí maria ní tó bá ìyanu pàdé ó wà nítòsí rẹ̀ ó wà ní kàyídà rẹ̀ tó bá yára ẹ̀ sọ́tọ̀ tó bá gbà gbélébù rẹ̀ nígbà tó bá kó ara ní ìjánu ibiṣẹ́ ló lọ òwò tó wò sí ohun tó ṣe á kéde ìyanu sí ọ ìyanu yóò di mímọ inú ọgbọ́n ni inú ìmọ̀ ni inú ọlá ni inú ògo ni inú ìrẹ̀lẹ̀ ìyanu rẹ̀ yóò ṣe kíni yóò di mímọ àìní sùúrù tó àìfarabalẹ̀ tó lè yẹ ká rí ìyanu ọlọ́run ìlérí wà fẹ́ nìkan tó gba ọlọ́run gbọ́ pé bá gbà mí gbọ́ yóò fi ògo rẹ̀ hàn yóò fọlá rẹ̀ hàn ṣùgbọ́n iye méjì ó ń bèrè ọkọ̀ wa bàbá ti jáde ń sin èrò míì àwọnú ọkọ̀ wa gẹ́gẹ́ bá ti kúrò níbí èròkérò yóò máa bá wa gbé yóò wọ ọnú ọkàn wa àbí sábà jagun rẹ̀ sábà ṣẹ́gun rẹ̀ láti kéde ìyanu bí olúwa èmi lò ní nígbà tí ọkàn bá papọ̀ sọ́dọ̀ ọlọ́run láti kéde ìyanu nígbà tí ọkàn bá papọ̀ sọ́dọ̀ ọlọ́run láti kéde ìgbéga nígbà tí ọkàn bá papọ̀ láti kéde ohun tí ó di ìrandíran tí ọmọ rẹ ìrandíran yóò máa rántí o tó lọ ṣe ní ayé rẹ àìfarajì tó pé jésù gbàdúrà pé tó bá padà dé ṣó bá gbàgbọ́ láyé àkíyèsí àṣìṣe pé yẹ̀wò rẹ̀ afẹ́kọ́lé afẹ́ra mọ́tò ní sáńsá ṣé àsọtẹ́lẹ̀ ọlọ́run sókòtò wá sí ìbùṣẹ̀ ni yóò wá sí ìbùṣẹ̀ àtọ́gbà ìbùṣẹ̀ náà tí àtọ́ bá farabalẹ̀ ẹ̀wọ̀n orílẹ̀-èdè bó ṣe ní gbogbo àgbáyé bó ṣe ní kò sí gbọ́mí sòótó nígbà tí a bẹ̀rù ọlọ́run nígbà tí a fò tó bára wa lò gba pé ẹ̀tẹ̀ la gbé dání káṣá ìdán lọ́rọ̀ ẹ tí òṣìṣẹ́ ò fẹ́ dolówó ò fẹ́ máa náwó ò fẹ́ máa kọ́lé ò fẹ́ máa ra mọ́tò ó fẹ́ máa náwó lójú lójíjú béèlì náná sí béèlì náná wọn kọ mọ́tò ẹ̀dín fẹ́ẹ́dùkọ ọkọ̀ báyìí ọkọ̀ tí ra báyìí béèlì náná wọn mọ̀ pé ọjọ́ ilé wọn fi ṣeré ni ọlọ́wọ́ sì wọ̀ níran wọn pèsè pé ìgbà kan ti lówó lọ́wọ́ ìgbà kan aṣèké ni àṣìlówó lọ́wọ́. bàtà ṣẹṣẹ ibi ọ̀nà fún wa alówó sábà fi ṣẹ́ ni àwọn sábà ṣùgbọ́n sí o fẹ́ gbéṣẹ́ fẹ́ tó bàánú rẹ̀ dání ọ̀ní dẹ́lò wọ́n sì kíyèsí wípé ogun olórígbà tàkókò àwa tá là kọjá àmọ́ tá là kọjá ọgbọ́n bẹ fún wa ìmọ̀ ń bẹ fún wa a ní sòrò sí lónìí ṣé ìkéde ìyanu rẹ ṣé o ti palẹ̀ mọ́ fún ṣé o retí ìkéde ìyanu ṣé o retí ìkéde ìgbéga ohun tí a bá gbé láǹkà bábá ṣe fara jẹ ọlọ́run sí láṣẹ rí ìyanu rẹ sí òun ń wo ẹ̀là kàkà ó parọ́ èmi kọ́ ló parọ́ fún ó ṣe ké èmi kọ́ ló ṣe ké fún fọ́nrán rẹ̀ ni nígbà tó bá ṣe ké ìkéde ìyanu ò lè dé ìgbéga ò lè dé nígbà tó lówó díẹ̀ ò ṣe gbéraga ìtọ́ tó bá tán kọ́ wọ́n ti mọ̀ ẹ́ mọ́ ìgbéraga rẹ̀ wọ́n ti mọ̀ mọ́ ìwà rẹ̀ nígbà tó o gbé rẹ̀ lọ̀wọ̀ ẹni tó gbé rẹ̀ lọ̀wọ̀ náà máa rún náà máa súnmọ́ ẹ tí ò lọ kọjú àti tí ò ní ọkọjú àti wọn máa súnmọ ní wọn fàyè wọn jì fún pé eléyìí àbọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ àbámọ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni wẹ́n luke orí kìíní chapter 1 verse 26 8 to 38 luke 26 b to 38 26.
2: Ní ọjọ́ ní oṣù kẹfà.
1: Ní oṣù kẹfà.
2: A sì rán Áńgẹ́lì Gabriẹli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galili. Síhun díẹ̀ kan tí a fẹ́ fún ọkùnrin kan. Tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ òun díẹ̀ náà a sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá. Ó ní àlàáfíà ìwọ ni tí a kọjú ti ṣe ní oore. Olúwa pẹ̀lú rẹ̀. Alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin.
1: Yóò dáa fún wọn. Ìwọ tí a kọjú sì ṣe lóore. Ẹsẹ̀ tó tètè ẹ, Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá. Ó ní àlàáfíà ìwọ ẹni tí a kọjú sì ṣe lóore. Olúwa wà.

0: pẹ̀lú rẹ̀ alábòkú fún ọ ní ìwọ nínú àwọn obìnrin àṣejogún wà bẹ́ẹ̀ ìwọ ẹni tí a kọjú sí lóore pé alábòkú fún ọ nínú àwọn obìnrin alábòkú fún ọ nínú àwọn ọkùnrin alábòkú fún ọ nínú àwọn ọ̀dọ́ ìwọ ẹni tí a kọjú sí lóore ìwọ ẹni tí a kọjú sí lóore jẹ́ àkíyèsí gbólóhùn náà pé àlàáfíà ni àlàáfíà ìwọ ẹni tí àkọjú sí lóore àlàáfíà ni fún ọ.
1: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣe gbọ́ tán. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó ti máa gbọ́ tí ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 PM fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá Ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ 8.

0: torí pé mo náà ni mo ṣe ń bèrè ìbá jẹ́ pé mo mọ̀ ń bá tí sì bèrè ìbéèrè ni ta ló yé tá a bá rẹni tó jẹ́ ni kò yọjú o ẹ kalẹ̀ kulẹ̀ o a tún ti dé bá a ṣe dé alẹ́ sátidé alẹ́ ta ló yé ni àárọ̀ monday ni ibi ayé ń lọ méjèèjì àmọ́ náà ni torí ta bá wò àbí tèmi bá wò agún tí n bá tẹjúmọ̀ jù màá tún rí i pé kinní mọ̀ tún tẹ̀wọ̀rọ̀ kọ ètí jẹ́ pé àmọ́ ibi tí ó sọlẹ̀ sí ẹ̀rìn àjò ẹ̀dá ọlọ́run nìkan ló yé lọ́dọ̀ tèmi ìmọ̀ bóyá ìmọ̀ bóyá tún yẹ́lòmíì ẹ kalẹ̀ ẹ kú lé mo bá yín rere o ẹ kú déédéé wòyí o ẹni tó gbálẹ̀ ilẹ̀ mọ́ fún ni ilẹ̀ ó mọ̀ fún alágbára ọlọ́run òpópó mọ́ kà mọ́ roro wọn náà kan ní à ń gbà lójú ó mọ́ báhun ẹni ẹ̀ já gbìyànjú a máa gbálẹ̀ kílẹ̀ ò lè mọ́ fún a ìgbálẹ̀ òun is symbolic léléèbó kìí ṣe pé dandan ká sì wá mú búrúmù ká wá máa swípù ká ṣiṣẹ́ re ni tí mò ń wí o ẹ̀yẹ ṣe tọ̀dọ̀ tín bẹ́ ẹ bá ṣe tọ̀dọ̀ tín tó dáa tí taofik omotoso tó ṣe tọ̀dọ̀ tí ẹ̀ tó dáa tí ajia bola tohiru tó ṣe tọ̀dọ̀ tí ẹ̀ tó dáa mayowa náà ṣẹ̀gbẹ́ tọ̀dọ̀ tí ẹ̀ mayowa ò ní ó ṣe tó dáa ẹ rí i pé kinní win lẹ ó rí kò ní sí dọ̀tí kankan ọgbọ́n jàgídíjàgan kankan yìí tí gbogbo wa bá mú wọ́n mẹ̀sọ̀ kò ní sí o mo ń wo fọ́nrán mo tún ni mo tún rí kan ó ti ṣẹlẹ̀ ọdún tó kọjá kọ ló ṣẹlẹ̀ ó ṣe mí ràhín torí gbogbo ìgbà ń ṣàmọ̀rò náà ni gbogbo ètò ń ṣẹlẹ̀ lọ́tùn-lọ́tùn náà ni wọ́n á ní kò sóhun tuntun láyé ètò ti wà náà là ń dá sọ̀rọ̀ amóhun tuntun ti wà kìí ṣe bí àwọn èwe ìjọsí ṣe báwa náà ṣèwe kìí ṣe báwọn èwe ìjọsí ṣe ń ronú ń làwọn ti wòye ń rò èwe ìjọsí yóò ronú kí ni òun lè ṣe tóun lè fọwọ́ ń ṣe tóun fi lè tọ́jú òbí òun èwe ìsìn tara wọn nìkan wọ́n ń rò èyí tó ń ro tẹlòmíì mọ́ tiẹ̀ ò pọ̀ ẹ wà àwọn ọmọ tá à ń bí gan ọmọ wáyé wá sí mọ́ ń dọ̀hún àwọn bàbá wa tí wọ́n ń ságbẹ̀ tí wọ́n ń fẹ́yàwó tó pọ̀ tí wọ́n ń bímọ tó pọ̀ torí àti ràn wọ́n lọ́wọ́ nù iṣẹ́ wọn nígbà náà àwọn ọmọ tá à ń bí ní ìsìn àwọn òbí ní ń sìn hàn ọ̀tọ̀ ẹ̀yin lẹ̀ gbẹ̀ fún láàárọ̀ ẹ tún gbé lọ skul ẹ̀yin lẹ̀ ẹ bá gbé lọ skul yóò ka primary 1-6 tán yóò tún lọ secondary school ẹ sanwó skul ẹ yóò bá tún lọ́lọ́run bá tún dé oyege yóò tún lọ yunifásitì ẹ sanwó yunifásitì yóò tún lọ sáàfù ẹ tún sanwó sáàfù tọmọ bá wá ṣe tán káti ẹlẹ́yìn jẹ gbogbo èèyàn fara mọ́ gbogbo ohun tójú rẹ̀ rí òun tó ìtọ́mọ ebi tọ́mọ bá sì ṣetán kí igi ọmọ oṣù náà fún ni yá ni àwọn ọmọ ìdájú ìgbà náà wọ́n mọ rotú ronú pọ́n fẹ́sẹ̀ tí ilé kò tí ì sí táìmù dádì ẹ̀ mọ́ bínú owó yẹn gan ò pọ̀ sálárì yẹn ò pọ̀ owó tá à ń gbà ń sálárì yẹn ò pọ̀ ìgbà tó bá rí sílé sẹ́ẹ̀tì tán yóò ronú pé wọn ò máa rí ẹwọn bínú ẹ wọn ò bímọ ìkíní ìkejì ìkẹta ẹwọn bínú dádì ṣẹlẹ kẹ upkeep àwọn ọmọ yìí ni ìtọ́jú àwọn náà ò bá bẹ̀rẹ̀ sí ní sin ọmọ àwọn náà ò bẹ̀rẹ̀ tí wọ́n sì sìn wọn ò ráyè ètò bímọ ọmọ tí ń ronú òbí ó pọ̀ tara wọn ni wọ́n sábà ń rò ilé ayé ti á di jagba rudu rudu jagba eku ofe kebi eku mo eye ofe dun bi eye mo iyato mo baye
1: ewo ebe fara ti mu bon yo ti mo kokan yin si ebi an lo ngba ti ra n salaye awon ore mi lo pe mi so ngba ti ya wa de wa ni pe awon ni ise kan ise yo ro pe ise carpenter bi ise brick la won ni iro o awon o fe se se ase lagun ba mo ki won kan lo go segbe bi kan won gbe phone won ma fi sise 1 plus 1 ni ki won ma se ki won se ma wa ntin won sonu kiri ma wa ban ma wa adama wa gbogbo e lati fi se kini yo ro pe an fe sise agbe iro won lagbe se bi won se lo jale onile ti won fi buti an leyin ni won le ami wa lo fole oko le nu an fole o ti e wa po bi an jini gbe mo bayi tori won ro pe an fole o yo tun lagun e ma se hey wo ko to tin pariwo to won o ti hairo kidnapping oro arakunrin to ku Ibadan to lo se kidnapping ni itako ni pele ogun oni mo wi ba mo gbo la to kede le mo ni ha ati wa ri o tori ise mi afi kolohun to wa sona kolohun o ba wa se olohun nikan loye tolohun ba se je ki seun oloburo of Africa tolohun ba je ki o true oro kan na sele ni Oba kerin ona jere jabe ona ko ba pe na le baba pa be na abati ya elo ke kere kan ni pele ogun lo ba kerin e de n pe yun ni ore niwon ore niwon o e de ka so ore se mo bo e je ki nti ki eku le tori pede ti o kini eku le padanu kabo loruko baba oludasile ile ise lage lu ni bi te tin gbo kabiyesi kari o pe lori baba esi baba o je ku pe lagbara olohun afojusun yin ojo lase edumare oba adebayo akande Amoroko ti fi mu ta dokun legbe to wa je ka Amoroko wa nbi ni ati loruko gbo awon osise le ise le lage lu bi ti alagba tunde olawuwo to kosodi ni mo kin pe e kule o mo kin pe e kule o mo nbo e je ki n lo pa kin pada nso loja na nso loja ka fi yen ko ka fi wo kan

0: ìrànjọ́ tó pẹ́. Àkókò tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọ́nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì ǹdẹ̀ Babakunde Wonderful. Ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì Olùdí Adéròmú. Prọfẹ̀sì Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀sì Joseph Ayọ̀ Túnde. Pastor Ṣẹ́gun Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀sì Olúwa Lárí. Prọfẹ̀sì Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀sì Láyínká Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run aláyè. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n ó máa sọ fẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Bí Monday 34. Nínú ìjọ Christ our Savior and the Holy Ghost Ministry. Aṣáájú Pastor. Bí Aiti Nwoye Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yẹ jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ̀ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé. Tẹ́ lè fi sẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
2: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Pera ń lẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà Building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Kú rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débi ọ̀rajà.
3: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. By the 50 Webs Limited, SLR Kakiri Bobo Bitmotin Taja to Jojulowo office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nadaki Jolote.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Crown Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: Yes, congratulations, oh, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naija the celebrate independence, make you too join Golden take celebrate. As you play Golden Gold Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, and you fit stake multiple times. Because the more we stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira, or 50,000 naira. Make you enter one category. No blammo. With any amount, go Golden Chance Lotto stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still trada for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still please.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: It's turning things around.
4: Ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olóòrùn yóò tó ń bàlé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ kò fẹ́ takí bí ìmà 2026 apostolic meeting ìrònú ìdàrapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù ìwọ náà lè ṣèdàyọ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting on your Wednesday 12, this Friday 14th August. Ni lagu meso wuro. Le mi lo yu fi ma bali bu bu awen kore. Ako si sheni lu ijo rumo lagbara. Mi bu eni Christ Power Buster. Adegba yi fe iba express road. Ibadan Eagles Association of Minister. Lu shagwa temwe. Iwo no wagbagbara. Holy shit tayo.
5: Lagilu FM 96.7.

0: Mọ́lájì àlè mọ́m travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ bá rìnrìn àjò hajj àti umura.
1: Àmọ̀rírì yín o.
0: Bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mẹ́kà sanwó umura sílé iṣẹ́ wa.
1: Tọ́nà òsì jẹ́ kí wàá náà jàǹbá yín fún gbà kankan rí.
0: Ẹ ṣé o.
1: Àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
0: Àwọn fi àsìkò yìí kéde.
1: Ìjọba Saudi Arabia
0: ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọdún yìí.
1: Ó máa jẹ́ 26 September 2026. Bàbá ní pé BTH owó dẹ́ ọ̀nà ní Mẹ́kà a fún yín nínú 8 million naira yín.
0: Tara sàsà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlandtravel.com
0: 08057522230
1: àbí
0: 07026862751.
1: A wà ní number 1 Randall Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension
0: along Akala Expressway Ìbàdàn.
1: Number 31 New Court Road Old Gbagi Ìbàdàn
0: 5850 Indianapolis
1: USA.
0: Number 1 YBA Complex Sabo Ìbàdàn.
1: The Gasoping Complex Ìyànàgbọ́ Ìdíròkó Border
0: Ogo State
1: Millions Multipurpose Plaza
0: Michael Koliozo Expressway
1: Ajegunle.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n gbà tọ́jú, tó fi mọ́ àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọ́n nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀. Gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun, ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1, Route 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Tun ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12. Àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán, aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́, aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru. Ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá. Ibi táàgbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìdí Ayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀ Wò Èṣù Pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Máṣáláì wá o.

0: Betty.
1: Hello, sir.
0: Hello, Kale.
1: Yes, sir.
0: Mm-hmm.
1: Fataro.
0: Ataro no.
1: Constitution
0: ni gba. Constitution ni gba ṣugbọn ọgbọn tin ti mo fẹ ka mu ku nuro yi mo ro pa nre mu ba ye banki ole meji ma beju bewo tori orun ojina sowo emu dada ni. Hello. Hello. Hello. Ditaninta. Hello.
2: Ekale
0: sa.
2: Ọmọ owó ayílá gbogbo láti ní lápẹ́.
0: Bàbá o.
2: Mo fẹ́ gbogbo ẹ̀ kan. Ó ti lọ sẹ́wọ̀n. Ó ti ń fọ ọ́ráwọ́ ti ń jalè. Àwọn náà ò tí gbèsè kan. Àdá wọn lẹ́bi o, àdá ní ó kú lẹ́bi o. Ṣùgbọ́n yẹ kí ẹ̀yìn sáìn ṣe ìṣẹ́. Ṣàkóso ń wà ń wà kúrukú yẹn tó tún wá padà sílé wọn. Kí ẹ̀ má tẹ̀sí lọ ẹ̀wọ̀n pẹ̀lú irú ìwà báyìí, iṣẹ́ ẹ̀kọ́ tún gbà padà ni. Tí o ṣùgbọ́n jẹ́ ẹ̀kọ́ ni ó máa jẹ́ fún wa. Oore tí a gbà ṣe ọlọ́run má gbé dìde mọ́ ọ lọ́wọ́.
0: Àmì.
2: Ọmọ ọlọ́mọ tẹ́jọ́ ta àmọ̀ títí ń wà jàǹdùkú bá yẹn. Kílé burú ni kí ẹ̀ fẹ̀ nìyẹn.
0: Àbí padà bí ọ ti wá o. Ọmọ ọlọ́mọ mọ̀ hàn bá fún babalẹ̀ mọ̀ ẹ̀rọ ayé.
2: Ṣé wàá di wípé ìyàwó ní ìyá tó tún tọ́jú ẹ̀ tó ń fún lóúnjẹ ló tún lọ ṣe báyìí fún.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ọlọ́run ó ṣàánú wa? Ilé ìlú máa ń jẹ́ ká máa wò pa nǹkan dájú. Mo ò fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́. Ìyẹn ràn yẹn lọ́wọ́ tó gbẹ̀bí fún. Máa ṣàánú wa.
0: Àbí ọmọ
2: ìwà ilà gbogbo láti kàn látà.
0: Ẹ ṣe pọ̀ sá. Kíni ifá gbọ́ ó gbà fọpọ́ lọ ṣe o. Orí tá a bá fẹ́ sọ̀rọ̀ ó gbà fọpọ́ lọ ṣe.
3: Hello.
0: Hello ma.
3: Hello, ẹ̀ka alẹ́ sà.
0: Ẹ̀ka alẹ́ ma mi.
3: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ní.
3: Ẹ máa ma ṣe lórúkọ Jésù.
0: Àmì mà.
3: Ìyá Elizabeth ni látọjọ́.
0: Ẹ̀ka bọ̀.
3: Ẹ̀kọ́ nìkan ti yan ta lẹ́ẹ̀kọ́ wa o. Èmi ti rí tèmi mú bẹ̀. Oore tẹ́yìn ó bá ṣe kó wò dáadáa. Kó yẹ̀wò dáadáa kó tó ṣe. Àwọn èèyàn yìí ọ̀rẹ́ yìí wọ́n ti ń sọ dibi mọ́yàn lọ́wọ́ jù.
0: Ṣé àwa dání?
3: Ó jẹ́ èèyàn ló ran lọ sẹ́wọ̀n. Ó ń ṣe ìtàn wọ́n mú ẹ lọ sẹ́wọ̀n. Ó wá lo fẹ́ gbẹ̀sán lára àwọn tó ń tọ́jú ẹ.
0: Ó lòun fẹ́ gbẹ̀sán.
3: Ṣé irú nǹkan bẹ́ẹ̀ wá da? Olúwa rè ó kọ́ ká sóore ṣe o.
0: Yes, ma.
3: Àánú dáàmú ló lágbára Ọlọ́run.
0: Àmì o. Àwọn ọ̀rọ̀ àwọn ẹlẹ́sàn dé gan ṣe sáàkì tán ti last week kọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sìnkú sìta yẹn sìta tó ń ṣiṣẹ́ ní OGTV retire OGTV ti security ti wọ́n gbà tẹ́lẹ̀ tó náà padà wínú ń gbọ́ wọ́ọ̀bà olóhùn náà ń gbẹ̀sán ẹ̀sán kínni abẹ́kúta lèyẹn ti ṣẹlẹ̀ gbogbo ọtí ìtọ́sù méjì báyìí. Eléyìí náà mélòó náà tún ṣẹlẹ̀ irú ẹ̀sán kínni ẹjọ́ oore níwọ̀n lóòótọ́ oore níwọ̀n
2: oore níwọ̀n
0: o ẹjọ́ ẹ bá ń jí rédíò yẹn sílẹ̀ pátápátá.
2: Ó ti ní ilé
0: ìwé ní ilé ìwé. Ẹ ṣeun.
2: Ọmọ ní sóore fè.
0: Àmì o.
2: Ìgbésí ayé rẹ̀ rọrùn lágbára Ọlọ́run.
0: Àmì sà.
2: Bẹ́ẹ̀ni ọmọkùnrin tí ó dáràn.
0: Bẹ́ẹ̀ni.
2: Tọ́lọ̀ pààyàn. Orúkọ mi tírímì sí owó ya. Tátí òkè òròkè lọ́yọ̀ aláàfin. Bẹ́ẹ̀ rí orí níwọ̀n níwọ̀n ọmọ orí tí ọba ṣe. Kọ́mọ́ bá dìbí mọ́ olúwa rẹ̀ lọ́wọ́. Tó o ní ìsọ ìbáyé nígbà tí ọlú ẹ̀mọ̀ tọ wá ní pẹ́tọ̀ wọ́n gbẹ̀sán lára ẹni tó.
0: Torí pé wọn ò gbọ́ lẹ́ngbà tó ń lẹ̀ wọ́n. Ṣé ni wọ́n bá bọ́ fọ́ windscreen mọ́tò ni? Àní mo wá bèrè pé bóyá dẹ̀ lárùn ọpọlọ àbí wọn ò kíyèsí ni wọ́n ní kò lárùn ọpọlọ kò lárùn ọpọlọ kẹ̀. Bẹ́ẹ̀ yóò bá wá lárùn ọpọlọ.
2: Ẹ̀gbọ́n oṣù mẹ́fà tí a fún gan o ti kéré jù ọjọ́ kan láì pè lọ́yọ̀ mú orúkọ
0: ọlọ́. Ṣé nígbà tó fọ́ windscreen?
2: Olórí burúkú ọmọ.
0: Ẹnu ti bẹ́yìn náà.
2: Tó o ní dààmú láti ẹlẹ́wọ̀n jàre.
0: Àmì sà.

0: ọba ilẹ̀ karùn-ún àwọn òjòyè.
1: Bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tùpá tẹ̀tìlẹ̀ jayori yìí.
0: KF Motels
1: Sàdánkàtà wọn.
0: Full security for property and your life.
1: With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit.
0: Bákan náà ni Chijọ́ Adéhùn Olúwa fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó.
1: Tó ti gba ọ̀dún èèyàn mẹ́ta ṣoṣo.
0: 500 people.
1: Tòun ti
0: executive hall, conference hall,
1: tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities.
0: KF Motel,
1: you can enjoy yourself, family, couple and your friends.
0: Kódà àwọn tòkè òkun
1: KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí.
0: Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yá bi tókè òkun
1: pẹ̀lú ọtí ẹlẹ́rìndò
0: tó mọ́kàn ní balẹ̀
1: lálàáfíà
0: ní KF Bar
1: àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi
0: tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́
1: tẹ̀rí tọ̀yàyà
0: tàkúlẹ̀ tàkúnlẹ̀
1: òun àwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn
0: àyè ìgbọ́kọ̀ sí ń bẹ pẹ̀lú síkíọ́rítì
1: tó gá yàtà
0: ààrẹ gbùgbùn ní ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí
1: ní total garden ìbàdàn
0: telephone 070-7399-2996 tàbí 080-3251-3884
1: KF Motel is the place that you can enjoy your life.
2: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa kí n tó dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lóní ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn omu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mu gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní ma tó tún ara ẹ lé mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ìní ọmọ ara òkòtó àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtó àánú multi service ventures ìní ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Orita Mefa Junction Ibadan telephone 080-3330-4174 080-3330-4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pánbélé tí wọn fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
3: Ó mà tiẹ̀ wá ga o. Àmẹ́ni àbájẹ wá gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yìí yọ fún báyìí.
4: Ọ̀nàrẹ́bù ṣe mú sọ fún pé the king property dẹ̀ bá dìwò pọ̀.
3: Ó ṣe ọ̀rẹ́ mi, ó sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti lé kíkọ́ hàn mí. Tí ó sì jẹ́ pé búlọ́ọ̀kù tààrà lọ́dọ̀ wọn, tá a bá ti fẹ́ gbé ló ń túká yánga.
4: Site ni bikibi pẹlu machine and solid block abẹ yo ti gbọ pe a le ba yin kole rale tale ni bikibi nile yi ka tun ba yin fi rent bakan la tun ba ni room fe ti le lona ti balode the king property lati new garage ibadan lo si akalawe eso kale ni olukoyi bus stop tabi lati apata lo si odona elere eso kale ni olukoyi central mosque lodi keji e ti ri bana the king property nbe
3: telephone 08050302695 lekan si 08050302695
4: the king property ni ebado. Oh.

0: baba e je ki awon eniyan o mo yin
1: oruko mi ni Muslimuddin Alamade Yakin ti gba yin mo si afa lalopon
0: e dakun kin le mu wa gege bi imoran ti o je anfani fawon eyan wa
1: iti mu wa fawon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
1: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro suno omo tin soro yawo oro e tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mo mo iru eni be alijanu lo yo lenu
0: ti a ba ri eyan ti n da soro ti n sa paper sa kankan e da ko se alujanu na ni o n yo lenu
1: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tawon opolo wa bi awon mo to mu kolo bi awon ti won se afato latara pe n to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la n toju ṣùgbọ́n ètò lè jẹ́ találìjọ̀nù nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ̀ nínú ìṣesí bí kò mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ tábà ní ọfọṣọ yóò ní kò tí yà bí kò mọ sùn tó yẹ pé wọn gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn yóò mọ àwọn èèyàn láàmú
0: tí èèyàn bá ń jẹnu wújẹ́wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú.
1: Nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nú nígbà míì a sì máa járùn ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwámọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
0: Ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gangan gan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá ẹjọ́ náà ṣé ó mọ yábà náà ni.
1: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya ẹlẹmí olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́tọ́ lọ́jọ́ márùn-ún rí.
0: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmukúmu táwọn mọ́ mọ ìmukúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run ọmọ ní kára wọn náà tọ́jú pẹ̀lú ẹ̀ńdọ́ ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run mọ
1: ní ìlú sábà nínú. ọlọ́run ní kára ètò ìgbádùn.
0: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangande nìkan ni.
1: so ọ̀rọ̀ àjẹnú ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnú àwọn fa ẹ̀fọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn ò ní rí yanjú àjẹnú àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn ò ní rí yanjú gbogbo ogun ara ríro ní olóko ní lọ àjẹnú àwọn sábà bí ẹ àjẹnú àwọn sábà bí kéèyàn má rorun sùn gbogbo ayé oṣù tó wọn ò ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì ọdún méjì olóhùn sùn fún ọdún méjì olóhùn yajú lẹ̀ báyìí nítorí máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnú nídàá láàmú ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá díjú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ láwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
0: tí wọ́n sì fọkùnrin lọ tí ó ṣàpè òun ò ní fi
1: òun. yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
0: àlùjọmọ́lẹ́yọlẹ́nu
1: ò táyà ti pàdé àìmọye irú ẹ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kọlá tá a lọ bí márèjì wọn pẹlú àánú ọlọrun.
0: ẹdúná ẹni tó wá tó ti lọkọ tó wá pẹpẹpẹpẹ tí ò rí ọmọ bí ẹyin náà tó máa ń dá sí ẹ tó máa ń ní
1: ìmọràn lórí nǹkan bá wọn. tó bá yẹ pé àǹjẹ̀ló sábà bí kọ́ mọ̀rọ̀ ọmọ bí gbogbo ògùn tó bá lòfin kò lè ṣiṣẹ́ àfi tán bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ ká gbà tọ́jú ẹ.
0: ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí wọ́n lè mọ ibi tí wọ́n pè é sí.
1: so nọ́mbà mi ni 08027-5864 08027-5864
0: lẹ́ẹ̀kan sí bàbá.
1: 08027-5864
0: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
1: orúkọ mi ni Muslimuddin Alamade Yakin gbogbo ayé mọ̀ sí àfa lálùpọ̀.

0: All right, this is 96.7 Lagilu FM. When I go see some more music tonight,
1: I'm a lireka.
0: Will they enjoy more music tonight? And let's talk. My studio lines don't they open? 0912370 8675. Studio line 0912370 8675 on Facebook. Go join us live on Facebook, and then you know, at the same time, my studio lines don't they very much and very much open. And they rua eka lesa o. Eka lesa in de rua bebango wa lale yi ni bikibite ba wa ni United States ni o eka leo eku dede asiku yi. Okay, make I see who they here tonight, because people they hungry to call me since. Hello, yes, the caller.
2: I am
0: yes sir.
2: Ogbele ji lo pe yo.
0: E ma wole sir. Hello sir, Mr. Ogudeji.
2: Owo mo ti wa.
0: Owo omo owo ni yin.
2: Ni ni wa bayi abere gugu ati bere gugu bayi.
0: Gugu e tin be eto tin to, gugu e tin bere.
2: Gugu tin lo bayi nkan to fi mo wa ni o.
0: Adupe. Adupe. Adupe. Mo lo do Dubai la rorogbo, ododun la rawusa.
2: Beni.
0: Ododun Dubai la ro mo lori ate. Beni. Mo fe bere okan ba se ba igbeyawo lodo yin ba o lo se ma ri so ma yato si
2: traditional ni amari aso ofi lati se
0: aso ofi
2: agunya aso bebe
0: eh
2: mo etu awa wa je be ni e ma beto bo abai iko ni se ri
0: ami e ja ma beto bo Ibita and Lola Le Upo dear 0912-370-8675. The people of Delta State, Ukwani, the people of Edo State, make we talk tonight. What did they use Sabiuna? Which festival they use Sabiuna? Which kind attire, traditional attire they use Sabiuna? How na they do na marriage? Which kind soup they use Sabiuna? May we talk tonight. The people of Ndibu, the people of Niger Delta, the people of Edo State, different tribes, Nine Day Nigeria, people of Bayelsa State, Cross River State. Hello, the caller.
3: Hello, sir.
0: Hello, ma.
3: Enirere
0: lo biyin lowo. E mo wole.
3: Obi Kayose na o.
0: Beni.
3: Obi Fortin George.
0: Beni.
3: Obi Mr. Hussein.
0: Beni.
3: Obi Edmund ko ese soro tan Baba Ayinde Ewuwa na eni
0: re re ti
3: awon mo Benny last week
0: Adupe Adupe
3: pupo la ma ri loru
0: pe ami ami ami ami amen amen
3: o ba bo wa o mo ki brother mi na to wa pelu won na nbe
0: Benny Phillips. Phillips, Benny, Edmund Phillips.
3: Ọbẹ ogan
0: won ti fi mọ yin nilu owo
3: ọbẹ wa po lo bi se rise
0: e sa wu
3: awa ma nje la lasepo
0: ila lasepo
3: yes a ma nje ẹgbẹ́ sí ìtòwò wọn á fi ewé ọ̀pẹ pẹrẹ mo fi ọwọ́ pé ni o ìgbàna máa ń pe ẹ̀kọ́ yẹn ní yorùbá wọn á fi ṣe ó máa dì wọn á dì gan ni wọn máa dì ó wọn á dẹ̀ fi ẹran ọ̀gbẹ́.
0: Ẹran ọ̀gbẹ́.
3: Yes. Màá máa fi a máa fi ń ṣe ọbẹ̀ wa ọ̀wọ̀ bẹ́ẹ̀ táìmù òjò yìí sùn ẹ mọ àwọn tí wọ́n ṣùgbà máa ń pè
0: tí
3: wọ́n máa ń pè kàn ní ewé ewé la máa ń pè nínú wa tójò bá ńlá ńlá bá ń rọ̀ sùn tó bá ń tó tí òjò bá ń ṣe láìsí yẹn a máa sọ pé ewé ń wọ̀ lọ́dọ̀ wa.
0: Kábíyèsí.
3: Wọ́n bá dẹ̀ lọ síbi tí àwọn tó máa ń tú wọ́n á rí ewé yẹn. So wọ́n á dẹ̀ tú wọ́n á gbé wá sí ọjà. Wọ́n á wá tà wọ́n á dẹ̀ máa ń jẹ́ a máa ń jẹ ewé ní ìlú wa lọ́wọ́. Àwa máa ń jẹ ilẹ̀gbẹ̀.
0: Ilẹ̀gbẹ̀.
3: Wọ́n á ní ilẹ̀gbẹ̀ ilẹ̀gbẹ̀ kòkòyàm.
0: Oke kòkòyàm ló ń jẹ́ lẹ́gbẹ̀. Ọlọ́run kú iṣẹ́ o.
3: Ó wà nílẹ̀ pẹ̀ pupa. A ní funfun.
0: A
3: ní sanyán.
0: Sanyán.
3: Oye ọmọ ọ̀wọ̀ tó bá gbọ́ papọ̀ pé sanyán wà. Ilẹ̀gbẹ̀ pupa wà. Ilẹ̀gbẹ̀ funfun wà. O àwa máa ń jẹ yẹn nílùú wa. Bẹ́ẹ̀ máa ń jẹ ìgbìbì. Ìgbìbì sọmọ píọ̀ píọ̀. Ọlọ́bẹ̀ ilá alátòpọ̀. A máa fi ń jẹ ègìdì yẹ. Tí náà dẹ̀ máa fi ń ṣe ègìdì ni àgbàdo.
0: Àgbàdo.
3: Àgbàdo wà ń sìn ín ọ̀hún. Ìrànà máa lọ a máa wọ́n máa ń lọ ègìdì. A máa ṣe é. Wọ́n á gbin bí ẹ̀yìn ìgbò ṣe máa ń ṣe funfun bẹ́ẹ̀ máa ṣe ń
0: gbàlejò
3: funfun yẹn. Tó báwa náà ṣe máa ń ṣe fún wa.
0: Ìrànà
3: wa nìyẹn. So final thing ẹ. Wọ́n á wá fi kókò wọ́n á fi léèsì ẹ̀ so that á lè jẹ́ kó soft. Ṣé ò ní le jù fún èèyàn láti gbé ni? So a máa èèyàn náà máa wà dẹ́ traditional wa. A ní aṣọ òfì.
0: Aṣọ òfì.
3: Àwa ní aṣọ ọ̀wọ̀. A ní aṣọ ọ̀wọ̀ gangan. Aṣọ ọ̀wọ̀ yẹn ní bíi royal blue, powder blue. Àwọn orúkọjọ mọ blue yìí oríṣiríṣi blue yẹn ni aṣọ yẹn ní ọwọ aṣọ ọwọ ohun tẹ bá wo àwọn tó ń kọ orin ìlú wa ń sìn wọn sábà máa ń rú aṣọ yẹn wọn máa fi ń ṣe eré traditional wọn máa fi ń kọ orin nílùú wa bẹẹ fún ìyàwó a ní ṣòwò ṣe a ní olówó jòkóó ládàá. Ibi àwọn ọmọ ọ̀wọ̀ tó bá ń gbọ́ wọ́n á máa fi ọkàn bá mi lọ tí mo ṣe ń sọ yẹn tí ó bá ṣe máa ń ṣe ìyàwó nìyẹn.
0: Wọ́n
3: á wá máa ṣòkó àgbà ìgbọ̀n ìnáwó.
0: Ìnáwó.
3: Ìnáwó.
0: Ká.
3: Ìnáwó ló kó àgbà nílùú wa. Àwọn ohun tí ẹ̀fẹ́ ń mú bóyá ọmọ olókun bóyá owó pọ̀ bóyá owó òfin. A máa wọ́n ní gbogbo nǹkan tó bá fẹ́ gbà àgàgà tó bá lọ jẹ́ title man or woman gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe pátápátá a máa ń pe ẹran ńlá tí a máa ń pè ẹran ńlá lọ́wọ́ màálùú.
0: Màálùú.
3: Ló mà yẹ ẹ. So a máa fún fún ìdí ọ̀tún ìdí òfin. Bá a ṣe máa ṣe ìyọ pé ìdílé bàbá ẹni tó kú ìdílé ìyá ẹni tó kú ibi tó ti jáde.
0: So
3: àwọn tó wà ní ọdún wa ọdún gbogbo wa ìjọ tí ọba wa gangan bá máa gbogbo ìlú ọ̀wọ̀ ló máa rìn ká. Bẹ́ẹ̀ máa fojú rere báyìí.
0: Life.
3: Ìyá life bẹ́ẹ̀ ni. Ọba wa nìyẹn ó máa yí gbogbo ọ̀wọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ tẹ̀ tí wọ́n máa ń lò yẹn wọ́n fi aṣọ wọ́n fi ilẹ̀kẹ̀ yẹn wọ́n fi ṣe bí i up kò sí òun wá wọ̀ ọ́ wá wá ró aṣọ bí àwọn obìnrin kọ́sọ̀ wá fẹ́ jọ kọ́ wọ́n gbèlé kọ́sọ̀.
0: Ẹ súnmọ́ra díẹ̀ náà ẹ súnmọ́ra díẹ̀.
3: Gbogbo àwọn tó bá máa gbogbo àtàwọn ìjòyè àti everybody tó bá máa ṣe gbogbo wọn ṣe máa múra wọn á wọ aṣọ ìlẹ̀kẹ̀ wọn á dẹ̀ ró èrò sí kalẹ̀ wọn ó ní bọ́n ṣe máa ró èrò bí àwọn ìgbìmọ̀ ṣe máa ró wọn làwa náà ṣe máa ró ní ọ̀wọ́ lẹ́yìn gbogbo èèyàn tẹ̀tẹ̀ rí obìnrin ògbúdọ̀ wégele.
0: Ta ni ògbúdọ̀ wégele?
3: Obìnrin ògbúdọ̀ wégele. Gbogbo yẹn ìgbà kan bá tẹ̀ ṣe bẹ̀rẹ̀ kò sí gbèlè fún obìnrin tó bá fẹ́ wòó obìnrin ò ní ní gbèlè ìyẹn ni wípé kò di wọn ìgbà tí àwa ń wò ó students ni wá ń gbà yẹn a máa gbé wọn wá kò sí ibi tí gbogbo ibi tó bá tán bá gbé tó ta bá fẹ́ lọ lọ́dọ̀ yìí sìn ìsúgbà tó ń gbé wọn ni àmì tó ń gbé wọn ni.
0: Ìsídà irú irun ẹni pẹ́ dirun irun ìbílẹ̀ ni àbí àjàǹkólokòlò àbí irú èwo gangan ní pàtó. Ó gbọ́dọ̀ jẹ́ dídì.
3: Ó ń ṣe lọ́wọ́ wọn kan tó ṣù rẹ̀ pé fún dídì bí èmi fún mi ń gbé wọn ni tó bá wù mí ni mo lè sọ pé mi máa tó jì í bí mi ò bá lè jì í bí mo ṣe nǹkan mi sílẹ̀. Nǹkan tó máa mú mi tèmi tí wọ́n ti wá ní wípé àgbúdọ̀ wégele.
0: Àgbúdọ̀ wégele. Ẹkú làkàyè ẹ ṣe gan ni.
3: Ní kíláàsì àwọn dáàdì mi gbogbo
0: ẹ ṣe gan fún lẹ́kṣọ̀ tẹ fún wa ẹ ṣe gan ni ojú òní ti yìí. Thank you for this lecture. Thank you. Àjọ lọ tọdún ní lágbára Ọlọ́run ọba ẹ máa bá ń ṣètò lẹ̀. Ẹ má bá ń ṣètò lẹ̀. Ẹ ṣe gan ni mà. Thank you.

0: where my people from south south, where my people from south east, where una dey tonight, my people from Benue, the Galas them, the Sokos them, the Yorubos them, the Shekris them, where una dey tonight, they will do one together tonight. Hello, now who they here? Hello.
1: Morning, sir. Good evening, sir.
0: Good evening, sir.
1: Obiazi James.
0: You are welcome, sir.
1: Our own major culture in our own area is EYG.
0: You not tell me where you come from. You not tell me where you come from.
1: I'm from Delta State. Agbo to be precise.
0: Agbo. Agbo na Ika local government. Am I correct?
1: Ika local government. Very correct. Ika local government.
0: How na the drum?
1: We are our own celebrate the major one we do in our place is EYG, known as New Yam Festival. So it is not different from other tribes too. The major our dressing is just similar to that of Yoruba. The only thing is different, we have different types of cap. Our own cap is different to Yoruba. Yoruba use an Etiaja and Gobi. But our own is normal cap. So I wish everybody happy celebration.
0: Which soup then you sabi? Which soup then you sabi?
1: The sabi was with Ofiroro. That is Ebusi.
0: Okay.
1: Black soup.
0: Black soup.
1: That is
0: okay. How na dey do? Okay, scent leaf. Chow. Okay.
1: We have Egbogu.
0: Okay.
1: As we have so many soup. Well, our soup has very many. We use a lot of soup, leaf and herbs, including root. So that is our own soup.
0: Una marriage, how una marriage they be serve?
1: Our marriage na Benito.
0: Oh Ben, tell us now.
1: Our marriage is they take marriage very important there. When burial is something that they consume a lot of money. When an elderly person die, the community will collect at least lots of a cow. The elderly person. If it's a title man, at the time I did my father's own, the community collected one lot of cow, a lot of palm wine, beer, a lot of things. So there is big party. They don't mind whether you are rich or poor. So they did a lot of very ideas. Yes, very colorful.
0: Wow.
1: Thank you.
0: All the way from Drafoy Mika local government, Agbo to be precise. Thank you for that very lecture. Okay, if you like to somebody they here, may we see who they here. May we see this person where they
1: Hello.
0: Bale Kolo Soro Yini. Hello. Chief Dr. Joseph Okwade JP. Emma Wule, sir. I like Pomo Siwo. Bale Monoton.
1: Hello.
0: Emma Wule. Emma Wule. Ekabo Sorietu. As a cool did they tojo. I do pe.
1: Hello.
0: Benny.
1: Hello, Benny.
0: Ami.
1: Hello, Mr. Wani.
0: Benny.
1: Then
0: À ń gbọ́ yín kété kété sà.
1: Tí wọ́n wá lé ìlú ńlá ni wọ́n ṣẹ̀yẹ fún un wọ́n ṣàbíẹ́ lórí bí abẹ́ iwájú síwájú ẹ̀kọ́ wọn jẹ́ kó wọn ṣe. Wọ́n wá lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹkùn ẹ̀kọ́ ẹ̀yẹ
0: àwọn festival sir festival wo gan wa fi mo that's kini pe ibile that's festival nile yoruba se le ranti kan that's cultural festival
1: yẹn ló yẹ kí n ta lẹ́yìn ètò ìpè wọn ń ṣe ní jàgídíjàgán lẹ́wọ̀n gbìyànjú wọn lẹ́wọ̀n sára wọn lọ́jọ́ ìjọba ìyẹn sí wọn lẹ́yìn ètò ìbàdàn
0: ìkè báyìí ìyẹn
1: ìyàtọ̀ sí ètò ìbàdàn sí
0: àwọ̀
1: kò ní ẹ̀kọ́ sẹ́ńgbọ́n.
0: À ń gbọ́ yín sá kétékété.
1: Àwọ̀ kò ní ẹ̀kọ́ àwọ̀ tó bí wà ní ẹ̀kọ́ sí. Ó wà ní ojú ìjọba ìyẹn.
0: Ó
1: ń pè yẹn ní àwọ̀kò ní àwọ̀kò. Àwọ̀kò yẹn bí a ṣe àwọ̀kò sí. Bí wọ́n wàtà tó wá ti jáde ní òsì yóò bẹ́ẹ̀ lébi òní ní. Ìgbọ́dọ̀ wọ́n wàtà yóò wà kiri káàkiri káàkiri káàkiri yóò gbé kiri káàkiri. Oyin táwọn ọkọ̀ ń wà náà àwọn ẹnìkan náà ni wà lọ́sẹ̀ tó kọjá náà. Àwọn oyin tí ó ní tó bẹ̀ sí bí ẹni káàgbọ́dọ̀ wọn kọ́ láyé ìsìn. Àmìtìmíkọ̀ ọ̀dákẹ́lé àkàtì tìmíkọ̀ èdè ní ẹ̀kí àti ọ̀nà àtúfẹ̀. Ṣé wáwọn tìrì káàkiri káàkiri káàkiri. Àmìtìmíkọ̀ ọjà nínú ìrìnrìn ọlọ́pàá FDC. Àwọ̀sí wọn ń wá ìtẹ́sìn wà yẹn. Wọ́n lọ sí àìsàn wọ́n ṣe àwọn àti àìsàn ńlá ìwọ̀kẹ́. Wọ́n adúgbò kejì yóò wá jáde yóò wọ́n ti rí àwọn olóyè ńláńlá kiri. Àwọn ojú rẹ̀ náà rí alápáńṣọ́pá.
0: Alápáńṣọ́pá.
1: Ìtọ̀rísí. Ìtọ̀rísí. Àti gbogbo àwọn ojú wáńwáńwáńwáńwáńwáń. Àwọn òsì ilé àwọn olóyè káàkiri. Gbogbo títí àwọn àgbẹ̀ ọkọ̀ tó wá lọ́kọ̀ ojú ọkọ̀ tó tẹ̀ lójú. Èrè bọ̀ wọ́n lọ́wọ́dún láwọn ìgbà ọrẹ́ ọrẹ́ gidi láwọn ìgbà ọrẹ́ lọ́wọ́dún. Àwọn tó wá jẹ́ èèyàn ojú yẹn tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ẹ̀ntísíásì
0: láwọn
1: tẹ̀lé ojú yẹn. Wọ́n jẹ́ yóò káàkiri gbogbo ẹ̀yẹ ní àwọn olóyè àtàwọn àwọn ohun ẹ̀tọ́ náà. Báyìí kọ̀ọ̀kan sì rí ojú. Pọ̀lìsáìtì gbogbo aláṣọ wọn sì rí ètò yìí rèé.
0: Ọba
1: di méjì ní ètò ojú wa. Ó sì jáde títí dìtò lọ́dọọdún.
0: Lọ́dọọdún.
1: Lọ́dọọdún ó ti ọ̀pọ̀ wà ní ìpínlẹ̀ ìjáde kan. Lọ́dọ̀ wà gbé fún mi. Wọ́n sì gbé káàkiri dúró. Ìwà títí wọn tó dé tó ń gbàgbọ́n láti lọ sí ìgbìmọ̀ yẹn wọ́n yan yálé àwọn ọ̀rẹ́ wọn ní àwọn fáwọ́lì ní àwọn èèyàn ńláńlá. So ojú pẹ́sífà àwọ̀kọ̀ yẹn ń ṣe gan ni wọ́ta ó ti ń ṣèdáyé ìtijọ́ wọn.
0: Ìdáyé ìtijọ́ wọn.
1: Ìdáyé ìtijọ́ wọn. Then ìwéjì ìyá tó rí àwa yìí wọ́n rí ìwéjì. Àwọn ojì yẹn kú ó wá ya èrè fún wọn. Wọ́n lọ gbọ́ èrè fún wọn. Tí wọ́n ń gbọ́ èrè yẹn lọ́dọọdún.
0: Lọ́dọọdún
1: pẹ́ sí wa àti ìṣú ìjẹ náà tẹ̀. Àwọn náà ìyàdọ̀ náà ń jẹ àwọn náà ń jẹ sí láyé jẹun. Ìjọba ń rò pé ìṣẹ́wà ìrírí ọ̀rọ̀ ìyá òun yóò ṣe é ṣe. Àwọn sì tún ṣe dáadáa gan rẹ̀. Ní ọ̀dọ̀ wa rí ọdún ìjẹ́sí kọ̀sáwà àti táwà wọn. Èmi kan tí wà ní ọ̀rẹ́ àgbẹ̀dì àtàwọn àti ẹ̀ńkọ̀ lè rí etí yẹrí.
0: Etí yẹrí.
1: Etí yẹrí. Ẹ̀rọ àwọn tó ń pè láwọn òdó jèrè yẹn. Àwọn òdó jèrè. Etí yẹrí ni tẹ́lẹ̀ pé tó ṣẹ́ǹgì sí àpàlà tó wà tó tóbi kú yẹn. Èèyàn mi dáadáa ni. So etí yẹrí láwọn ìyá gbogbo láwọn òdó láwọn ìkọlù láwọn ètò ìlú yẹn. Oríṣiríṣi fẹ́síwàsì ló wà ní tó pọ̀ gan-an ni. Àwọn ìfẹ́ko wọ́n ṣe ojú ọdún ìfẹ́ko ọdún ìbejì ọdún gbogbo àwọn òrìṣà ayé ni wọ́n ṣe fẹ́síwà fún. Ṣùgbọ́n ìlàjú àti ẹ̀sìn ó ti ẹ̀ka gbogbo ó ti ẹ̀ka gbogbo àwọn tí wọ́n yẹn rẹ́.
0: Ìlàjú àti ẹ̀sìn.
1: Lẹ́nìkan lè dìde ní ìwéṣẹ́ ìwọ́n ṣe ìfẹ́ko wọ́n ṣe ìrìn ìrìn ìrìn ìr gbogbo ẹni ẹ ti parẹ ẹni tí wọn ti wà ní ló ẹwò ìpèsè ohun ìṣe tààrà wọn. Irú àwọn fẹ́tí wàrà ni ọ̀làjú ti pa wọn rẹ gbá ọ̀pọ̀lọpọ̀ rẹ ẹni díẹ̀ díẹ̀ rẹ lókù àwọn tó bẹ̀sì náà ìwọ̀n wà strong as before.
0: As before again. Ẹ ṣe gan ni sá bá mi ẹ ṣe gan ni kẹ pẹ fún mi o that's Chief Dr. Joseph Okun Ade JP alapo mo si wo balẹ monoton e se gan ni e se gan ni e se gan ni e pe fun wa o

0: orin baba wa elemure elemure ti Ekiti. All right, let's see who is here. Hello. Hello. Hello.
1: Ekuse.
0: Yes, sir.
1: Ekutayo.
0: Yeah.
1: Isenda lesi o.
0: Eshe gani, sir?
1: Uruko ni Abiodun Akinsola lati Ibadan.
0: Okay.
1: Seri ife beri kokoro won. Ejo sa, ni ti ba sari ti ba si san. Ṣebí ìmọ̀ ní ṣòro.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé rí àwọn àǹtí bàbá àgbàlagbà tó ti sọ̀rọ̀ ẹ? Ẹ wọ̀ kó lánàá sọ. Ó lánàá sọ nǹkan tí àtò tá à ń ṣe lórílẹ̀-èdè ó ti tó àkọjẹ́. Ẹ wọ́n àwọn ìgbà tí ẹni tí mo sọ̀rọ̀ ọmọ ní ilé ṣẹlẹ̀ yìí. Ti máa sọ fún pé ẹni tó bá ti fẹ́ pé nọ́mbà tí wọ́n lè pè yí sí ẹ bá parí ètò sóti yẹn ẹ fi sùúrù pé nọ́mbà yẹn tẹ bá lọ sí ọdún ọlọ́jọ́ lulẹ̀ fẹ́ ọmọ ẹ ṣe o kí ló wá dé bá kí ló dé báyìí kí wọ́n fi tọwọ́ kó bá tẹ lómìn àwọn ti ní ẹlòmíì ò ní ó ń sáré pé kò ní ẹkọ kú sí ìṣòro yẹn ni kókó báyọ̀ ẹ gbọ́ àṣírí lẹ́yìn. Àwọn nǹkan tí ó tó kọ ti pa ìlú mi.
0: Káà.
1: Nípa pé wọ́n gbé kọjá wájú rẹ̀. Nǹkan tí ó tó kọ ti pa ìlú mi. Nípa pé wọ́n gbé kọjá wájú rẹ̀. Ẹ wo nínú ilé wa ẹni ìlú ilé ìfẹ̀yẹ̀ sá. Kò lọ́mọ ní wọ́n ṣe ẹ̀wẹ́. Wọ́n rí ṣẹ́rù. Kò bá ọ̀rọ̀ ti 200 million. Kò bá lọ pé kinní kan. Kò bá lọ pé kinní kan. Níwá jáde ni a lọ rú ẹ mú. Láti oko odi kejì ṣe gbọ́ mi ta máa rẹ mi yẹdí báyìí a máa gbé síwájú ìta ni àtẹ́tẹ́ pípa o àtẹ́tẹ́ tó lọ o àti kíní kan o tí wọ́n sọ fún ìgbà yẹn náà àwọn tó là ńlá o àwọn awúlọ̀wọ̀ lè ṣe dáadáa kí ló wá dé báyìí tí ọ̀làjú yẹn ló wá jẹ́ ká kó gbogbo pé a fẹ́ mo fẹ́ rán sọ bí òyìnbó. Ìwọ́n náà ló ti rán náà ti wọ̀ sán títí tó ti di dákúdá yìí. Tí mo bá sá pátákó máa sọ́sọ́ èèyàn máa ń kò lépe lè yìí. Nǹkan ń ṣàwòyàn. Ọ̀rọ̀ náà lè sọ lẹ́nu o. Wà ní láìka láì.
0: Ẹ ṣe gan ni sá.
1: Bàbá mọ́nà tọ́. Àbúrò mi yé. Wọ́n rántí ọdún. Wọ́n rántí kinní kan. Wọ́n máa ṣe dáa dánú ẹ̀. Tọ́jú ọ̀làgbà ẹ̀. Wọ́n fi máa wọ bàbá yẹn fi ìfẹ́ ṣe é nípa pé nǹkan 50 kó má jẹ́ tẹ̀yàn kọ. Ká lóun bàbá wọ́n lọ́wọ́ ń gbà yẹn kì í ṣe báwọn náà gbọ́ pé kọ́ wà kọ́lé yìí. Tó bá bá ọgbẹ́ jẹ. Ẹlẹ́ka tara wa gan ti bàjẹ́.
0: Ẹ ṣe gan ni.
1: Àwọn nǹkan ti ṣẹlẹ̀ lómi ẹ̀rín lómi títí adé máa rújọ lọ. Kí ni kò rí ni.
0: Ok, ẹ ṣe gan ni. Àti wọn ta fẹ́ mú ẹ ṣe gan ojú òní tì yín ẹ ṣe gan thank you.

0: lọ́kọ tán. Tá bá wa ń bá a sùn tó wá yọ́ máa ké inú àwọ̀ rẹ̀ ìyàwó máa dúpẹ́ ọlọ́run ṣeun o. Ọmọ tá a mú wá odidi ni o. Làwọn òbí ọkọ náà mọ̀ ní àọ́kárí ọmọ mi. Mo fi sọmọ ládàádọ́ ọmọ wa pé gbọ́lẹ̀ bá ń bọ̀ bá wa ṣe báyẹn tán yọ́ máa sunkún. Bí a bá gbóúnjẹ fún alóhùn ọ̀jẹ, àwa ọ̀rẹ́ ìyàwó ṣẹ̀ṣẹ̀ wá jẹun. Wọ́n wà gbọ́ ti kórólà fún wa, ọtí kórólà làwọn ọ̀rẹ́ ìyàwó mú wọn pọ̀ tí yẹn lọ ti kórólà. Na tó bá jágbàlagbà, n tí mo wí yẹn ti máa yé wọn tí kórólà yẹn láwọ̀ amú inú wọ́n wà dùn. Tó bá ti ádàárọ̀ ọjọ́ kejì, wọ́n wà mú odidi ìsáná. Wọ́n wà mú lọ sílé pé pẹ́rẹ́ǹsì ẹ̀pẹ́ káre o, ọmọ yín o, odidi la bá o, kì í ṣe àbọ̀ o. Tí wọ́n bá ti rí ìsáná, wọ́n ti mọ̀ pé garawa náà rán lọ sílé ọkọ̀ kì í ṣe odidi mọ́. So ló jẹ́ ìsáná yẹn ni tí abọ́ ọmọ yín complete ṣe. Ọmọ yín ò tí ìbàrẹ̀ jẹ́ o, inú òbí náà wà dùn. Wọ́n wà padẹ fún ìyàwó, ìyàwó wà jẹun. Àwa ẹlẹgbẹ́ ìyàwó kálukú wa lọ sí oko, a lọ ṣiṣẹ́. Tó bá tún ti dalé ní nǹkan bíi 7 àbájẹ mẹ́wàá, a tún lọ bá ilé ọkọ rẹ̀.
1: Kí ló dé?
0: Ọjọ́ méje
1: lámọ̀
0: fi sùn sí, lámọ̀ fi bá a ṣeré. Wọ́n bá ti àjọ méje, a wà akọrin fún un pé ó kù wọ nìkan pẹ̀lú wọn, kò tún lé ọkọ rẹ̀ ṣe o. A wà padà, kálukú wà lọlé. Tí a bá wá ń ṣe ọdún ogún ní gbọ̀ngàn, àwọn sokoto ńláńlá táwọn olóyè máa wọ̀ sí kẹ̀m̀bẹ̀kẹ̀m̀bẹ̀
1: yìí,
0: ẹlòmíì lè wọ bíi mẹ́jọ, ó lè wọ bíi mẹ́fà pọ̀, ó lè wọ bíi mẹ́jọ. Kì í egun kọ́ ní ọ̀wọ́ o, àwọn tí ó tẹ̀lé egun. Wọ́n wà egun kù bí oṣù kan ni wọ́n sì lọ máa rú ẹgba ní oko. Tó jẹ́ pé gbọ́n tó bá tẹ̀lé egun yẹn báyìí, wọ́n máa rú ẹgba ni. Tí wọ́n mọ̀ nara wọn, ẹ̀lẹ́ ràdà, ẹ̀lẹ́ rọ̀bẹ, ẹ̀lẹ́ rọ̀kọ̀. Nígbà tí wọ́n dẹ̀ mọ̀ nara wọn yẹn, ẹsẹ̀ ni ó ti mọ̀ nara wọn. Ṣé wọ́n tó ti wọ sokoto bíi 20 jọ? Ṣé ń lẹ́gbà fẹ́ dùn? Wọ́n wà nánà títí tẹ́gbà yẹn ó fi gbó mọ́ra wọn lára. Egun kọ́ ni wọ́n mọ̀ nà o. Ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ ọmọge nígbà yẹn, ọ gbọ́dọ̀ jáde o. Ṣé náà wọ́n fi ọ̀tọ̀ ọ̀fẹ́ wọn? Inú egun ló jìyà rẹ̀. Ṣé kálukú ọmọ mi wọlé? Obìnrin lọ wo egun gbà yẹn? Oríwọ̀ tí wọ́n ti fẹ́ tọ̀ dá lóhùn. Àsìkò inú egun tí wọ́n bá pàdé rẹ̀, wọ́n máa lu tiẹ̀ ta. Kálukú ọ̀yà kì í bọlé ìyá rẹ̀. O ò ní jáde. Tó bá ti wá dìrọ̀lẹ́, gbogbo egun òlù tó bá ń jáde, wọ́n máa lọ sí ojúde ọba. Gbogbo ẹ̀yìn tí ẹ ti jáde látàárọ̀, ìrọ̀lẹ́ ní nǹkan bíi 4:00, gbogbo wọn wà darí síwájú ilé ọba. Wọ́n máa nara wọn, àwọn ọmọlẹ́yìn egun ni o. Àwọn onílù ọ máa lùlù fún wọn. Lágbájá ò lè ṣe bí bàbá rẹ̀ ṣe ń ṣe.
1: Ká
0: ti wá lùlù yẹn, orí egun yẹn máa gbóná, wọ́n máa bára wọn jà. Kì í ṣe pé ta ládàá o, kì í ṣe tó níbọn o. Ìlú àwọn onílù gan ni wọ́n máa fa wàhálà lẹ́yìn egun. Wọ́n ni wọ́n máa dá wàhálà lẹ̀ bí wọ́n bá ti lu ẹ̀lù yẹn báyìí. Egun kan bẹ̀ nílùú wa, wọ́n máa ń pè ní alárápánsánpá. Ṣé bá ti ní alápánsánpá ò lè ṣe bí bàbá ẹ ti ń ṣe. Wọ́n máa pọ̀fọ̀ ọmọ ẹ̀yìn egun ara wọn. Ìní ọmọ bọ́ sí kànga, ìní ọmọ bọ́ sódò. Fẹ́rẹ́ pé wọ́n mọ lo agbára, àwọn agbára burúkú tí wọ́n mọ̀ ní lágbájá ti sọ ọmọ ẹ̀yìn ẹ̀, ó ti sọ sí kànga o. Ọmọ ẹ̀ lédè kan sára wọn ládàá, ẹ̀dẹ̀ lédè kan sára wọn lọ́gbẹ́.
1: Tó
0: bí wọ́n ṣe máa ṣe eégún tí ọ̀dọ̀ wa nìyẹn. Nílùú gbọ̀ngàn.
1: Wọ́n nílùú gbọ̀ngàn, gàmọ́ ẹ ṣe gan ni mà. Ẹ ṣe gan ni, ojú ò ní tì í mà. Thank you ma. Ẹ ṣe gan ni, thank you. All right, 96.7 Lagelu FM. Amunurawa.

0: Hello, the caller.
1: Emi wa ti gbo ni kan.
0: Ami.
1: Agbara Olorun. A ma be be ni be so.
0: Atele se asibena wo.
1: Atele se abena to ba de mo bo lo ni se ta.
0: Ami. Ami, ashe.
1: Fire, fire.
0: Ben.
1: Gbogbo ojo Saturday to mu nu wa gbo. Enu ti a se de ba je ati le ya to ni le.
0: Ami. Ami.
1: Awon oro ni won so si wa gbo. Seri awon kan kan be ti alakogun si wa ba wa. Won so ara o le. Won so fe le kan. Ema ni omo yeran so nte. Se won ba le. Se won ba mo bere yen le.
0: Se won ba ni.
1: Se pa je mi. Se won ti ko mi.
0: Ka.
1: Ti mo re.
0: Ti won ba labo ara didi.
1: Ti won ba ba le a. Lot of prices ni o gba. Ori se ebun.
0: Isa price. Wow.
1: Won ye ge ni ye. O pa si force major exam.
0: Wow.
1: See that time. Sẹ́dẹ̀rí àwọn obìnrin ó tẹ̀lé àwọn ọmọdé ẹkú ẹgbẹ́ rẹ̀ ìmọ̀ wà bíi mẹ́ẹ̀ẹ́dógún wọn kàn dá islam. Now bàbá lápúgbọ́sí wa tó sọ ọ̀rọ̀ kan bẹ̀ yẹn pé àwọn ìgbà tí ọ̀làjì wa kó sí tó ń kóra lẹ̀ ni ó di pé wọn à ṣe àṣàyàn mọ́ orí obìnrin tí wọn bá kọnu sígbà náà tí ò bá bá wọn lọ. Wọ́n lọ ọgbà náà èso ni wọ́n gbé mọ́tò wà wọ́n á gbé gbọ́àwò wọ́n gbé síbi mọ́tò wọ́n rù lọ ilé ọkọ yẹn nu. Wọ́n bá ti rí pé ṣe àṣebọ́ọ̀ṣe kan ó tún ti lọ tá a ṣe àjẹrẹ sọ́dọ̀ ọkùnrin yẹn. Tó ìyẹn lè wà dáadáa gbogbo ẹ̀ ló dùn. Ó jẹ́ pé ọmọ bá máa lọ lálẹ́ báyìí alẹ́ alẹ́ ní òkú ilé àbẹ́ yóò ní kí bàbá fún ládùúgbà. Ní ìyàwó fún ládùúgbà. Báwo ẹbí fún ládùúgbà. So wọ́n máa sunkún wọ́n máa sunkún àwọn bàbá wọn bàbá ìyá náà máa rẹ̀ wọ́n ní tó bá wọ̀rí pé ilé ẹ̀kọ́ yẹn ó ti bàyẹ̀ tó sọ fún. So àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti tó kalẹ̀ wọ́n wá tẹ̀lé. So pé fún ọmọkùnrin lẹ́gbọ̀n àánú tẹ̀lé wọn. Ó ń dùn jẹ́ pé ọ̀làjú ti bá fẹ́gbẹ́ nípa ìjẹ́
0: ètò
1: ìbàdàn tí wọ́n dẹ̀ sọ yẹn ní bẹ̀rẹ̀ ètò ìbàdàn náà tó gùn lórí ètùtù ni wọ́n máa fi òkè ìbàdàn tí wọ́n jáde ṣe ètùtù ni
0: nínú
1: gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe egungun tàdé ṣe ìgbà náà egungun náà egungun ogun àti gbogbo oríṣiríṣi ni egungun ti wá. Orí ìta lásìkò kan wọn kékeré kan ni wọn ń gbẹbọ wọn kì í ṣètùtù ní pé kí ìbàdàn tó máa gbòòrò sí i.
0: Kó máa tùbà kó túṣe.
1: Wọ́n ti tó dé nílé ìbàdàn ilé ìfẹ́ ilé sọ pé ibi tí ìbàdàn tó hẹ́ẹ̀lì sí è. Ó tiẹ̀ ti wọ ó ti wọ ẹ̀mí ni lásìkò yìí. So ẹ bá wá rí bí ẹ bá wá ṣe ètò ìbàdàn. Bí bàbá wa alákòóso ṣe rò owó wọn kú làákàyè nígbà yẹn oríṣiríṣi àlùfàṣàdé lẹ́yìn yẹn tó bá kọ̀ la tẹ́gbọ́n mi ṣá bá kọ̀ la tí àbọ̀kì náà jáde níjọ́ kejì báyìí náà gbọ́dọ̀ hu gbogbo ìbàdàn wọn gbọ́dọ̀ dáná. Oníkálukú ti oúnjẹ tí wọ́n jẹ ní ìjọ kejì tí àbọ̀kì rẹ̀ jáde kò sí iná ẹ̀mí rí mẹ́ta kò sọ lọ́jà o
0: ó
1: ní ìdánilẹ́bí kan kò dẹ̀ sílẹ̀ o wọ́n ti rí pé òfin òwò ọlọ́run kọ ayọ̀ níbi tí a bá ọ̀là ìdílé
0: ní
1: agbára àwọn ìṣàkéékèèké ní ẹgbẹ́ ẹ̀sùn ìṣàkéékèèké náà.
0: Ó
1: jẹ́ pé gbogbo egun yẹn ní ìsìn egun tí bàbá ti sọ egun ilé ìtura lóje egun tóbi mẹ́ta mẹ́rin lóje.
0: Lóje.
1: Lóje.
0: Èyí. Lóje ìgbé tu.
1: Ìgbàdùwà ní ti padà. Ó lè
0: Thank you, sir. Hello.
2: Are you new?
0: Carol Lisa.
2: Yes, sir.
0: Mountain
2: Pillar at my valet, Manata. Mo fe si afikun ti baba wa so ni ekan. Baba to soro se ku ni sin awon na ti so je nbe. O pin si ona meji. Nigba ke mo se yawo ngba yen. Ya npe kan ni Asante.
0: Asante.
2: Asante yen ni to ba to bi ma tin soju meji. Ya ba ti ri pe o tun ti enu mi kan tin ba soro. O ti ti mo ba tin kiri oja. La saka ni ta o. Iba se eja ni ta o. Àwọn ẹja sùkúsùkú dẹ́dẹ́dẹ́ ayẹjọ́ ìbá àṣẹ akani kódà kó ṣe kẹrosíìnì gbogbo ẹ̀wọ̀n tí a bá gbé báyìí wọ́n fọ́ mọ́lẹ̀ ni wọ́n sì gbé wọ́n gbé lọ́lẹ̀ ọkọ̀ ẹ̀ gbogbo tó wà nínú ọjà yẹn wọ́n sanwó ìwọ̀n pòwé ẹ̀ lọ fún bó ṣe àkàrà níta wọ́n gbé wọ́n jẹ́ tí a bá jẹ́ wọ́n jẹ́ wọ́n sì gbé lọ́lẹ̀ ọkọ̀ ẹ̀ bó bá sì di ẹjọ́ o si ko akara yen lo gbogbo nti ba nle ma ta ko da bo sa laso owo ton ba je mo won lo san le won won lo be won na ti gbe yawo awon owo ja to gbe lo o tun wa awon mi o bu kun bo ba won gbogbo won san won awon e te ma se lo awon lo lo se wa ri ko wa di bi jo ke je ke ta ti awon omode kekeke ta ba nlo fun won laye ijo o ma won ma gba so wa wọ́n ma fi pawó ni wọ́n ma gba sọ́wọ́ wa wọ́n ma gba kọ́bọ̀ wọ́n ma gba tọ́rọ owó ìtọ́ba wọn ju ìtọ́ba jẹ́ uniform ọmọ sukú tí wọ́n sẹ̀sẹ̀ sukú di tí wọ́n lọ tàjọjú náà eré mi mọ̀ máa ń ṣe wọ́n sọ sukú mi báyìí wọ́n wọ̀ lọ wọ́n ba gbà tọ́rọ ni wọ́n ìgbà lọ́ẹ̀ rẹ́kọ̀dù táwọn fílẹ̀ láyé gbà náà ọlọ́run ajába ẹ̀ ni wọ́n yin ọmọ ẹ̀ báyìí rẹ́kọ̀dù kan abẹ́rẹ́ kan ni tí rẹ́kọ̀dù yẹn bá bọ́lẹ̀ yóò pì sí bí àwo tán gan-an kò tí ì sí rẹ́kọ̀dù tí wọ́n ṣe wá láyé
0: sàn
2: so ibi tí wọ́n kó abẹ́rẹ́ rẹ̀ sí ó dàbí ogun mẹ́rin báyìí ọmọ ìyàlú mílíọ̀nù báyìí ó pọ̀ bẹ́ẹ̀ sì kìtì tí wọ́n bá ti ṣe báyìí wọ́n mú báyìí wọ́n sì yin ọmọ ẹ̀ báyìí wọ́n fi abẹ́rẹ́ mi bù wọ́n tún dé wọ́n ti dè tán wọ́n kà tí wọ́n bá ti yín ọ̀rọ̀ báyìí wọ́n yọ̀ máa rí ni yọ̀ máa sọ̀rọ̀ bí ọ̀sán ẹ̀ lè gbọ́ rẹ̀ rẹ́kọ̀dù tí ó ti ń jáde lẹ́nu rẹ̀ yes, I'm going to be young man. Hmm. It's the point here, they enjoy the city. So, when we say, nearby, I was a police diversity.
0: Adibo laipe yi. We go cast our vote very soon. I don't hear from our brothers then from Delta State, from Edo State, River State, Cross River State, Bayelsa State, our brothers then from Imo State, Anambra State, Enugu State, Abia State, Ebonyi State, our brothers then went there for Middle Belt, the Galas them. Ready for Kogi, the Robos them, Isokos them, the Enuanis. I don't really hear their noise tonight. We go vote anytime from now. Remember, say now full 1 month. Now we go do this traditional program. Full 1 month. This is not the second week. If you see me on top of my attire tonight, if you see the cloth when I wear tonight, you're gonna say I really they represent. Join me live on Facebook, like Ilu FM at the 6.7. Omalara Iyakan, many thanks to you on Facebook. I'm gonna share this very program. As someone, you tell us what in the use Sabina. Which musician they use Sabina? Which music they use Sabina? Which cloth they use Sabina? Which food they use Sabina? Go to type them on Facebook. Go type them on Facebook. Lagelu FM 96.7. At the ask, say, now who sing this song? Nobody get them. Nobody gets who sing this very song. I go still pick one or two calls, then we go quickly go cast our vote. Now, where exactly you think, say, last week, we day south, south, southeast. Okay, this week, we go day southwest here. Lose to mbo lori eto yi, ak me ebu, lagbara lono mba lori eto yi. Courtesy of the families of Mr. Afolabi. Ak me ebu, lagbara lono. Ainde ruwa, eka rosa on. Omoba Anthony Boduni Ologe ti gbogbo oge e ka aro point fun mi normal ko e ba ni ki won daada tonight I go carry adawa kan adawa dele abiodun adawa na wu adawa go face tonight. Talole ba adawa po lale yi e je ki n gbe pe kan a wa tesiwaju lori etu ipe kan a wa tesiwaju lori etu. Okay, let us see who they here. All right, 0912370867